ọ̀nẹ̀ kan náà ni. Aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́sàn-án. Mo kẹyìn lóko ìgbìmọ̀ olùdásílẹ̀. Mo kẹyìn lóko ìgbìmọ̀ aláṣẹ. Mo kẹyìn lóko ìgbìmọ̀ olùṣàkóso. Mo kẹyìn lóko olóòtú ètò yìí. Ajínrere obìnrin títí Láyọ̀ Akíṣọlá JP màmá náà. Akin Akinyemi lóko tèmi jẹ́ o. Alóore yín.

radio yo ke ni won ba de ko ma pariwo igba 84 104 ini amenu ba jinde christi nipa ti ara ninu majemu titun sugbon nje christi ti le jidide kuro ninu oku akoko awon omo ogun ti a fi so enu bode iboji na nitori iberu ki awon omo eyin re ma se wa ni oru won a si jigbe lo won a si fun awon eniyan pe o jinde kuro nu oku iwe Matthew ori keta din ni ogbon ese kerin le ni ogota ma wi pe ajinde christi je okodoro ti a le fojuri ni gbangba awon ta fi so yen oyeyeye won pe ajinde ta nso nipa e ohan gbangba si gbogbo eniyan okodoro otito oro ni ekeji awon ju ma wi pe oran ajinde ki se itaroso o na won ni owo goboy ninu igbiyanju won lati da awon omo ogun lekun ki won ma se tan iroyin na kale ewowe Matthew ori ikeji din ni ogbon ese kokanla si ke dogun ke so keke lona won o won fa awon omo ogun yen lowo ngba yen wa pada pe ah se fe gbo ah ojinde Jesu jinde ojinde Christi jinde eni awi alagbara julo ojinde eni awi oni ife julo ojinde oji o ohan sawon ju ona won lowo goboy goboy ikata opolopo odun ini awon apostle fi kede ajinde re ni Jerusalem ilu na gan ta ti kan Jesu magi agbelebu nibi ti o si ti jinde leyin ojo keta lati igba isele itan mo ni gbagbe na wa ti to fi di oni oloni ni ita jinde ntan kale lai si enikeni to le pe nija ko se enikeni to le ninu o ko se eyan kan to le pe be ko ko si ko se enikeni to le tako ko si enikeni to le se kini to le pe nija nigba ti peteru n ba awon ju soro ni ojo pentecost o wi pe jesu na yi ni olorun ti jidide eleri eyi ti gbogbo wa se gbogbo wa la mo o so fun won ise apostolo ri keji ese keji le ni ogbon ko si si eni to dide lati tako peteru pe ko ri be ohan si won gbangba ikerin ninu inrere maku Jesu fara fun Maria Magdalene enjo lo so fun Peteru ati awon omo leyin yoku bi won ti nsofo ti won si nsokun ati awon nigba ti won si gbo pe o ti di alaye ati pe ohun si ti ri won ko gbagbo won akoko gbagbo amen aro se mo den wi Madam Maria Magdalene won la mo muri mori ta le ri mori mori ah iwe Matthew ori ikerin din ni ogun ese ikewa ati ikokanla the gospel according to Saint Mark 16 verse 10 and 11 le kan si Jesu fun ara re fun Jesu tun farahan fun awon omo leyin meji ninu awon omo eyin re ni oju ona won si Emmaus sibe nigba ti won si lo so fun awon yoku won ko si gba won gbo pelu we Mark ori ikerin din ni ogun ese ketala koda iberu ati agbagbo won gogo to be to fi je wi pe Jesu ni lati ba agbagbo won wi lakoko kan iwe Luke lo soyun the gospel according to Saint Luke chapter 24 verse 25 to 27 eri eyi ti o ti le gajulo nipa ajinde Christi ni farahan re fun awon omo leyin ni akoko ti o yato sira won eyi ni o fi opin si eko eke ti ajin to fi o fi opin si eko eke ti ajinde nipa ti emi ko si tabi sugbon Jesu galagaju o gagan
kò se fi we woli kankan kò si tàbí ṣùgbọ́n Jésù galaga jù kò se fi we woli kankan kò si woli kankan tẹ le fi we hey yala to ti wa siwaju re tàbí lẹ́yìn rẹ̀ kí wá nídìí rẹ̀ ìdí rẹ̀ ni pé òun Jésù ni ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ pẹ̀lú agbára ọmọ ọlọ́run láti jẹ́ o nìkan la pinnu rẹ̀ ọmọ ọlọ́run ní ṣe o nìkan ló kú nítorí kó yàtọ̀ nu nínú gbogbo àwọn yòókù tẹ́ ń gbó kọ́ wọn nínú gbogbo wòlíì tó ti wá síwájú ẹ̀ àtàwọn tó wá lẹ́yìn rẹ̀ wọ́n sínú kàtígórì kan náà ẹ wádìí àyòkù náà o bá a ṣe ń fi kristi lọ yìí tá à ń pariwo rẹ̀ sí yín létí tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ wádìí àwọn yòókù náà ẹ wádìí wọn wò ọmọ ọlọ́run ni gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́ nípa àjínde kúrò nínú òkú ìwé róòmù orí kínní ẹsẹ̀ kẹrin tó bá jẹ́ wípé ìkọ́ni nìkan ṣoṣo ni ó mú jésù jẹ ọmọ ọlọ́run kìbá tí dáyàtọ̀ tó bá jẹ́ pé ìkọ́ni nìkan ṣoṣo ló mú kristi jẹ ọmọ ọlọ́run kìbá tí dáyàtọ̀ jésù ìbá tí dáyàtọ̀ àwọn olùdásílẹ̀ àwọn ẹ̀sìn mìíràn náà wọ́n ń kọ́ni ní àwọn ìlànà rere tí ènìyàn bákan náà tó bá jẹ́ pé ìgbé ayé iṣẹ́ rẹ̀ tó bá jẹ́ pé ìgbé ayé ìsẹ́ra ẹni iṣẹ́ ìyanu iṣẹ́ àmì àti ìyanu ni ló mú kí tọmọ sì pé jésù ní olúwa mi àtọlọ́run mi kò wá ní sí yàtọ̀ torí àwọn olùdásílẹ̀ àwọn ẹ̀sìn tó kù pẹ̀lú wọn ìbá yẹ ní ẹni tí àbá máa pè ní ọlọ́run nítorí pé àwọn náà pẹ̀lú wọ́n ń gbé ìgbé ayé ìsẹ́ra ẹni tí wọ́n sì ń ṣe iṣẹ́ àmì àti ìyanu ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ àjínde ni ó mú ìyàtọ̀ wá àjínde ló ṣe kí ni ló mú yàtọ̀ wá ọmọ ẹ bá fi músíkì bá ń julẹ̀ mọ́ bọ̀.

nìyẹn. Gbogbo àwọn olórí ẹ̀sìn tó kù. Òun tó mú tayọ nìyẹn. Àwọn wòlíì tó le ti wà bífọ́ rẹ̀. Àtàwọn tí ń bẹ láftà rẹ̀. Ó nìkan ṣoṣo ló kú. Tó jí dìde. Bàbá wa ń fi Kristi lù ẹ́. Ẹ̀yin náà ẹ wo bẹ̀rù lálẹ́ àná. Ayé ń gbé nínú ẹ̀rù.

0: Òní ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún 2026 24 of May ọjọ́ Sunday.
1: Ẹ wá ẹjẹ́ àjọ yìí dìde lẹ̀ jẹ́ àjọ kì wọn náà súnmọ́ bí jẹ́ àjọ fẹ̀mí ìmoore hàn sí ọba ẹ̀rí ipa tó borí ipa àánú ni o. A fẹ́ kí alleluia méje sí ẹ̀lélà Ísírẹ́lì ọba nìrìn kí ìyàkó tán gbogbo ìdílé Jésì bàbá ìwọ náà jẹ́ àjọ kì alleluia méje 1 2 go.
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

fẹ́ láti gbóhùn mi ní àárọ̀ yìí, pàápàá jùlọ gbogbo àwa tí a jọ máa ń gba àdúà ní àárọ̀ kùtùkùtù òwúrọ̀ àánú báyìí. Bí ọjọ́ bíi mélòó ni mo ti ń tẹnu mọ́ ìrànlọ́wọ́ pàápàá jùlọ láti ọwọ́ ènìyàn, ó sì sọ àwọn nǹkan tó pọ̀ nípa rẹ̀. Kódà mo ní ká má fi ojú tẹ́ḿbẹ́lú ohun tí wọ́n ń pè ní ìrànlọ́wọ́ láti ọwọ́ ènìyàn. Olúwa fúnra rẹ̀ nínú ìwé Èsíkẹ́lì ó ní, èmi ń wá ẹnìkan, ẹ̀yin kan wà bí tó jẹ́ pé ẹ ò nílò ẹni méjì, ẹnìkan péré lẹ nílò, ṣùgbọ́n ṣe ni láàánú ẹ ò rí o. Bí ẹ ti gbìyànjú tó pé kí ẹ̀yin náà ti ẹ̀ kó ní ìpele afàyàfà, pé kí ẹ̀yin náà ti ẹ̀ kó ní ìpele ojú kan, bí ó ti ẹ̀ ti le tó, ṣùgbọ́n síbẹ̀ ẹ ò rí ẹnìkan. Kò sí ohun tó dá èèyàn dúró láyé tó kí ènìyàn má ní ẹni. Bí ò bá ti sí ẹni, ẹ sà á dàbí pé ènìyàn kò mọ̀ ọ́n ṣe. Ọmọkùnrin tó ń bẹ létí odò Bethsaida nígbà tí Jésù ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó o fi wá pẹ́ńbí, ó ní, èmi kò ní ẹni. Ìyẹn túmọ̀ sí pé láìsí ènìyàn, bí a bá rán ènìyàn sí ọ, èèyàn lè pẹ́ lẹ́nu ọ̀nà. Bí a bá lu ẹnìkan fún ọ, ibi tó yẹ kéèyàn wọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó lè di bí ìnira. Ẹnìkan ni mo súre fún ní àárọ̀ yìí. Bí o bá ṣàmí nínú ilé tó wà yẹn, àní ẹni tó nílò ní kùtùkùtù òwúrọ̀ yìí, ẹni tó nílò tí ọ̀rọ̀ rẹ yóò fi dayọ̀, ẹni tó nílò tí ìwọ náà yóò fi kọrin ọpẹ́, ẹni tó nílò tí ayé rẹ yóò fi lọ síbi ṣe rere, bí o bá ṣàmí láàárọ̀ yìí, ó yá lọ pàdé ẹni bẹ́ẹ̀. Màá sọ fún ọ pé orí ọ̀fẹ́ lo ní, torí wípé láti bí ọjọ́ púpọ̀ sẹ́yìn, ohun yìí láti orí òkè lo ti ń bọ̀. Òbí ó wá ku ọjọ́ márùn-ún péré tí mo máa bọ́lẹ̀ láti orí òkè láti gbàdúà pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní òru 29th of May. Ẹnìkan ní, dádì, ṣé a ti wo àkókò májẹ̀mú yín ni? No, ìyẹn di September. Ṣùgbọ́n ìrìn àjò orí òkè yìí, ìgbà àkọ́kọ́ leléyìí tí Olúwa ní ọmọ, mi ò fẹ́ kó ṣe ìrìn àjò nílé. Ó gba ohun tó pọ̀ dànù ní ọwọ́ mi, ó sì kò fún agbára gan. Mo láyọ̀ láti sọ fún ọ pé bó ti ẹ̀ ṣe ń gbóhùn mi báyìí, gbà mí gbọ́, dandan ni kí olùrànlọ́wọ́ àyànmọ́ kó yọjú. Bó ti ẹ̀ ń gbóhùn mi nínú ilé ibi tó wà, dandan ni kí aláàánú dìde fún ìwọ náà. O lè máa bá a lọ báyẹn o. No, o lè máa bá a lọ. O lè wo bí o lè bá láyé fọwọ́ tí ku. No, ìwọ náà máa padà ní ọjọ́ ayẹyẹ. Bàbá mi ló sọ bẹ́ẹ̀. Ìwọ náà máa padà rẹ́rìn ayọ̀. Ẹ kíyèsí eléyìí, mo mọ eléyìí, ó dẹ̀ dá mi lójú. Ẹ̀yin kan wà níbí tó jẹ́ pé n tẹ́ ẹ nílò nìyẹn. Bàbá mi ló ràn mí o. Ọ̀nà kọ́nà tó o bá lè gbà, wo bí tí a jọ gbàdúà ní àárọ̀ yìí. Olúwa rán mi bọ̀ láti gbàdúà pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní chọ́ọ̀chì wa ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sà, bí mo ti ń ṣe láti ọjọ́ tá a ti wà ní ìrìn àjò yìí nìyẹn.
ori ofe kan ti mo ni ni pe ma wa gbadura pelu yin ma de tu pada sori oke so loni na mo ma wa pelu yin bi ogo tin je ti olorun so eyin te ba ni ori ofe ni aro yi oluwa ni ka mo bere fun eniyan oluran lowo ayan mo ni ana mo so fun yin pe onigbowo ni eleketa a si fi gbadura eyin kan wa nbi kilode ti e o pade onigbowo eyin kan gbo mi bayi kilode to nira lati pade onigbowo ti yin na kilode ti ala nu ko duro ti o kilode ti olore ko duro ti o kilode ti enikeni ko suba re lati fi owo won ru owo re soke kilode to je wi pe ise iwo nikan lo nda se kilode to je pe ire ajo yi iwo nikan lo nda rin kilode to je pe gbogbo ona to ye ko gba ibi to ye ko lo ibi to ye ko de won je ko le dibe ma ni na varube zeda lia gahanash oluwa lo ran mi si ogun logo awon eniyan laaro ibi meji ni ma ya ta fi gbadua ma wa ni ki eyin omo Olorun ki e dara po ninu isin ojo ologo ki e wa wo ti baba mi yo se egbo wo akoko eyin omo Olorun esa ogo ama fi le pamo fun onigbowo Olorun awon baba mi ogun ama mo di ye eniyan ka ki eniyan ma ba fi pade onigbowo emi awon odi wobi a fe gbadura eyin odi te di emi ati olore eyin odi ti a mo yi aye mi ka ti mi o fi pade olore eyin odi te n be laarin emi ati oluranlowo eyin odi ta mo yi aye mi ka eyin odi ta mo pe ki n mọ ti olore eyin yalule odi yalule odi yalule odi mo pade oluranlowo odi yalule odi o ya adua oruko jesu ememo eyin odi ta mo yi ebe ati olore emi o gbodo pade olore odi to n da laarin emi ati oluranlowo odi ta mo yi aye mi ka pe mi o todo pade olore pe mi o le pade olore odi yalule odi yalule odi yalule odi yalule odi yalule odi yalule odi yalule odi ta mo saare mi ati olore odi ta mo yi mi ati olore mi ka odi yalule odi yalule rabe soga dalaga veruba laga deya gana eneme no so balia gada ya gedo odi yalule odi yalule odi yalule odi tamo saari emi ati oluranlowo odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya odi eya ami meta jesu oluwa wa amen amen amen eyin kan wa nbi o ja wi pe a le ni odi ti yin embargo won pa le le ope ko mo ri olore ise ti ale a ma se lori aye awon meda ni wi pe ki je ki olore ran won lowo bi won ba ti e joko laarin awon to ye ko gbe won didi bi won ba ti e ni omo iya to le so won doloro bi won ba ti e ni egbon to le fi oju ona won owo ale a ma so pe emi mo ni nkan mi e ma ba ran lowo
owo ale a ma so pe ko ba ma taraka e ma dodo e owo ale a ma so wi pe iya o ba ma je e ma se luri eni kan ni yo sami owo ale lori wa ti omo re mo so tele ina oluwa ta kuro ina oluwa o ta kuro ina oluwa o ta kuro ina oluwa o ka kuro e gba mi gbosa mo ti ri eni to nbe nilu oba e sa ti ale ile won ku fi ile menaba rubelia adekwa sadali abahana adegbadua lati nigeria oluwa de so fun mi pe omo mo foju di o ale nbe lara re mayaka berumenia eberua padaya gada bi won ba ta lele obirin lori esa awon egbe a ma loko owo onini e kesi sa awon okunrin a ma pe owo oni bade bi wedding tori ale so wi pe te ba ri e ma se lore bi e ba ri e ma sadu e e le ri afun yin lori ofe lati ri ṣugbọn e ma se lore ẹnìkan ni yóò ṣàmìsẹ́ àlè tó ń sọ pé nóò àlè nóò lórí ẹ nígbà tí olóore fẹ́ràn lọ́wọ́ tó ní nóò àlè nóò lórí ayé rẹ àlè nóò lórí iṣẹ́ rẹ àlè nóò níbùgbé rẹ mo dúró nínú májẹ̀mú olúwa mo sọ tẹ́lẹ̀ ọwọ́ àlè parẹ́ ọwọ́ àlè parẹ́ ọwọ́ àlè parẹ́ ẹ kíyèsí sà mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ ju báyìí lọ ohun kẹta rèé kì í jẹ́ kí olóore lè ràn yàn lọ́wọ́ wa máa pè ní ìdè àti ilé wa irú ìdè tí wọ́n fi de lásàrò ẹ sà jésù ó jì dìde ṣùgbọ́n jésù ò lè túlẹ̀ jésù ní lọ báwọn aráalé rẹ ó kọjú sí àwọn aráalé ẹ ó ní ẹ tú sílẹ̀ ẹ sì jí ó mọ́ lọ bíbélì sọ pé òkú tí a dì ní aṣọ òkú láti orí díẹ̀ tẹ́lẹsẹ̀ bíbélì sọ pé ó sì jáde wá ẹ kíyèsí o bó ti jáde tó wọn ò tí ì tú aṣọ òkú lára ẹ jésù wá sọ fún àwọn aráalé ẹ àwọn màdáàkó ó ní ẹ túlẹ̀ ẹ sì jí ó mọ́ lọ ẹ sà tí ènìyàn bá d

adájọ́ máa sọ pé you are thereby discharged and acquitted. Ìtọ́ túmọ̀ sí ni pé àwa tú ọ lẹ̀ a sì jẹ́ o mọ̀ lọ. Ẹ̀sà ìyàtọ̀ nìkan túyàn, ìyàtọ̀ nìkan jó lọ. Mẹ̀rí Balina Zadalẹ̀ Kọ́dọ̀là. Jésù ló mọ ilé dáadáa. Nígbà tó nìkan lọ tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́, ó ní tẹ́ ẹ bá ti dé ìletò náà, àwọn kan máa yọjú sí yóò, àwọn ni wọ́n dé o. Wọ́n máa sọ wípé kí ló dé tẹ́ fi fẹ́ tú. Ó ní ẹ sọ fún wọn pé Olúwa ní fi ṣe. Torí tí wọ́n bá tú sá, tí wọn ò sọ tó nìkan sọ yẹn, ẹ sá wọ́n kàn tú ni sá, kò lè lọ́bì kankan. Ẹ̀yin kan ń bẹ níbí, wọ́n ti ní o lọ bẹ́ẹ̀, o ti lọ bẹ́ẹ̀. Ọmọbìnrin tó ṣẹ̀, wọ́n ti ní o bẹ́ẹ̀, o ti bẹ́ẹ̀. Ó wọ́n ti ní o bẹ́ bàbá rẹ̀, o ti bẹ́ẹ̀. Wọ́n ti ní o bẹ́ ìyá rẹ̀, o ti bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ sọ pé àwọn ti gbọ́, wọ́n tú ọ lẹ̀. Ṣùgbọ́n wọn jẹ́ o lọ, ẹ̀mí àwọn wò ni. Àfẹ́ wo bí Olúwa ní ọmọ àní ò sọ tẹ́lẹ̀ nísẹ́. Ẹ̀yin kan ń bẹ níbí tí a fi ìdè ayédè mọ́lẹ̀. Mo dúró nínú àṣẹ Olúwa, mo sọ tẹ́lẹ̀ látorí òkè pé lónìí májẹ̀mú tú ọ lẹ̀, májẹ̀mú tú ọ lẹ̀, májẹ̀mú tú ọ lẹ̀, májẹ̀mú tú ọ lẹ̀. Ọ̀gá tá a bá tú ọ, tá a bá jó lọ, wà á máa ríṣẹ́ bọ̀ ò ní lè jèrè. Màlídà Bárù Bẹ́líà Tàbá. Tá a bá tú ọ, tá a bá jó lọ, wà á máa ní boyfriend bọ́wọ́ ni jó lọ́kọ. Tá a bá tú ọ, tá a bá jó lọ, ọ̀gá wo bí ń sà, wà á máa rí, wà á máa rí àwọn tí wọ́n sọ pé ẹmu CV yín wá, wà á máa sọ mí ti CV bọ̀wọ́ ni jó ríṣẹ́. Ìyẹn túmọ̀ sí pé wọ́n tú ọ lẹ̀, wọ́n jó lọ. Àkàìmọye ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sá, ẹ ń lọ sọ́jà lóòótọ́, ẹ ń ṣiṣẹ́ lóòótọ́, bọ̀ ibi tẹ́ ń pawó yẹn sí ni òye yín. A tú yín lẹ̀, ṣùgbọ́n a jẹ́ kẹ́ ẹ lọ. Olúwa ló rán mi o. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí, wo bí sá, ó jẹ́ ohun tó dáa gan nínú ohun tí mò ń tẹnumọ́ yìí. Nítorí pé bàbá mi fẹ́ ṣiṣẹ́, Olúwa sọ pé ọmọ ní kí àwọn ènìyàn kan sin ẹyin fúnra wọn láàárọ̀ yìí. Mẹ̀línà Bárù Bẹ́líà Tàbá. Mo ní bàbá mi kí tú leléyìí o. Olúwa ní ọmọ orí adìyẹ kì í burú, kó wa lọ yí ẹyin dúdú. Lè dẹ́mọ̀nà àdẹ́gbọ́ àbáhádàyà. Mo ní bàbá mi kí la fẹ́ fi ṣe. Olúwa ní kí gbogbo ènìyàn kan wá ẹyin. Olúwa ní ọmọ ìwọ gbé oyin bọ́ọ̀lẹ̀ látorí òkè. Èdèdè bèrùà àdáyẹ̀nà ẹbẹ́lẹ́ àkàdáyà. Olúwa ní ọmọ tó bá rí oyin tí àwọn ènìyàn dẹ̀ rí ẹyin. Olúwa ní mo máa tú wọn lẹ̀. Olúwa ní sọ mọ̀ pé bí ẹyin ṣe dáa tó, nígbà tẹ́ ẹ bá ṣe tó jẹ́ pé tó dá ń bẹ nínú ẹ̀, ó nílò olùrànlọ́wọ́ tó máa bú èpò ẹ̀. Ẹ̀sà tí wọn ò bá bú èpò ẹ̀, ẹ lè rí adùn ẹ̀. Tí wọn ò bá rí, tí wọn ò bá bú èpò ẹ̀, ẹ lè rí òkò rẹ̀. Àwọn kan ló máa ṣe ìrànlọ́wọ́ fún un tí wọ́n máa bú èpò rẹ̀. Ẹ̀yin kan ń bẹ níbí, èpò ìdádúró ni wọn bú lára yín. Ọlọ́run àwọn bàbá mi. Ẹ̀yin kan ń bẹ níbí, èpò ègún ni wọn bú lára yín. Wo bí sá, o ní ìpè bọ̀ ayé ò dá ọmọ. Èdè Límà náà Bárúà Bàdáyànà. Wo bí ohun tí wọ́n fẹ́ para rẹ lé lórí lórí òkè. Lẹ́nìkan jókòó nínú ilé sá, tó dẹ̀ pe ìkan lára àwọn ọmọ ìjọ rẹ̀ pé n tá a fẹ́ ṣe leléyìí. Tó dé tíyẹn dẹ̀ ń bi pé dádì ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣí dáadáa o, ẹ ṣí dáadáa o, tó bá ju bẹ́ẹ̀ lọ ká lè mọ̀ o. Ẹ sá kó dẹ̀ tó gbé fóònù lẹ̀, aláti ti dún lórí fóònù ẹ̀. Ìwọ́ ti lo o ti lo 20 days báyìí lórí òkè, o dẹ̀ rí kankan mú kò bẹ̀. Wo bí sá, bí àbá ràn ọ́ lọ́wọ́, ṣiṣẹ́ máa dàbí ọ̀lẹ. Bí kò bá sí ìrànlọ́wọ́, aládùá á dàbí elégún, á dàbí pé èpè ń jà. Ẹ̀yin kan ń gbọ́ mi sá, Olúwa ló rán mi. Ọmọ wo màmá, bàbá, ẹ̀gbọ́n, àbúrò, ẹ jájọ gbẹyọ kan sí. Ó wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi ní Kùlù Studio yìí. Ẹ̀yin kan ń gbọ́ mi sá, ẹ pe orúkọ Jésù, ẹ pi ẹ̀mẹ́ mẹ́mọ́, ẹ kọjá lọ bẹ̀. Ìdè ilé wa lára mi, ẹ finá jà. Ìdè ilé bàbá mi tí ìjẹ́ kan lọ bọ̀rọ̀, ẹ finá jà, ẹ kọjá lọ bẹ̀. Ìdè ilé wa, ẹ finá jà, ẹ finá jà, ẹ finá. Ó yá àdúrà orúkọ Jésù.
Ememema idelewa lara me ti jata lobo efinaja rebelega de yega bala gadona edelege bara gadaya gadona efinaja idelewa ti jata lobo idelewa ti jaka mologolo efinaja idelewa efinaja lara mi o efinaja mi meta jesu oluwa wa ami loruko jesu mo ti so fun yin nigba ti ide ile wa si nbe lara mi mo ti so fun yin bi ri pe mo lo gbadua emi atore mi kan iranse olodun ni ajo lo gbadua fun oba kan esa ni odo state ta ba ti ku ni ore ta ya bayi awon ilu to wa laarin ona yen ka to di odo esa ikan lara won ni sa a de lo gbadua fun oba ilu yen ingba ta ma ku nbe laaro kutukutu ojo keji esa ta to ku nbe obi won dana fun wa o won ni a jeun o ore mi jeyan o emi so pe mo wa nu awe emi o jeun o ingba to di aaro ojo keji ta fe ma lo sa ti kabiyesi b

0: káàkiri àgbáná ayé. Pàápàájú àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni. Ìjókòó mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́ẹ̀bá ti dé Port Plant filling station ní Wall Road ládojúkọ Jájọ Nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèbè church Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣáálẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Bẹ́kùnrẹ́rì àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: La la la la la gelu FM jagaba gogo retio ma

0: àwọn tí wọ́n jẹ́ farisi àti sadusi àwọn owó wọ́n pè farisi people that are far to see àwọn èrí nǹkan bọ̀rọ̀ àwọn owó sadusi they always sad to see when they see goodness tí wọ́n bá ríre inú wọn bàjẹ́ láti rí àwọn kan wọ́n máa ń jìnà kí wọ́n tó lè rí ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ gbọ́ mi káàkiri ayé ẹ dìde ńlẹ̀ ẹ wá náwó sókè ẹni bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ pé ó kà mí máwọn tí ó ra àánú gbà lónìí ọjọ́ ìsinmi ọlọ́run gbọ́mọgbọ́ ni olúwa ló wọ́n sàánú láàárọ̀ yìí òjò àánú yóò rọ̀ káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá ti fẹ́ no wonder ló fi sọ pé mi ó sàánú fún àwọn ẹni tẹ́mi ó bá sàánú fún ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀ àní ẹ wá gbọ́ in tó fi lè wí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ni mo ń ra àánú gbà ẹ jọ sà today is 24 ṣé ẹ lè kí hallelujah ńlá mẹ́ta àti ogun mẹ́ta àákànmọ́mọ́ ke tó ọba wà ní àwọn tí ó ra àánú gbà bó ṣe pọ̀ ń gbọ́ mi lórí bẹ́ẹ̀ dìde kó fòókè tó ọba ń sùn fòókè dìde báyìí tó ọba ń rìn lọ àfi tó ọba wà ní mọ́tò tó ọba sì wà ní mọ́tò tó ọba wà mọ́tò gbẹ́sẹ̀ sókè kó fi lè ṣe àmì pé ọwà ní àwọn tí ó ra àánú gbà ayé yìí kì í ṣe gbogbo èèyàn ni mo ń rí àánú tí mò ń sọ yìí lójú ọlọ́run máa tó tún wí lójú ọlọ́run méjì méjì lọ́dá wa ẹnì kejì kan ń bẹ tí wọn ò ní sàánú ẹnì kan ń bẹ tí wọn sàánú fọwọ́ sáyẹ̀ èmi ni màá rà àánú gbà ẹ kí hallelujah ńlá mẹ́ta hallelujah hallelujah hallelujah sí ogo mẹ́ta tó ọba wà ní wa ogo ogo ogo fún mẹ́sàáyà wá fi ọwọ́ sáyà kígbe bàbá nínú àwọn ẹni tó ń sàánú fún nínú àwọn tí ó ra àánú gbà máa wà nínú wọn òní sunday tó tọ kí ló jẹ ń dápò àwọn farisi wọn sọ fún jésù pé kí ló dé tí ń ṣèyanu lọjọ ìsinmi jésù wá sọ fún wọn pé ṣé ìjẹun lọjọ ìsinmi àbẹ ìfẹràn yín ló ń jẹ lọjọ ìsinmi ìyẹn túmọ̀ sí wípé kò sí ọjọ́ tí ọlọ́run ò lè sàánú èèyàn bí mo ṣe ń prepare message ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ òní holy communion service ni ẹ̀mí ọlọ́run kàn ní sọ fún àwọn èèyàn mi pé àwọn kan ń bẹ tí wọ́n ti deal fún àánú wọ́n yẹ fún àánú bẹ́ẹ̀ sì la láwọn kan tó jẹ́ pé they are destitute of mercy destitute túmọ̀ sí àwọn tí kì í ra àánú gbà ẹ̀nàwọ́ méjèèjì ẹni bàbá mo gbà ó gbọ́ pé nínú ọ̀sẹ̀ yìí nínú àwọn tí ó ra àánú gbà lọ dẹ́kunlé ẹ̀ pàfẹ́ràṣúwà this is the voice of the lord ọlọ́run lọ dá gbogbo ní méjì méjì he created everything 2x2 ẹ wo ewé àgbàdo tẹ́ ẹ wò yẹn ewé kan ń bẹ tọ́jọ ewé àgbàdo but wọ́n kàn dàbí àgbàdo ni kò ní í sèso igi kan ń bẹ tọ́ dàbí ọsàn nínú igbó àtàn bá wọn dàgbà yọ gbáyè ṣùgbọ́n kò ní lọ́sàn kò ní sèso tẹ́ ẹ bá wo gbogbo ewé tí ń bẹ méjì méjì bẹ́ẹ̀ náà ni ọlọ́run dá gbogbo èèyàn ní méjì méjì bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ńlé ìjọ jẹ́ mọ̀ pé méjì ni ọ́ ìkan ń bẹ tí ó ra àánú gbà ẹnìkan ni ẹ̀wọ̀ approve ẹ̀ nínú ìwé matthew chapter 24 bíbélì sọ nǹkan ní 40 and 41 ó ní ọkùnrin méjì yóò wà ní oko ọkùnrin méjì ó láò mú kan a ó sì fi kejì ẹ lẹ tí wọn bá ń wá olóríire tí wọn bá ń wọ ẹni tí ọlọrun kò yọ tí wọn bá ń wọ ẹni tí ó ra àánú gbà tí wọn bá ń wọ ẹni tí wọn ó fi ṣiṣẹ ńlá kígbe àánú kà mí yẹ àánú ni mo ń mú yàn o ó láò mú kan a ó sì fi kejì ilẹ tó o bá tún wo verse 41 ó ní obìnrin méjì yóò jùmọ̀ jọ mọ́ lọ lọ á mú ìkan wọn á mọ́ lọ tapọ̀ wọn ó sì kan lóore wọn ó sì fi kejì ilẹ̀ nínú ìrìn àjò ayé ẹnìkan ratio ẹnìkan ni 1:2 ni wọn á mẹ́nìkan wọn ó fẹ́ nìkan lẹ̀ ẹ̀rù ọlọ́run a sì bà mí ní gbogbo ìgbà tí n bá ti ka bíbélì ohun tó jẹ́ mọ̀ nínú ìwé Romans chapter 9:15 ó ṣe sọ ní ìgbà mẹ́ta Epaphras ra àánú gbà Epaphras wà ra àánú gbà Epaphras wà rí àánú ọlọ́run gbà mí ìṣakọ kẹ́nikẹ́ni ó mọ̀ ṣògo gbogbo ohun tí mò ń rí láyìíká mi ìgbà míì tí n bá tíṣẹ̀ ìyanu míì bá ṣẹlẹ̀ báyìí màá kàn sí ha tí wọ́n bá na nǹkan míì ṣé mi gan màá ní kí ni ṣé mo díù fún ni ẹ ṣà mọ̀ wulẹ̀ bú mi mọ̀ mọ̀ pé mi ò yẹ àánú lọ kà mí yẹ mọ̀ mọ̀ pé mi ò qualify àánú ló qualify mi ó ló wọ́n kọjá lọ lónìí ó ní sọ fún àwọn èèyàn mi jẹ́ wọ́n pàdé mi ní church mo fẹ́ pín àánú láti ìwòròdù ẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀ kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì ńbẹ ẹnìkan ní wòlíì ẹ mọ̀ sọ pé omi wá ti pé mẹ́wẹ̀ ẹ̀jẹ̀ á lò ó dàn la monday la lo omi yẹn lágbára ọlọ́run ní ràbájì gan ló fi gbọ́dọ̀ fọ́ lo omi mẹ́wàá la kó kalẹ̀ a tó àdúrà gbà sí láàárọ̀ monday ẹ wà fi omi bọ́tù mẹ́wàá péré ó fi wẹ̀ ńgbà bá dé tọ́ọ̀tì lónìí máa sọ púpọ̀ agbara di fun women convention oni to to je talent sunday holy communion sunday display sunday is a power sunday ipade agbara ni toni e wa wo bi wo wa ikeji ri o wa bi wo down eni keji ri o down meji meji leyan ninu we roman chapter 9 verse 15 e gbo nti bibeli so roman chapter 9 ki lo so ni verse 15 gbo wa na la mo oni nitori o wi fun mose pe emi o saanu fun eni ti emi o saanu fun emi o se yonu fun eni ti emi o se yonu fun olodun ni soro nbi olodun won saanu fe en to won saanu fun olodun won yonu si eni to won ba yonu si fi owo mejeji gbaya baba saanu mi emi o sako ninu awon to saanu saanu mi sunday kerin leleyi meje ojo meje pere loku to su yo fi tan kami ye fun anu I want to be the candidate of mercy Lord have mercy on me Jesu omo David saanu fun odekunle epafra momo so ti ena iru aso to ba ndi lo wo mo gbo leti mi eyin te ba gbagbo pe woli eleyi ntin ba gbo ni ma pe to ba gbagbo pe olodun mo ba mi so to ba gbagbo pe woli olodun ni ndun yi jo lo mura lati iwo rodu ewo moto gbagi eleve so kale ni wema e bere church olorun ojiji ni bi garage ye enikan ni meji meji leyan ninu we genesis chapter 25 lati 21 titi wo 23 ebo mo meji ni iso ta npe legbon jacob amo se pe gbon re na ni bibeji won bi won bibeli si so wi pe iso ni mo ko ira jacob ni mo fe ki lode anu ni sise an so ba si re to ba ru anu ko se to le bere pe bo ni ti e ti je esa teni kan ba ri nkan se mo sogo won saanu eni enikan be to daju lo ti won saanu to ba ri ta tegun fe si o to n ri jaje tabi to n se nkan to dabi eni po bo ogbo to lo n gbo ke se bo mo se anu ni mo tun gbo bi mo se feel eni ojo ti mo ra anu gba the same aura the same unction the same enablement the same unction ase kan na ma jemu kan na to ti n se mi mo tun ti n feel owo agbara yi kan na daddy era pala bo se gbigbe eje won gbe yin bo se riru oluwa ni iko mi kan ki gbe si aye awon eyan je won pe mi pe ma san eni kan wo li se won le ki gbe nle won ni oni lori oke si oni ibe ni itusile yo wa ara le jacob yo si gba ini won upon the messiah there shall be deliverance and holiness itusile ati iwa mimo ara le jacob yo si gba ini won esa o fe ka dori oke si oni ni oh bo ba si don deja re it is all well and good sugbon to so fun mi ni pe mo fe nawo anu poja iso ati jacob jacob lo ra anu gba won fi iso seyin ni edomu ni won pe iso oluwa tun so ninu we malaki oni gbogun to ba ko to ba tun gbiyanju e owo tutuka ijo omo kan mo san se he olohun antani obi ka bi o si olohun iye ni kan ko ninu we genesis chapter 17 lati 16 to 21 orisi omo meji ni to nbembe ismail ati isaac bibeli tun so di mimo fun wa wipe isaac lo to ru majemu anu enikan ni kini jebe awon mejeji won ni won lowo oni sugbon majemu taye raye majemu ijobo orun on la isaac da anu anu anu anu o nbo lo wa won pe nkan laaro yi oju ki won ni o wa gba 50 million lo ta anu ba dide si aye niyan eyan si dayato ninu we genesis 29 31 lati ese 31 genesis 29 lati 31 lo si isale obirin meji le nikan fele kan na won pe alakoko ni lia eni to ni tender eyes won si pe elekeji ni rachel obirin to beautiful omelewa ti nsegbe loyin amoro obirin to fine bi egbin bo bibeli so nkankan oni nitori pe jacob weni yan lo feran rachel o lo feran rachel oni olodun si tilekun inu e obirin toju re tender ti o fine bibeli ni oluwa si si ninu enikan ni ki le fe fi yen mu jade lia lo ra anu gba ko to di pe rachel na ti ero na lo igba ti rachel o bi se gbogbo e pada anti lia ti bi orisirisi olu omo dale o ti bi eni ti won pe ni levi o ti bi rubeni o ti bi simoni igba ti o ba bi o tun bi papambari o tun bi juda tani juda iran ti jesu alagbara bi ara alagbara bi ara o eya juda kini unde o ti bi kinu eya juda kale ko to di pe ninu Genesis chapter 30 verse 1 lo sale ki eni ti won pe ni Rachel no to wa yari pe ah se bi si mo ba lo ri but ko to bi meyo ti o bi anti Leah ti won ko yira o ti bi pupo olufe se yan wa gbadu akolo je wo yeti ohun ni mo notice pe gbogbo eni ti won yeti nu bibeli gbogbo eni ti won ba ko yira olorun a si tewo gba o olorun fi je pe be na ni gbogbo awon woli itaye ba nbu wa mo soso ku so pa won olorun a si mo gbe won ga anu ni eke baba danu lu mi mo le mo so lo be ninu we Genesis 28 verse 27 to 31 Genesis 28 verse 27 to 31 ibi lati ri omo meji ti won bi won pe kan ni Phares won pe keji ni Sera Phares on laburo Sera legbon bibeli so pe lati nu ibi oni Sera ti nawo e jade won so ko dodo mo lowo won le le ni winner aso nko ni o je winner keyan mere sa aso le mo mere kankan wale ewu eni ti won pe ni Phares to je aburo won ni leyin ore yin bi egbon se fawo eseyin anu ti egbon jade o ti aburo jade ojo yen laburo degbon tegbon daburo anu a si segbon daburo a si megbon a si sodomo leyin aburo a si saburo degbon ah anu a mo tun kan pe eke baba sanu mi laye enikan ni buli ki mo gbo laaro Sunday e gboju be lo te ba de church oluwa ni iko mi mo fe pin anu kakakiri mo fe sanu awon eniyan mo sunkun si testimony ti mo ri enikan ni nibo ni osodi ni ojo Saturday to koja nigbati sister Fojui to fe brother to na to je handicap abarapa abarapa meji fe ra won mo si ra anu gba engineer e pe awon mejeji ki won soro bi mo se lanu leri ti mi o le pade mo e kigbe e ni anu ayo ni gba mi o bi se mo mu lo die die niyan ti bibeli fi pin ase meji meji lo da o da kan paruntu puruntu o si da kan loju lowo o fi kan se baruf ayede o fi kan se original o mo mo da counterfeit se bi original ni oh ewo olohun ba mi engineer e wa wo ta won mo birin meji so en to loju gan oro na lo bo la foju se wa ro na lo emi o riwe eleri o mo wa gbo leti mi yaya o ni iko mi gbera lodi ninu service se meji gbogbo eyan mo kekeke toju yin ba la so lo gi ti mo so se o leti so ro poro ni lati ago meje laaro yi si ago mesan o koja iseju mewa o ni ise ti ise awon agbo bere ni ago mesan gere o na mo lo si bi owo ago mejila enikan ti etun ni ka fun en to ba gba first ninu display o send si mi lati America o ni iko mi e fun won label ah o ni first second third e fun won label mo ni eh ah nkan sele o nkan gbe nkan hanu e pe awon mejeji ki ngbon ti won so bayi ba gba mi nkan ko le rekereke
1: praise the lord e ba mi dupe pe mo pade ipe baba mi ki se agbara mi mo pade pe baba mi o anu ni mo ri gba
2: anu
1: ni pe mo ti o ti kon ni pe o mo ti pade pe baba mi ni ma ti lo jinu
2: eyin o tun ti lo jinu
1: 2022 ni mo pade pe baba mi
2: 2022
1: yes mo pade pe baba mi 2022 yen e ma toko mi mo ma so fun ko mi pe oko mi e ma gbo program mi oko mi jona ni o ma sun gan a ma sun
2: jona
1: ni oko
2: ki lo ko won
1: adewale emmanuel
2: jona
1: oko mi a ma ni oya edide lori bed a ma sun ani e kemi nikan ma gbo oni se mi nikan ni olorun fe sore fun ni ni 223 oni eja wa ile kokan ra oko mi ni
2: ke wa ile
1: oni so fe jale ni oni so ki so ko lo gbe ibon ni mo ni olorun a pese mo ni olorun baba mi a pese mo ni eja shawa bo je physics ni bo je half ni eja wa ara keka kuro le mi rent ipe olorun a se o wa ni se mo pe ise to n se ise sport ni mo ni ebe mi na gan ise sport
2: kini se yi
1: sport
2: ni
1: be ni baba mi mo wa ni
2: se yi mo sare ni e le sare be se ri
1: baba mi mo ti win medal
2: tani
1: fun Lagos two last year Ogun State Festival mo win ni silver fun Lagos State
2: eyin
1: be ni medal mi
2: esun se e wo won ni
1: baba mi o se wa ri testimony mi gogo gbo agbe mi wa last year June last year adé láti festival Ogun State ní NK Abiola mo ní owó tí mo rí ó yẹ kí n fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ni mo ní ilẹ̀wù mi rà ọkọ̀ mi náà ó kó tiẹ̀ èyí tó ní náà ó kókó fún mi.
0: Sáwọn náà win ni.
1: Òun náà win ó lose game ẹ̀.
0: Nígbà wọn máa ń sùn.
1: Ó lose game wọn. Ṣé wàá rí Júù láti ẹ̀yẹn? Àwa lọ báyọ̀ tó ń talẹ̀. Mo wá ní Mr. Olótú pé a fẹ́ ralẹ̀. Ó wá ní èlò gan la ní gan pé bá a ṣe rí a fẹ́ ralẹ̀. Ó ti rò wá pé wọ́n ní bábà ṣe rí.
0: Kì í ṣẹjọ́ rẹ̀ sá.
1: Ó ní èmi ò ríran ọkọ mi náà disable. Mo ní a fẹ́ ralẹ̀.
0: Àṣẹ ẹ̀ rí wọn ni.
1: Mo ní a fẹ́ ralẹ̀ sẹ́ẹ̀. Mo ní a fẹ́ ralẹ̀. Ó wá ní òkè. Ó wá ní òkè. Ó wá ní èlò mo ní. Mo ní 400.
0: Ẹ̀yin ọmọ náà ṣe sùn. Wọ́n lé mi ò rí na afọ́jú làwọn. Wọ́n lọkọ mi disable. Afọ́jú àti disable fẹ́ra. Nínú ìpè yìí, èmi ọ̀fẹ́ mọ tẹ́nìkan ọba sọ mọ́. Gbogbo tẹ́nìbọ̀dì bá fẹ́ sọ, mo bù ọ. Ọlọ́run bá ń gbọ́. Kò sí ẹni tó lọ́wọ́ lè sàánú láyé. Wọ́n tún wá win ní competition. Wọ́n win ní fún Lagos State. Inú ẹ̀ wọ́n ti rówó ṣàjọ o. Àṣẹ́ntì ò ní tọrọ bára ò ní tọrọ bára. Because gbogbo àwọn tó rí bí irú wọn tèmi mọ́ pàdé láyé. Ibi ó ń bára mo ti mọ rí wọn. Èmi ọmọ rú àánú eléyìí o. Engineer, ẹ jẹ́ wọn mọ sọ̀rọ̀ bọ̀.
1: Ó wá lókè, ó wá pé ìyẹn tó bá ṣiṣẹ́ pé ya wá wọlé fún àwọn pípù wọ̀nyí. Ó ní kó wọn wá fùfú wa. Ó wá ní káti ẹ̀ máa lọ.
0: Ó ní ẹ máa lọ.
1: Ó ní káti ẹ̀ máa lọ. Ó ní òun fi ṣe ọlọ́run lóore ni.
0: Ó sọ ìwé lẹ̀rẹ́.
1: Ṣé ẹ rí? Tẹ́símọ́nì mi kejì ni pé nínú ìdílé tí mo ti jáde, bàbá mi kò séèyàn tó travel àtúrí. Ìdí iṣẹ́ yìí kì í ṣe eré mo lọ sá ní Aminia o. April 7 mo lọ sí Aminia.
0: Lọ́dún yìí.
1: Mo lọ ṣe sambo ìjà wọn lọjà. Sambo gemu.
0: Ẹ lọjà.
1: Ẹ bá mo sambo gemu. Mo lọ ṣe ní Aminia. Passport mi ni ẹ wo bàbá mi. Ṣẹ́ẹ́rí mo wá dé ní 14 April. Sambo yẹn bàbá mi mo lùsì gemu yẹn ọwọ́ òyìnbó náà mi.
0: Èbó náà yìí.
1: Mo mọ̀ pé èmi ṣì ń bọ̀ lágbára Ọlọ́run.
0: Lágbára
1: Ọlọ́run.
0: Ẹ ní èbó náà gbóná.
1: Mo mọ̀ pé ibi ṣe ń bọ̀ lágbára Ọlọ́run tí máa tọ́lá àwọn fún mi ṣe.
0: Àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò yẹ lágbó. Àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé
3: kò yẹ lọ́dẹ. Lórúkọ Jésù wa lọ́run ara ń fẹ́ rú wọn.
0: Ẹ wo nǹkan.
1: Bàbá mi o.
0: Ẹ wọ bàálù.
1: Bàbá mi nínú fámìlì mi nídìílé bàbá mi kò sí èèyàn tó gun bàálù rí.
0: Orí ògo yìí ló jẹ́ wọn gba ojú. Èmi kí lẹ pẹ́.
1: Èmi afọ́jú tí ò ríran ni wọ́n kọ́ wọ bàálù nídìílé bàbá
0: mi. Ore irọ́ náà tó ní afọ́jú ń pa. Àbí ọ̀lẹ̀ ọkọ wọn rèé. Ìyàwó ni.
1: Bàbá mi ò parọ́ o. Bàbá mi mi ni wọ́n fẹ́ kẹ́ ẹ ṣoore kan fún mi kẹ́ ẹ gbàdúrà fún màtọkọ mi. Ìkọ́ mi ò tí ní èso. Mi ò tí lọ ọmọ.
0: Ẹ ìbímọ.
1: Mi fẹ́ kí tèmi gbé nídìílé Adéwálé. Mi fẹ́ kí tèmi gbé. Mo fẹ́ kèmi náà kí n bímọ fọ́kọ mi. Kí ìkan tá à ń ṣe ilé tá à ń kọ́ kó má jẹ́ pé orí lórí ló máa jèrè wọn tó bá yá.
0: Ọlọ́run mo dọ̀bálẹ̀ fún wọn. Mo dọ̀bálẹ̀ mo bì ọ́ ń bí. Fún ọkọ àti ìyàwó yìí, ìwọ lọ máa pin ọmọ. Láì wo gbogbo tí bá ń ṣẹlẹ̀, gbogbo tí wọn ò bá sọ nípa wọn lọ hospital. Ọlọ́run mo fọlọ́run bì ọ́. Jésù mo fi ọ́ bì Ọlọ́run. Ẹ̀mí mímọ́ mo fi ọ́ bẹ Jésù. Nínú ìsọjí òsòdì yìí, ọkọ àti ìyàwó yìí ọyàbá yọ̀ọ̀dá ìbejì. Lórúkọ bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ìmí ìlò tó rí yìí o. Ẹ jẹ́ wá bèrè question lọ́wọ́ ìyàwó wọn. Ṣé ìpè ìwà pè yín ni?
1: Bàbá mi ó pè mí gan. Ó pè mí gan. Gbà mí ìbàdí mọ́ lọ stadium. Because National Stadium mo ṣe ń ṣe training. Tí mo bá ti lọ stadium láàrin, because ìkíni mò ń gbé, Ìkòròdú ni mò ń gbé ní Agric. Ní Gbolomu Junction. Tí mo bá ti ń bọ̀ báyìí láti mo bá ti lọ sí stadium. Màá mú yàpìsì, màá mú sétí. Màá mú kẹ́ńgà ìdìrí, màá mú sọ́ọ̀bù, màá máa fi rìn lọ. Màá tún máa gbọ́ ìpè yín. Màá ní bàbá mi o. Mi ti ẹ̀ gbàdúrà gan pé kójú mi là. Àdúrà tí mo kàn ń gbà ni pé kọ́ lọ́n fún mi ní àdúrà ẹ̀mí gígùn àtàláfíà ni mò ń gbà àti ọmọ ni mò ń gbà. Passport mi mo fẹ́ máa ṣe go and come ni. Wọ́n fẹ́ stay sí abroad. Ìwà fẹ́ stay sí Nàìjíríà wọn rárá.
0: Ṣé ìyẹn àtọkọ yín?
1: Bẹ́ẹ̀ ni mo tọkọ mi.
0: Bàbá Jonah. Níbo lẹ́yìn fẹ́ stay sí?
4: Ọmọ ẹ̀ka.
0: Ṣé bẹ́ẹ̀ náà lẹ́yìn?
1: Bẹ́ẹ̀ ni bàbá mi
0: o. Ó rí bẹ́ẹ̀.
2: baba jo re mo mu yawo yo esa o wa le toju yawo ewe ntin toju yawo ti e mo ri na o yawo ti e ri na o ton le nle oko e o wa disebu o olo le duro ti e wa won won si jo manage aye won edu o mama ati baba jona edu mo ni ku ese kan o se e iboko yin ja
1: ah igba kokon ni mi le paro baba mi igba kokon se opo omo ndo ni mi igba kokon ni mo ma ba ja igba kokon ni
2: te ba si tun ti ja tan
1: a tun pare lori bed baba
2: e mo je nsoro mo mo wa la won ti pari e can you see they are so happy bi o ba n lo le e ba n bless won o e ba n bless won o
0: ah gbogbo eyin te ba n bless oko ati yawo yi mo tun ranti yin laaro yi ki emi mo ko ba n bless eyin na gbogbo iyen gbowo lori nitori anu olohun ko bless e laaro yi e lo mura e ja lo o ni mi owu le gbadura ki n ri na because olohun ti da won laare gbogbo eyin omo olohun e mu iwubo anu jade gbogbo eni to ba fi anu olohun mo fi anu mu ida mewa pe ni ida mewa anu o ti owo kan san da mewe kabo wari kan mu just take a special seed and jo wa je nso nkan fo odo jesu laanu wa se won so fo bo ni won pe ni alaanu samaria jesu ni a pade service loni e lo gbaradi o omode ati agbe lo gbaradi lati worodo e wo moto gbagi ele fe so ni wema e bere church olorun ojiji ago meje ni ise akoko yo bere fun awon 13 to 30 youth for Jesus you are to love you are to serve and you are to seek God so to ba di ago mesan ise won bere fun gbogbo awa ta je agbalagba lati 31 lo soke e mu ida mewa anu jade e mu ore akanse kan wa nkan kan to je tanu to ba wa anu wa fiti emi go se be laaro eh account number church lele 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niye Comfort Life Mission International ni o tun gbe jade eyin omo lohun ti won bi loni da e wa kunle anu mo fe toro fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba n we ni ti o ra anu gba laye ka ka o mo won o ti gba anu laarin ojo meje to ku yi mo fe ki olohun ko fi anu dan owo in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary for what gbaya oni mara anugba so ni yomo ojo ri e fi pede ni yomo ojo ri e iye odun ti wedding yin pe e fi pede it is well mo wa fe mo lo gbogbo eyan omo olohun ese bibeli ta fe kan laaro yi nje je mo pe psalm 37 titi wo 42 ni psalm 37 to 42 nkan be lara mi laaro yi ejo gbogbo en to ba nilo anu holy communion service n pe o agbara oluwa e si mu lo le meji meji ni gbogbo eyan omo olohun fe send the testimony e lo number ejo loud ko neat 08 088 71 65 66 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you

0: ṣe.
1: Láti bá wa rìnrìn àjò aago mẹ́rin sí aago mẹ́rin àbọ̀. A ti parí ẹ̀kọ́ kẹta.
0: Nípínlẹ̀ ṣe dí.
1: Ìyẹn ẹ̀kọ́ inú bíbélì apá kẹta.
0: Ìdẹ̀ra ká mọ̀ jẹ́ ká mọ̀.
1: Etí àkórí rẹ̀ jẹ́ ìbí Jésù nípasẹ̀ wúndí àfẹ́.
0: Àìnítẹ́ lọ́rùn ènìyàn ló mú kùnà ògùn Ọlọ́run.
1: Ẹ lè lórí ọ̀fẹ́ àti padà sórí ìkànnì ìbánidọ́rẹ̀.
0: Ìfẹ́ náà dún kíkọ́ ìfẹ́ náà.
1: Ìyẹn ìkànnì ìbánidọ́rẹ̀ ti lágelu 96.7 FM.
0: Ìfẹ́ náà dún.
1: Ìyẹn lórí Facebook.
0: Ajá ìfẹ́ náà dún.
1: Ẹ máa fọ́lù wa. Ẹ láìkẹ́. Ẹ ṣé àrẹ̀. Bẹ́ẹ̀ bá padà bẹ́ẹ̀ rí. Tàbí ẹ ṣàwárí. A lóore lórí rédíò. Facebook page ti a nìyẹn. Alóore lórí rédíò. Alóore lórí rédíò. Facebook page ti wà yẹn lórí Facebook.
0: Ìgbàlà mi rẹ̀.
1: Kò sí kọ̀sọ́nà ìgbàlà mi.
0: Kò sí Jésù Kristì lọ́nà iyì aráyé gbò.
1: Ìsọ fún yín.
0: Kẹ́sìnà lọ́nà rẹ̀.
1: Nínú ẹ̀kọ́ kẹta yẹn. Ní ìparí rẹ̀.
0: Ọ̀nà ìgbàlà mi rẹ̀ kò máa tún
1: ṣe. Ohun tó mú kí Kristì kọ́ yàtọ̀.
0: Kristì lọ́nà iyì aráyé.
1: Sí gbogbo àwọn wòlíì tó ti wà síwájú ẹ̀. Àtàwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni ikú àti àjíǹde. Ọ̀nà lọ́sọ́dọ̀ ọmọ Ọlọ́run. Ọlọ́run nínú ènìyàn, ènìyàn nínú Ọlọ́run. John C. D. Noble. Ogun ṣe ìtàn láti lọ kọjá. Wọ́n ní ẹ̀ka àbọ̀ padà sórí ètò.

0: njẹ loruko Olorun oba oba ipeda iseda oba to dani waye adeda oba to mu gbogbo oba to nsun gbogbo lodu lodu oni mo fin kin pe atunku amojuba ara wa lekan si lagelu won pe bi oke gajoke ile funfun la kale si ni felele nilu ibadan awa na si ko Olorun oba lo ni ori be atunku amojuba ara wa lekan si edo ki iroyin lagbe wa ka yin mole nikan ni lagelu first of all sinto mimo akanji iko yin re eyin jo olodumare ti o se figigun okon joseph ajoko bi en tin fena ndoko temi nje o ekule se dada ni mo ba yin e ti mo wipe baba ti de gbogbo awon nto je iroyin to je jade ninu awon iwe iroyin ojojumo lewa ona la mo lanfani lati mu wa si eti gboyin iwe iroyin tribune o ti wa nbi iwe iroyin punch ona wa nbi daily post na ogbeyin be kede kede kede rie vanguard na ni ken fa ohun lowo tori pe ode iroyin teni ohun ogbodo mo si nbe o e mo to ba ti loju opo irufe mo be won ise aresa gege bi awon baba wa moni moni awon baba wa moyan moyan gege bi won ti se fi oro hun lede o oya eje ma fun yin ni eni tere eji tere akoko eleyi ti won lanfani lati mu wa si eti gbon yin eyi to se be to je koko iroyin o na ni eyi ti on yoju oro sita o ninu iwe iroyin punch eyi ti eni to ti fi igba kan ri je gomina fun ipinle Anambra to si tun dije to si tun je olukopa lati jigbo fun ipo are labe asia egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi o na lo ti fi oro lede taku oro eleyi ti won so kiri wipe nse ni o mo mo sa gboju sa ti o fe je ki oju ti e ati ti eni to ti fi igba kan ri je igba keje are nile ye Atiku Abubakar ki oju won ko si merin saaju eto dibo gbogbogbo eleyi to nbo fun todun 2027 ki wa ni tobi to fi lede gege bi afomo ati iyanana oro o ni ohun osa fun Atiku kini n to fa to fi gbolohun oro na sita kini n to fa to fi je pe akoko gbolohun lo ti nara re nibe eyan lanfani lati mo tori pe laaro tini o se be odi edoki
1: ekule la kara le rin wa ni tero ona eni ti o kini kule yo padanu kaabo e tu ku oju ma layo lakotun fun ti oro toni edo ki iroyin to nkile to nhale ona la gbede o gege bi ise tiwa ni ahin e ti mo pe ise tiwa ni lati mo je kitchen yodi lati mo fi awon iroyin edo ki to nkile falafala to yin leti ni gbogbo ago meje si mejo yen to ba ti di opin ose bayi atun ti ko denu akomu iroyin akoko eyi to nbe ni iwaju temi oni ohun safomo oro di mimo wi pe oludije fun ipo arelebe egbe oselu NDC Nigeria Democratic Congress Peter Obi ona ini o pe o ti bere si mo ba awon ikan soro papa julo awon to je olori ni orilede South Africa lojuna ati fi opin si ikolu sa ma Nigeria to ngbe ni orilede ohun the nation ohun lo ko edo ki iroyin ni fun to ro oni
0: oda o mi tun re eleyi to je jade to si sore di edo ki iroyin fun taaro tini kini nti iroyin ohun kini to so gaga bi iwe iroyin Sunday Tribune bi won ti se ko iroyin ohun sita o won je odi mimo wi pe are Bola Ahmed Tinubu nlo jawe olubori ti odu re to si kun ju enikan soso eleyi to jade pe won ba fi gagbaga ninu eto idibo abenu fun ti ipo are labi ase egbe oselu All Progressives Congress APC to ko re nje Stanley Osifo won ni are oun na ni odu re nlo leke to si gba ticket egbe oselu ohun lati lo dije du ipo fun ipo are labi ase egbe oselu APC iwe iroyin Sunday Tribune o ti iroyin ohun sita o punch na ni ohun na foju gan ni re o si se be o punch e si ta bakan na
1: o da be je kemi na o tun naju kan ki mu iroyin mi ti o nbe ni iwaju temi nbi yi leyi to n safomo oro di mimo wi pe saju eto odibo ti 2027 egbe oselu ADC ni African Democratic Congress o na ni won ti se agbero pe to awon omoye meta ototo ti o soju ekun idibo iyen ni ipinle Bornu lati soju ekun na ni ilegbimo asofin agba papa julo tari Bornu South Bornu North ati Bornu Central Senatorial District won ti se agbero won o iroyin bo lori e lekun keke
0: okay eja te waju gaga bi iwe iroyin The Nation bo ti se ko iroyin ohun won ni enikan to je pe omoye lo na labe asia egbe oselu All Progressives Congress APC omo bakunrin Monday Akinyomi nlomo ti ko iwe ibe lo ti ko iwe epe si Bola Ahmed Tinubu eleyi ti o ti nfi esun kan gege bi iwe ipe re eleyi ti o nfi lede o wipe eto idibo abenu ti egbe oselu ohun to waye ni ojo kerindin ni ogun osu karun odun 2026 won ni fun ti ekun idibo ilaje ese odo iyun ilaje ese odo federal constituency ni ipinle ondo won ni won to wobo ni o won to wobo ni o awon kan si jakin ni ohun gba awon to je pe agbara ngun ti won si tun nife lati wa ni agbara o
1: o da okan na tun be nwaju temi inu egbe oselu olobo won na motun ni o se dede owo mi futu ro ni leyi to n safomo oro di mo yi pe ireti kingibe o na lo ti jawe olubori o gege bi oludije fun ipo legbimo asofin agba lati olululu ewa Nigeria labi asia ADC ni ipinle Oyo bakan na won pe oloye Adegboyega Taufik na won ti kede gege bi omoye to jawe olubori nu eto ribo abenu ADC ni ipinle Oyo lati dije du ipo gomina ti ipinle Oyo iroyin bo lori e lekun keke
0: okay iroyin eleyi na lo nyoju oro sita o wipe rogbodiyan eleyi to ni se pelu oro adari ninu egbe oselu Social Democratic Party SDP won ni omo tun ti ba ona mi yo latari bi awon olopa bi won tun ti se jabo wipe won ti fi iwe pe awon omo egbe ti won je omo igbimo isowo sise egbe yun National Working Committee NWC lori esun kan wipe won gbianju ati se kini eyan fe mo igo kan iyun igo ti Sadiq Gambe ni won fi oro ni won fi esun kan ti won si nke si won lati wa wi tenu won salaye lori esun ti won fi kan won pe won gbianju ati ja nkan kan gba iwe iroyin Daily Post on lo post yon sita o ti o si se be to di edoki
1: o da eje atun lo tara sinu we iroyin The Nation lori eto odibo abenu to n lo lowo nu awon egbe oselu gbogbo Nigeria iroyin to n be nwaju temi lo n safome di mimo wi pe awon omo egbe oselu APC egbe olosusu owo won ti tuyaya ta o lati dibo yan are Bola Tinubu lati dije dupo are lati nu egbe oselu ohun pada fun saa keji won wi pe igbese ohun lo safihan wi pe eto isijoba awara wa fese mule ninu egbe oselu APC be ni won pe eni tohun je adari fun eto ribo abenu ti primary fun egbe oselu APC ni ipinle Oyo bakan na Senator Tesin Folarin o na lo pe inu ohun dun ayo ohun kun bawo eyan se tuya ya ta ni gbogbo ward ti se mọkànlélà àádọta ó lé ní ọọdúnrún 351 watts tó wà ń pinnu ọyọ.
0: òkè omi ìtún rèé tó yọjú ọ̀rọ̀ síta o gẹ́gẹ́ bí ìwé ìròyìn sunday tribune bó ti ṣe kọ ìròyìn ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó di ẹ̀dọ̀ kí ìròyìn fún tààrọ̀ tì ní wọ́n ní ẹ̀wá ẹ̀jẹ̀ ń wá ṣàlàyé fún yín wípé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àwọn ọmọ ikọ̀ boko haram wọ́n sì mú ìṣirò wọ́n sì mú wọ́n sì dùnbù rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ sọ sì dáa bẹ́ẹ̀ ó ní ìròyìn ọ̀hún ní ìfilède àmọ́ lórí ti ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú pọ̀pọ̀sìnsìn ọdún èyí tó ń súnmọ́ tá a mọ̀ sí eid kabir wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí òun náà lọ jẹ́ pé nígbà tí kinní ọ̀hún dàbí ẹni pé apá àwọn ò fẹ́ ka kí wọ́n dàgbé tán wọ́n ní wọ́n ti wá tu owó jọ o tó sì jẹ́ pé kó wá wọn ni wọ́n ti ń bá ẹnì kejì alàgà ta wọn ni wọ́n ti ń bá dúnà dúrà pé ẹ̀sẹ̀ jẹ́ àtúwó papọ̀ ká gbé tán ká gbé màálù àbí ká gbé ràkúnmí ká lè jọ pin láti fi ṣe ti ọdún eid kabir.
1: ó dá ọ̀kan náà tún bẹ wájú tèmi tó ń ṣàfọ̀mọ́ ẹ di mímọ̀ wípé ògbóǹtagìtagì agbẹjọ́rò ni tó tún wá jẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tó jẹ́ ọmọ nàìjíríà fẹ́mi falana san ń ló ti rọ ìjọba àpapọ̀ wípé kí wọ́n sẹ́rí wálé ìyẹn lórí àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan àwọn ọdẹ aṣọ igbó lórí wípé wọ́n ní àwọn ìbọn pélébépélébé lọ́wọ́ tó jẹ́ ti ìbílẹ̀ lọ́nà tí ò bá òfin mu onítòhún ti àwọn ẹ̀sùn míì ó ní ìdí tóun fi pè fúrú gbèsè bẹ́ẹ̀ ó ní kí irú àwọn bẹ́ẹ̀ náà tún lè wúlò láti jẹ́ kí ètò ààbò kó dúró ṣírímú nílẹ̀ wa nàìjíríà.
0: òkè ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú fún àwọn ẹgbẹ́ òṣèlú wọn ní ẹgbẹ́ òṣèlú adc ni wọ́n ti wẹ àtìkù amechi ayatudeen wọ́n wẹ̀ wọ́n láwẹ̀ mọ́ wípé ó ti tó pé bí ẹ ṣe wà yìí a ti wẹ̀ yín láwẹ̀ mọ́ láti kópa nínú ètò ìdìbò wọn tí ó wáyé ní ọjọ́ ajé monday bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ pín àwọn nǹkan tí ẹnu ń jẹ o ní ìlànà èmi náà bá yín dá sí tá a mọ̀ sí subsidize wọ́n ní wọ́n ń pín fún àwọn òṣìṣẹ́ àwa tá a wá jó ṣìṣẹ́ ń kọ́ bóun ni ó ṣe kàn wá gbogbo ẹ̀ sì rèé fún ti ayẹyẹ ọdún eid kabir.
1: ẹ jẹ́ àpolówó ọjà pàápàá ńgbà tá a bá dé lẹ́ka àpolówó ọjà wa ẹ̀dọ́ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ń tẹ̀ wájú tèmi táyọ̀ oyè ládùn àbọ̀rọ̀ ló kọ́ mi ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
2: ọmọdùnmọlá ọ̀sọ́kọ́dínrún máa lẹ̀ sókè gẹ́gẹ́.
3: Ìwà rere kì í jẹ́ àgbàgbé òkú. Iṣẹ́ rere ní múniranti ẹni wa tó ti lọ. Èrèdí ẹ̀rẹ́ tí gbogbo ẹbí onílabú lókè gẹ́gẹ́ Mbàdàn tó fi mọ́ tarátọ̀ rẹ tojú nù mọ́. Ṣé ń ṣèrántí ogún ọdún gẹ́gẹ́ tí Alhaji Ibrahim Ajadi Aniyikaye kò sọ́kọ́ ọmọ Rufai lókè gẹ́gẹ́ Mbàdàn sẹ́rí padà sọ́dọ̀ àdẹ́dà rẹ̀. Bàbá rere tó lapa mánìgbàgbé lókè ìpẹ́. Gègé Ewúrà ló fi kọ́ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí agricultural officer lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jọun kó tó wá di honorable lásìkò ìjọba gómìnà Ọmọlolú Olúńlọ́yọ̀ Ajadi ọmọ olórí olórí mọ̀ kọ́ mọ̀kọ́mọ̀ rẹ̀ ọmọ ajibọ́sìn ìwọ náà lọmọ láàlú ìjọba àgbàgbà ló lè jóye mọ́lẹ̀yọ̀ ọmọ ẹni tára ń kọ tí ń jíjọ àwo Alhaji Ibrahim Ajadi Aniyikaye kò sọ́kọ́ ọmọ Rufai lókè gẹ́gẹ́ Mbàdàn bá ṣe ń ṣe ládùúà pé kí wájú tó dojúkọ mọ́ ṣòro bẹ́ẹ̀ náà lẹ́yìn tó fi sílẹ̀ ò sì bàjẹ́ láti gbà tó ti lọ àwa ń bẹ Ọlọ́run Allah kó tún ṣàlékún dáraja rẹ lálìjánná onídẹ̀ra gbogbo ẹbí onílabú lókè gẹ́gẹ́ Mbàdàn ló ń ṣèrántí rẹ o.

nínú bẹ́ẹ̀sì lápọ̀lápọ̀ ẹ yòróró rẹpẹtẹ àtàwọn onírànràn ẹ̀bùn tó ń jọjú lọ́pọ̀ yìí kọ́sọ́mà wà ní top one garden gbogbo ìbàdàn fi ṣe fàjẹ́ lọ́jọ́ ọdún iléyà ọjọ́ kejì iléyà àtijọ́ kẹta iléyà wednesday may 27 thursday may 28 àti friday may 29 ọdún yìí aago mẹ́wàá àárọ̀ dalẹ́ gbèrè ọjọ́ iléyà bọ́ntù rule organization ló máa ṣeré fún wa ọjọ́ kejì iléyà ni really

0: ilé yẹ fún fiẹ with honorable no sugar àti tọpọnga ní gbọdọ ìbàdàn kálẹ rẹ barikade sala akọnu a ma retí yàn.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọ̀lá Dọ́là lọ́jọ́sí nígbà tá Alhaji dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má tún dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 08071124000 08071124000.
4: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
0: Ọlọ́run arógungbogun mi tó ti ṣetán láti gbé gbogbo ogun ọjọ́ pípẹ́ mi. Nínú ìpàdé àdúrà arógungbogun mi olóṣù mẹ́ta mẹ́ta tó oṣù karùn-ún yìí tá a máa ń ṣe nínú ìjọ wa. CAC Abalola Fulfillment of Promises Prayer Mountain Eléso Omi Àdéhùn Ìbàdàn pẹ̀lú àkòrí ẹgbọ́rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí. Iṣẹ́ àmì àti ìyanu máa ṣẹlẹ̀, ìdè máa já, àwọn aláìsàn máa sàn, àwọn àgàn máa gbọ́mọjú, iṣẹ́ ìgbàlà máa ṣẹlẹ̀ ẹgbà bẹ́ẹ̀. Ogunlógo àwọn ìránṣẹ́ Ọlọ́run ni Prophet Adéọmọ Jésù JP aka ọmọ aláṣẹ ọ̀run máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ láti ọjọ́ Monday 25th of May ó di ọjọ́ Sunday 31st of May 2026 ká tó sórí ọ̀fẹ́. Ìpele mẹ́ta làdúrà ìpín sí àárọ̀, ọ̀sán àti alẹ́. Tó bá ti wá di ọjọ́ Sunday, àsọtẹ́lẹ̀ wòlíì àti ìdúpẹ́ la ó fi ṣe o. Láti gbogbo bí ẹ̀bá ti ń bọ̀, ẹ bèrè ọ̀nà tó lọ sí Omi Àdéhùn ní Ìbàdàn. Dekin bus stop, Area Carry Estate, beside Baba Ayo Fish Pond, Eléso Fiyẹ Abeokuta Express Road lẹ́ ó ti sọ̀kalẹ̀. Ẹ máa pe Baba Wòlíì ẹ̀lú ẹ̀lú 07033019283. Nínú ìpàdé arógungbogun mi tó ṣù yìí, ìwọ náà wàá gbọ́rọ̀ Ọlọ́run kò rẹ́rìn ayọ̀.
9: Àwọn àgbà nílẹ̀ Yorùbá ní àríṣe la rí kà, ṣùgbọ́n àwọn náà ló ní ọ̀tẹ́ ni kì í pòdù ọ̀ya. Wọ́n máa gbọ́ nǹkan àwọn ìjìlá gbọ́rọ̀ lọ báyìí. Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ alátakò igán mọ̀, wọ́n sì ń rá àwọn iṣẹ́ ribiribi tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ń ṣe bí ọjọ́ mélòó sẹ́yìn. Bílíọ̀nù mẹ́tàlé mílíọ̀nù mẹ́sàn-án owó ẹ̀yáwó kàwé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì Ẹ̀rọ Lautech làárẹ̀ Tinubu buwọ́lù. Bẹ́ẹ̀ làárẹ̀ Tinubu tún buwọ́lù owó iṣẹ́ àgbàṣe àwọn ọ̀nà yìí. Ojú ọ̀nà Òṣogbo Ìwé Ìbàdàn 90 km/h bílíọ̀nù 64 owó náírà. Ojú ọ̀nà Ìbàdàn sí Jẹ̀ Ebuode, kilomita 46.2 odunrun bilionu di 5 oju ona Osogbo Akodagbangan kilomita 19.2 bilionu kan le 80 kan Asiwaju Bola Ahmed Tinubu erongba ireti otun re tin seso rere be lo sin tesi waju orilede Nigeria ta kun gbere yo wa lasiko Tinubu yi magaji wole Arisikola alakoso ati oludari fun ikede lesile fun oro iroyin atawon to karalu ni wo orun gusu fun Tinubu Southwest House to House Local Media Coordinator lonkede
10: Asiwaju o se fanile o se dada
11: Yini Kenny Shemi, Distinguished Senator, Teslim Kolawole Folarin, Oyo State Renewable Ambassador, Ondupe Dupe Pe Okun, Lowo Gbogbo Agba Egbe, Oloye Egbe APC, Lati Ward, Ijoba Ibile, To Fi Dori State Executives, Ati Gbogbo Omo Egbe APC, Nipinle Oyo, Fun Titu Yaya Tuya Dadi, Lati Dibo Fun Are, Ahmed Bola Tinubu, Lasiko Eto Dibo Abenu APC, To Waye Loju Abameta Saturday. Senator Teslim Kolawole Folarin, Wa Ran Gbogbo Omo Egbe APC, Nipinle Oyo, Pe Ibere Ki Sonise, Ati Pe Oku Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fira rẹ̀ han gẹ́gẹ́ bí aṣíwájú nínú ètò ìdìbò 2023 nípa fífún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìbò tó pọ̀ jùlọ nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní South West. Lóòótọ́, àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Teslim Folarin ni ẹ̀jẹ̀ á tún fìmọ̀ ṣọ̀kan láti rí dájú pé ìlọ́pù ìlọ́pù ìbò 2023 la fún Ààrẹ Ahmed Bọ́lá Tinubu ní 2027 kó lè kó Nàìjíríà débùtì ògo. APC Progress.

0: E kaabo pada leka ipolowo oja wa.
1: Enjo.
0: E do ki iroyin to nkile to nhale. Ona lagbe kai mo gege bi ise ti wa. Loro toni eja leku esibe ka bere. Se tuma ku abarabo sekere ku le ba poto fun ele.
1: Ni o ba lejo
0: nu. Eje lo tara tara sinu egbe oselu ADC aso igba. Un la da fun gba bi awon egbe oselu se ti bere. Si ma se toribo abenu lati fa awon moye. Ti o soju egbe oselu kokan le. Ninu eto odibo apapo 2027 iroyin akomo to menwaju temi on lo je bi oni beta to nsafomo pe egbe olowo bowo ADC African Democratic Congress ADC ona ni won ti kede wi pe ireti senator ireti Kinjibe ona ni omo oye to jawe olubori ti o soju ekun odibo ijoba apapo ni legbimo asofin agbale wa Nigeria iye nilu Abuja ni 2027 Kinjibe ona lo jawe olubori ni eto odibo abenu ohun latare bo se ni apapo ibo ti se 17535 lati fidi ojugba re jele iye Mubarak ti ja ni to ni apapo bo ile eto je 806 be oni won fidi oro mule pe lasiko ti won kede si ibo ohun ni olule egbe ADC tun ben lu Abuja oni eni to je alaga fun eto odibo ohun iye papa julo Abubakar Adamu lo kede e wi pe Kinjibe ona ni o jawe olubori latare pe ona in lo ni apapo ibo to po julo o bakan na ni ipinle Oyo ni ayin oloye Taufik Adegboyega Adegoke ona le egbe olowo bowo ti kede gege bi oludije ile ti o jawe olubori inu eto odibo abenu ADC inu eto odibo won to waye ni gbogbo wodu ni ojo eti Friday lasiko ile ti won kede sibo ohun ni role ana ti soju abameta en to je chairman ni alaga fun eto odibo abenu ohun chairman of the primary committee honorable Rasak Zalinsi iye lo pe oloye Adegoke lo ni apapo bo ile eto je 16051 lati jawe olubori Adegoke ona ni won pe o fidi awon ojugba re merin ototo ti won ju tanjo dupo hun jale bi oloye bisi ilaka ile eto ni apapo bo ti se 11415 oloye Gbemilade Alagbe to ni apapo bo 241 folds 20 mowe assist Adedutan to ni apapo bo 155 ati Amofini Aburishade to ni apapo bo ti se 67 Adegoke to je are egbe omo balogun ti le Ibadan ona ini o soju egbe oselu ti egbe ADC ninu eto odibo gomina ti o waye losu keji 2027 ati lasiko ti eto odibo legbimo asofin ipinle Oyo yo waye be le n to je alaga igbimo eto odibo ohun in lo pe idi ti ilole fi ba ikede si ibo ohun ni bo si je pe opo ero lo tu jade tu yaya lati kopa ninu eto odibo ohun to si wi pe iye na lo fa ta fi kede si ibo na ni role ana lasiko ile ti oloye Taufik Adegboyega Adegoke to na n soro o se le ri pe idagbasoke nla nla n lo ba egbe oselu ADC ohun to si dupe lowo gbogbo omo egbe oselu ADC ni tibuturo ipinle Oyo pe ohun ni ja won ni tama tun ro won pe kan ajo fowo suwopo fun igbega ati lo siwaju ipinle Oyo ati lati tubo je ki egbe oselu na ko jawe olubori ninu eto ribo to nbo lohun o ni enikan ki ja awadi okuyan ni jejemo eyan ti bae logun be lo nro gbogbo awon omo yeyoku na pe ka won ojo komo olubo ka won ojumo ajo sepo ki egbe oselu na le ba se ase itarakan sepo ninu eto ribo to nbo lohun nibe na lo ti wa pe ohun ti setan o lati se papo pelu gbogbo awon omo oye yoku patapata ka won ojo fori kori fi kunlukun fun igbega ipinle Oyo
1: oda gege ba ti se ko iroyin ohun ninu iwe iroyin punch won ni eni to ti fi igba kan ri je gomina ti ipinle Anambra to si to je olujigbo naga lati du ipo fun ti ipo are labe ase egbe oselu NDC Nigeria Democratic Congress Peter Obi nlomo ti fi oro lede nilana isafomo oro wipe ohun o gbianju abohun omo sa mo gboju sa pe ki oju ohun ati ti eni to ti fi igba kan ri je igba keje are nile yi Atiku Abubakar koju awon o si merin saju eto dibo 2027 iyun ni pe ko si awo kankan laarin awon obi lo yoju oro yi sita ni Cape Town ni ojo eti Friday Cape Town loje orile iloje ilu to wa ni orilede South Africa nibi ijiroro ti odun 2026 ta mo si Spear Dialogue 2026 ile to je apero kan ti ise to ti won gbe kale to ni se pelu ise ijoba ti ile adulawo won ni nibe ndo ti yoju oro sita o pe iwon be eyan eyan perete o na ni o ni ibasepo to gunmo pelu Atiku bi irufe eleyi ti ohun ni be kedere oni ki wa ni yo wa mo je ko won mo sa ko won o mo bunarin tori pe Atiku nbo oni Atiku oje enikan to je pe gege bi adari ohun bo wo fun gege bi egbon ohun ko yan re ohun si fi ewe rabata ohun fi bo o lo won sa fun Atiku lai lai kamori ohun na ni Paul ko won ni o si jodi mimo wipe be ohun o si gbianju lati sa fun enikeni ohun o sa fun eyan ri be kedere ohun o ni mo sa fun eyan debi pe ohun o mo bunarin oni ohun kan gbagbo wipe ilana bi ko wa se nse nkan o yato si ilana bo nse nse nkan tori pe afin ki woja ka mo ri o won ni eleyi na ni o je oro to nti enu re jade latari oro eleyi ti latari isele to se bele nibi osu melo kan seyin lori n to ni se pelu ibasepo won ninu oselu won ni awon okunrin mejeji won yi o na ni won pawopo ti won si wo wi pe latari ati le fi eyin egbe oselu APC janle eyi ti are Bola Ahmed Tinubu to soju re ninu eto dibo 2027 aye a je pe awon fowo so wopo mo ni o oda boro ba wa ri be egbe oselu to le gba awon tente o na ni egbe oselu ADC African Democratic Congress ani ewe obi ni ojo kini osu kini odun ta wa nu re yi ti sodun 2026 o ni obi nlo di gbadagbon to si gbera afi jua ninu egbe oselu ADC won ni gbodohun Atiku Abubakar nlo ki kaabo to si se apejuwe dide re sinu egbe oselu ohun gege bi igba te eyan fi yin itan lole ninu ifowosowopo ikore enijo ta mo si coalition ti awon egbe oselu orilede Nigeria won ni ewe ibasepo won ohun ati dide re sinu egbe oselu na to dabi eni pe ogiri nlo ti lanu o tori pe kini ohun o dira mu daada mo won ni loju ona re lati wa wo pe ohun ni le duro nbi o obi nlo ba tun di gbadagbon lo tun gbe igbese pe ani dandan ko ohun fi egbe oselu ohun sile o obi nlo wa se afomo re pe eredi to n fi egbe oselu na sile ki se lori oro to ni se pelu ohun ati Atiku tabi lori oro to ni se pelu ohun ati eni ti se alaga egbe oselu na ti se David Mark oni rara o n to fa to n fi wo wi pe bi oni se duro si o tori pe ile ti ohun wo sunsunsun to n si n wo pe ojo lo su yi ko won sa pamo si rufe lebe to wa je pe winwo ojo nikan lodun ti gbogbo e si ti n jo so n lara bo n ba fi le duro pe nbe aya je pe aso ohun otutu won ni idire ti ohun to fi gbera afi odi inu egbe oselu NDC Nigeria Democratic Congress egbe oselu to je pe nbe gangan o na ni kwankwanso ndo na wa
2: Ebi lori oye lori
3: mi o ti han latorun wa lo ti han
4: ori agbe lo dagbe laro ori aloko lo kun ti e losun losun Alhaji Abdul Basit Ibrahim Olalekan Akinsola ori e lo fi orole awon baba re gege bi magaji le se ni oke se ni Ibadan ojo aje ojo 25 osu yi May 25th oni his imperial majesty Oba Rashidi Adewolu Ladoja yo jawe oye magaji le se ni le Alhaji Abdul Basit Ibrahim Olalekan Akinsola lori Olubadan Palace Lokiare Mambadan ni gbogbo eto ti to yin ni kẹni le se mi
5: gbogbo odile se ni oke se ni badan
4: on dupe lowo is imperial majesty
5: oba rashidi
4: adewolu ladoja
5: arusa one
4: fun ki kale se ni ye lati ni magaji lasiko yi
5: asiko yin o tubo tu alara o
4: Alhaji Abdulrasheed Ibrahim Olalekan Akinsola
5: o ti moye yi je
4: ajegbo ni Alhaji Kamil Ajibola Ado lo nfan rere
6: Bokole karo akojo mo se ni se sori mi o aro Sunday lo nlo ko ma di pe mi
7: Ìrìn àjò Umrah láti ṣàlékún Imani. Kálíbà jẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umrah ṣeré láti wá bá a ṣe Umrah oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umrah Maulud lẹ fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní Umrah December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Ibadan, get ready. Heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle-working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akinyele Memorial High School, Anlubua, Bashorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
10: Àwọn àgbà nílẹ̀ Yorùbá ní àríṣe la ríkà ṣùgbọ́n àwọn náà ló ní ọtẹ́ ẹni kìí pòdù ọ̀ya wọ́n máa gbọ́ nǹkan àwọn ìjìlágbára lọ báyìí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ alátakò igan mọ̀ wọ́n sì ń rá àwọn iṣẹ́ ribiribi tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ń ṣe bí ọjọ́ mélòó sẹ́yìn bílíọ̀nù mẹ́tàlé mílíọ̀nù mẹ́sàn-án owó ẹ̀yáwó kàwé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ẹ̀rọ Lautech làárẹ̀ Tinubu buwọ́lù bẹ́ẹ̀ làárẹ̀ Tinubu tún buwọ́lù owó iṣẹ́ àgbàṣe àwọn ọ̀nà yìí ojú ọ̀nà òṣogbo ìwé ìbàdàn 90 km/h bílíọ̀nù 84 owó náírà ojú ọ̀nà ìbàdàn sí Jẹ́bú-òde 96.2 km/h 300.5 million ojú ọ̀nà òṣogbo Àkòdá Gbọ̀ngàn 91.2 km/h 1,100,000,000 aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èròǹgbà ìrètí ọ̀tún rẹ̀ tí ń sèso rere bẹ́ẹ̀ ló sì ń tẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà tá à ń pòǹgbẹ rẹ̀ yóò wá lásìkò Tinubu yìí mọ́gàjì wọlé Arísíkọlá alákòóso àti olùdarí fún ìkéde ilé-sílé fún ọ̀rọ̀ ìròyìn àtàwọn ohun tó kan aráàlú níwọ̀ oòrùn gúúsù fún Tinubu Southwest House to House Local Media Coordinator ló ń kéde.
11: ọ̀dọ̀ kí ìròyìn.
0: Ẹ káàbọ̀ padà. Ẹ̀jẹ̀ á tẹ̀wájú lójú agbami ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ẹjẹ́ á ṣe ní pápápá. Lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC, eléyìí tí mo mẹ́nuba lẹ́ẹ̀kan ni pé ètò ìdìbò abẹ́nú bẹ̀ ó sì ń tẹ̀síwájú o láti yan àwọn ọmọ òye tí ó díje dupò ààrẹ. Tó ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC òun náà ni wọ́n ti mú àwọn ọmọ òye mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀. Báwọn ni wọ́n ṣojú ẹkùn ìdìbò gúúsù Bọ̀nú àríwá Bọ̀nú àti àárín gbogbo Bọ̀nú lẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ní 2027 ìyẹn Bọ̀nú South, Bọ̀nú North and Bọ̀nú Center Central Senatorial District ní 2027. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ ṣe wá kéde wípé Alhaji Idris Maman Dọ́kwa òun náà ni olùdíje tí ó ṣojú ẹkùn gúúsù Bọ̀nú nígbà tí Bùlámà Fúgù Ibrahim òun ó ṣojú ẹkùn àríwá Bọ̀nú. Bẹ́ẹ̀ ni Babangana Zana òun ó ṣojú ẹkùn àárín gbogbo Bọ̀nú lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàfọ̀mọ́ ẹ̀ wípé àwọn olóyè ẹgbẹ́ ò ní wọn pé àwọn mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lẹ́yìn tí wọ́n ti ṣètò ìdìbò abẹ́nú ní gbogbo ìjọba àbílẹ̀ tó jẹ́ 27 27 local government tó wà ní ìpínlẹ̀ Bọ̀nú tó jẹ́ wípé àwọn ìgbìmọ̀ elétò ìdìbò òun ni wọ́n sì gani rẹ̀ tí wọ́n ò bí nǹkan ṣe lọ́nbẹ̀. Wọ́n fi kún pé àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC náà tọpinpin bí nǹkan ṣe lọ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ló jẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pe ọ̀mọ̀wé Kazeem Adesina Abidikugu ti gbẹ̀ẹ́ mọ̀ sí KSO náà ni wọ́n kéde o gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí láti ṣojú ẹgbẹ́ òṣèlú ADC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́hùn-ún láti ṣojú wọn pàápàá jùlọ ní ẹkùn ìdìbò Ìbàdàn Northeast Southeast Federal Constituency nílẹ̀gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì ní ìlú Àbújá lásìkò tí wọ́n ń kéde ètò ìdìbò abẹ́nú ọ̀hún lánàá ọjọ́ Àbámẹ́ta. Lásìkò náà ni alága fún ìgbìmọ̀ elétò ìdìbò abẹ́nú ADC nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Harrison Àpójàrò ń ló pe Abidikugu tó jẹ́ ajá fún tó jẹ́ ẹlẹ́yinjú Ànújàre tó jẹ́ àgbà Kebọ́ba Jírólẹ̀ Ìbàdàn ń ló ní àpapọ̀ ọ̀bọ̀ tó jẹ́ 1619 láti jáwé olúborí. Bẹ́ẹ̀ ni wọ́n pe pẹ̀lú èsì ìbò yìí Abidikugu òun náà ni ó jẹ́ olùdíje ADC láti ṣojú ẹkùn ìdìbò rẹ̀ Ìbàdàn Northeast Southeast Federal Constituency nílẹ̀gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì nílùú Àbújá nínú ètò ìdìbò tí ó wáyé ní oṣù kínní 2027 lọ́hùn-ún. Wọ́n ní Abidikugu náà òun náà tó jẹ́ pé ó jẹ́ dókítà tó mọ̀ nípa ìtọ́jú àrùn ọpọlọ tó fi ilẹ̀ gẹ̀ẹ́sì tó fi ṣe ibùgbé òun ló dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ ní ẹkùn ìdìbò rẹ̀ pátápátá pé wọ́n fìbò wọn sọ̀rọ̀ láti jẹ́ kí òun lọ sojú wọn nílẹ̀gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì ńlú Àbújá Abidikugu tó jẹ́ olóṣèlú ẹsẹ̀ kùkú ìlú wípé òun ó sojú wọn bó ṣe tọ́ o àti bó ṣe yẹ. Bẹ́ẹ̀ ló rọ gbogbo àwọn alátìlẹyìn ẹ̀ ibi ká má ti ìsinmi torí pé ó kú òkú ó ní ìbọn ró káwọn àjọ ṣiṣẹ́ papọ̀ láti jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́hùn-ún ní 2027. Bẹ́ẹ̀ ló pé bí wọ́n bá fi ìbò wọn tó ń lẹ́yìn tó ń sì jáwé olúborí òun ó rí pé òun ṣojú ẹkùn ìdìbò náà tó ń ti Nàìjíríà lápapọ̀ tó òun sì ní yan igun kankan ní ìpọ̀sìn òun ó sì rí dájú pé gbogbo ohun tó bá tọ́ òun lòun ó ṣe o ní ẹkùn ìdìbò àwọn gbogbo bíi tí orí ti ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ òun náà lòun ó bùtútù sí òun ó sì rí pé òun lo àǹfààní tó ní láti fa nǹkan rí wá sí ẹkùn ìdìbò tóun tó jẹ́ Ìbàdàn Southeast Northeast Federal Constituency tó fi jẹ́ pé ìdàgbàsókè tí ò lẹ́lẹ́gbẹ́ yóò bá wọn ní ẹkùn ìdìbò náà. Lára àwọn kan tí sì bẹ́ẹ̀ lọ́kùnrin òun náà ni ètò ìlera tó gbámúṣe títàn ìṣẹ́ láwùjọ àti láti rí dájú wípé àwọn èèyàn náà wọ́n láǹfààní sí mòkódùn ìjọba àwa-ara-wa lásìkò eléyìí tó ń bá láǹfààní àti dìbò tó ń wọlé ni o láti ṣojú ẹkùn ìdìbò tòun Ìbàdàn Northeast Southeast Federal Constituency ní ìlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì nílùú Àbújá.
1: Omi tó rèé eléyìí tí ìwé ìròyìn Sunday Tribune tó tì í ta o wọn ni látara bí pọ̀pọ̀ sìnsìn ọdún iléyà bó ṣe ń súnmọ́ ìyún Eid Kabir wọn ni níṣe òun náà ni ọ̀wọ́n gógó owó níṣe ni owó àwọn nǹkan ló tó gbẹnu ókè pàápàá jùlọ àwọn nkan tó ní ṣe pẹ̀lú nkan tẹnu ń jẹ tá a mọ̀ sí àwọn oúnjẹ lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ní àwọn nkan ọ̀sìn àwọn náà tún gbowó lórí wọ́n ní eléyìí ó ti wá mú kí àwọn mùsùlùmí yíká tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa gbáradì nílànà àkọ́tún láti ṣe ayẹyẹ ọdún sálà wọ́n ní láti ìpínlẹ̀ kánò lọ sí ọ̀yọ́ de kogi ìpínlẹ̀ kwara èkìtì àtàwọn ìpínlẹ̀ míì wọ́n ní níṣẹ́ ni ó dàbí ẹni pé àwọn mọ̀lẹ́bí lọ́lọ́kan òjọ̀kan ni wọn ò nílè gara ṣe ọdún ildi kabir látàrí bó ti ṣe jẹ́ pé wọ́n ní àgbò ó ti gbowó lórí o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn ẹran lọ́lọ́kan òjọ̀kan màálù òun náà gbowó lórí ràkúnmí òun náà gbowó lórí àwọn èèyàn ti wá ń kóra wọn jọ wípé ngbà tí kinní ọ̀hún tó ti wá dàbí ẹni pé mi nìkan ò lè dá màálù gbé táyọ̀ ò ṣe jẹ́ kémi àti ẹ ká jọ tu owó ọ̀hún ká tù papọ̀ ká lè gbé màálù lágbè tán kì í ṣe màálù nìkan o wọ́n ní ìpínlẹ̀ kánò wọ́n ní ṣe ni kinní ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn sunday tribune bó ti ṣe ṣèwádìí rẹ̀ wípé oho ẹ o àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tuwó jọ wípé káwọn rárá kúnmí àbí màálù látàrí àti lè ṣe ayẹyẹ ọdún ildi kabir wọn ní gba wọn dé ìpínlẹ̀ èkìtì wọn ní àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọn ní ṣe ni kinní ọ̀hún lọ́dàbí ẹni pé ó tiẹ̀ wá fẹ́ tojú sú wọn torí pé bí ọrọ̀ ajé ilẹ̀ yìí bó ti ṣe rí wọn ní gbogbo nǹkan ló ti gbowó lórí bẹ̀rẹ̀ láti oúnjẹ wọn ní àgbò wọn níyẹn ò ṣeé tọ́ bàbá tún wá ti wá sọ yẹn ká tún sọ̀rọ̀ lórí ìgbòkègbodò ọkọ̀ láti mọ́ ti bì kan dé bì kan wọn ní ṣe làwọn èèyàn ní wọn bẹ̀rẹ̀ sí ní yín kinní ọ̀hún sókè tọ́jẹ́ pé àwọn èèyàn náà tiẹ̀ tí ìwà mọ̀ bí kinní ọ̀hún ó ti ṣe gba ọ̀nà tiẹ̀ yọ wọn ní ìpínlẹ̀ kwara wọn ní bákan náà òun náà ni ọ̀rọ̀ ló ṣe rí torí wípé wọn ní ṣe làwọn èèyàn kan bù kẹ́díwọ́ pé ọlọ́run aláwùrà bíi allah ojú rẹ là ń wò ó mọ̀ jẹ́ kí ọ̀bẹ kó sẹ́lẹ̀ wọn ní inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe fún àwọn èèyàn tó jẹ́ pé kinní ọ̀hún ká lára jù wọn ní lórí bí ọrọ̀ ajé ilẹ̀ yìí bó ṣe ń ranjú koko bí ẹja kú mọ́ díjú tó ranjú mọ́ wọn tó sì jẹ́ pé owó gọbọi ń ló ti gun orí iye tí wọ́n ń ta àwọn nǹkan ọ̀sìn wọn ní ẹnìkan tó kọ rẹ̀ jẹ́ mansura alanamu wọn ní ẹni tó jẹ́ pé ọ̀tajà ni ọjà kan tá a mọ̀ sí ọjà tuntun tó wà ní ìlú ìlọrin ń ló fi ọ̀rọ̀ léde pé agbo ṣe tọ́ o torí pé owó gọbọi ó ti gun orí rẹ o wọn ní bẹ́ẹ̀ bárágbò ẹ ra nǹkan míì ó ní ẹ ká tiẹ̀ wá wípé wọn tiẹ̀ wá rágbò wọn wá ní àwọn tó fẹ́ lọ pa àwọn nǹkan mi ìyún náà ó tún ti gbowó lórí wọn ní owó oúnjẹ ńkọ tá a bá ní ká tún sọ yẹn wọn ní a sọ a gbètì síbì kan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé bá a bá nírẹsì la fẹ́ ṣe a sáwọn ọbẹ̀ lé lórí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé bá a fẹ́ ru àmùlà ọbẹ̀ láàfin gbé sọ́hún wọn ní àwọn kinní ọ̀hún náà kinní ọ̀hún ò tún ṣe é tọ́ wọn ní wọn tó wá tọ́ ṣàṣàṣà wọn lọ sí ìpínlẹ̀ kogi wọn ní bákan náà ńlọrọ ṣe rí pé àgbò kan iye tí wọ́n ń tà á tó kéré jù 150,000 ìyún 250,000 wọn ní mọ́ ń bẹ ni o ìtọ́jẹ́ pé èyí nìkan lẹ́ẹ̀dájẹ́ o wọn ní tẹ bá fẹ́ pé ètò tóbi dáadáa díẹ̀ ẹ rí ní 100,000 400,000 bó láti fẹ́ kó o wọ́n wá tọ̀ ọ́ wọ́n dé ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n nígbà dé ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe lọ́ dàbí ẹni pé ọ̀rọ̀ náà kò yí padà pé gbogbo ẹ ṣàgbówó lórí ńgbà sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ọ̀wọ́ bẹ́ẹ̀ wọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ dàbí ẹni pé kinní ọ̀hún tó fẹ́ rẹ̀ jù díẹ̀ torí pé àgbò tí ẹ lè rí níwọ̀nba wọ́n lè sì lè rí ohun tiẹ̀ 100,000 wọ́n ní tẹ bá tún fẹ́ kó tún tóbi díẹ̀ ẹ rí 300,000 ìyún 300,000 wọ́n ní ńlọ́fà tí àwọn èèyàn ti wá ń tuwó jọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ní mọ̀lẹ́bí tó lè tuwó jọ láti fi ra yálà màálù wọn fẹ́ rà ní àbí ràkúnmí wọn gbọ́dọ̀ kọjá méje àyà jẹ́ pé wọn ó san ṣòkòtò wọn dáadáa níbẹ̀ náà wọn tún ti yọjú ọ̀rọ̀ síta pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ agricultural credit corporation of oyo state acos ni wọn ti bẹ̀rẹ̀ sí ní mọ gbọwọ́ sí kinní ọ̀hún nílànà owó òrànwọ́ tí wọ́n sì ń ta oúnjẹ pé àwọn òfin ti wálẹ̀ ẹ̀yìn náà fi ti ń kun nílànà rẹ̀ wọ́n ní 1,120,000,000 ó ní ìjọba gbé kalẹ̀ pe kan fi ra nkan tenu nje ti won be si ni mo pin fun awon osise
0: o da be je kimi o mule ni mona wa papapa olon fide oro mule pe oludije fun ipo are labe egbe oselu NDC Nigeria Democratic Congress ogbeni Peter Obi ona lo ti bere si ba awon alase ni orile South Africa soropo lori ikolu alagbara tun waye sama Nigeria ni orile di ohun Obi ele to gunle si South Africa loju eti Friday fun apiru agbaye kan international conference nibe lo ti lo anfani na lati se ipade po pelu awon Nigeria to wa ni Cape Town papa julo lati man to nsele gan ati awon ipinija ele to nkoju won inu atejade leti Obi fita lai anaude yi nibe lo ti nsafomo nipe leyin ewa oro o nse ipade po pelu awon alakosu meta ni orile South Africa ati awon to je ikankan egbe oselu ni orile di ohun loro to ni se pelu iwolewode awon arin ajo oro to ni se pelu isokan ni ekun ohun ati gbigbe po lalaafia fun pelu awon onilu ati awon atorin wa to ngbe ni orile di na oni ipade ti awon se o na ni lati yanju ikolu si awon atorin wa ele to je aji to ngbe ni South Africa to n si mo pe dudun bayi oni osan oso to n tenu e lori iroyin kan ele ti o n jarin yen ninu egbe oselu Accord yen ni ipinle Oyo enikan ele ti ohun je adari fun ekun iwa orun gusu fun egbe oselu Accord iyen ni Nigeria iyen Magaji Igbesola Sunday Paul ohun na ni o mo ti pe esun eleyi ti won fi kan okan lara awon omo oye egbe oselu Accord Oriyemi Hamza ti pe ko ri be lasiko ti won pe won se aye fun ayewo fun amoye ta fe dije lo sile igbun asofin ipinle Oyo won pe idari egbe oselu Accord ipinle Oyo labi alaga awon omo ba Kolade Oju ati akowe won honorable Olayinka Dairo ohun na ni won fi esun kan Hamza bi pe nse na lo nse at o nse atileyin fun awon omo asota oloselu lati danbaru eto ayewo ti won se ile eto waye ni Grand Serene Hotel to wa ni Badan bi lojoru Wednesday nnu gbolun ti won fi ta won lojobo oni won pe idari egbe Accord oni won fi esun kan Hamza wi pe gbamagbama re ipe kakawo ko re ti npoju ko yago fun oselu etanu ati ma darugudu le bo ba ku bo ba bulese ko si bola fun egbe oselu tori pe ko si omo ye kankan to ju egbe lo o ewe Magaji Igbesola Sunday Paul wi pe oro ri be ipe ipe oro hun ni oselu nu ati pe iro patapata ni we ni o pe Oriyemi Hamza ona lo je pe ko kurajo po pelu awon oloselu be ni ko lu awon janduku lati danbaru nkankan o ninu alaye to nse o ni pe nitori pe magumago ayuyu o wa ninu ilana ti won fi nse eto ayewo ohun o na in lo sokunfa bi wahala se bele Magaji Igbesola in lo wi pe wahala bele ngba ti won se aye fun amo legun asofin to je meji le ni ogbon ti won lo soju ni ipinle Oyo nbi yi won ni wo gigile won gba lowo won be lo je pe won tu wa bere si ma fe lo awon moye mi won fe rabo awon yoku lori pe in to bi wahala wari le ton ro gbogbo igbi ma museye egbe ilu Accord ni ilu Abuja wi pe ki won wo gile eto ohun eto ayo tinu lowo ohun tori pe ko lese nle ayuyu po ni be ki won so sojo waju be in lo pe se ri eto ohun o wa pada waye oni bi kan teni keni o mo le to ye ki o ni lana akuyowo akuyawo ti alaafia to si joba be lo wi pe gbogbo amoye ti won fe dije dupo gomina labi Accord ta ti ro Yemi Hamza ati owo se ni fataye ajani ipa mejeji na ni won ko paribiribi fun idagbasoke egbe ohun ati isokan re
1: okay gaga be ti se mo pe esin ki ko ire asa lo sile won ni o ma jorosun o na ni won ti fi oro lede o pe awon ofuntelu tabi se atileyin fun bimbo adekan bi ninu lepa oselu re won ni igbimo ta mo si igbimo isakoso yin executive council ti o ma jorosun club ti ilu Ibadan ati agbarijopo awon omo egbe ni won ti tewo gba iroyin kan eleyi ti on jarinrin inu eyi ti a ti fi oro lede wi pe omo ajorosun social omo ajorosun club ibadan wi pe won ti fi ontelu ogbeni adekan bi bimbo fun ti office oselu fun ti ilepa office oselu re won ni oro hun o na lo si awon ni ahin ahin to si si awon kayefi won ni iroyin ohun ti se afin toni leti alaye ohun o je n to dun ni o wi pe o ti wa de ita gbagede ita gbagba walia lati

0: gbẹ̀yìn o. Àríyọ̀ láti wá fún mi jùmọ̀ yín bàbá. Àpòpò yìí.
1: Èmi ò máa fi ìbùkún fún Olúwa nítorí tí ó ṣe òun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Gbé Olúwa ga pẹ̀lú mi, ká sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè. Èmi ṣe àfẹ́rí Olúwa, ó sì gbóhùn mi, ó sì gba mi kúrò nínú gbogbo ìbẹ̀rù mi. Wọ́n wò ìmọ́lẹ̀ sí mọ́ wọn, ojú kò sì tì wọ́n.

0: ki se mi mo se kun ifun mi no ma amo pe wa wa laaro yi o baba tewo gbo pe wa o eledumare tewo gba eyin wa o kun ifun mi no ma na le ranfani lati ma gbo o po so laaro pe nibo ni o po wa ni ibe na lo wa ibe na lo wa ba mu jade ibe na lo wa ibe na iwo lo mo ole mi se eye service iwo na be mi ba se eye iwo na se leg service select service o to be o si ri I will arrest you ba foro pa mu eni ti ba ti ri o po ba yi foro pa mu oni aki gbogbo awon eyan wa ti won lanfani lati ma gbo wa aki olorun ninu aye won olorun to pa wa mo to so wa titi di asiko yi a ni nkan meji ta fe fun dupe ka ma yin lo ka ma dupe fun tori pe seun tori pe anu re duro lai lai ninu aye wa ka biesi olorun wa adupe o amo riri asopo se ninu aye okunrin asopo se ninu aye obirin asopo se ninu aye omode asopo se ninu aye agbalagba asopo se ninu aye gbogbo asopo ese o ese o adupe o enu ope wa ko gboro kan ko si ni kan lase letumare gbogbo eyin ti lanfani lati ma gbọ́ ìkànnì yìí ìkànnì lágelo 96.7 FM òkè tó ga ju òkè lọ àkí ẹ̀yìn náà wípé ẹ ṣe tẹ̀ ń wà ńbẹ̀ fún wa ní gbogbo ìgbà àti nígbà gbogbo lórí ètò yín ètò wa ní àkókò yìn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín títí láyọ̀ akínṣọlá òun náà ni orúkọ tẹ̀ mo tó kí yín wípé ìsinmi èní kò ní jẹ́ ìsinmi tó kù tí ó kẹ́yìn nínú ayé yín nínú ayé tèmi náà a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé títí wọ inú oṣù kejìlá tí oṣù kejìlá ó tún fi parí ìsinmi aláyọ̀ náà ní ọmọ ọjọ́ tẹni kọ̀ọ̀kan wa àkí ẹ̀kùn fún mi nọ́mà àkí pé ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà gbogbo nínú ayé wa o àmọ́ rírì yín Anthony Bodúrin olówó orí ọkọ̀ ọkùnrin fún mi nọ́mà ẹ ṣeun adupe lọwọ yin abiola yaliyali alese kamo kiyin adupe o eku gbogbo igba eku igba gbogbo aki kabiyesi adiori okin gbogbo igbomoso kingdom o tojo meta kabiyesi aki olori naa e seun oju oni ti yin oju olorun a ma je ke ma tesiwaju itesiwaju o naa ni opa isegun olorun ni fi sile ko ni doju gbagbo yin ti yin o eja ki oloye arachi kabiru jalaru pe won ku ipale mo odun leya eyin te se todun na le se ti emi nagbara eledumare e ni kusona bi efi o mo eja ki iya wa sumonu ajara ini ni ojo ibi re okan la pataki lara awon mo fans club ti lagelu ohun ni koda owo won ni won mo nko wi awe ajo ti won danu lagelu fans club owo won ni mo wa ni mo nko e mo wa lo re ba le o tori pe o nse birthday leni e je atun wa so mi ba tin ko wi ajoba a so bi o ba ti se birthday leni gbogbo wa la mo ajo lo be ni o a ri mo a si lo re moju to ya wa sumonu ajara oju oni ti yin o igba odun ojo kan na ni o je la se ledu na ba kan na mo ki teju ola ni pekun o na ni ini ni ojo ibi ti e na igba odun ojo kan na ni o je lagbara ledu na de olorun yo da o si o yóò tún fi ọdún rẹ ní òkè pẹ gbogbo ẹyin ọlọjọ ẹbí nínú oṣù karùnún gbogbo yín láǹfààní láti kí ojú òní tí yín ò ní rí gbé sọnà bí ó ṣe bí ọmọ jẹjọ náà kọ la wà ní ccc salvation cathedral iléwúrà ní challenge ìbàdàn àti kántátà àti tọdún kan tíjọ ọhún náà pé gbogbo ẹ láṣẹ papọ sọlá rẹ wò áfà mo dẹ sọ fún ọ o mo sọ fún ọ pé gbogbo bó bá ṣe jẹ èmi ò nílẹ láyè má ṣe aláì o de mu o mu ileri se o si wa ro pe mi o gbagbe emi o le gbagbe kankan o abi mo ti gbagbe ni ile gbagbe kankan aki gbogbo yin o ti o ti wa o lagbara olorun olorun yo ma fi opo ropo ninu aye wa opolopo nkan ore ni olorun yo ma fi fun eni kokan wa lagbara olorun emi ati so lara o lajo wa ni okulu gbon sa fefe fun ti aro to ni bo ti le je pe are ojo mu so lokun pinpin bi ti wu ko mo tori pe ọwọ́ wa kún láàárọ̀ yìí ẹni pé pápápá náà ni à ń ṣe gbogbo rẹ̀ ká má bàa farapa ẹjẹ́ á lọ sí òkè lọ́hùn-ún torí ṣọlá rẹ̀ ó ti ní àǹfààní láti máa ṣẹ́jú sí mi pé ó ti yá ní pápápá ẹjẹ́ á lọ lẹ́yìn ìgbà tá a bá padà dé bàbá mi wọ́n ti wà ń bí o bàbá with God wọ́n ti wà ń bí o bàbá ti ń dé ọ̀dọ̀ bàbá náà ni a mọ̀ dé sí ẹ ṣe tẹ wà ń bẹ̀ fún wa.
1: Lagelu FM 96.7.

iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́ẹ̀mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: ṣí bíbélì wá sí ìwé ìrere ti Matthew orí ìkeje a bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkeje títí wọ ìkọkànlá Matthew 7 from verse 7 to 11 ó kà ó ní béèrè a ó sì fi fún yín wá kiri ẹ̀yin ó sì rí kankun a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí ẹnikẹ́ni tí ó béèrè rí gbà ẹni tí ó bá sì wá kiri ń rí ẹni tó bá sì kankun ni a ó ṣí sílẹ̀ fún tàbí ọkùnrin wo ti ń bẹ nínú yín bí ọmọ rẹ̀ béèrè àkàrà tí ó jẹ́ fi òkúta fún un tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò ǹjẹ́ bí ẹni tí ń ṣe ènìyàn búburú bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ohun rere fún àwọn tí ó béèrè ní ọwọ́ rẹ̀ ìránṣẹ́ ọlọ́run alààyè wòlíì ti ìran ti àsìkò tí a wà yìí bàbá wa nínú olúwa prophet J.O. Adéoyè bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ ọmọ jésù tinú ìjọ with God prayer ministry and gospel church international eléyìí tí ó wà ní agbègbè soka nílùú ìbàdàn bàbá tó ti wà ní àárín wa láàárọ̀ yìí pápá kí gbogbo àwọn tó ń gbọ́ wa láàárọ̀ ẹ gbàdúrà fún wa.
1: mo kí gbogbo ẹ̀dá àlàyé pé a kú ìsinmi òní ẹ̀mí wa ṣọ̀pọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù
0: àmì jésù
1: bàbá ayérayé ọmọ aládìí àlàáfíà a dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní tí kò wọ́pọ̀ tí a fi rí ìmọ́lẹ̀ àlàyé lónìí ọmọ ọlọ́run gbà ọpẹ́ wa
0: àmì jésù
1: mo gbàdúrà gbogbo ẹ̀dá àlàyé tí wọ́n ṣetán láti gbọ́ àkókò ìyìn nínú ayé ẹnìkọ̀ọ̀kan a ó yìn lọ́run lógo
0: àmì jésù
1: gbogbo ẹni tó ń gbọ́ mi gbogbo ìlàkọjá kílà kọjá ó yá kọjá lọ borí
0: àmì jésù
1: bíbélì ni ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n nú àìlera bí ọ̀rọ̀ yìí ti ń jáde ìpín gbà wòsàn
0: àmì jésù
1: ọ̀rọ̀ ayé kọ̀ọ̀kan gba ojútùú
0: àmì jésù
1: bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ gbogbo ẹ̀dá àlàyé tí ó máa gbọ́rọ̀ tó ń jáde yìí ọ̀rọ̀ yín gba ìyanjú
0: àmì jésù
1: ọ̀rọ̀ yín gba ìtòrò
0: àmì
1: ọ̀rọ̀ yín gba dídára
0: àmì jésù
1: gbogbo àwọn tó wà nílé iṣẹ́ ẹ̀ mọ́ kó bá mi gbàdúrà fún yín
0: àmì jésù
1: mọ̀mọ́ wòlíì kẹ́ mọ́ bá mi gbàdúrà fún yín
0: àmì jésù
1: gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ onífẹ̀ẹ́ àkókò àkókò ìyìn àtonífẹ̀ẹ́ mọ̀mọ́ lórúkọ jésù kristi násárẹ́tì nínú ayé yín a ó yìn lọ́run lójú
0: àmì jésù
1: ó ti dára fẹ́ nìkọ̀ọ̀kan
0: àmì jésù
1: ọ̀sẹ̀ dọ̀sẹ̀ ayọ̀
0: àmì jésù
1: ó dọ̀sẹ̀ ìdùnnú
0: àmì
1: a ó rí ire àtàánú
0: àmì jésù
1: jésù olúwa wa
0: àmì àmì àmì lórúkọ jésù pápá nínú bíbélì ọ̀rọ̀ ọlọ́run tí a kà ní àárọ̀ yìí ẹsẹ̀ ìkeje rẹ̀ oníbèrè a ó sì fún yín wá kiri ẹ̀yin ó sì rí kankun a ó ṣe sílẹ̀ fún yín ọ̀rọ̀ ọlọ́run ló ní ká wá kiri
1: bẹ́ẹ̀ni
0: báàbá wá kiri ṣé kò lè fún wa ni ó di dandan ká wá kiri ẹ jẹ́ kó lọ bẹ̀.
1: ògo ni fọlọ́run lókè
0: ọ̀run
1: ṣe ẹ rí ọlọ́run wa ó jẹ́ ọlọ́run ètò àdẹ́ ó sì mọ agbára oníkálukú ẹ̀yin náà wò ká mu wá sí ti ara wa nínú ẹsẹ̀ béèrè nígbà tó kà náà wọ́n sọ̀rọ̀ nípa ti àwa náà pé ọmọ wo ni ọmọ rẹ̀ ká wá mu wá sára wa ọmọ yín ẹ mọ̀ pé bí ń pa ó yẹ kó jẹun ẹ sì ti ṣètò oúnjẹ rẹ̀ sílẹ̀ bó tẹ́ ẹ retí kó béèrè pé mọ́ mi bó lóúnjẹ mi wà ebi ń pa mi mo fẹ́ jẹun ṣùgbọ́n ó yẹ kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ òun ló ń fìyà jẹ rẹ̀ ẹ ti ṣètò lẹ̀ fún
0: àwọn kan ní arínúròde ni
1: bẹ́ẹ̀ ni
0: pé ó mọ ìkọ̀kọ̀ ó mọ gbangba
1: ẹjẹ́ tó wá sọ mí fún yín tó tó lágbára ó ní òun ní bàbá tó má ẹ ní ọmọ ju ọmọ lọ ṣùgbọ́n ó pàpà fún wa pé òun retí ká béèrè nítorí ó fi ẹ̀dá òun ló ṣẹ̀dá wa ó mọ̀ wá ju bí a ti mọra wa lọ so ó retí káwa ẹṣẹ rí àṣírí ńlá kan tí mo rí ni pé ojúṣe ọlọ́run ènìyàn ò lè ṣe ojúṣe ènìyàn ọlọ́run náà ò ní ṣe o ojúṣe ènìyàn ò ní kó gbàdúà ojúṣe ọlọ́run ni kọ́lọ́run dáhùn àdúà ọlọ́run ò lè gbàdúà
0: ọlọ́run ò ní gbàdúrà
1: ta ló fẹ́ gbàdúrà sí ọlọ́run ni
0: ó lè fèsì sí àdúrà
1: God bless you ó lè dáhùn àdúà kó fèsì ṣùgbọ́n òun ò lè gbàdúrà ó máa ń dáhùn àdúrà tora wa la la ma kepe awa la ma bere lowo e sugbon asiri to wa ni pe ibi ti awa o bere de yo se ju be lo ndoro o ti mo pe ibi ti agbara wa mo la bere yen sugbon lati fi aju lo re han o mo pa need nkan bayi sugbon o se da sinu wa pe ka wa gan la no fun wa lenu lati fi bere o fun wa lopolo lati fi bere on ta fe lowo re
0: o fun wa ni gbogbo n ti a le lo lati fi bere lowo re eni to ba wa yo le loku eh an soro kan o fe da bi boya bi awada bi nkan kan laaro e en soro nipa kenny under oko lati gbawe papa eyin la fi seran e ma gbadura fun wa se oro ti mo so n fe ye yin bayi
1: oye mi
0: eh opolopo wa ja ole mo fi se bi example ni o se pe boya kenny under igbawe o a mo gbawe a mo gbadura o ṣugbọn lekọkọ ba a mo fe ti si papa ti papa yanju itoku
1: eh
0: opolopo wa yo le ninu adura gbigba ti wa pe ah papa o owo mo ti fun yin ni mo ti fe ma drop envelope kan tabi send account number yin mo fe send owo si adura yen mi o le gba e ba mi gba nibi ti o tawon eyan ya o le adura de lasiko ta wa yi o si ni ka bere
1: e se wa ri asiri to wa nbe yen ni pe ni temi ko sori ofe fun mi
0: ori ofe kin
1: god bless you pe ke fun mi ni owo pe kin lo ba yin gbawe kin gbadura
0: ke lori oke ke lojo meje
1: no se ri gbogbo awon to nse mi ni ba eni kankan abi de eni keni lebi etan lo wa nbe
0: etan ni won ton won ni
1: won ton won ni se ri
0: kokon ni gbadura tori eni kokon tori eni to eni o lo gbadura gan na ni soro aye gan to lo bo lo
1: se ti ri ti n ba fun yan ni adura abi awe mi bere kankan lowo won sugbon mo ma n ba won gbadura tori idunnu mi ni wi pe ki adura won gba kan wa jeri si agbara olorun to ba wa jeri o to ba ni baba o fun yin envelope se ri asiri kan to wa lodo mi teyan ba wa fun mi to wa ri mi fun gba kokko to ni baba e gba pe won ni won e lo le woli last man no si
0: mo wo edani
1: mo dani na tori eniyan mi wa
0: badura ka duro e gba
1: yes
0: eniyan ri ipa adura ninu aye
1: yes tori eniyan ni wa se ri emi ara kan so mo ti fun won lowo o ye kan no eyan le fowo bribe olorun eyan le fowo bribe ranse olorun to ba je ranse olorun to to ni o eyan le mo so fun enikan lana pe mi ti a mo to sele this time around mi o mo elomi o wa lati wa ri mi ni waju en to laye atorun won atoro owo a si ma lo emi olorun a so pe
0: fun
1: ni nkan baba kan ni eru babi baba kan agbalagba won so fun lo wa ri mi gba ti mo se tan to nlo mo ba bebe mi olorun ba so fun mi mo ni e ba mi pe baba yen
0: baba
1: yen si mu mi loju agbalagba baba almost 70 tan ba ju be gan lo a mo ni baba ki lo de o ni ko sele ri olohun re ni seun laanu mo lona ti wa si
0: ri
1: mo le bere si ri anu gba e si e ro na abayo mo la ah o wa gbadura kan o ni baba o ni se o le gbadura o ni ko si problem agbalagba lo ba kun le mo ni e mo wo ro na o ni oni se iranse yin ma wo white house la america o da bi pe mi o gbori
0: e gbo pe iru adura wo
1: ni ile wo ni ile o adura to gba de lawo eyan to wa legbe gbo se ami o emi na ni ami loruko jesu se ri gba to pari adura to pada wa e to mi o o da ke ri pe koko oro mi to ma so ju ni pe keyan ma gboran se ri bo se ko wa pari adura atawe kankan mo wa fun le didi so o wa nlo lẹ̀mí yẹn tún ní fún bàbá yẹn nìkan
0: ẹdẹ ká ṣàlàyé ni torí ẹmọ kórí afẹ́fẹ́ la wà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ntúmọ̀ tí wọ́n ń pè ní èdìdí o pé ọ̀rọ̀ ọlọ́run ni bíbélì tó kàrí ẹ ṣàlàyé fún wọn.
1: ok ìtumọ̀ èdìdí ni pé tí n bá fún àwọn èèyàn ní àdúrà èmi ilé ẹ wo lẹ́nu ọjọ́ mélòó spirit mi o ka ma ni lo gbadu e dada o ni to ba fe gba we o le gba bo si gba se wa ri ti won ba pari adura e boyo ojo melo kan mo ni kan lo gba a wa ni kan pada wa lati fun ni lati see di pe adura to gba yen adura yen gba o ma wa ba won gbadura le ma wa ni kan bere si lo dupe won ri nkan to ma sele olorun si nje ri are se wa ri ngba to yi baba e pada wa lati wa o ti wa tun lo emi yen ni kin fun mo ni se mo fun ni je emi
0: e tun be mi yen e ja
1: ko se
0: ojojumo ni mo fun lo
1: se mo fun ni jejo
0: gege bi eniyan eleran ara
1: mi gbo nkan kan mo o si ti yo mi oni le kan ni mo gbo mi gbo nkan kan mo baba e ti fe ja e ba le baba pe ati mo tun fun o ni se be fun lo ni jejo mo ni ki se mi e mo lo ni kin tun pe o kin tun fun o ah oni baba oni ise esi mo pe adura ti mo lo gba oni mo tin rowo yanu olorun o oni mo tin ri yanu bayi mo ni dandan ni gbodo ri yanu ti eyan ba gbadura pelu okan kan emi kan sugbon asiri ti mo kokko fe so fun gbogbo eyan ni pe ti e ba gbadura ta dura o gba oko ri are bi elese je wo ese
0: be ni atura re pale gangan
1: be ni je wo ese bi be so pe eni kan to ba bo ese mole ko ni sere sugbe ni to je wo to ko sile yo ra anugba gbogbo eni to ri pe ejo ni kun sinu pari kun sinu pelu e
0: be ni keni ja ma lowo ninu ibi
1: be ni
0: je ki okan re ko mo
1: satunse to ba ti wa satunse one iwo lo bere automatic ni
0: e ja lo soke lohun a pada bo e se
2: Lagilu FM 96.7 Dr. Scrap Recycle ati tamato dirorun ba fun gbogbo eyin te fe tamato ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyi keyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro ko ke tun fi upgrade bo se car truck bus trailer ipo yo ki moto won wa Dr. Scrap o ra lowo yin e kan si won 09083013333 09083013333 09083013333 andu won lori

0: iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ewé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní first floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ inshallah.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministry ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkòrí rẹ̀ ń jẹ́ Àṣẹ tó ń darí gbogbo ayé, Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run ń dúró dé ọ́.
3: Aṣíwájú ó ṣe fọ́nilé, ó ṣe dáadáa.
4: Ènìyàn ni kẹ́ni ṣe mí. Distinguished Senator Teslim Kọ́láwọlé Fọlárin, Ọ̀yọ́ State Renew Hope Ambassador. Ó ń dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àgbà ẹgbẹ́, olóyè ẹgbẹ́ APC láti ward, ìjọba ìbílẹ̀ tó fi dórí State Executives àti gbogbo ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ fún títúyáyá túyáyá jáde láti dìbò fún Ààrẹ Ahmed Bola Tinubu lásìkò ètò ìdìbò abẹ́nu APC tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Saturday. Senator Teslim Kọ́láwọlé Fọlárin wá ran gbogbo ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ pé ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ àti pé ó kú ogun nìbọn ró. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fira rẹ̀ han gẹ́gẹ́ bí aṣíwájú nínú ètò ìdìbò 2023 nípa fífún Ààrẹ Bola Ahmed Tinubu ní ìbò tó pọ̀ jùlọ nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní South West. Lóòótọ́, àjíṣe bí Ọ̀yọ́ láàárí. Teslim Fọlárin ni ẹ̀jẹ̀ á tún fìwọ̀n ṣọ̀kan láti rí dájú pé ìlọ́pù ìlọ́pù ìbò 2023 la fún Ààrẹ Ahmed Bola Tinubu ní 2027 kó lè kó Nàìjíríà débù tí ogo. APC Progress.
5: The most anticipated night in club football is here.
6: Second successive game in the Champions League.
5: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
6: Leandro Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
7: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele. The UEFA Champions League final that you hoped for is here! Live from Budapest, showing on the big screen in Ibadan, Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Event Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor O-Mobility, supported by Plays It. Media partners Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.

0: kaabo pada se agbagbe pe baba wa ninu oluwa iranse olora laye woli ti ran ati asiko yi prophet evangelist iwadi oyi baba ase kiki oro oro kiki ase papa authority papa lo wa ni odo wa
1: laaro yi o
0: eje lo sinu be mi wo baba ojo wo ni be mi wo elekeji ninu odun yo bere
1: be ni ola ni
0: ola
1: ola ode oni ni o ti wole de tan
0: laaro ola
1: laaro ola
0: gangan se ke ni oda gbo ko jeun lola won jo jo la gomelo ni baba
1: ago meji kutu ani ni out de opolopo mi won tin de le bayi opolopo mi tun ma de losan opolopo mi ma de lawon ton wa lati ona to jin won a ti de sile but ago meje ipade ma jemu ni latago meje dago meta osan ti jesu pare olori gi agbele mu pe o pare sugbon ko si bo se fe wa nbe o ni mo gba tago meta ma bi olorun ti ma rin lo ni ru ona fun itusile idande olorun bi awon eyan wo bo ti wi oni ma jemu ibe wo ni on lo be iya agba se rawo wa ri ibe mi wo lola ti opolopo o bere si fomo jeri awon ti won moju olorun fun omo lai mo ye odun tolorun si da lo so mo npe gbugbu en to ngbo mi pe gbianju e kan losu meta ni pade yen olorun si ma rinrin agbara gidi gan olorun mo ni ke wa ba pade ki se mi o si to lati ba yin pade on lo be ya agba se rawo on lo be jabe si wo to yi tan re pada bi akoko itiri aye re aye mi o ni di be wo emi olorun ti en ba mi so nkan kan pe o fe tu awon eyan sile lowo alakala lowo onje oju orun ibalopo oju orun okunkun atota o ma fi gbare sonu bo o fe ba ma jemu yen je o fe tu won sile and then ala ke yen mo lala bare labule awon bi to ti so mo odo ri nkan kan gbogbo yen agbara okunkun ni olorun fe so gbogbo agbara e dasan lati pe awon eyan jade ninu irin ajo idaduro ati irin ajo arin pada seyin olorun nikan lo le se o si fe se gege bi mo se so lekan ohun to wa nipase eniyan olorun o le se ohun to wa npase olorun awa na o le se ohun to wa npase ti e ni bo ti gbo bayi ki wo na pinu pe ni gbogbo ona ma wa ni program yen lola ohun to wa nipase olorun ni pe ka kepe oni kepe mi emi o si down emi o fi o la lagbara han eti iwo ko mo jesu wi pe emi lona o si n jeri are gege bi ona o si n fa awon eyan lona abayo ninu ogun adayeba ogun ipile ogun arinako mi mo ru ogun kogun yen olorun julo mo ma pe de kan pe iran imole lo ma n bori okunkun pelu kristi imole laarin okunkun aye o fe gbe obori ilakoja kilakoja bakan na e jo mo ma n so n gbogbo gba e je ka gbadura fun awon omo wa tori bi nkan se ri o ni agbara gidi gan mo ma n so n gbogbo gba emi ati e la gbadura fun omo wa omo wa na o gbadura fo me bi o se ma lo niyan to ba je pe awon baba temi baba ti e to n gbo mi iya temi iya ti e won gbadura gidi fun wa ki se pe won gbadura fun wa o sugbon to ba le gbadura bi awa se n gbadura nisin ati ba na se fe gbadura nisin ba ko gbadura fun e nkan iba to rorun ju bayi lo fun wa sugbon n to ye ti won o si si ngba yen e je ki oye ti wa si si se ri ta ba le jagun adura agbayori asiri kan ti mo tun ri ni pe nipa tawon omo yen okunkun ota adile won lo duo sokorita aseyori awon omo yen ngba to mo ti ba ilewe bo to de fanaya ti pa tagbara idile kan ti o fe ko saseyori to dide si sugbon ti eyan ba ti lati le to ti bere si jagun adura ngba to de fanaya yen o tun wa mura adura si gbogbo agbara to fe dide yen olorun a paru agba yen lenu mo bakan na mo si to fe so fun gbogbo eniyan pe niru akoko yi ki sekun
0: ekun ko
1: ironu oran
0: oran o
1: ejo wewe oran ohun to ran ni ka kepe eni to ran wa waye ka kepe ateda ati aseda o lagbara lati ra igba pada olorun nigba ni o na tun ni nisin on ni jesu okan lana loni ati titi aye bo tin se ngba yen o tun se bi gbogbo e se ri ona abayo si nla fa awon eyan iwo loku to na abayo ma la fun ni gbogbo ona mo fe ko wa si be mi wo yen lola waaye ninu airaaye bo de lago meje welcome bo de lago mejo welcome sugbon mo fe ko titi de si ori ile agbara jinde ti olorun agbara jinde to tin sise agbara jinde be mi wo yen atesiwaju pelu agbara en to laye atorun to ba di wezi o ma npapo ba en lekokan iyen isoro lojo meta yen every month lohun o kan dapo mo be mi wo nti e kan ni losu meta lai mo ye odun o le logbon odun bayi tolorun tin jeri are to so ti to bi edi mo to ba wa di Wednesday isoro lojo meta ta ma nse ni Wednesday Thursday si Friday to ba keyin a to wonu oni oluwa ki yo agbesan awon ayan fe iwe luku ni 187 to nfi to san atoru ki gbe pe oni mo wi fun yin yo gbesan won kankan olorun fe gbe onija o fe gbesan o fe gbe obori o fe so dasegun o fe mu ileri ati majemu ese ni gbogbo ona gbogbo eniyan en to n gbo mi ba ati en ti o gbo mi e ba mi ranti so fun awon eyan ran won leti pe be mi wo ta tin kede owo ti awon eyan wa mo ki won won ku ise ti won fi kede lana tan gbe magafa kini ti eni won gbe speaker ilu kankan tan bre speaker awon to gbo mi bayi won so ah emi na ba pade lale se loye emi na ba pade loja bayi ta awon eyan won sise gan mo so fun won pe olorun a pin won lere to dara so iwo to ti gbo so fun eni ti o gbo ola ni ibi ti o si ti waye ki se bi to mu rara ni express challenge si worodu ni ibi soka yen ni eyin ile epo soka ti jo yen ni to ba ti debe owo lati titi sinu church to ba fese rin ko pe iseju marun ke to ba gbe moto wole laarin iseju kan si meji o ti wonu ogba
0: papa bo ni oro eto abo tori asiko ta wa yi bo ni oro eto abo e ja fa awon eyan lokan bale
1: mo fi da yin loju se ri yato si abo ti awon soja olopa nkankan abo olorun daju egbon ti beli wi ni oni ti oluwa o ba pa ilu mo awon to ji won se lasan se ri abo daju majemu abo wa lati nu Kristi Jesu bakan na atun seto epa tori e la fi so fa awon eyan pe iru isoru yen pe o pe oju ago mesan ko to dago mewa ko ti de sibe to ba nde la ago mokan la meji la
0: owa re lo wa
1: won te ni shigate to ra ani kini won awon security won ni shigate
0: wo lo mo to wa
1: lati la lati la si a lati n se ifilo la n pariwo pe isoru to
0: o pe ju ago mesan
1: mo si dupe lowo olorun pa awon eyan gan gbo awon na mo bi nkan ti ri e woru soru to tori every thursday la ma se soru emi o se tan ku iru thursday to koja bayi ah awon to wa lati dale awon mi ti de latago marun mefa nkankan aye wa bi ti won le de si ko to di pe won o lago so sugbon ti be mi wo to ma waye ni ola program aro ni si osan mo fe ko ba mi kede e mo fe ki wo na wa nbe so wa ri nkankan o ri gege bi e kini o ni bere a o fi fun yin pe ti awa ti o nse eniyan ta ba mo ba se fun omo wa lohun to dara te pe omo o bere eja a le fun lejo tabokuta a fun ni nkan o ni melo melo ni baba wa ti nbe lorun ta o bere lowo re ti ki o fi fun wa gbagbo wi pe bi oluwa ti nbe temi nbe ohun to ba bere wa ri gba
0: ade eyan kini ka awon eyan ma mu bo
1: se wa ri ibe wo eleyi o du olori koko nkan meta akoko igbala ikeji anu iketa ona abayo iṣẹ́ ìránṣẹ́ ìgbàlà ọkàn ìgbàlà ọkàn èèyàn ló ṣe iyebíye jù ó sì jẹ́ tó jẹ mí lógún kókó nǹkan mẹ́ta tọ́lọ́run pè mí dìde fún ìgbà yìí àkọ́kọ́ ìgbàlà ọkàn èèyàn ìkejì nínú wàhálà tàbí ìyọnu téèyàn bá rẹ̀ pẹ̀lú kìkì orúkọ jésù àti àṣẹ agbára ẹni tó láyé àtọ̀run tí ò sí nǹkan kan tó máa ná ó máa jáde pẹ̀lú ìfàmìróyàn àti agbára ọlọ́run ìkẹta ni pé kéèyàn make heaven àwọn jẹmí lógún o torí pé lọ́jọ́ bó ṣe wù kó pẹ́ tó láyè
0: o pẹ́ jù bẹ́ẹ̀ lọ́rùn
1: o kúrò ń bẹ̀ lọ́jọ́ kan nítorí owó ọbẹ̀ ni and then mo sima ẹ̀rí ẹ̀jẹ̀ ṣe test gan fún yín mọ̀mọ́ yorùbá máa ń sọ kinní kan wọ́n á ní kò sóhun tá a mú wáyé ẹ parí ẹ̀ mọ́
0: àwọn náà ló máa ń sọ bẹ́ẹ̀ pé kò sí nǹkan tá a máa mú lọ
1: èmi wá sọ òótọ́ wọ́n right pé kò sí tá a mú wáyé kò sóhun tí a mú lọ ìyẹn nípa ohun èlò kankan ṣùgbọ́n kò sóhun tá a mú wáyé a máa mú nǹkan lọ
0: kí la máa mú lọ bàbá
1: a máa mú jésù lọ a máa mú
0: ìgbàlà lọ ẹni tí ò bá ti wá ní
1: kò ní lè bá
0: kristi jọba 0912370875 tó ò bá ti lè ní ò lè bá jọba o torí àwọn ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ kéékèèké tí wọ́n ń sọ fún ọ ní ìsìn tó gbọ́n wọ́n ní o mọ́ jalè mọ́ onírara wọ́n ní kó o mọ́ ṣàgbèrè mọ́ o gbọ́ wọ́n ní o mọ́ ṣòfófó onírara bẹ́ẹ̀ kọ́ irọ́ pípa ẹlòmíì pọ̀ ó dí àwọn ẹ̀ṣẹ̀ àrọ́kàn inú bí kéèyàn mọ́ bínú oríṣiríṣi ń bẹ lọ́wọ́ rẹ o sì sọ pé ọmọ ọlọ́run ni o wá ń gbàdúrà ní kò tí ó kọ́kọ́ kó gbogbo ẹ̀ lẹ́nu. Hello ọmọ bá gbẹ́ gan gbajúmọ̀. Àmì o.
2: Àlàáfíà fún eré tó.
0: Àlàáfíà fún ẹ̀yìn náà.
2: Bàbá mi tó wà ń bẹ̀ ṣé máa wà ní with God.
0: Bẹ́ẹ̀ ni bàbá with God ni.
2: Ó yá ní with God
0: ooo. Ó yá.
1: Ọ̀nà
0: ti yá bèjì ẹlẹ́gùsí nù.
2: Àlàáfíà fún ẹ̀gbà.
0: Yẹ sà.
2: Ọlọ́run ẹ̀gbẹ́ fún wa dáadáa.
0: Àmì Jésù.
2: Irú olóògùn yẹn èṣù ní tako yín.
0: Àmì o.
2: Kò ní tako gbogbo wa o.
0: Àmì.
2: Ṣé bàbá ti sọ gbogbo ọ̀rọ̀ wọn ní sọ́tà sákì sára ìwà tá a bá máa wù. Ẹ wo rúmọ̀ kan jáde lánàá ní ìsìn àtàwọn èèyàn fẹ́ dúkú. Àwọn èèyàn sá fún tara gun mẹ́sàn-án kí ló dé nígbà tá a ní ti ń lé wa. A bẹ̀ wá ẹgbẹ́ àdọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní solúṣàn wa. Torí pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ rò pé àbílẹ̀ ayé fẹ́ parẹ́ ni. Bèrè tásìkò tó bá tásìkò gbogbo alájọ rí kò ní bàjẹ́ o.
0: Ẹ ṣeun ẹ já gba ẹ̀pẹ́ yọkàn sí ká tó yọ̀ǹda pàpà. Hello. Hello. Bóòlù ṣe débi bọ́lá o ò sì ti yọ kíní ọwọ́ rẹ o kíní ṣọ̀bọ̀ lọ kò ti yọ o. Hello.
3: Ọ̀yá yìí mi sì gáàdù.
0: Ọ̀yá ọmọ pápá.
3: Ìyá mi ń kọ́.
0: Wọ́n bẹ àlàáfíà ni wọ́n wà.
3: Ìyá yìí o.
0: Àmì o.
1: Àdúrà yé àgbà.
0: Wọ́n tún hẹ́ẹ̀lì bàbá. Pápá. Ṣé ká mọ̀ ẹ̀yọ̀kan sí ni? Ọ̀yà. Hello. Tó.
1: Ẹ lọ kán ọ̀ìlì sí.
0: Hello.
4: Ọ̀yà.
0: Ọ̀yà ni with God o. Ọ̀yà. Alaba gbogbo wọn wà ń bẹ wọn tẹ́ kò bọ́ sí ni.
4: Ó ti pregnant ó ti wà ní tẹ́ẹ̀tì
0: wa. Nẹ́nẹ́. Ọ̀dà.
4: Bàbá
0: ẹ ṣe o. Ẹ ṣe
4: ọ̀tí wa la wà yí o.
1: Ògùn ni fọ́nà lókè ọrùn.
0: Ẹ ṣe pápá. Ẹ bá mi fún àwọn èèyàn láàyè láti pè. Bóyá pe abati na anfani ati lo si church bayi ki o to di pe ijosin bere le ijosin tabi leyin ti service ba pari tan le ni oju epo tawon eyan le pesi tabi ti won ba nilo adura pelu whatsapp number te man fi sita
1: okay number 1 ni araro pelu ori ofe olorun lai mo yi opo odun seyin oro agbara o ma n jade ta ma feran se lori whatsapp eko number e sile mo ma n so lori radio na 08063490593 again 08063490593 on te ma se lori number ti mo pe yen en te ba ni phone to ni whatsapp lati nu whatsapp te ba ti save number yen e fi oro agbara abi agbara oro agbara oro e fi save e te ba ti save e ninu whatsapp agbe kini poster kan wa soju kini e te si pe please add me okay ni mo fe ma gbo iyen fun ti number ta fi man send nkan ni araro sugbon number te le pe mi si direct ti mi o ba gbe boya wa nu program kankan e le fi voice note ba mi soro number to do temi to wa direct emi na mo niyan ta fi nfi agbara ranse o 08034005204 again 08034005204 and then ni agbara olorun ni nkan bi ago mefa si mefa abo ni bi challenge yen ni bi waju bi kini tamina yen boss wa wa nbe lati ma ko awon ero wa si ori ile agbara jide yen ni eyin ile epo soka tijo gbogbo eniyan ejo true phone kankan e to ba mi pe awon eyan pe be mi wo ti de o ola ni o la go meje aro mo si fi da yin loju pe ise igbana ise iwosan ise itusile olorun ti o ti je dokudoni ti o ti je mi na dokudoni o ma sise agbara o ma sise ami o ma se eyanu iba pade yen ma lagbara bi yanju lati wa mu gbogbo idiwo kuro ko si ri pe o wa nu program yen lola bakan na isoro olojo meta Wednesday Thursday lagbara to laye atorun ni irin ajo eto kukushu ipari itan eni kokan wa ma yi pada ogo se ma bo egan wa
0: amen jesu
1: ogo ni folorun loke
0: hallelujah gbogbo awon to gbo lanfani ati gbo wa laaro e ba wa gbadura fun
1: oruko jesu
0: amen jesu
1: baba yera ye omo alade alafia

0: Iwe ifihan ori keji ese ikerin oni sugbon eyi ni mo ri wi si o pe iwo ti fi ife re isaju sile baba wa ninu oluwa iranse olorun alaye woli ti ran ati asiko yi ti gbogbo wa ti alanfani lati mo na ni won tun ti de daani wa loni o prophet olatuji olapade ti gbogbo wa ma pe ni baba mu mi kuro lagiju
1: ololun je be
0: lati nu ijo Christ Disciple Restoration Rema Assembly International ele to wa ni Ade Tailor Bus Stop along Olode Road iyen ni ilu Ibadan baba e ku dede asiko yi e ki gbogbo awon to gbo wa laaro igbadura fun
1: o ki gbogbo ara ile gbogbo eti to lanfani ati ma gbo mi ati gbogbo oju to wo wa kaakiri gbogbo agbaye ni nkan ni lagilu FM mo gbadura fun yin loruko eni to laye ati orun loruko Jesus ibi o le ba
0: ami Jesus
1: bawo ati olorun wa gbe oga fun ori ofe nla ati anu nla to fi fun wa ni wakati loruko Jesus olorun agba ope o
0: ami Jesus
1: loruko Jesus an lo lati ba awon eniyan re soro e mo gbenu wa so
0: ami Jesus
1: ku ti satan
0: ami
1: ogun ni fun oruko
0: Hallelujah.
1: You are doer, Jesus Christi, Oluwa wa.
0: Amen. Amen. Loruko Jesu. Bibeli oro Olorun ta ka yi ninu iwe ifihan.
1: Ben.
0: Abala keta be, o ni iwo ti fi ife re saju sile.
1: Ben.
0: Kini ife saju?
1: Ise mo yi pe ibi ti a wa yen o ba wa ara Efesu
0: soro.
1: So, awon ara Efesu to soro ni pe iwo eyin ara Efesu te si je wi pe e je ni to ni igbagbo to da te mo suuto e da won ala igbagbo mo e da won eke mo ninu yin. Ki lo wa de to fi wa di pe e wa da bayi te fi fe isaju isle yes ma.
2: Si angeli ijo ni. Kowe nkan wonyi ni eni ti o mu irawo meje lowo otun re eni ti ri ile arin opa fitila meje na wi pe emi mo ise
1: re
2: ati laala re
1: mo laala re
2: ati ifarada re ati bi ara re ko ti gba awon eni buburu
1: bi ara re e ma gbo bi ara re ko ti gba awon eni buburu
2: ati bi wo si tin dan awon tin pe ara won ni apostle
1: e gbo bi wo tin dan awon tin pe ara won ni apostle
2: mo ki si se be
1: won ke se be tori pe eke ni won
2: ti won si ri pe eke ni won
1: ti won si ri pe eke ni
2: won ti won si farada iya
1: o farada iya
2: ati nitori oruko mi
1: nitori oruko
2: mi ti won si fi ayaran
1: to fa ayaran
2: ti are ko si mu
1: ti are o mu
2: sugbon eyi ni mo ri wi si o
1: eyi ni mo ri wi si o
2: won ti fi ife re isaju sile
1: isaju re o ti fi le
2: nitori na ranti ibi ti won ti gbe subu
1: egbon ti bibeli wi se ri e je ki so to oro fun yin oro to jade si are awon efesu so wi pe ife ti olohun ti fi fun won lati beri aye won wa neni igba ti won ti gba jesu won ti fi sile o tele ni aarin awon ijo efesu ko si agbere ko si pan saga laarin won o iyawo li ni aarin ijo awon efesu won ma so otito ti won ba ri woli eke won so wi pe eke leleyi ki n se ti omo olorun ninu ijo efesu won ki n ba yawo ara won lopo sugbon ni isisiyi o ni won ti gbagbe yi ife isaaju won ni bo lo wa iyawo li
0: orisirisi nkan ti wonu ijo efesu
1: loni ijo efesu loni to je wi pe opolopo okunrin ti aye re baje ti aye re ta o kan jagban nipa ibalopo iyawo oniyawo babi yawo li be eyan se wu ki eyan ogun le eyan to n ja eyan to bi ogun le re ba n ja o bi ogun le baba re ba n ja o mo ju o ti o lu iyawo oniyawo iyawo oniyawo ni awon eniyan fi n se ola ni isin iyawo oniyawo ni awon eyan n ba lopo obirin to nilo iranlowo re dandan ni ko fi eyin re lele igbawo ti e o ni pe ta obirin to je wipe o wa ise opolopo awon obirin wa to wa ise kaakiri e mo ti won fi won da lara ni opolopo ni won fi won se owo na bi opolopo awon iyawo ole o loju iyawo ole te so wipe lati igba to ti deli oko mama woli o soro lati igba to ti deli oko o loju iyawo ole ti o so wipe won ti ife yin o le le ga to so ko
2: to
1: si se pe ita nikan inu ijo po si baba woli ma ba iyawo oniyawo su be na si ni awon alagba n bara won sun be ni to n sele ni akoko ni pe ati fi ife eyi ti Jesu fi fun wa ati fi sile
2: nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú
1: tí o
2: sì ronú pìwàdà tí o sì ṣe iṣẹ́ ìṣáájú bí kò ṣe bẹ́ẹ̀ èmi ó sì tọ́ ọ wá èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò.
1: Ẹ ṣeun. So ìfẹ́ yẹn ló sọnù ní ibi tí ìfẹ́ ti sọnù oríṣiríṣi nǹkan lẹ́mọ rí ń bẹ̀ oríṣiríṣi ibi tí ìfẹ́ ti sọnù ni wòlíì ó ti gbé ìran tí ó da gbogbo àgbáyé láàmú ìran tí ò sí tí ò tí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ aago mẹ́sàn ẹ má jáde o wàhálà ó ṣe lẹ́wọ́ sáwọn ẹ̀ráwọn èèyàn ẹ̀rí mọ̀mọ́ kí ọlọ́mọ jẹ dáràn ìran rán dáràn dán wo ìran jákujáku wo ìran aṣòdìsí kristi wo ọlọ́run kì í sọ ìran tí ó dẹ́rù bá gbogbo ènìyàn ó máa ń páyà àwọn èèyàn fún ìrònú pìwàdà ni ìran tí ń glorify ara rẹ̀ ìran tí ó mú àwọn agbésùmọ̀mí kúrò ìran tí ó mú àwọn báńdíìdì kúrò ìran tẹ́ ẹ̀ rí tí àwọn boko haram kúrò ńbẹ̀ ìran tẹ́ ẹ̀ rí tí wọ́n rí tí ńgbà tí wọ́n fẹ́ jí àwọn èèyàn lọ́gbọ́mọ̀ṣọ́ ẹ̀ríran ìgbà tí ó wá di pé ní àkókò yìí ẹ wá ń fi ìran ńgbà tí ò sí ìfẹ́ àwọn èèyàn ò sì nílè so òótọ́ fún wọn bẹ́ẹ̀ ni mà so torí náà òótọ́ ti sá lọ bó o bá ti ní ìfẹ́ wàá báyàwó ọ̀rẹ́ ẹ sùn tó o bá ti ní ìfẹ́ ọlọ́run wàá ṣe ohun tí ò dá ẹni tí ò ní ìfẹ́ á kówó jẹ màmá wòlíì mo sì bu ẹkún nígbà tí mo rí èèyàn tí wọ́n gé orí ẹ̀ wọ́n dẹ̀ mú ẹni ẹlẹ́ni òun náà ní aya náà wọ́n bá yẹn ní ọmọ náà a sì lè ju á wò pé ibi tí ìfẹ́ ti sọnù à ń wò pé bóyá ẹlẹ́sìn kan tàbí kankan ni bí a bá ti jẹ́ onífẹ̀ẹ́ kò sí ohun tó yàtọ̀ ẹ̀dá kan náà ọlọ́run ló dá wa ọlọ́run tó dá mùsùlùmí òun ló dá kìrìsìtẹ́nì ọlọ́run tó dá kìrìsìtẹ́nì ló dá àwọn oníṣẹ̀ṣe kí ló wá dé ní ibi tí ìfẹ́ ti sọnù bí ìfẹ́ ẹ rí ọjọ́ tí ìfẹ́ ti sọnù ọjọ́ tí wọ́n ti ń gbé ẹ̀sìn lórí bí ara àwọn tẹ bá di tí wọn bá ń gbé ẹsìn lórí bí ara wọn kì í ní ìfẹ ọmọ ní kejì wọn.
2: ẹlòmíì ò gba jésù yóò gbà sódì.
1: yóò gbà sódì.
2: ohun tí ò yẹ kó ṣe ni ó mọ sọ.
1: màmá wòlíì
2: ohun tí bíbélì ò sọ ni ó kì í sí kò ní ní ìfẹ ọmọ làkẹjì rẹ.
1: yes
2: wọn fẹ pa mí ni o.
1: wọn fẹ pa mí ni o.
2: bẹẹni jésù ti sọ pé mọ sùn mọ yín o.
1: bẹẹni
2: jésù ni mọ sáfù yín
1: o. ó ní má jẹran báyìí o. màmá wòlíì ìfẹ́ o ìfẹ́ ni.
2: jésù sì wí fún pé kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fi olúwo ọlọ́run rẹ.
1: fẹ́ olúwo ọlọ́run
2: rẹ. èyí ni òfin kìíní.
1: ó ní òfin kìíní. bẹ́ẹ̀ni
2: èkejì sì dàbí rẹ.
1: bẹ́ẹ̀ni
2: ìwọ fẹ́ ọmọ nìkejì rẹ.
1: ẹ ṣe
2: bí ara rẹ.
1: bí ara rẹ. àìsí ìfẹ́ ni. ìfẹ́ ti kúrò nínú ìjọ ṣọ́ọ̀ṣì mi a máa gbàdúrà fún ṣọ́ọ̀ṣì mi a máa gbàdúrà òdìlé lórí ṣọ́ọ̀ṣì mi pé ṣọ́ọ̀ṣì yẹn kó wó kó mọ̀ gbérí mọ́ ṣọ́ọ̀ṣì mi a máa gbàdúrà pé kí pásítọ̀ kan kú fún ohun kó bá lè dìde níbi tí àwọn ọmọ ẹ̀yìn ti ń wọ ọ̀nà.
2: ìwọ chọ́ọ̀chì ti ẹ̀yìn ti pọ̀ jù. ó ya gbogbo ọmọ ìjọ ẹgbẹ́ òun sókè. gbogbo chọ́ọ̀chì ń gbọdọ̀ wólulẹ̀
1: ni. ṣé òun wá jọ lọ
2: ni. àbí tí ìbáṣepọ̀ náà lókè.
1: ṣé òun wá jọ lọ ni. rábùkù tọ́lọ́run fi ń kàn wọ́n. ọlọ́run ti ń yẹ̀yẹ́ wọn kí wọ́n tó kú. gbogbo ẹni tó bá ti ń glorify ara rẹ̀ tó ń gba ipò ọlọ́run ọlọ́run á sì mọ yẹ̀yẹ́ rẹ̀. ṣé bí sọ́ọ̀ ló wà láyé ẹ̀ mọ́ olúwa sì fi ẹ̀mí gángan ó fi kàn án. ṣé jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ibi tí ò bá ti sí ìfẹ́ wàhálà wà ńbẹ̀ ibi tí ò bá ti sí ìfẹ́ ikú wà wà ńbẹ̀ kí ló burú ńbẹ̀ màmá wòlíì kí pásítọ̀ kan tí ò ní tó kù díẹ̀ káàtó kí ló burú ńbẹ̀ tí ó jẹ́ pé tí ọlọ́run bá ran ìjọ mi lọ́wọ́ láti lè ràn lọ́wọ́ mo rántí ọjọ́ kan mo ti sọ ńgbà tí mo ṣe lágé mú mi kúrò lágejò ní station ẹ̀ rí mo rántí pé ní ọjọ́ tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọlọ́run lò mí fún èèyàn kan to God be the glory to God be the glory ẹnìyẹn wá ní òun fẹ́ ṣe nǹkan kan fún mi mo ní kí ni tí o fẹ́ ṣe ó ní wọ́n á ní n tó ṣe fún mi ní òun ọlọ́run ti dá àdúrà o mo ní ẹ bá mi ra drum set mẹ́ta ó ní kí ni ẹ fẹ́ fún mi ẹ ṣe bá ra mo wá wá àwọn ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan tí wọn ò ní drum set nínú ṣọ́ọ̀ṣì wọn.
2: ṣé pé àgbámọ́lẹ̀ nìkan ni wọ́n ń
1: lò. wọ́n ń lò kí láǹfààní pé kémi máa yan ọlọ́run táwọn yẹn náà sì ń pe orúkọ jésù tí mò ń pè ó yẹ kémi náà ṣe nǹkan kan fáwọn ni wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì mi o wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú mi o adèlò ha fún wọn bàbá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ìfẹ́ nìyẹn màmá ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ìfẹ́ tí kristi fi fún mi kò ní kẹ́ ẹgbẹ́ran iléyà kalẹ̀ kí n má jẹ́ o mama yin wo mi e bon bu mama n ta so na ni yen e bon bu ni bo lo ti je bo ki gbadura se ki
0: yasi tori pe opolopo ti won na won ni pe awon awon kristeni e mo dodo
1: omo awon to gbesin ori bi ara ara ni yen awon
0: e mo dodo omo
1: awon to gbesin lori bi ara ara ni yen awon to gbesin lori n kile okay
0: won ni keferi ni won e mo de be
1: ta ni keferi en tin soro gan so mo lo so lo mo ruko re
0: so mo bi to n gbe
1: olorun o mo ruko church kankan ko sin to kan o je deep life olorun o mo o je winners olorun o mo o je cac olorun o mo bo ba dejo bo orun o ni foruko church e pe e o duro ni waju ite idajo ni so ko da oruko mo aye yin lati be sin fun ra wa loruko so bi a ba ni fi ara wa sa eni ti mo fe wa su jesu fun ti mo fe soro rere ife fun ki lo buru nbe o ni ko sin ta le je
0: eyan ba ferun a bo ba formula mo le keje oni ro pe koku ko pa
1: ngba to je wi pe ko si ife nbe ma duro ofa to wa lori pepe ni e ma duro awon ti won ti so didaku dani pastor to lo se soji e mo mi won ti ba ye je nigba to je pe o na o ti e ni be rowo olorun e ma duro awon mo wa ti won korin igbagbo yi awon christian artists gospel yi e ma duro awon ti wa la ti kan
0: Iko sugori pepe ko
1: si sadede kan won tori pe awon na emi oju kokoro won ni emi olorun mo emi oju kokoro won be lowo olorun owo ni won charge won bere lowo olorun pe oluwa ibi to ta nlo yi se wo olorun wa nbe
0: o na ni woli o se wo won susususu pe te ba ti to ba ti di aro la emi nikan ni ma wa church e pada wa
1: ngba ba fun yan 2 million mo fun yan 3 million alai ni si wa church mi te bi npa se mo so make sense
0: ko make sense
1: ko make sense now eyan kan lo gba 5 million lowo mi tori po fe wa yin olorun ko lo ma yin lorun apadi awon mo kan be ti won ti ni oruko emi olorun be ninu won ibi ti o ti si fe niyan awon olorin kan wa loke te won won yin olorun fe ki won lo korin ni ile pako ti won ba reality agency o toro fun yo eyin te n korin igbagbo yi eyin te ji omo olorun yi te si lemi olorun oluwa ni kin so fun yin awon church kan wa to je pe won ni agbara ati pe yin e lo korin nbe ki jesu to de oluwa ni opolopo won lo n fe ki won lo korin ni church pako
0: won ti
1: po ju be lo e ri bo e je so nkan
0: awon yan ba ri won ni church pako wa ro wi pe eyin kini won ti
1: ngba won ni ifowo ti di niyan ko se mimi mama bo ni ku ojiji o se ni ma wa tori ni e to tete yi pada ife yin ti tutu ife owo ni imi o ma bere pe melo ni crowd du church yin dedere church ki lo kan pelu
0: crowd di church yin ki to le wa
1: ko to le wa ki se emi mi ma benu yen opolopo awon olorin te njo si to je christian ti jesu ba ba yan be yan olorun apade tori pe opolopo won
0: o ba njo sori re lowo
1: o ba ti ti n ko gan o ma jesu o kan fe ta owo ni o kan fe pa owo ni so tori na mo se nbe gbogbo awon eyan pe ife ti christi fifun wa ni ka fana ara wa ki lo buru nbe ti mi o le ba si esi se ki lo buru nbe ti mi o le ba se lese ki lo buru nbe ti mi o le ba kerubu se ti mo ri pe emi nikan mo holy iwo to holy yen mi bele so gbogbo ododo wa o dabi akise elegbe
0: ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni bu opolopo ese mole
1: ese bo se deni yen
0: ife amọ gbogbo epolopo ese mole
1: ife ni
0: e ja lo soke lohun a pada bo
3: ohun agba bọọlu ariwo awon ololufe bọọlu ilu ayo ati fere gbogbo ololufẹ bọọlu ti reti dide o opo odun ifipa laika idena si arsenal awon gunners ti koja gbogbo ijili lati de ibi yi
4: Leandro Trossard attacked in by Bukayo Saka history makers
3: ni ìhà kejì àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba ballon d'or Ousmane Dembélé àṣekágbá UEFA champions Champions League ti gbogbo aye reti re o lati ilu Budapest ṣugbọn yo han lori big screen mu mawuran gbangba ni ilu Ibadan Champions League Magic Night 2026 elekerindinlogun iriri wiwo bọọlu to tobi ju to si kun fun ayo ati idunnu iwo na ma je kan so fun eleyin o ya wa nipa iriri to po gan ba ti n gbo orin ote laarin awon ololufe bọọlu ere idaraya bi won se n soro sefe fipa itupale ere lati odo awon amuye to dara ju lori ifese won se bo se n lo ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ̀ẹ́lẹ̀ láti fi ṣèfàjẹ́ saturday may 30 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 p.m. ìyẹn ní mọ 21 ní ring road ńbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ champions league night 2026 ó mọ bí

0: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Mo ti kàṣí ẹ̀.
4: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
5: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpènà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
6: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpènà Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákánwálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́ ń fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
4: Alhaji Àyàfọlọ́run ó dé.

Eze Benigwe. Karo Baba Watim.

ụtụtụ ọma mmụọ nsọ. Ị na-akwa na nruhu mesiri gị.

sekete li bashanda. Nakranda mosike eku bashanda.

Adide Kalabashika Zalaya.

0: ìwọ ni mo pè ìwọ ni mo bẹ
1: ìwọ
0: ni mo pè láàárọ̀ Jésù
1: ìwọ mo pè
0: Jésù.

kébi tẹ bá ti ń gbọ́ mi. Olúwa òkè. Ǹjẹ́ mọ̀ pé Olúwa òkè rẹ̀? Ọlọ́run mi òkè rẹ̀. Ṣùgbọ́n àwa tá ń pè é. Ká mọ nǹkan tá ń ṣe. Ọlọ́run tèmi yàtọ̀ sáwọn ọlọ́run kékèké àtàwọn ọlọ́run wẹ́wẹ́. Olúwa tèmi ò kéré. Ṣùmá ní size. Ọgbàmùgbàmù ojú ọ̀run.

ẹ̀kọ́ àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay doctor stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà doctor stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one

0: káàkiri àgbáláyé. Má pàdé làwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì tá a pàkó rí ẹni. Ìjọ kọ́ mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjọ kọ wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtí dé Poplax filling station ní Wòròdù ládojúkọ Jájọ̀nkú. Ẹgbẹ́ ilé ipò yẹn gangan lẹ́ ti yà. Ẹbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹ́pẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ Jájọ̀ pàdé níbẹ̀.
1: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
2: Pathfinder, we are the success models. We are peculiar students.
3: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
4: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
3: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
2: We are the best.
5: Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
6: Ẹni tá à ń wí, ó dé Alhaji Àyàfọlọ́run, ó dé.
7: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
8: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dé ní fọ̀lá dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
7: Alhaji Àyàfọlọ́run ó dé.
9: La la la la gelu FM jagaba gogo retio ma

0: ọlọ́run tèmi yàtọ̀ sáwọn ọlọ́run kékèké. Àwọn ọlọ́run wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ wọ̀nyẹn. Ọlọ́run tèmi yàtọ̀ sí wọn. Mi ò mọ̀ nípa ọlọ́run tiẹ̀. Àgbàmùgbámú ojú ọ̀run. Kò mà ṣe gbámù. Tó bá ń lé ni, tó bá fẹ́ mú ni kò mà kí ń lé ni. Kí ni nǹkan tí kò lè ṣe? Ọlọ́run tó fẹ́ràn mi tó dẹ̀ tán mi lọ́rẹ̀. Mo fi gbogbo ẹnu mi sọ fún gbogbo àwọn tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Ọlọ́run mi ò kéré. Ṣé gbogbo wa tá a ka kinní yẹn ní èdè Yorùbá? Ṣé ẹ̀mí mímọ́ túmọ̀ ẹ̀ fún wa? Tí ẹ̀mí mímọ́ bá ti túmọ̀ ẹ̀ fún yín, ẹ mọ̀ pé kò ní ìdí kéèyàn bẹ̀rù.
1: Pẹ̀lú àwọn èyí tí mo kà nínú Bíbélì tó jẹ́ mi ṣe kẹ́ Ọlọ́run mi. Jésù yí o.
0: O ni mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ẹ lè ní àlàáfíà nípa wíwà nínú mi. Ìwọ tó o bá wà nínú Jésù, o máa lálàáfíà. Torí ó sọ, ó ní ẹ ò ní ìpọ́njú nínú ayé, ṣùgbọ́n ẹ ṣe ara gírí. Mo ti ṣẹ́gun ayé. Àwọn wo ló wá ṣẹ́gun ayé fún báyìí? Olúwa mi ò kéré o.

Ẹ̀rù rẹ̀ bà mí olówó orí ṣìkítọ̀. Ẹ̀rù bàbá yìí bà mí olówó orí mi. Wọ́n mi gbọ́ kìjìkìjì bínú gbọ́ láwà. Bóhùn ọkọ̀ dúró sí kọ́ dúró sábẹ́ẹ̀lẹ̀. Bóhùn ọkọ̀ sá sí àárín omi. Ṣèbí Jésù tí mò ń pè yìí. Kí ló dé tá à ń pè àwọn èèyàn? Gọ́vánà ẹ̀dìdè, Pírẹ́sídẹ́ǹtì ẹ̀dìdè, Sínétọ̀ ẹ̀dìdè, Kánsẹ́lọ̀ ẹ̀dìdè. Come on! Èèyàn làwọn náà náà.

inú ọ̀sẹ̀ yìí nǹkan ìkẹta tí mo máa sọ fún yín ni pé sórí gbogbo nǹkan gbélé ọlọ́run lọ́wọ́ kí mo sọ mo ní kó gbé gbogbo ẹ̀ gbé ọlọ́run lọ́wọ́ gbélé ọlọ́run lọ́wọ́ sórí àwọn èèyàn là ń pè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pé ọlọ́run tó bá dẹ̀ wá fẹ́ pé ọlọ́run orí agbó àṣírí kan tó bá ti jí láàárọ̀ dìde ní ago márùn-ún kò wá bẹ̀rẹ̀ sí ní yìn ó dẹ̀ jẹ́ ago mẹ́fà ló dìde wá bẹ̀rẹ̀ sí ní yìn tí n bá ń ṣe nínú ilé mi tó ń ṣe nínú ilé tiẹ̀ tí gbogbo wa ń ṣe nínú ilé wa bàbá yìí ó máa ń ṣe ká.

náà. Àwọn ọlọ́run wẹ́wẹ́wẹ́, àwọn ọlọ́run. Bẹ́ẹ̀ni o, tí wọ kìrìsìtẹ́nì bá dìde, tó ń sọ fọ́lọ́run pé kò kéré. Tí Mùsùlùmí náà dìde, má ṣe dojú àdúrà tí mi. Má ṣe dojú àdúrà tí, àbí báwo lọ ṣe ń kọ bí ń bọ̀? Ó ṣí ọkọ mi. Tí kìrìsìtẹ́nì náà mú tiẹ̀ nílé ẹ̀, tí Mùsùlùmí mú tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́, táwọn ṣẹ̀ṣẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní kọ tiẹ̀. Táwọn ṣẹ̀ṣẹ̀ náà bẹ̀rẹ̀, epo bíríkì orí ebè àgòyà, ìtàkùn inú igbó àgòyà. Táwọn náà mú tiwọn tọ́ kí Ọlọ́run bó ṣe ń kí Ọlọ́run. Kí lẹ̀ ń bá mi sọ yìí? Ẹ̀wá ni kò ní dìde. Tó bá ríbi tó ti dìde ẹ̀rù àbá ẹ̀, Jésù mi ò mà kéré. Ó yàtọ̀ sáwọn Ọlọ́run Ọlọ́run pẹ́pẹ̀pẹ́, àwọn Ọlọ́run olóòórùn. Sherry throughout gbé gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Ó ní nínú òun àwa ní àlàáfíà. Ó ní ká máa ka tújú ká. Ó lóun ti jọba. Àwọn wo ló ń bá wí? Kò ń ṣe gbogbo wa, kò ń ṣe dádì dádì ẹni sùúrù, kò ń ṣe gbogbo wa ló ń bá wí. Tọ́ba jẹ́ ti ẹni o. Súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ kó ba lè gbọ́ àṣírí ẹ̀. Ẹni tó bá súnmọ́ èèyàn ló ń gbọ́ orun ẹnu ẹ̀. Tó bá súnmọ́ Ọlọ́run wà gbọ́ orun ẹnu ẹ̀. Ìwọ náà á jẹ inú nǹkan tó sọ yẹn. Kéékèèké. Àní kò súnmọ́ sẹ́ẹ̀. Tó bá súnmọ́ ni wàá mọ̀ pé kò kéré. Àwọn gbẹ̀gẹ̀ sì máa ń kọrin kan. The closer I go, the more I see the glory of the sun common king. Mgbà ń bá play Ọlọ́run òkéré. Tí mo bá ń jùdí kẹlẹ̀bẹ̀ kẹlẹ̀bẹ̀ fún Ọlọ́run. Tí mo ń jẹsẹ̀ skelebe skelebe. Tó bá wá wà ní ọmọ ìṣá. Èmi náà rẹ̀ ni máa ní sweeter ti mi. Nǹkan báyìí báyìí ni mo máa tọrọ. Olórúkọ àpèrire. Kò síbi tó o bá ti pè tó ò ní ríre. Ṣùgbọ́n báwo lo ṣe ń pè é? Ẹ̀kẹta àṣírí tí mo fẹ́ fún yín. Òun ní kíni? Gbé gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Kọ gbogbo nǹkan tó o fẹ́ sílẹ̀. Wá kọ orúkọ ẹ̀ síbẹ̀. Wá sọ fún pé ìwọ náà ni mo ní.

0: Hello.
1: Aná mi sọ.
0: Bẹ́ẹ̀ni, tó bá ti wá yìn tán.
1: Yẹ́sọ.
0: Tó bá ti jó tán.
1: Wàá
0: wá dọ̀bálẹ̀ níwájú ẹ̀. Ẹ má ṣàǹtálì bá kàtàyà. Wàá wá bẹ̀rẹ̀ sí ní pé lórúkọ. Àràbàrí bíi ti ọba ńlá.
1: Yẹ́sọ.
0: Gbé ní ẹni lákàtàbú. Kò kàn ẹ́. Gbé ní eléti ńlá. Eléti jọ̀gbọ̀n-jọ̀gbọ̀n.
1: Ìjìnlẹ̀ ni.
0: Tó bá pè yàn bẹ́ a ló bú òun. Ṣùgbọ́n tí n bá pe Jésù bẹ́ arẹ́rìn. Ẹlẹ́nu gbọ̀rọ̀ gbọ́rọ́. Ẹnu yẹn ló fi ń sọ ọ̀rọ̀ tí gbogbo nǹkan fi ń dà. Ẹlẹ́sẹ̀ ń rabata rabata. Ẹsẹ̀ yẹn ló gbé lulẹ̀. Tó bá gbé ẹsẹ̀ yẹn sílẹ̀ rú, á bá àwọn ọ̀tá. Ọlọ́wọ́ tínrín. Ọwọ́ tínrín tó ń di gbàgbàgbàgbàgbà tó bá jáde.
1: Yẹ
0: bá ṣàkátálì àbá.
1: Ẹsìn wo.
0: Ọlá wa sọ̀rọ̀.
1: Ọlá mi a
0: sọ̀rọ̀. Ọlá Nàìjíríà sọ̀rọ̀, ẹ fọkàrà yín balẹ̀.
1: Ẹsìn wo.
0: Adékunlé Òjó Kristana, thank you.
1: Ìjìnlẹ̀.
0: Ọlágúnjú Kazeem Muritala, thank you. Ara ni Yaya, thank you.
1: Ìjìnlẹ̀.
0: Ọ̀dẹ́jìmí Olúgbẹ́ngà Michael, thank you.
1: Ìjìnlẹ̀ nínú
0: ìjìnlẹ̀. Yẹ bá ṣàkàdà yàbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Tó bá wá ń pè lórúkọ, wàá rí ó máa kọ́kọ́ wò pé ta nìyẹn ná. Ṣẹ́ni tó ẹ̀ṣẹ̀ jó tán ló ń pè òun ni. Súnmọ́ Ọlọ́run, súnmọ́ Ọlọ́run, súnmọ́ Ọlọ́run ní tòótọ́. Kẹ́hìndé Ọlọ́run Fẹ́mi, my doctor, I hail you, sir. Àbídèmí Àdìsá, good morning na. Àbímbọ́lá Olúgbẹ́njọ, thank you. Àfíìs Fọlọ́run Ṣọ, thank you. Màrànlé Bóróbó Ṣíkété Líbàkà Túpa Sátálì Àbá. Olamileko Ishola, thank you. Ayodele Ajayi, thank you.
1: Ijile
0: Baba Chikito.
1: Ijile
0: Baba Chikito.
1: Ijile
0: Baba Chikito.

ṣe ètò ìdìbò ilé ètò wáyé ní àwọn wọ́ọ̀dù tó ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló jẹ́ pé ètò ìdìbò ọ̀hún náà ló jẹ́ pé àwọn ìgbìmọ̀ tó rí sí ọwọ́ ṣẹ̀ṣẹ̀ yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn ìgbìmọ̀ ti gómìnà náà ni wọ́n ṣe ipò kárí ọ̀hún tí wọ́n sì fi òǹtẹ̀ lú ìpè ààrẹ Bọ́lá Tinubu òun náà ni yóò mọ díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ gbọ́wọ́ the African Democratic Congress òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ti náwó ọmọye mẹ́ta ilé tí yóò jẹ́ ti sẹ́nítọ̀ tí yóò sì mọ jáde ní ìpínlẹ̀ ọ̀hún ilé tó jẹ́ pé ó jẹ́ apá ti gúúsù ti Bọ̀nú àríwá ti Bọ̀nú àti ti àárín gbùngbùn ti Bọ̀nú bákan náà inú kéde ọ̀hún náà ni wọ́n ti kéde síta pé Idris Dakwa òun náà ni yóò mọ ṣojú apá ti gúúsù ti Bọ̀nú ti Bùlámà Fúgù Ibrahim yóò mọ díje láàrin gbùngbùn ti Bọ̀nú tó jẹ́ pé bákan náà ni Bàbá Gánà Zana yóò mọ jáde lábẹ́ Bọ̀nú ti àárín gbùngbùn ti Bọ̀nú bákan náà níbi tìtùbútòrò ìjọba àbílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ilé ìtúnbẹ̀ ní ìpínlẹ̀ ti Bọ̀nú ọ̀nà ni wọ́n ti fi òǹtẹ̀ lú wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún náà ni wọ́n mọ díje dupò sẹ́nítọ̀ ní ẹgbẹ́ òṣèlú ti adc ẹni tí yóò mọ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc nigerian democratic congress peter obi òun náà ni ó ti balẹ̀ báyìí sí orílẹ̀-èdè south africa níbi tí ó ti lọ ní ìpàdé àpapọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè wa nàìjíríà ilé tí wọ́n ń dojúkọ àwọn ìdojúkọ ẹlẹ́yàmẹ̀yà àti dídojúkọ àwọn apalẹ̀ áfíríkà tó kù nígbà òwì náà ló bẹ̀lẹ̀ sí orílẹ̀-èdè south africa tí ó ti balẹ̀ sí cape town níbi tí ìgbìlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti pàdé rẹ̀ tí wọ́n sì jọ ní ìpàdé papọ̀ lẹ́yìn ọ̀hún òun náà ló jẹ́ kó tún ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn mínísítà mẹ́ta tó jẹ́ torílẹ̀-èdè ti south africa àti àwọn igun ìjọba peter obi náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti hex ẹ̀dìbí tó ti ń ṣàlàyé wípé òun wá ojútùú sí ìbáṣepọ̀ eléyìí tí yóò sì lè gúnmọ́ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè ti south africa ibẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé kíkọlu àwọn ilẹ̀ òkèèrè eléyìí táwọn ọmọ orílẹ̀-èdè south africa ń kojú tí wọ́n fi ń kojú àwọn nàìjíríà kò ṣe látàrí àwọn ètò ọrọ̀ ajé eléyìí tó jẹ́ pé ó tún ti gbénu sókè àti àìríṣẹ́ṣe lórílẹ̀-èdè ọ̀hún ibẹ̀ ló wá ṣàlàyé síta wípé àwọn adarí lórílẹ̀-èdè south africa òun náà ni wọ́n ti wá ojútùú láti fi òpin sí irú ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ àjọ tó ń rí sí wọléwọ̀de lórílẹ̀-èdè wa nàìjíríà NIS Nigerian Immigration Service òun náà ni wọ́n ti ṣàlàyé síta báyìí pé àwọn yóò rí pé ẹnubodè orílẹ̀-èdè wa nàìjíríà náà ni ó jẹ́ pé ètò ààbò ibẹ̀ náà ni ó dúró dán látàrí àrùn ti ẹ̀bólà eléyìí tó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè olómìnira ti congo àti ti uganda ibẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹnu ẹni tó jẹ́ abẹnugan fún ti iléeṣẹ́ ẹnu wíwọléwọ̀de lórílẹ̀-èdè wa nàìjíríà ní ti ṣe akínṣọlá akínlábí níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ṣàlàyé pé àlà eléyìí tó ń bẹ láàrin orílẹ̀-èdè wa nàìjíríà sórílẹ̀-èdè ti benin àti sórílẹ̀-èdè niger pẹ̀lú chad pẹ̀lú orílẹ̀-èdè ti cameroon ló jẹ́ pé àwọn ẹ̀rọ alákàálẹ̀ àti àwọn òṣìṣẹ́ àwọn òun náà ni yóò rí pé kò sí àǹfààní fún ẹnikẹ́ni ilé ètò bá nírúfẹ́ àrùn ọ̀hún láti wọlé sórílẹ̀-èdè wa nàìjíríà àkópọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí ti gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé who tó jẹ́ pé tó jẹ́ adarí wọn náà ni dókítà Tedros Ghebreyesus òun náà ni ó ti rọ àwọn igun tọ́rọ̀ kan lẹ́ka ètò ìlera láti jígìrì sí ìpè ti àrùn ti ẹ̀bólà àtọlọ́bọ̀ eléyìí tó jẹ́ pé ó ti bẹ́ sílẹ̀ báyìí nínú ìpàdé pàtàkì eléyìí tó jẹ́ ti àgbáyé tó rọ̀ mọ́ ti ètò ìlera eléyìí tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́rin rú ẹ̀ ibẹ̀ ló ti ṣàlàyé wípé àjàkálẹ̀ àrùn ti ẹ̀bólà àti antivirus eléyìí tó jẹ́ kó ti bẹ́ sílẹ̀ báyìí ló nílò àmójútó ní wàràǹṣesà kó tó di pé ó di ohun àtànkálẹ̀ káàkiri níbẹ̀ náà ló tún wá fọn re kí àwọn adarí lágbàáyé eléyìí tí wọ́n ti ń jí gìrì sí àìsàn ọ̀hún láti lè bá tẹ́ wọlé pátápátá lákòótán ìròyìn

0: ti eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù táwọn obìnrin ọ̀jẹ̀wẹ́ tọjọ́ rí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàdínní ogún flamingos olóòrò jẹ́ pé wọ́n padà sórílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n yọyọ tí wọ́n sì gbéwúrò sójú ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè ti guinea nínú ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó wáyé ní orílẹ̀-èdè ti cote d'ivoire ní abidjan nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tó wáyé tó jẹ́ pé wọ́n gbéwúrò sójú wọn pẹ̀lú àmì ayò méjì tó jẹ́ pé ẹni tó jẹ́ adarí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti flamingos Akeem Busari náà ni olú àwọn akọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún lọ́gùn ẹnu tí ó sì ń ṣàlàyé wípé àwọn yóò balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà tí àwọn yóò sì mọ gbáradì fún ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn yóò sì mọ tí àwọn yóò sì yan yọ̀rọ̀ lọ sí ìfẹ́yẹ tàgbáyé táwọn obìnrin tọ́jọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún eléyìí tí yóò mọ wáyé lórílẹ̀-èdè ti Morocco. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àkókò eléyìí tó ṣùyọ lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó tún ti yìnyín báyìí láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú ti APC nígbà tí ètò ìdìbò tó bá wáyé ní ọdún 2027. Ẹni tí ó jẹ́ olùdíje ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi òun náà ni ó ti ní ìpàdé papọ̀ báyìí ní orílẹ̀-èdè ti South Africa níbi tí àwọn mínísítà orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ti kí káàbọ̀. Àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé WHO náà ni wọ́n ti ṣàlàyé pé ìjígìrì òun náà ni ó ṣe tí àwọn nílò lákòókò yìí sí àrùn ebola àti hantavirus. Ikọ̀ agbábọ́ọ̀lù tàwọn ọ̀jẹ̀wẹ́ ti flamingos náà ni wọ́n balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́nìgbà tí wọ́n yọyọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn tàgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com àbí kí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelofm 96.7. Túnde Ọláwo olóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá Túnde Moroyin Kejì Martini Salau ló ti ń ròyìn. Ẹ kú ìyálẹ̀ta àsìkò sinmi òní ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
1: Lagelu FM 96.7.

0: ti ń gbọ nípa bámidé lé ọmọ adéyanjú tòun tọkàn òjọkan aṣàyàn ètò tó gbé dání tó sì lárinrin ta bá wá ń sọ̀rọ̀ nípa ṣíṣèwádìí húlẹ̀húlẹ̀ orin àtijọ́ àti tìgbàlódé ta tún sọ̀rọ̀ nípa àbùdá ìpínyà pẹ̀lú àbùdá àjọṣe tó ń tọ́ka ibi orin àtijọ́ àtorin ìgbàlódé ti gbé jẹyán kan gbá ara wọn ẹ má wá lọ jìnà délé adéyanjú àgbà má lọ̀ṣọ́ tó mọ̀ yẹ́ ọ̀ṣọ́ ẹ má jẹun pátá àti mọ̀ yẹ́ ọ̀ṣọ́ jọ̀ṣọ́ lọ.
1: Mo kí yín léyìí lọ́dẹ̀ yìí délé adéyanjú lorúkọ tèmi tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní àgbálẹ̀tù láàrin ọdún 2018 sí ọdún 2021 mo wà ní ìkànnì tẹ́ ti ń gbọ́ mi yìí lágelú 96.7 FM òkè gájòkè ọjọ́ Monday láàrin aago mẹ́wàá sí aago kan lóru lẹ máa ma lórí ọ̀fẹ́ àti pàdé mi lórí ètò tá a pè ní àgbálẹ̀tù.
0: Ètò àgbálẹ̀tù pẹ̀lú Délé Adéyanjú àgbà man tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tẹ́ ẹ ti máa ń gbọ́ nígbà kan rí ní lágelú 96.7 FM òkè gájòkè ló ti tún padà dé balẹ̀ bàgẹ́.

0: e karo ni gbogbo bi ti e ba tin gbo wa ni aro yi adupe lowo eledumare oba ajiki aterere kari aye kini we ya juda pe awon la wa a si dupe pe eyin la ba a mo pe bi to ti nsoro nipa ilera ara wa ohun re o ma kigbe lojojumo lojojumo pe e je ka se bo se ka se ko ma ba le ko ba le di bo se ye ko ri te ba wo ojojumo ni ma nsoro nipa pe e je ki asora ni awa ta mu mu ku mu awa ta mu ja ko ojo ta mu gbogbo e lojojumo pe ka sora ka sora opolopo mo ma ni wahala chikito yi ti po ju jare abe wo ni kini laaro yi ma fe ke fe ti yin gbo tori won ni gani ya fi ya ji fi ji abi ba le to brother mi e ba wa ki awon ara ile ashi mo ma duro de won ki won wole to ba ti wole e to ba ti pe wole eni ti olohun gba ni owo oti mimu ni condition to wa e je ka gbo hello e ka ro o hello se n gbo wa hello se n gbo wa
1: hello
0: okay won gbo wa bi mbojo hello se n gbo wa okay n gbo wa
1: ben ma
0: okay e ka bo
1: e poju ba to ko aki gbogbo awon ara le o
0: okay oda e ka bo e se e ni fe poruko abi okay, tu mo si kini?
1: Abroad property.
0: Okay.
1: Abroad home.
0: Oda. Nipa atojo ti pe ti chikito ma so fa awon lori radio pe ka jawo ninu mimu jija jo ko ja ko jo apolopo ma fi ntele inu laaro edakun adupe lowo Olorun ti o wa pelu yin to de gba yin lowo iku e ba wa salaye nkan to sele gangan
1: ti gbogbo eti to ndo ni laaro gege bi mo so si waju oruko mi ni Bakare Shahid Adewale wọ́n ti máa ń kìlọ̀ fún ìrìnà lọ́jọ́ tó ti pẹ́ ìyàwó sọ fún mi but mo rò pé ọ̀nà kan tí mo fi lè máa mú ìrònà ara nìyẹn lè fi ṣàkóbá fún àìlera ara mi gidigidi lọ́pọ̀lọpọ̀ torí ní January 28 lọ́dún tá a wà kò sí nǹkan kan tó ṣe mí kí n tó sùn bí mo ṣe jí ni mo bí pé inú fẹ́ máa ṣe mí díẹ̀díẹ̀ mo dẹ̀ mú efirin àti ewúro wọn bá mi gbó mo ní kí ìyàwó mi máa lọ ṣọ́ọ̀bù nǹkan kékeré ni mo pè nígbà tí wọn lọ ṣọ́ọ̀bù àwọn ará àdúgbò náà wá gbé mi lọ sí hospital tí mo kọ́kọ́ lọ tí wọ́n ń treat kinní fún mi bẹ́ẹ̀
0: malaria
1: kò ń ṣe malaria
0: ọsà
1: lọ tìtì ọsà fún mi bọ́n ṣe ń tìtì ẹ̀ bẹ́ẹ̀ ni ara ṣe ní inú yẹn omi sí ìgbà tó yá wọn ní pé ká lọ ṣe test a lọ ṣe test ní sango test yẹn abdominal scan wọn ní pé gbogbo nǹkan tó ń pè mí pé kò sí nǹkan tó ṣe organs pé gbogbo ẹ̀ wà òkè àwa padà sí ọsítì tó ti ní kéèké lọ sí tẹ́ẹ̀sì yẹn ìgbà tá a débẹ̀ náà ara mi ò wà òkè ìyàwó mi ṣáà insist pé ká máa lọ sí jericho specialist hospital tó bá ti di ọjọ́ monday bàbá ti rí nǹkan kan ká máa lọ sí jericho.
0: Mi ò nífẹ̀ẹ́ kẹ́ máa dárúkọ hospital ìyàwó yín ṣáà ní kẹ́ máa lọ sí hospital mi.
1: bẹ́ẹ̀ni nígbà tá a dé hospital ni wọ́n tún kọ àwọn àyẹ̀wò lóríṣiríṣi fún mi tí mi lè máa dárúkọ owó tá a fi ṣe test gan owó tó lórúkọ ni nígbà tí mo ti lo bíi 40 days ní hospital yẹn wọ́n wá bíi chad wọ́n ní pé àwọn ò rí nǹkan bọ́ kí n lọ ṣe CT scan
0: owó dẹ̀ nìyẹn
1: bẹ́ẹ̀ ni pé tí má ti lè ṣe CT scan yẹn tí ò bá ti gbé nǹkan tó ń ṣe mí wá bí pé another test tó wà tí máa ṣe won sha so be fun mi mi wa ko to di gba yen awon eyan tin so fun mi pe e o fa ni kini kon ni mo tu fe gba awon eyan ni odi lori igbe yen na ko n se gbogbo nkan na fa o tin ko ba n se eyan ni mo ara eyan lo sha ye wo lodo awon to ni imo ijinle nipa nkan to n se eyan tori nkan to se bi mi gbori ni gbori ara ku de se eyan ri legbe won tori ni ile jeun ni le jeun ti ma je onje die a da bi pe won gba board ninu kun ni
0: ikun awu
1: ki mo ma ma ru mu ikun mi wu o wu de gbogbo aya to ti deform ti mo won se gbe kan o leyin ta wa lo si ayewu toko fun mi leyin eto ti isaja di mi wa abdo yawo mi o wa ni London consultant mi bi kini yan se nse mi mo n bere pe bawo ni ti ba se gba bawo lo se ri ba mo se nti eyin ti koko so tele pe pancreatitis cirrhosis mi don se mi nigba ti esi ma jade pancreatitis cirrhosis pancreatitis cirrhosis so mo wa lo si ile iwosan pada won wa ni so awon le toju mi o ni bi o won wa ri fa mi si ile iwosan la kan na ni Ibadan but awon e ti da fe sile ko si nkan ta fe se ba se mo rile ife mi yen ife bi emen abe emeta oun ni won so fun mi pe ki n pada wa ko to wa se pe won se ise abe fun mi ta ba wo owo atokun se n gbo mi
0: a n gbo yin dada
1: ta ba wo owo owo oto inira oto tori bi mo se wa ko si oti naa ti mi le mu igba ti ijoba ni pe ka ma se oni nylon ta ma n fenu ja yen mo gan mo fẹ́ le ma ṣe pé mo jẹba pé kí ló ṣe àwọn ẹni yìí àwọn èèyàn yìí kí ló dé nǹkan ta tún fi ń pààrọ̀ ọ̀hún rẹ àpààrọ̀ ọ̀hún rẹ à ń para wa díẹ̀.
0: Mo rò pé téèyàn bá ń mu tí àmupara mo rò pé ẹni yẹn ń ṣe kínní ni mo rò pé ẹni yẹn ń ṣe fàájì ni.
1: Kò ń ṣe fàájì o ọ̀nà téèyàn lè gbà ṣe fàájì ó pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi ìyàwó mi àwọn ọmọ mi torí tó bá jẹ́ pé wọ́n ṣe ń kìlọ̀ fún mi nípa ohun tí ń mu tó bá bí mi ṣe gbọ́ kò sẹ́ni kankan tó yẹ kó sún mọ́ mi ṣùgbọ́n wọn wo pé mo kọ etí kó sáwọn gbogbo ọ̀nà dúró tì mí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àlè ìyàwó mi gbogbo ọ̀nà dúró tì mí títí mo fi ṣiṣẹ́ abẹ.
0: Ṣé wọ́n tún ṣiṣẹ́ abẹ fún yín ni?
1: Wọ́n ṣiṣẹ́ abẹ fún mi.
0: Wọ́n dẹ̀ ní ọtí ló fà á?
1: Ọtí ló fà á. Ní tó bá ń gbọ́ mi gba láńsùn kó lọ sórí ẹ̀rọ ayélujára kó tẹ̀ síbẹ̀ pancreatitis cirrhosis. Wọ́n á sọ fún yín pé excessive abuse of alcohol ló máa ń fà á. Two things ló máa ń fà á. Ìkan wà tó ń pè bóyá gastrone ọ̀ṣọ́ ni èyí mọ̀ but nǹkan tó máa ń fà á ju excessive abuse of alcohol ni.
0: Ọ̀dà so ẹ sọ pé apart from ìnira apart from owó tí àwọn family yín ná pé ìnira tẹ go through lásán kò ń ṣeré.
1: Kò ń ṣeré o ní owó atọ́kùn kò ń ṣeré o kéèyàn máa wo oúnjẹ kó máa lè jẹ fún bí odidi oṣù mẹ́ta.
0: Ẹ ń wo oúnjẹ báyẹn kì í lè jẹ fún oṣù mẹ́ta.
1: Mi ì lè jẹ́ lẹ́nu ìgbà tí wọ́n ṣiṣẹ́ abẹ fún mi tán ni mo ṣe ń jẹun díẹ̀. Ó yẹ kí n wá síbẹ̀ ẹ lénìí ṣùgbọ́n ara mi ò tí ì ṣe dáadáa mi ò jẹ́ kí n lè wà lẹ́yìn gan bá rí mi lóòótọ́ ẹ̀yin bá máa wò pé ṣẹ́ni tí mo mọ̀ lélẹ̀ ẹni tó bá mọ̀ mí tẹ́lẹ̀ tó bá rí mi nìsín ọ̀tọ̀ ní nǹkan tó máa
0: rò kò
1: kẹ̀yìn mọ̀ pé mi ni kẹ̀yìn mọ̀ pé mi ni rárá.
0: Ẹ dẹ̀ sọ pé ìgbà tẹ máa ń mu tí wọ́n máa ń kìlọ̀ fún yín ẹ̀yin lẹ̀ gbọ́.
1: Wọ́n máa ń kìlọ̀ fún mi o mi ò gbọ́ o.
0: Ẹ ń sọ pé ẹ fi yẹ pé fàájì ni ẹ kì í kóbìnrin eh ki yin a le so e wa ni ibele ti man se faaji yen oti yen ni
1: be ni nkan ti mo ma so fun yawo mi e to ba ni a ki n se olorun kin je ma ni pe mo kin ni ro bi eni kankan ni se ka fe ni kankan titi mo tun amu o tun fe gba lowo mi o ma n dija laarin wa ni opolopo gba lo ma n dija laarin wa ki won se pe kinu o kilo fun mi ni igbo
0: ṣùgbọ́n ní ti àìsàn pancreatitis acidosis yẹn ló wá kìlọ̀ fún yín finally.
1: Ó kìlọ̀ fún mi, ó jẹ́ kí n mọ àwọn nǹkan tí mi mọ̀. Gbogbo eléyìí tá a máa ṣe, tá a máa sáré lọ́ra, tá a máa gba, tá a máa gbé ṣe, tá a máa ṣe kí ní, à ń para wa díẹ̀ díẹ̀ ni o. Irú àǹfààní tèmi ní tí mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀mí ilé máa ń mi o. Ẹ̀mí ilé máa ń mi gbé ẹ̀. Kò ń ṣe ọ̀rọ̀ owó ìnira ẹ tó pọ̀ lọ́wọ́ ń jẹ́ ká ní ìnira àìní tí ọ̀rọ̀ owó àwọn ọ̀rọ̀ tó ń jẹ́ ní ìnira.
0: A dẹ̀ gbọ́ pé hospital ibi tó ti wò yẹn, hospital ńlá ibi tó ti wò yẹn, a gbọ́ pé àwọn boys pọ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn patients pọ̀ ńbẹ̀ tó jẹ́ pé ọtí àmupara yìí náà ló ti ba kidney wọn jẹ́, ó ti ba liver wọn, ó ti ba ẹ̀dọ̀ wọn jẹ́ igbá kan àwo kan.
1: Bẹ́ẹ̀ni oríṣiríṣi ló wà
0: ó dùn mí pé nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n á fi máa dà wá láàmú báyìí ọ̀dà ẹjọ́ lágbàlọ́ kọ́lọ́ọ̀bá mi fún yín lálàáfíà màá fẹ́ kẹ́ wá ní sunday tó ń bọ̀ màá fẹ́ kẹ́ wá kọ́lọ́ọ̀bá mi fún yín lálàáfíà ká ba lè ráyè sọ̀rọ̀ káwọn tọ́lẹ̀ fẹ́ nọwọ́ sí yín kan nọwọ́ sí yín lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ẹ̀bí kan mo rí pé ẹ ra credit ẹ fi pè wá dàrẹ́ẹ̀tì kí ni àmọ̀ràn yín sí àwọn tó jẹ́ pé àárọ̀ kùtùkùtù wọn ti débi tó ti ń ja tó ti ń jò ó.
1: Àmọ̀ràn mi fún wọn ni pé kọ́ jọ nítorí jọ náà láwọ nínú
0: ẹ tún fọláhùn bẹ wọn.
1: Mo fi ọlọ́run bẹ wọn ní rí mi ra. Ó jẹ́ pé ṣe ti rí ọ̀nà tí ọ̀rọ̀ pin sí ó pọ̀ torí pé mò ń pè yín lórí aago òun ni ò jẹ́ kẹ́ ẹ lè mọ̀ nítorí pancreatitis bó ti fi yìí sọ jẹjẹ.
0: Network jọ. Ẹ pè wá padà. Àwọn ni wọ́n pè torí ẹni mímọ̀ mi dáadáa ni ẹni yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àdúrà ti gbà torí ẹ mọ̀ kéèyàn jí láàárọ̀ kéèyàn mu ọtí kéèké máa báyàn sọ̀rọ̀ kí ọtí máa rùn wọ̀n ayé tí àwọn ń jẹ́ tiwọn nìyẹn. Wọn ò ní ọmọge kan tí wọ́n ń sọ pé àwọn ń fẹ́, wọn ò ní obìnrin, wọn ò ń kóbìnrin ìyàwó wọn nìkan ni wọ́n mọ̀ tí wọ́n dẹ̀ fà mọ́ra. Kò yé yín ẹni tó dẹ̀ ní bẹ̀rù ọlọ́run ni ẹni tí ò fẹ́ kí nǹkan kan ìbẹ̀rù ọlọ́run tí mò ń sọ ni pé ẹ lè jọ da nǹkan pọ̀ nísìn kí wọ́n sọ pé àwọn mú ti ń jẹ àbí kò yé wọ́n dẹ̀ ní inú tó da kí nǹkan máa ṣèyàn nísìn wọ́n lè yọ ojú gan kọ́ yọ lé ẹni yẹn lọ́wọ́ ṣùgbọ́n ọtí yìí náà ni nígbà tó ti wá ṣe wọ́n ó wá di pé mi ò rí wọn mọ́ kí ló ṣẹlẹ̀ lọ́ba àwọn wà ní hospital wọ́n lo almost 40 days níbì kan tí wọ́n rí nǹkan tó ń ṣe wọ́n táwọn èèyàn wá ń sáré kiri pé ọfà ni káníkò ṣe pọ́lọ́run ló ní kí àwọn tó mọ nǹkan tó ń ṣe wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni ọ̀tá wọn ọba ti di ẹni tí àwọn ayé ti gbàgbé. Mo fẹ́ fàkókò yìí bẹ́yìn tó ń ja tó ń jò kí ni èyí ń ba gbogbo kíndìnrín jẹ́ ẹ má wọ́n wọn máa wá live tó bá wá live ẹ máa gbọ́ dáadáa torí network ò jẹ́ ká rí wọn gbọ́ dáadáa wọ́n máa wá live tó bá wá live ẹ máa gbọ́ látẹnu wọ́n máa sọ bí àwọn ọkùnrin young boys bí wọ́n ṣe tò lọ rẹpẹtẹ tó jẹ́ pé àwọn tó ń dúró de kọ́ pàrọ̀ kíndìnrín wọn àwọn tó ń dúró de kọ́ fọwọ́ kan kíní wọn wọ́n ti pè padà. Hello? Network yo. Ọ̀dà ẹ̀yà kí àmọ́ṣà rí pé bá a ṣe ń sọ̀ látẹ̀kọ́ èèyàn kan ń pè ó fẹ́ wo nǹkan tẹ́nu yẹn fẹ́ sọ ná tó dẹ́nu yẹn ń pè látẹ̀kọ́. Hello?
2: Hello, ẹ kú ètò.
0: Olúwa kú ètò ẹ̀.
2: Orúkọ tèmi ni Eke Port Harcourt láti Ọ̀jọ́.
0: Ẹ káàbọ̀.
2: Ṣé rí àwọn tí mu ọtí tí wọn ò bá tí ì rí nǹkan kan tí o da won pada lo noju ona ti momo
0: mm
2: won a ke n po ti momo le
0: mm
2: o ti advice there le so fun won
0: mm
2: ti won le go
0: mm
2: sori emi bi enekan o ti mo ti ri
0: mm
2: ko to di wi pe ni mo jawo awon ti won di gbagbanu le won ti ma mi so pe ah daddy ri o ke mo ti ki lo de ti wo wa fe mu ja o sale ni ba o ijo kan emi atamo ore mi a wa se iko mo bana mo wa ni Port Harcourt a wa se ko mo mo wa ni ile
0: mm
2: ata ba ti mo ti ile ise a to lora mi ta ba ti mo ti ile ise a to lora
0: e se kia kia ati fe ma lo
2: so igba ti won wa igba ta mo ti de bi pe won pale ku oko de mo mi lowo
0: mm
2: ti e ma mi o ti ko ba pade mo yan lowo e ma irora ke yan o je be
0: mm
2: da ti mo ka pada wa ti o ti e da loju mi ti mo wa express pe bi le ko ti mo mi lowo ni wa fun rara ni mo wa so pe so mo ti mo lati odun naa ni e ti bere ti bimo o lati odun naa ti mo ti do ni bayi ni e fenu mi kan ti so gbogbo ẹni to ba le ti ko gbọ ẹni to ba dẹ le ti ko mo gbọ
0: ẹṣin. Ẹ ṣe gan. Ṣẹ́rí ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ló ní wọ́n lò ní. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti wá bẹ̀rẹ̀ lára wọn. Àwọn la máa mú wá nísìká fi ṣe campaign pé gbogbo nǹkan tẹ̀ mú yìí ẹ̀ ń para yín. Ojoojúmọ́ ni mo máa ń kígbe ẹ̀ lórí rédíò. Ẹ jáwọ́ ọlọ́tí, ẹ jáwọ́ ọlọ́tí mímu ọtí àmupara, ẹ má jẹ́ kó pa yín, ẹ má jẹ́ kó ṣe gbá. Á dàbẹ́ ni pé bóyá kọ́ máa bú ṣìkìtò wàhálẹ̀ ẹ pọ̀. Ẹ̀lo ẹ bá gbóhùn sókè. Olúwa kú ètò ẹ̀sà.
3: Olúwa ó wà pẹ̀lú wa.
0: Pápápá ti fẹ́ lọ.
3: Ẹ̀kọ́ kó ràn wá lọ́wọ́ ni. Ṣé rí àdúrà wa ni pé ẹnikẹ́ni tí ò bá tí ì mọ ọtí mu kọ́lọ́run kó má jẹ́ kó yà síbẹ̀ mọ́.
0: Àmì.
3: Ṣé rí ọtí mímu, ìgá, iṣẹ́ ìṣù ni gbogbo báyìí òun kí wọ́n ṣe sọ́tọ́ wọn ò ní kò ní wọ̀nyàn létí. Bó bá jẹ́ kírísítẹ̀nì ni tẹ́lọ́ntì tí bíbélì ti sọ pé mo díẹ̀ mo ti wáyé díẹ̀ ibẹ̀ tó mà lọ kò ní lọ sọ bí tí ó ti sọ pé ọlọ́tí ló ní ẹkún lólòtì nílò àtọ̀ kò ní lọ bẹ̀.
0: Ẹṣin.
3: Mo báyìí sọ̀rọ̀ pé kọ́ọ̀tù ṣọ́ọ̀tù àwọn ọmọ mi sọ ìyàwó mi sọ ṣùgbọ́n èmi ò kì í mà mú para. Ẹ wá mọ̀ pé nígbà táwọn ọmọ mi ń ṣàtìyàwó mi wá ń sọ fọ́lọ́ bí wọ́n lọ.
0: Ọ̀dà ẹṣe torí ànípa afẹ́ tẹ́ anybody tó bá pè kó sọ kó gé wẹ́ ká kúrò lórí ẹ̀.
3: Fúra mi wá sọ fọ́lọ́ ọlọ́run wá sọ mi pé má mọ̀ sí lọ.
0: Ọ̀dà ẹṣe àti mú nǹkan àti yọ nǹkan ta fẹ́ yọ. Àti yọ nǹkan ta fẹ́ yọ níbẹ̀ Ọlọ́run sọ fún wọn pé kọ́ má mú ti mọ́. Má ń bẹ̀yìn mo má ń bẹ̀yìn lójoojúmọ́. Ẹ má máa sọ àwọn ọmọ kéékèèké di opó ọ̀sán gangan ẹ ló.
4: Ìyá mi
0: abẹ́ ẹ̀ rí nǹkan.
4: Ẹnjẹ́ ọgbọ̀ngbọ̀n jẹ́ òní gbọ́ àwọn amáyé níbi ẹ̀mẹ́ níbi ẹ̀rí ṣẹ́ náà di wọn. Ẹnjẹ́ ọgbọ̀ngbọ̀n jẹ́ òní gbọ́ ẹ̀jẹ̀ wọn àdánwò rí orí mẹ́pọ̀ ayé ń bẹ́. Ọmọ ẹ̀mí ni pé kí ni wọ́n rí gbà ń bẹ́.
0: Kò yé mi.
4: Ẹgbẹ́ gbọ́dọ̀ kò ní bí ṣe ẹmọ ẹ̀mí náà tó ti ná. Ọlọ́run jẹ́ wọn gbọ́ nígbà wọn ò fi rọ wọn.
0: Ìyá àbèjì CT scan lásán ẹ béèrè iye tó ń ṣe ti CT scan lọ́wọ́lọ́wọ́ báyìí.
4: Owó ni ọkùnrin náà. Ọlọ́lọ́ náà.
0: Bọ́ ṣe ń gbé láti hospital kọ gbogbo fídíò ẹ̀yin tẹ́ bá ń mu tí a mú pa tẹ́ bá fẹ́ wò gbogbo fídíò wà lọ́wọ́ mi báyìí.
4: Èyí ẹ̀rọ mi ìbáhùn. Àmì mi pé ọlọ́run ni wọ́n fi àwọn àjọmú náà tí àwọn àjẹ́ǹtà fún wọn náà àwọn náà yẹn lẹ̀ fún ẹ ni. Èyí ṣe lásán ọlọ́run jẹ wọ́n gbọ́. Àmì ẹ̀ ṣe mọ̀.
0: Ẹ ṣe mọ̀.
4: Ọlọ́run
0: jẹ wọ́n gbọ́ ẹni ẹ kú ètò. Yes. Tá a bá sọ
5: Ọláde Adébáyọ̀ ìyá rẹ̀ dòní ọlọ́run ó jẹun ó gbọ́ o.
0: Àmì o.
5: Ara kálukú ló wà o. Ń bẹ lára tí náà kọ́lọ́run ó ṣàánú wọn ni o.
0: Àmì.
5: Àwọn tí ó sì tún ń pọ sí ìsan kakiri náà fún aláwọn náà tún mọ ṣáájò kò sí wírí. Àwọn aṣọ náà tún mọ ṣáájò. Àníbọ́wọ́ ọlọ́run ó là wá. Wọ́n ń ṣáájò ẹ̀kú ètò.
0: Yàrá rẹ̀
5: dùn ni o. Látẹ̀yìn
0: gbà máa. Yes ma bí n bọ̀ mo ma tún gbọ́ kan láàárọ̀ yìí wọ́n ní àwọn tó ń ta jako ojú àwọn náà ń ṣáájú. Hello. Olúwa máa kú iṣẹ́ o.
6: Ṣé ẹ rí Adénìkọ̀mọ́lá láti
0: Lumetu
6: site? Ṣé ẹ rí ẹmọ nǹkan tó ṣẹlẹ̀ mà? Ṣé tí n bá ti débi tán ti ń ta ọtí fún ẹ? Mo máa ń fún wọn lépè yìí. Fàáṣẹ́ rí gbogbo ẹ̀yìn tẹ̀ ń ta kí ni ìfáwọn ọmọ yìí? Àwọn ọmọ yín náà kò tó máa mú nítorí pé àwọn tó ń tà fún wọn yẹn gan mo ní n bá jáde ní estate wa báyìí n bá ti bọ́ síta ìkọ́ wà ní gbẹ̀nà ní estate wa báyìí to ba ti di ago meje won ti kun be won ni jeun o o no ko ma fi tele nu
0: jesus
6: e wa laye awon to nta na ma da
0: oh
6: eyin o ri se gidi se afi se to ma ba yan laye je
0: won wa nkan to ma je ni eh awon to nko ra won lo
6: sin nkan da ni kan je yen kan ta yen ni won ni kan mi to feta ni kan je ko to ba yan laye je lo nta temi won wa nkan to ma je ni ma fun ole pe ni o ma ni be se pe jo ta awon mo pe jo le lori ta awon mo yin na ma ba je ni
0: e shima ah e seun e jo mo beyin ojojumo te ba wo eyin te ba ngbo eto mi e ma ri pe ojojumo ni ma bebe igba mi ma lo si koko koro ma ma gbadura wo lohun jo ba mi fowo to awon mokunrin yen lo ma fowo to awon mokunrin yi kini ni lo n ba je te ba de ile iwosan awon ododo bi nbo lo kun be oro kidirin ni won to won lo sori bed mi ni iwo lohun mama jo eh now omokunrin nsin olohun ba mi yo tori mi o bi li pe won le stop won ti mimu laye mo bi li pe won le stop won ti mimu laye joba mi so fun mo wa lori program mo bi li pe won le stop won ti mimu laye hello
7: e ka ro
0: ma papa iya joke
7: sari dadi to so pa won ma se pe yin ko ni bi kan se pe Tori be mi se wa yi, ini ya temi fi ran mi lo school, to to di pe mo ta mo.
0: Oni
7: di kan ma se pe fun won. Olorun aba wa wo na weni to mu mi. Olorun aba wa yo le mi won. Ko je bo se je ma, o ba ma fun yin se ma.
0: Ami ma. Ese, kuda, mo beyin ejo, mo beyin. Iya Abeokuta wo ma mo wa lori program, ma pe yin ti ba ti se tan. Ma pari ni 12. So mo beyin ejo mo wa lori kunle lori radio njo ko mo be hello bi bo ti ni ka wa ma lo le hello
8: e ka ro
0: papa
8: ka
0: to ma wo le ka san
8: anti ti ki to mi to mi to yin kunle lo so lati uk
0: ah e ka bo ta lati uk
8: very apart from nti gbo awon yen so nti bi fe so lele ita ba pa ya de ran wi awon to nta a le ba won wi mo ti cross awon na fe cause of in lack of leave ni Government to have to say, Kabawi, in United Kingdom, where he advertised alcohol on the television, where he advertised cigarettes on the television, and bad than what do you think? On Nigeria, everything goes. If there's a regulation that planned it, our country cannot produce it. Our cannot only approve our plan. Our cannot respect one. On Titi Nigeria, that need a good governance. And policy to my money to everything. We will not leave this place.
0: Okay,
8: so that's the advice.
0: Eshego, sir. Eshego, brother, I'm lati UK. Oyeka shi magbe ikpe tori mo ri pe awon ikpe n wole ṣugbọn a ma dide tori time ti lo ṣugbọn lagbara Olorun ko Olorun ba mi fun mi ni fun wa lalaafia to ba di ose to n bo Mr. Kini ma fe kun won wa sori radio tori mo fe ke ri bo se ri to ba de wa sori radio ma wa tu gbe picture gba ti won ti gba ti kini o ti won ma gbe sibi ke wa wo sira won ko ye yin ke wa wo sira won ko Olorun fun boya ma ran moto lo gbe won tori ologun eru lo n gbe ma ran moto ki moto gbo mo fun won ko wa live so that awon eyan a ri won mo pe ko n se sakama je won de mo pe nko ti chiki to n kele lori to n kigbe to n kunle to n be yin ni ebe yi tori ti yin ni o no tori mo se wa mi o fi gberaga bimbo mi o mu tiri ko kon enu mi ri mi o de ni ko ni je ko kon enu mi ti ma fi kuro laye yi number te le fi pe mi ze te ba fe ba mi soro 0081218145 0081218145 and then join wa ninu adura lati gbadura to ra awon mo wa to wa ninu igbo e le pe mi leyin eto ati everybody e se mo dupe chikito loruko mi odabo

ààrẹ àjọ ilé tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ bàbá ń sọ ni nípa ti CAF Confederation of African Football ààrẹ wọn ẹni tó jẹ́ ààrẹ Dr. Patrice Motsepe ó ti jẹ́ ó di mímọ̀ lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ìfigagbága àṣekágbá nínú ìdíje ti AFCON ilé ètò kọjá lọ Morocco 2025 àṣekágbá tó dá awuyewuye lẹ́yìn láàrin orílẹ̀-èdè Senegal àti orílẹ̀-èdè Morocco ó jẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Senegal wọ́n dá wàhálà lẹ̀ yẹn ní pápá àṣeré pàápàá jùlọ nígbà tí ó di ó mú penalty kò mú penalty yẹn níjọ́ náà lọ wọ́n dá wàhálà lẹ̀ o èyí tó jẹ́ pé ẹlòmíì náà máa gbófinró lọ́rùn nù wọn ni wọn míì wọ́n ju nǹkan ní sórí pápá pé níbi bí wọ́n ba nǹkan jẹ́ pọ̀ léyìí tó dẹ̀ jẹ́ pé àwọn agbófinró yẹn lórílẹ̀-èdè Morocco wọ́n fojú sọ àwọn tó ya ọmọ sọta ìyẹn nínú àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Senegal yẹn wọ́n ṣà wọ́n wọ́n rọ̀ wọ́n léyìí tán sì kó wọn sí gbaga ìyẹn ní àtìgbà yẹn wọ́n ní pé wọ́n lẹ́jọ́ jẹ́ o wọ́n ka ẹ̀sùn oríṣiríṣi wọ́n kà sí wọn lẹ́sẹ̀ wọ́n pé wọ́n ní ẹjọ́ jẹ́ àmọ́ yẹn gangan kọ́ ní ìròyìn ibẹ̀ ni wípé ẹni tó wá jẹ́ ààrẹ àjọ ti CAF ó mú ìròyìn ayọ̀ ó mú wá fún gbogbo àwọn ìgbìmọ̀ rẹ̀ ó mú wá fún wọn yẹn níbi tí wọ́n ti ń ṣe ìpàdé lánàá wípé ẹgbẹ́ ẹ̀yin ìgbìmọ̀ mi tẹ́ ẹ wá láti orílẹ̀-èdè 54 ìyẹn 54 countries nílẹ̀ adúláwọ̀ ilé tó ń bẹ ní abẹ́

olólùfẹ́ pàápàá jùlọ ọmọ bíbí orílẹ̀-èdè Senegal ilé tí wọ́n dá wàhálà lẹ̀ ní pápá àṣírí yẹn. O ní níbi tí nǹkan dé dúró báyìí. Royal Pardon ó lóun ti dáríjì wọ́n gẹ́gẹ́ bí ọba. O ní gẹ́gẹ́ bí ọba yẹn ní orílẹ̀-èdè Morocco. Gẹ́gẹ́ bí ta tún lè pè ní ààrẹ. O ní òun ṣíjú àánú wò wọ́n. Ẹ wá sọ fún wọn dáadáa. Wọ́n mọ̀ sán sọrú ẹ̀ sorù mọ́ o. Wọ́n níbi tí nǹkan dé dúró báyìí. O ní wọn mọ̀ lọ ní ayọ̀ àti àlàáfíà. Ìyẹn bá a bá ń sọ nípa King Mohammed Ben Aliazan. Ni ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ ààrẹ, ààrẹ àjọ ti ká. Ó wá fi ìdùnnú rẹ̀ hàn. Pé inú òun dùn ayọ̀ òun kún o. Gbogbo ẹ̀yin ìgbìmọ̀ mi. Ẹgbẹ́ àjọ dúpẹ́ nìyẹn lọ́wọ́ ẹni tó jẹ́ ọba orílẹ̀-èdè ti Morocco. Wípé wọ́n ṣe gan ni. Wọ́n ṣe ohun tí wọ́n ti ẹ̀ ṣíjú àánú wo àwọn aráabí. Pé wọ́n ṣe gan ni o.

0: Eco àti tomato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade. Bó ṣe car, truck, bus, trailer. Ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé. Mọ́tò títà di rọrùn.
1: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
2: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lóníranran. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn ún lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yin igi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀ àmọ́ ìṣàlà.
3: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026, ká fowókọọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umrah December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road, Elewure Bus Stop, Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 09044444945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umrah lílọ.
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years business becomes a complete athlete.
5: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù. Bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo nla. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Lagilu FM 96.7.
7: Eka bo pada lati eka ipolowo oja ikoni Lagilu re Lagilu FM 96.7 oke gajoke ile funfun bala felele nle Ibadan beyin ba se ndarapo mo wa e lo wo wa loni so si live and direct lo loyinbo npe iyen ni ikoni Lagilu FM 96.7 e tesibe etikete ba e mo gbo wa ede tu ma lanfa ni lati ma ri wa oya papapa ka sun sowo waju ka share *347*1004*2# yen o na lawon eyan fin gbori wole lori ti ka share *347*1004*2# abi ke gba ojo opo ti aye lukara wole yen website won www.cashshare.ng ri pe ile ya cashport nkanlegun o nkanlegun gbangban se ta wa ina ni mo ja gbokun o si nbe eyan fi eran agbo agbo nla won fi se faje million to n gbe million pon a tun la nfani lati pin fa won ti wo ni nkan se je niyan *347*1004*2# awon fese won se la nfani lati waye waye loke okun bakan na loni na yo tun ma lanfani lati ma tesowo waju papa julo dije tpl nile gesi ase kagba ma de 38 yen na ma waye leni bo ni nkan se lo gbe ni ayala won fi gagbaga ile to ma waye atawon to waye lana
8: akudede wo ya tokun
7: e ka bo sori eto
8: ninu dije dv poker ile to lanfani ati waye lana yin ase kagba ami ayo meta sodo ni bayern munich lo fi na pff stuttgart lori lede spain lana ami ayo kan dondo sodo oni celta vigo lo fi na sevilla ami ayo meji sodo oni rayo vallecano lo fi na deportivo alaves ami ayo kan lo waye laarin espanyol won ati real sociedad ami ayo dodo ami ayo kan dondo sodo oni getafe lo fi na osasuna ami ayo kan lo waye laarin girona won ati eche ami ayo meta sodo oni real mallorca lo fi na rio ferdo ami ayo meji sodo seyo kan oni real betis lo fi na levante ami ayo merin si meji oni Madrid lo fi na Athletic Club Bilbao. Ami ayo meta seyo kan ni Valencia lo fi na Barcelona. Yo lanfani ati tesiwaju loni Filari ohun Atletico Madrid ni to ba tin di ago mejo asale. Lorilede ta lo lana. Ami ayo meta lo waye laarin Bologna ohun ati Inter Milan. Ami ayo meji seyo kan ni Lazio lo fi na Pisa. Loni yo mo waye Parma ohun ati Sassuolo ago mejo osan ni. Napoli ohun ati Udinese ago 5 lo leni. AC Milan ohun ati Cagliari ago mejo kuseju medogun ni Cremonese won ati Como FC ago mejo kuseju medogun ni Hellas Verona won ati AS Roma ago mejo kuseju medogun ni Lecce won ati Genoa ago mejo kuseju medogun ni bakan na Torino yo mo gba Juventus lalejo mejo kuseju medogun lo na lorilede England yen EPL Brighton won ati Manchester United ni Burnley won ati Wolverhampton Wanderers ni Crystal Palace won ati Arsenal ni Farm FC won ati Newcastle United ni Liverpool won ati Brentford ni Manchester City won ati Aston Villa ni Nottingham Forest won ati AFC Bournemouth ni Sunderland won ati Chelsea ni Tottenham won ati Everton ni bakan na West Ham United won ati Leeds United ni awon fi gbagbaga yen ago merin irole ni o lanfani ati waye bakan na idije CAF Champions League asikagba igbese elekeji ti o mo waye lorilede Morocco ni ale oni FA Rabat won ati Mamelodi Sundowns ni igbese akoko Mamelodi Sundowns o tin na every rabat pelu ama yu kan dodo sodo
7: bi nkan se je niyan e bi nkan o se je niyan o FA Rabat won ati ko ti Mamelodi Sundowns torilede ti South Africa ase kagba idije ti CAF Champions League loni olu ma waye ago melo ni ayala pe yin ago melo niyan
8: ago mejo asale
7: ago mejo lasale toni ni

bákan náà mayoka àwọn yẹn wọ́n ti lọ ń bi tí nǹkan dé dúró yìí bá a bá ń sọ nípa ikọ̀ ti Getafe ó gbìyànjú ó qualify fún ìdíje ti conference league UEFA conference league yẹn ní sáà tó ń bọ̀ bákan náà ikọ̀ ti Celta de Vigo òun náà qualify fún ìdíje ti Europa yẹn ní sáà tó ń bọ̀ ó qualify ipò kẹfà ló kú sí ikọ̀ ti Real Betis wọ́n padà sínú ìdíje ti UEFA champions league láti bí ti díò ti mọ́ lé bí ogún ọdún sẹ́yìn bí ikọ̀ ti Real Betis wọ́n ti láǹfààní láti gba bí champions league báyẹn bákan náà Atletico Madrid ipò kẹrin náà qualify yẹn ti lọ ní filari Real Madrid nìkankan àti yanjú gbogbo yẹn tipẹ́tipẹ́ tó jẹ́ ìròyìn ibẹ̀ náà ni pé ikọ̀ ti Real Betis padà sínú ìdíje ti champions league bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó máa wáyé tí ó máa bẹ̀rẹ̀ yẹn nínú oṣù kẹfà tá a bá ń sọ nípa world cup 2026 eléyìí tí orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láǹfààní láti gbàlejò rẹ̀ orílẹ̀-èdè america orílẹ̀-èdè canada àti orílẹ̀-èdè mexico ìdíje yẹn àwọn olórin tó ní kìmí tó jẹ́ gbajúgbajà káàkiri àgbáńlá ayé wọ́n ti kọ orin eléyìí tí wọ́n mọ̀ lò

0: àmàkù àmójúbà o alhaji adébáyò àpènà àyàfọ ọlọrun wọlú adúpẹ
1: akú ara ya ojàre akú oríire alhaji adébáyò àpènà àyàfọ ọlọrun you are welcome alhaji gbogbo ẹyin tẹ fẹ ní dẹni fọlá dọlà lọjọ sí nígbà tàlàjì dákan wálé wọn lọ tán kéèyàn mi ò tó mọ pé wọn ti ẹ wá nígbà náà lọhùnún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti òsàn tẹdùmàrè gbọ wá alhaji àyàfọ ọlọrun ṣe làwọn aláwọ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ yín wá ń rawọ ẹbẹ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ ń fẹ kó túbọ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ́ tún dí mọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúà alhaji àyàfọ ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
0: alhaji àyàfọ ọlọ́run ó dé

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè 09033933006 tàbí 00664814555.
1: Lagilu FM 96.7.
2: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ìkànnì Lágelu FM 96.7 òkè gajòkè. Ẹ lọ wò wá live and direct bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ìyẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Àwọn tí wá ti wà ń bẹ̀. Mò ń bọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook mi. *347*1004*2#. Ìyẹn náà làwọn èèyàn fi ń gborí wọlé lórí ti káàṣẹ̀ yẹn àbí kẹ́ ẹ gba ojú òpó tayélukára wọlé. Ìyẹn www.kaase.ng. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Kasim Olúṣọlá Kasongo nìyẹn. Ọlákúnlé Abidin Ọlátúndé. Olóhundé. Bákan náà, Olóyèdè Jubri. Sheriff Akọni. Adébáyọ̀ Tìmílẹ́yìn. Tìmọ́ni Bàbà. Gbogbo Fadípẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun gan ni tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn torí tiwa. Taiwo Olóyè Adékànmí. It is Balógun Láídé. Usman Lékan. Christian Gbọ́láhàn Àdìó. Mohammed Ibrahim. Láti Bẹ̀yẹ̀rú Kàńbàdàn. Adédèjì Kẹ́hìndé Ọlámídé. Búsàrí Saheed. Ṣedọ́ nìyẹn àwọn Tásnà lójú Màlété. Ṣedọ́ ó ti pẹ́ gan. Àwọn ilé àwọn Arsenal yẹn. Tọkàntọkàn ni. Ewé èmi náà Jayzy Arsenal àti Àbíjọ́ Tuesday Ìjẹjọ́ Àbíjọ́ mo ti ń wọ̀ kiri. Bá ti dọ̀tí wọ́n tún fọ́ wọ́n tún sá wọ́n tún gbé wọ́n.

0: Ode amako amojuba o Alhaji Adebayo Apenaya Fọlọrun wọlu adupe
1: aku araya ojare aku orire Alhaji Adebayo Apenaya Fọlọ you are welcome Alhaji gbogbo eyin te fe ni deni fola dola lojo si nigba ta Alhaji dakan wale won lo tan ke eyan mi o to mo pe won ti e wa nigba na lohun ba won ti wa lati bi se njamfani adura ti osan tedumare gbo wa Alhaji Aya Fọlọ nse la won alawo funfun pa pa njamfani won arun abaisi le yin wa nra wo ebe pe ko san ko lo igba aye le nfe ko tubo rorun ona to di le fe ko la ke yi to la o mati dimo e ma bo gbogbo eyin te wa fe dupe ojo leyin te ra Alhaji lojo sitan tolorun si gbadura Alhaji Aya Fọlọ nti de ba yi o number 1 ni yi 08033277347 08033277347
0: Alhaji Aya Fọlọrun o de
2: bọ́ọ̀lù ìlú ayò àti fèrè
3: ní bá bí rí ìdárayá
2: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí
4: Leandro Trossard attempted in by Bukayo Saka history makers
2: ni ìyà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúra sílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ́f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 ó

0: èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù. Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣe náà bọ̀ nàrà yọ iléyá cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyá cashpot 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashpot iléyá nínú oṣù mẹ́ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyá yìí bẹ́ẹ̀ni 500,000 iléyá ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó ṣe ń ta tó tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlágẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashpot ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Mo ti ṣètò kan bí báyìí rí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince Adékun.

0: ẹ̀ṣẹ̀ tẹ́ gbé kúrò ní ìkànnì lágẹ̀rẹ̀ 96.7 FM tó àwọn tèmi wọn ti wà lórí Facebook ẹ̀ṣẹ̀un gidi gan ni àwọn kan dẹ̀ wà tó máa wà lórí Facebook ṣùgbọ́n tí wọn ní sọ̀rọ̀ síbẹ̀ máa sọ pé tẹ́ bá ti wà ń bẹ̀ ẹ jẹ́ kán mọ̀ pé ẹ̀yin náà ẹ wà ń bẹ̀ ọmọ lára láyà kan well wọn ni well olúwa tó mi Tommy Sin, Oluwa Tommy Son Johnson Odola. Great Sunday to you also. Adedeji Kehinde Olamide. Only good afternoon, ma. Happy Sunday. Watching you from Akilapa Estate, Ibadan. Kenny Oyekomi. Only good afternoon, ma. Well done, ma. Okay. Yabeje Legacy, mommy. Only Olori Laughing. Kabo Suri to me. No more. Lati Odoba. Abi Odun Yelade. Only Lati Modena. Abdi Bolu. Happy Sunday, Sister Folakemi Mighty. Ah, share experience for bearing mighty. Nyema Lagbara. Muti sorry, Dada. Muti ma sorry. Omoba Fashino Iroa. Happy Sunday to you, ma. Lagelo ni Jono. Ami? Oni Yetune Funlai. I wonder when people, were posting rumors. Atigbo na niyan pe tawon ba tin so nkan e je ka ri daju in fact a le pe sori radio lati beere pe e gbo won so pe bye bye bo lo seri e lanfani lati beere owo wa bo ba se nlo ka ma ba ma fi beru bojo gbe ile aye nitori ko se nkan to da fun wa rara ro iseyin mo si mo ri yin o I see you awon nkan mo la nse ta mo wi pe o ma pe wa o ma pe wa ni nigbati a ba tesi waju ni ojo la awon nkan mo la nfi ara wa se ta mo wi pe ara mi gan bere pe o se lomi yi wa lagbara bi abi ara so pe a o seun to lo mi bayi o po repete ni awon ile to ba to de oni mu gangan sugbon awon kan ti wa ton ti so pe awon kan meje kan wa ton so pe o da o je awon asa ti a le ma gbe se to ma ran wa leru to ma ran wa lowo lati gbe igbe aye ele ti a fi je ki ilera wa ko dara ju bayi lo ta fi je ki nu wa gan dun si ara wa ti ara wa ti o dupe lo wa pe o seun to lo mi dada mo de ti so ma tu tenumo eleyi gbogbo wa patapata n lo ba wi latori omode de ori agbalagba patapata eyin na e le se alaye fun wa ngba ta ba se ojo oja ti ko de ni pe ta fi ma se o wa gba ero to ra gbodo mu wonu ise wa lojojumo ikini ti mo ma kokko so ohun ni ohun sisun opolopo wa la ma sun sugbon a ke simi ohun ye wa e mo teyan ba sun sugbon to kan ji to dabi eni pe won jangi mo e loju ohun elomi asun arashi mama ro elomi asun okan egogun o bale nitori pe awa gege bi eda ma so pe o da kama mo bi a se nfi nkan sile se nkan for example bi mo se nbo bi se bayi gbogbo nkan to sele nu le mi ngba ti mo nbo mo ti party ni ti eranti mo yen wonu compound bayi mo ti gbe lage luwo niyan the moment n ba jade bayi mo ti mo pe okay boya ile ni mo nlo boya salon ni mo nlo boya inawo kan ni mo nlo boya event kan iyen ni ma tun gbe sori eyin na imagine eyan gege bi eda ko ma gbe gbogbo nkan yen ko ma gbe sori le kan soso ko tun wa gbe sun se ru orun yen so le se eyan lafani sa awon ya wa mi ni oju orin na tun ma so ke bimba bimba span kaso ti mo sa lo to won labi amo sun wala ju abi I don't know but o da kasun kara wa ko experience rest isini yen eja ma gbianju lati je ki orun yen ko je le to ma se ola nfani elomi ma ni en te ni ro ni lo ma so be mo understand sugbon ki se gbogbo gba la ma je ki wa la yen ko wa gbo wa
1: lewu de bi pe orin e o ti e wa ni mimi ni lojo orun nkan te lo mi ro lojo orun lo ma mo toro ma so ma ma se ro yen a ma so and wa ti mo pe orun yi ani mo kan sun okan mi o bale okan mi wa nbe pelu mi fe se nkankan okan e ma wa nbe it's normal but ki se gbogbo gba la ni je ko orun wa yen ko wa ara iyen beyen o mi mimu opolopo wa kan ba bi elomi nsinsin so ti mo mi le ni bi bala so ti mo mi in bala ti mo je bi bala ma mo mi te wa gbe foto esegbe but aba wojo ago nsin ari ipoku iseju meji ga ko ka go kan bolu elomi o ti le so pe on ti mo didi sachet of water kan tan loni ni oni ti ojo ti da sarin ti o gba we ti o se kan ki lo de se mo para wa ni lo mi ni o ye pe mo nsin ke lo mo mi e mu cup we bu omi bi 13 bu e mu mi ara wa ni lo mi eh se mo pe mi ma ngbe moyan lara e mo da wa lo mi ara e ni won fa mi si lowo lawo lowo ba igbe bo le yo se lu ara e de bi pe bi gbe mo lara bo le yo se lu ara e de bi pe ko ti e wa ni le so pe omi to mu lo ni re you know awon kan so pe 4 sachet of water awon kan ni 6 awon kan ni 8 awon kan ni kinikan mi o mo o tori mi ki se dokita sugbon to ba mu omi to ba mu omi wo gan wa mo pe o mu omi se wa mo pe awon kan ibi ti won ki mu omi de won mo pe awon mu omi until lojo te ba so pe okay o mo mu sachet pure water merin sinu yara mi bayi ma wo boya ma mu tan leni wa wa ri pe ara e opo ngbe fun omi yen because already ara e ti wa use mo gbogbo ma ma mu omi yen rara eyin na ja don wo loni oni ti pe si meji abi je e kon mu pure water meta abi meji e mu sori table ke wo boya ma mu tan be ni mu tan elomi oni mu tan elomi to ba mu mi a de benu je bi gba tan ba fun ni koko wa used mo kelomi ji laro ko ti e kokon fun mi telekun yen kinu e ko flush gbogbo nkan to ba ninu e ko lo se ga ka da se iro o you be surprised by sure answer e ori be lodo elomi another thing ni wi pe ise ti opolopo wa nse ise ijoko ni abi ki so pe awon kan ninu wa ise ijoko ni elomi a de joko soju kan be debi pe gbogbo nkan to e ko circulate lare oni circulate e ma gbagbe bo le se lu ara yin fun ola nitori on ta ba se loni lo ma determine ba se ma feel ni ola abi ki so pe ni ojo ola you understand alo joja an so lowo lowo nipa kam yo ma joko ju kan ma nara boye lomi njo ni boye lomi na ni boye lomi sise ni boye lomi gbe apa gbe ese ni you know it is very important fun ara wa alo joja n gbadap ta pa pada de atute siwaju
2: ile ise JLK Empire n ki gbogbo musulumi ku adun leya o leya o JLK Empire ti ati mo bi eni mo wo nipa kata ojuluwo ero bara mi soro bi iPhone Samsung Tecno Infinix Xiaomi Itel Nokia ti bebe lo bẹ́ẹ̀ la tún ta laptop bíi macbook hp lenovo àti dell ẹ tún lè rí àwọn games bíi ps3 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn tablet fún àwọn ìwé ògbẹ́yìn gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́ẹ̀mọ́ rírà níléeṣẹ́ JLK Empire ẹ kàn sí wa ní first floor lama plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ first bank challenge ìbàdàn ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yin gé ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire TikTok JLK 8294 iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́ inshallah
3: Mọ́mọ́ ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Daddy me.
5: Yes.
4: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
5: Kí ló rí my dear?
4: Èsì ìdánwò wa ẹ̀ka ti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣẹ́ mi pátá dẹ̀ ni mo pass.
5: Wow, irun yẹn lo lélẹ̀ kẹ́ ẹ̀ àjẹpẹ́ a ní láti wẹ̀ nìyẹn o.
4: Yes, Daddy.
6: Pathfinder
5: please the way.
6: Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóoru. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
7: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
6: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́.

ọmọ ìjọ ọlọ́run kankan káàkiri àgbáńlá ayé pàápàá àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì tá a pàkó rí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space olúwa tí wọ́n wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo kan tí ayé gbà bùjókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ bá ti dé port platte filling station ní wọ́ọ̀rọ̀

0: so e seun ti e pe kuro ni kan ni lagere 96.5 e ma la nfani lati so se yato sawon oro ti mo menu bayi eyin na o possible ke lawon oro kokan te fe admo pe eleyi ni do's and don'ts ti o le se ijamba fun ara wa gege bi eyan ni ojo waju ati soro orun ati soro mimi mu ati soro exercise kéyàn move from one place to the other ti se yin to ba gba pe ke joko soju kan eno awon ya wa de ma se dada won lawon fe lo kéyàn kan sale bi kan awon to pe joko na ma wa ton ma gbowo awon to pe ma kawo loju kan won lawon fe lo kiya beji lawon fe lo ki enikan to nta ike ni sale bi kan abi enikan to ntata it's a good way to exercise ko ba de je to pe inu ile ohun ni ti e wa ni you can walk around the house ki wa se eko ko de easy se mo but ta ba ti bere a ma se agbodo ma se emi o ni paro fun yin emi na tele emi ma ti se exercise ma lo gym ni sugbon gba to ye o di pe ibi ti mo nge ibi ti mo nge tele gym wa legbe sugbon sin ibi ti mo nge nsi ko si gym mo sha se so ile mi di gym ni e ma rin round ile round ile iyan de wo time na si o si je iseju mewa 20-15 minutes amama wo time ma rin you know ale awon kan mi wa ta le se lati je ki irin wa na ko easier o le je po play music ni o le je po nkorin ni o ba tun rin ka ke ile na o tun ri awon kankan to ye ko put in place but it's important for us ka ma do soju ko ba de je office na ni awon kan wa ti je pe won ni awon ago kan to ma prompt won pe sedentary won ti pe sedentary jijoko soju kan wa dide wa lo ki enikan wa lo wa mo o re je ise ile na ni gbalẹ to bi se gba sawo lo to ise sise yato se exercise sugbon ti o ba ti rigorous ju o sese ko je pe o ma work for that o je jije wa na o da ka je ounje to da ni asiko kiko se gakia eba yen po ja kinkini eran kinkini rara domi wa so ke laye ta wa o mo dupe ani kin je ba kinu mi le tandi o da be sugbon awon kan mi wa tele fi support e bi fruits bi vegetables awon kan ti se pe o lu je owo to gara lo titi bi iseda de se sere igba bigba se nlo lori ojo bojo se nlo ni orisirisi eso to njade esin mango ni o po repete olorun to de wa se ko se ni orisi kan orisirisi mango luwa ka ri daju pe ati enje nitori ara wa lo mo nkan ti iseda ni nkan ti o mo nkan ti ara wa nilo ni awon asiko kokan you know fruits to ba ti wa je ka je debi pe ngba mo pa jeun a de ni ori ofe pupo o awon ewebe po lorisirisi tali ma je ni ana ni mo lanfani ati lo se oja bodija ba ti mo ri nkan to ma je so to awon kan ta na ni bada be npe kini kan sugbon olorun wa lowo nigeria yi o agbo le ile adulawo so awon orisirisi ounje wa ewebe eso tali je lati je pe eyin jeje ku je eyin omumu ku mu elomi o ti mo lara ti o ba ti mu green bottle lojo kan ko si mu la mu para ko ti are o ti balẹ you know eje n jugba moyan lati lanfani pe ki won pe eyan mi kan o fi nkan kan ranse si mi atejise ranse si mi you know won ni awon kan wa to je pe won dogbon si ton ba nidi won dogbon si won lo hospital won ba won se di won ni bbl na pe won la kan awon kan wa aya na dogbon si you know awon kan yi ti ba se nkan to je tawon eyan ba lo se nibi to ye kan ti se tori medically won se o le ba ara won je fun ojo la nje ara yin ma dupe lowo yin sa nje agu ara yin adupe lowo yin ngba to ba ma fi di ojo la e je ka fi yen ka fi bere awon kan wo la nse ta fi mo yi pe
1: akola ta ni ma ji e ku si akola la ka ye yan ni da na
0: e seun
1: orúkọ mi ni ọkẹ olúwa rotimi ni olúwa kọńtẹn àríṣe ààrẹ alágbà àpáta ìbàdàn ọpọlọpọ ó tọrọ lẹti sọnù kan tẹ bá wa sọ ṣùgbọn gẹgẹ fún àfikún gbogbo nǹkan tó tún máa ń fa ìpalára fún ètò ìlera ní ìgbà téèyàn bá ti ń dàgbà òun ni àwọn tó bá máa ń mutínú láìlọ yẹn o lewu gbogbo nkan be yen na le ma se akoba
0: gbogbo fe nu ja
1: o fo ka se kwa npa do ara awon ni o ti o deye ko ma wi pe so elekeji na o nje na ati tin pe yen ti ma je o ni na ati sise lo ati gbagbe ara o nje aro yen kelomi to di a ma lo bi 12:30 so gbogbo nkan be yen o le se akoba fun ilera ara nipa to mi te so na o mi se koko lago ara boya ba koko ji laaro kutukutu ko koko mu mi na boya omi one cup kan ko ti koko mu na a ma gbogbo ijoti ara re a flush away o se koko ka ba so pe ise tori igba kan wa to je pe gbogbo bara se le nsi ara oni le be yen mo
0: be
1: da ba ti wa le ara n lo kuro o ohun lo ma te o to ba ti time ya o o de le yi ka gbe ta mu lo emi ti mu temi nbe o oluwa complain a ri se apata
0: Hello. Hello.
2: Hello.
0: Hello.
2: Ekason.
0: Ekason sir.
2: Daniel Afish lato ya lasan.
0: Eseun.
2: Eh opolo yin o lejoba.
0: Ami.
2: Gbogbo bi je ti n gba research. Ima no mi gbe.
0: Ami.
2: Owo ko lejoba.
0: Ami.
2: Awon na re sey. O ya kiyo o lori eyan dada. Yeah, that's a size. Can I get okay? Bono Bashi Daya. Can you do Bono Bashi Daya? Especially, obey me, obey me. You saw a proper look, I won't be me. Need the money by a daya. Only lost it. Only money back. Only so quick. Okay, repercussion. You got that. Well, can you do Bono Bashi Daya?
0: Right. Lori Facebook Adedotun Oduba awon kimi lati Birmingham lati UK Akita video your baby awon na ni good night good afternoon ma okay and happy Sunday from here Eshew MD Agbojo Oropo awon na kimi and daily or 10 morning my dear sister happy Sunday Kwetu lati Dallas Texas Bolaji Olade Pupo awon na won kimi won ni well done my sister Falake Mighty Kwetu Bolaji from Oluyoro Okeofa to Eshun Olani Miki omo ibile Sunday oyo ileto koni suyin koni reyan polo yin koni daro ami jagbe Hello? Tobari bakano. Hello?
3: Hello?
0: Ekarson. Yes, sir.
3: Okay.
0: Ebam bones, okay?
3: Who call me Baba French? Lata yi gwa le yo kushe.
0: Baba French, bonjour.
3: Bonjour, madame.
0: Eshe.
3: Baba, c'est toi?
0: Ah, ça va.
3: Niti
0: e ma so de gbogbo beyen ibe ri pe won ba ti de ke ti wo mi lati ri beyen ni won ba
3: mo to ki ni pe bo gbogbo le ni ça va la maison
0: merci
3: ah non c'est content
0: oya e mule
3: eh adupe fo lohun
0: alhamdulillah
3: so ina olohun oba laanu yo mo no leyin na
0: amen
3: ri de ko ti e ti kan ti ta ti ni se la jeli oye ka ma ko ni wu ni olorun
0: ese
3: ta ti ma ko ni lenu ti ji ti olorun
0: ese
3: pelu ogun olorun se n ta wa ji bayi olorun yo ma wa pe lenu na
0: amen
3: seri eh die die le dan dagba e kan na lagba ma di beyan ba ti wa si beyan ba si lo aro re be na ni sibalale ni won ba teyan ba ti ti teyan ni ojo ori lati 40 ti ni won ba lo gboto ma karabo nkan ti karabo nigba to wa nti ti tori pe agbara yen deku to ba ni bo se nlo ara nigba teyan wa ni odo lo yen fe lo nigba to ti wo ti ti ti eyan bara re ni ti ti o da ka ma wo bi ko ku gbogbo nta ba te nti ni gige ni o ni mu ni o bí wọn tí wọn sí èèyàn gbọdọ̀ máa jẹ nǹkan èso gbọdọ̀ pọ̀ jù ní oúnjẹ tí èèyàn jẹ kìí ṣe pé àjẹbá láàárọ̀ àtọ́jẹ àmàlà lọ́sàn-án àtọ́jẹ àmàlà lálẹ́ gbogbo nǹkan wọ̀nyí tí èsì bá ti dé èèyàn gbọdọ̀ máa lọ nípa ẹ̀ èèyàn bá ti ẹ̀fẹ̀ jẹ́ àmàlà èèyàn gbọdọ̀ ti jẹ́ láàrin bí aago mẹ́fà kó tó dàgó méje
0: kó ti tètè digest
3: so omi mímu lóòrèkóòrè ó ṣàǹfààní fara kò sí èèyàn bẹ́ẹ̀ máa rí i pé ìsinmi ń pọ̀ nínú iṣẹ́ téèyàn ń ṣe tí ìsinmi ò bá ti pọ̀ yóò ní ìfẹ́ ti ara ìkọ́ lọ́wọ́ ọba láàánú ó dàpọ̀ aláàbò wa torí ibi tá a bára wa lórí léde ó ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàgbọ́ ni wípé oríṣiríṣi nǹkan ní ń jáde nínú àgọ́ ara bẹ́ ẹ bá fẹ́ẹ́ rè so ní ìsìn lọ́wọ́ àná mo fẹ́ ra èso tí màá jẹ lásán go to 3000 táwọn aráàlú èbó bá pè nígbà méjì bá ń gbọ́ báyìí lómi àyà èso 20,000 30,000 50,000 làwọn lọ rà sínú ilé lẹ́fín lájú wọ́n fi ń dàn èdè pé wọ́n ń jẹ̀bà wọ́n ń jẹ ráìsì èso ló pọ̀ jù nínú nǹkan tí wọ́n ń jẹ bí èèyàn bá dẹ̀ ń jẹ èso dáadáa ìwọ̀nba ní ọ̀lọ́sọ fíìtì mọ́ kí èèyàn sì máa ṣe eré ìdárayá kọlọ́run kó dákun kọ́ mọ̀ fowó jẹ wá níyà
0: orí
3: tó kù láyé ní ìsìn náà ni kéèyàn rówó fi sáyé o
0: ẹṣọ
3: ọlọ́run yóò máa wà pẹ̀lú wa
0: àmì bó ṣe ń sọ yẹn ọ̀rọ̀ kan wá sí mi lọ́kàn mo ní kí n sáré sọ mi ò mọ̀ bóyá ọ̀làjú ni o bí kan ni o ṣe mọ̀ pé ó fẹ́ má sí ilé kan téèyàn máa dé nígbà kan tó ò ní rí igi èso kan bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan nígbà tó ń dàgbà tó ń bọ́ síta lòun tó mọ̀ pé wọ́n fowó ra mango wọ́n lọ sàn wọ́n ra gbàlú mọ̀ pé kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló ní nínú compound wọn láyé ìgbà kan ṣùgbọ́n àgbìnmọ́ èyí tó wù gan àti gé wọn dànù I don't know why you know ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ẹkún ṣe ara wa lóore láyé ìsìn àwo bẹ̀ mọ́ ọ̀làjú ò jẹ́ ká jẹ oúnjẹ tó bá àwọ̀ wa mu mọ́ àwọn tó wà lókè lọ́ọ̀ yẹn oúnjẹ tó ń jẹ ó ṣe é ṣe kó yẹ pé ó ń wọ́ọ̀kì fún wọn bọ́ bí ìṣẹ̀dá ṣe ṣe fún títí wa ó dàbẹ̀ ń pa àti ẹ̀ jẹ́ mọ́ bóyá èmi dẹ̀dẹ̀ mò ń rò bẹ́ẹ̀ o I don't know but it's important for us to introduce some certain things àbí ká má gbàgbé ẹ̀ lọ́wọ́.
3: àǹtí fọlá tẹ́lẹ̀.
0: sá.
3: òdodo ọ̀rọ̀ ní nǹkan tẹ́ ẹ sọ ní ìsìn níta abáláyé ti tàn
0: tó
3: bá wa lóko ó àná ẹgbẹ́ mo sọ pé mo lọ ra nǹkan
0: ọ̀sán
3: sí inú nǹkan tí mo rà
0: ọ̀sán
3: lẹ́nu ọgbà ni tí mo gbìn tèmi ti gbìn tẹ́yìn bá gbìn tí n lẹ́nu líkà kò sí tá a fẹ́ lọ owó rà ará àdúgbò gan ọ̀jẹ̀ nínú rẹ̀
0: bẹ́ẹ̀ni
3: ẹgbẹ́ ilé ọ̀dọ̀ ni ìdẹ́pẹ́ ìjẹta ni mo ká tí mo jẹ́ tó tá a bá gbúgbùn kan wọ̀nyí ní bẹ ní jọ̀hún but fúláwà tí ò láǹfààní kankan ó náà lè láǹfààní o
0: ṣùgbọ́n jẹ ju ẹ̀
3: omi ò ráǹfààní kankan bẹ̀ torí pé gbogbo tó yí aká náà àwọn náà ń ṣàǹfààní fún àgọ́ ara wa
0: bẹ́ẹ̀ni
3: gbọ́n nǹkan tí èèyàn ó máa jẹ tí ó máa ṣe àǹfààní fún ara tí èsì pẹ́sẹ̀ máa lọ sí tẹ́nísì tẹ́ lọ́ọ́ máa rọ oògùn nǹkan kan gbogbo wọn yẹn tí ò bá ti sí nínú ilé kò mú àǹfààní tí èso gbẹ̀ sí inú ilé pọ̀ kọ́sátẹ́gùn ṣe ń fẹ́ àwọn tó ń fara da tó
0: ń
3: wà a tún rọ́sàn orí ẹ̀ mú
0: bẹ́ẹ̀
3: náà ni bíà mango ọ̀yẹ́ káṣẹ̀ máa wá sí lọ sókè
0: ìrèké gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni
3: gbogbo lẹ́
0: láti fi kọ́lé tán
3: àrùn nípa pé kí la fẹ́ gbìn tí ó ṣàǹfààní
0: fáwọn
3: ilé láǹfì ilé láǹfì gbogbo lẹ̀ kọ́ lọ mélòó ló ń dáko mọ́ lẹ́yìn ìkùnrin lẹ́sìn máa ta tẹ̀ ìdí ẹyin yóò nì tó fi gbogbo yẹn ta ló ṣe mọ́ a kà sílẹ̀ a ṣe gbogbo ẹ̀ irú adìẹ inú ilé láti mú téèyàn tó fojú ka adìẹ ìbílẹ̀ ní ìsìn bóyá èèyàn ó dé bòde.
0: ó dé bòde o adìẹ ìbílẹ̀ ó ti fẹ́ẹ̀ tán gan kọ́ lọ́ọ́ ṣàánú wa ẹ ṣeun tẹ́ pé wa bàdá mi kan bàdá ṣeun àwọn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọn ní when you treat your body with care and it will take care of you tomorrow. Okay, when you treat your body with care, it will take care of you tomorrow. Konika sundada, sleep properly and consistently, drink enough water, move your body every day, eat more healthy food and natural food, and reduce stress to protect your peace of mind. Awon kan wa teyan le change, awon kan wa teyan le change, e to le change yen to ba je ko ma die lamu a kan ma di accumulated stress fun eni an ba awon eyan yen odi na ko se nkan to da ko da fun ilera wa rara a sise para wa kuda mo man tenumo elomi o lojo abi igba to fin sim ise ni sa bi ago ko te ye ko ri be ejo awon relationship ta won anu e gan o le affect else wa ati ara wa, you know elomi a ma boko ja ma baya we ja ninu ile a ma gbe sinu a ma gbe sokan ah o le se ipalara fun wa ki lo wa nbe ja pari ja pe lawon eyan wa awon eyan ta mo pe a te le ma ri won eja parija pelu won awon tan ba gbe tan mo pe lojojumo ni o ni bo se affect wa eja parija pelu awon eyan eje ki ko ma wu wa pe kinsun ki sare ji ki tete ji I mean tin ba ji lola je ki let me put it that way tin ba tun tin ba ji mo mo pa awon eyan to wa around mi awon to ni fe mi ni temi na ni fe awon tinu mi ma dun lati ri ni so that we can have hope for tomorrow, let me put it that way. So o se pataki fun wa, o se pataki fun wa lati fi gbugbo awon ko bayi sokan o le ni ko abi meji teyin na te fe fi kun eleyi ti amu wa loni sugbon awon ta nse so nkan to je pe ira wa a fi dupe lowo wa ni abi an lu ara wa bo se wu wa it is important for us, you know, to put this in our mind. So toju ara e fun ola e je ka biri lowo ara wa se ara wa gan so ma dupe pia olumi dada. Hello
4: Bola Temaiki Okare
0: iya Kingsley
4: mo ti kete e so tin je call mo mi ni o jago ati da ti o so gan
0: e ma bin
4: le se dada
0: alafia ni
4: awon mo
0: adupe lowo lo adupe
4: e se n lo
0: adupe lowo lo oh eshima eshi
4: ala
0: dupe ma eshima
4: eshima
0: Eshima, thank you for calling. Eshima. Eshi. Yes, ma. Eshi, awa no mo. Eshi. Thank you. Se fun afikun ki se nigba ti agba ba de nikan la sese ma bere ti ni tojo ara koko nkan ta so leni na niyan ki se gba ta gba ba de la ma bere ti ni tojo ara wa ki agba to de ko to dojo ola agbodo ma tojo ara wa sile, you know, igbe aye ola a ma gbe le lati sin latari ba se ntojo ara wa, you know. Baba se mokun si nisin o se ko ni effect lori baba se ba mokun ni ola e je ka feti si ara wa elomi ani won de so pe nkan awon feel back kan, you know, kini kan koko e je ka feti si ara wa ma nsoro se mo ara wa ma ro fun wa, let me put it that way. So anjon lasiko amomi toto se ti momi eyan kan to sese momi tan ni ko pe mi nsin ki te to ba lo eyan kan to sese mu omi tan e mo pe mi ori yin e ja obi e ma paro fun gbogbo ara ilu eyan kan to sese mu omi tan ni ko pe mi nsin hello te ba sese mu omi tan e ma soro soke ju bayi lo
5: emi ma mu omi dada
0: te ti momi le ni bayi
5: mo ni lati
0: fi omo
5: mi ko wa ma gbo
0: mm
5: because
0: so
5: ba
0: su
5: ta ba for me din
0: lunch bag yo ma gbe wa le kekere wa ni ma mu me
5: Yeah, ara ro nkan to se ti boya se mo la boya week la riro
0: e se e se thank you god bless you thank you for calling igbe aye tan gbe ni isin nje eleyi to ma ran ara wa lowo ni ojo ola ni abele to ma mu ijamba wa on ni ibere ti mo fe ke ma bere bo se ise n tesiwaju hello
6: emi se se mu mi
0: sanga ehn awon ti mo ni kan pe mi ni ehn ese
6: o da jowo tabi mo mo lowo gan se mo se tun gbe para sinu
0: pidi ese ese
6: mi da la gan
0: ese thank you
6: o se to mi se lara po
0: ẹ ṣeun
6: kò sí bí èèyàn ṣe lè bó ṣe lè rẹ èèyàn tó wọn nílò kasamọ fún èèyàn lọ sí omi wọn kọkọ fi sí wa
0: bẹẹ
6: tó iṣẹ tó mi ṣe pọ lára
0: ẹ ṣe ṣe
6: ọlọrun ọba láàánú yóò máa wà pẹlú yín o
0: àmì àmì
6: à ń gbádùn yín ẹyin náà gbádùn ara yín
0: àmì àmì ẹ ṣeun ó dàbọ àmì àtẹyin náà ẹ ṣeun tó àwọn tó dẹ̀ jí gbé náà ọlọ́run á dóòlà wọn ọlọ́run á jẹ́ kí wọ́n padà wálé láyọ̀ àtàlàáfíà fún gbogbo etí tó bá wa gbọ́ ètò sunday oyoyo lọ́sàn-án tòní ẹ ṣeun mo dúpẹ́ ẹ má gbàgbé wípé ara wa ó máa ń rò fún wa ẹ̀jẹ̀ àtẹ̀tí sí bàbá ṣe tọ́jú ara wa lónìí ló máa fi hàn bí a ṣe gbádùn ara wa lẹ́yìn wa ọ̀la fọlákẹ́mi máa ti ń lórúkọ tèmi àkóhùnmúra léyà àkóhùnmúra ọ̀sẹ̀ ilé ìta bẹ̀rẹ̀ lónìí ọ̀sẹ̀ yìí á dẹ̀ dára fún gbogbo wa lágbára ìlédò ẹ̀dá ìjà àwọn tó ṣẹ̀yìn ẹ̀jẹ̀ tó dá lásìkò

0: ìfilẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ lágelu fm 96.7 àgbàlagbì tó jàgbà lágbà lọ.
1: Please help me welcome mama Dr. Evangelist Olare.

òun lè ọlọ́run ní fún ṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn ó wá pẹ́ láwọn ẹ̀rọ mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yìn ángẹ́lì dídán lùdùrù wúra kí gbogbo yín jùbà tẹ́ ń wo ojú rẹ̀ ní gbogbo jọba rẹ̀ báyé ti yí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yín iṣẹ́ rẹ̀ yóò máa yín fi ibùkún fún olùwà ọkàn mi. Èmi evangelist Dr. Bolare ni mò ń kí yín pé ẹ kú dédé wòyí mò ń sọ fún yín pé ẹ máa gbọ́ orin ìgbàanì èyí tí arákùnrin Délé Adéyanjú tí wọ́n ń gbé jáde ní gbogbo ọjọ́ Sunday ẹ ní fẹ́ gbé kún bẹ́ẹ̀ mọ́ òbí pé kí Sunday mi kó tún ti dé ni o ẹ máa gbọ́ o ó yàtọ̀ sáwọn orin ìgbàlódé wọ̀nyí o orin ti ìgbàanì ẹ máa gbọ́ pẹ̀lú Délé Adéyanjú ó wà ń bẹ̀ fún yín àlàáfíà.

ilé ayé tá a bára wa léni tó bá sáré àwọn tó ń sáré bọ̀ lẹ́yìn ó ṣe é ṣe kí wọ́n tẹ̀ mọ́lẹ̀ kí wọ́n rí ẹ kọjá ṣèbí ká ní wọ́n kọjá tí wọ́n lọ jẹ́jẹ́ ní ìbá ti ẹ̀sán tó bá ṣọ́ra wọ́n á tẹ̀ mọ́lẹ̀ àti wá dìde á wá nira ó làwọn yorùbá fi sọ pé àgbà tó ń sáré inú ẹ̀ kan tí nǹkan ò bá lè nǹkan ṣọ́ọ̀ṣì kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi láàárọ̀ yìí fún bí wákàtí kan àbọ̀ orin kan báyìí náà ni wọ́n ń kọ just one song wọ́n fi orin yẹn sí repeat lẹ́nu wọn ni ibi ayé èdè mímọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ kọjá lọ bẹ tú mi sílẹ̀ kọjá lọ bẹ tú mi sílẹ̀ jésù kọjá lọ bẹ tú mi sílẹ̀ ibi ayé èdè mímọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ kọjá lọ bẹ tú mi sílẹ̀ orin yìí wọ́n ti ń kọ́ láti bí ọdún mẹ́rin every sunday náà dẹ̀ máa ń kọ́ mo wá ń wò pé ọjọ́ ò gangan la fẹ́ tú wọn sílẹ̀ bóyá wọ́n ti tú wọn sílẹ̀ tí wọ́n mọ̀ pé a ti tú àwọn sílẹ̀ torí àdúrà ṣípàpàǹgbà àwọn tá a ti túlẹ̀ náà àwọn náà ṣì máa kọ orin náà wá ṣì máa gbà torí wọn ò mọ̀ pé a ti tú àwọn lẹ̀ ṣùgbọ́n ṣé a lè dá wọn lẹ́bi ni ẹ lè dá wa lẹ́bi ibi tá a ti bára wa ni ìgbà tí àwọn tó mú ẹ̀sìn dé tí wọ́n mu dé wọ́n kọ́ wa bí a ti ń gbàdúrà our father who art in heaven hallowed be thy name thy kingdom come ìgbà wọ́n wà ní àdúrà dá tó da gbogbo every evil arrow from my family compound that is threatening my greatness what are you waiting for die by fire àdúrà ẹ̀ ti yàtọ̀ sí tìlú bible ọlọ́run wa ṣàánú fún wa jẹ́ ká rí ògo wa lo jẹ́ ká lè ronú lọ síwájú má jẹ́ ká ronú bí ara ojú kan mọ́ tí ogun bá pọ̀ jù èèyàn máa ronú lójú kan náà ibi tó yẹ kéèyàn ti gbé ìgbésẹ̀ ìlọsíwájú àwọn arọ̀pọ̀n ṣe wà lójú kan níwà ẹrù àti tẹ̀síwájú ló ń bá o torí pé ó ti ní ìjákulẹ̀ ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ó ti believe pé òun tún ṣe máa ní ìjákulẹ̀ ìrọ̀dẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà méjì lèmi mọ̀ tí èèyàn fi lè fa ọwọ́ ọlọ́run sínú ayé èèyàn láì ní ìbẹ̀rù ká ṣàánú ká dẹ̀ mọ́ bá ṣe dúpẹ́

0: CNS Church Movement, Ayo New. Àwọn wọ̀nyí ń kọ orin tó dùn sá.
1: Ayọ̀ la ó máa yọ.
0: Wọ́n ń kọ orin tó dùn sá.
1: Àjọ sínú ogun.
0: Lórí ètò orin ìgbàanì, aago mẹ́ta ti kọjá ìṣẹ́jú mélòó? Mẹ́ẹ̀dógún. Bí ẹ ṣe máa ń gbọ́ wa ní gbogbo ọjọ́ Sunday rèé, láago mẹ́ta sí aago mẹ́rin àbọ̀. Orúgbẹ́ngá ọmọ Ajayi wà ń bí. Ẹni pé ẹ̀kọ̀ọ̀kan tí ìbá ti sínlé òun ló máa ń ṣètò. Ó lè dé tó ṣe o, a tó fi ṣe ogun rán ni o. Kódà ó lè ṣe jù mí lọ, gbogbo ẹnu mo fi sọ. Èmi dẹ́ kí mi ò mọjú àgbálẹ̀tù lọ. Tí mo tún wá náà kí ni mò ń sọ, àsè. Àsè ni mo máa ń sọ.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ẹ̀jẹ̀ Jésù. Ṣùgbọ́n ẹ̀yin ò ní kí n má dárúkọ ara tèmi náà délé.

0: ọ pé èyàn máa ń gbọ́ àwọn nìkan wà á dẹ̀ máa ẹ̀rọ á dẹ̀ máa bẹ̀ pé àyà máa já pé ṣé kò fẹ́ tán báyìí ọ̀rọ̀ tí orin kan tá a gbọ́ lọ́dún kan mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn kù kí ṣe pé orin yẹn ò dáa o mo téèyàn bá wo condition tó bára ẹ̀ àwọn yẹ káwọn kankan ti ṣẹlẹ̀ náà
1: orin tó bá wọn kankan pàdé
0: lára káwọn kankan ti ṣẹlẹ̀ náà mo dẹ̀ fọ́ sẹ́kún lọ́dún yẹn lọ mi ilé gbàgbé láéláé orin bàbá yẹ wá ni wọ́n kanlẹ̀kùn ni o wọ́n kọ́kọ́ kan ilẹ̀kùn yẹn gbàgbàgbàgbà

0: ọmọ ọlọmọ lọ léèwé àwọn kan dẹ kó ìbọn wọn á wọnú léèwé lọ wọn á kó àwọn ọmọ kékèké ọmọ ọdún méjì ọmọ ọdún mẹrin ọmọ ọdún mẹfà ọmọ ọdún mẹwàá pẹlú àwọn olùkọ wọn wọn á dẹ kó wọn lọ láti over 1 week báyìí. Sẹ́n tó mọ faith àwọn tán kó lọ kókú ṣẹ̀ bẹ̀rẹ̀ àti gbọ́n pa dapchi girls àti gbọ́n pa chibok girls kò sí ìta àti ìgbọ́ nàìjíríà yìí. Let's imagine a peaceful nation, a peaceful world. Tí kálukú kan ṣe iṣẹ́ tí ò sí pé ẹnìkan ń pa ẹnìkan ẹnìkan ń jálé ẹnìkan láti fi bo tẹnìkan kò sí pà ń jàjà lẹ̀ sí pé à ń para wa torí pé a fẹ́ bọ́ sípò tí kálukú kan rán lọ ti ẹ̀jẹ̀ jẹ́ tá ń respect ara wa pẹ̀lú ní gbogbo àgbáyé kò síbi tí rẹ̀ ti wà ṣá ṣùgbọ́n ní nàìjíríà yìí kò sàn rárá ó bẹ́tà láwọn ibì kan.
1: olúwarun ṣèrànwọ́
0: orí ètò orin ìgbani lẹ̀ ń gbọ́ níbẹ̀ náà lẹ́wàáyé orí ètò náà lẹ́wàáyé ní ìkànnì lágelú 96.7 FM pẹ̀lú délé adéyanjú mo kí bàbá jogun omi musiliu daṣọ fúnjó mi ní pé yín bàbá èṣù lọ́sàn yìí èṣù máa lọ kéṣù máa lọ sí àwọn ilẹ̀ ibòmíì tó kúrò láàrin wa ń bí jogun omi ni mò ń kí lọ́sàn yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bọ́ pátápátá lọ́wọ́ ìṣòro tẹ́ ẹ nígbàgbọ́ wípé kò sí ìṣòro fún yín mọ́ ẹ jájọ kọrin yìí.
2: Àwọn lọ́wọ́ ogun ìṣòro.

Àwọn gospel musicians tí mo like voice wọn. Màmá dúpẹ́ Olúlànà, dúpẹ́ Ṣọ́lànà. Màmá fún mi ara gbayé. Dr. Buki Bọ́lárìnwá Akinade Ṣẹ́nwẹ́lẹ́. Mo ti ẹ̀ láìgbà wọn ṣe máa ń kọrin tiwọn iná ẹ̀ sọ ìfọwọ́sáàyè ọ̀tọ̀.

Akin Adebayo Imole Ayo o ki jade aba

mo láyọ̀ láti sọ fún yín orúkọ tẹ́ ń gbọ́ yìí mi kì í fẹ́ káwọn èèyàn sọ mo dẹ̀ ti sọ fún bàbá akin adébáyọ̀ pé kọ́ má jẹ́ kí àwọn èèyàn mọ̀ bọ̀ máa sọ fúnra mi lénìí èmi gangan ni mo lu drums nínú rẹ́kọ̀dù yìí bọ̀ ẹ má sọ lẹ́yìn mo ṣe sọ yìí.

0: mẹ́rin kọjá ogún ìṣẹ́jú the last song for the evening Kingsley Ogunde
1: wa gbọ́ alágbà wíwá gbọ́
0: ìlérí ayọ̀
1: ọmọ bí ayé yín lọ́mọ́ ibi orílẹ̀-èdè ìdojúkọ kò máa yé ni tó àfúrání àwọn fẹ̀tẹ̀ sílẹ̀ àpálá pálápá

mọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀nàràyọ́ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: ṣùgbọ́n kinní kan ni àwọn akọni ń bẹ tí ilé wọn náà ó sì máa dakọni lọ. Nǹkan kan bẹ ní Balógun tí ò fẹ́ sí lágboolé mi nílẹ̀ Ìbàdàn. Báwa ṣe jẹ́ láàrin kalẹ̀ Ìbàdàn tó. Gbọ̀ngàn tẹ́ ẹ kọ́ sí ayé àti bẹ́nu lé ilé ọ̀dọ̀ yìí lágboolé yìí bó lẹ ṣe rí kọ́ bó ló ṣe jẹ́.
1: Ẹ ṣeun káyé Ọlọ́run fi oríji olóògbé olóyè àgbà Ọláyọ̀ọ́lá Balógun àwọn náà kọ́ gbọ̀ngàn yẹn ní ọdúnmọdún sẹ́yìn. Architect ni wọn, olóṣèlú ni wọn. So wọn dé orí abẹsẹ Olúbàdàn kó tó di pé ikú mú wọn lọ
2: ọlọjọ dé.
1: So nkan tó ti rò ni pé ta bá gbádé wọlé gbọ̀ngàn yẹn lọ́ máa fi ṣe ààfin torí téèyàn bá wò ó
0: tí ìbàjẹ́ kọ̀ọ̀kan ọdún ẹ̀ lẹ́ Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni even gan kò sí family tó nírú ẹ̀ nílẹ̀ Ìbàdàn títí di bá ṣe ń sọ̀rọ̀ lẹ́lẹ́ni ó mọ̀ gbé iṣẹ́ ọwọ́ ẹ̀ jáde pé architect àwọn tó ń yàwòrán ilé tó ń kọ́lé ọjàba tó wà ní ààfin ọba Olúbàdàn ní ọjàba àwọn náà náà ṣe
0: ẹni yàwòrán
1: o. Bẹ́ẹ̀ni ẹ ti design àrẹbí kíní tán lò bẹ́ẹ̀ náà ni ti kọ̀bọ ọmọjẹ́ yẹn tó dẹ̀ jẹ́ pé di bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn oríṣiríṣi engineer architect náà ń wá láti wá to study bílé yẹn ṣe dúró bẹ́yẹn because it's over 25 years tí bàbá ti kú ó dẹ̀ ti kọ́ kó tó kú.
0: Bẹ́ẹ̀ni
1: so wọn kàn kọ fún legacy fún family pé ibi ìlà máa fi ṣe ààfin káwọn àrọmọdọmọ kan máa bá.
0: Àbá ti lọ ní ìsìn tí ń lọ ọkọ ọdún 25.
1: Bẹ́ẹ̀ni
0: kí ló dé tó yóò tí ìwọ náà lé Balógun padà.
1: Ẹ ṣe gbogbo ìgbà tí bàbá kú ṣe mọ̀ pé ẹsẹ̀ yẹn kò sí ẹni tó lè tẹsẹ̀ bọ bàtà ẹ̀ àwa dúró kó tó di pé àwa yìí wọ́n pè wá pé ká wá rólé because gbogbo ìgbà yẹn náà ìkólé mi náà wà ó ti ibẹ̀ yẹn ti wà ńlẹ̀ tó ṣí sílẹ̀ tí ò sẹ́ni kankan because ikú ẹ̀ yẹn ó dàbí pé ṣísẹ̀ntẹ̀lé ni àwọn ṣàǹkò méjì náà kú tẹ̀lera wọn lásìkò yẹn Alhaji Sule Adedeji
0: bẹ́ẹ̀ni ọmọ agboolé ni wọn
1: ọmọ Balógun
0: bẹ́ẹ̀ni
1: àwọn náà kọ́kọ́ ṣaláìsì náà kọ́kọ́ kú lẹ́yìn ìgbà yẹn ni Chief Láyí Balógun náà. So gbogbo àwọn tó kàwé tán tó ṣe kínní ẹ̀rù ń bẹ everybody pé wàhálà Ìbàdàn kò sẹ́ni tó fẹ́ tẹ́rí sí kó tó di pé Elédùmarè ni pé àwa ló kàn èmi ló kàn.
0: Ẹ máa ń ṣètò kan bóyá bí ijọ́ kejì àbí ijọ́ kẹta lẹ́yà kí lẹ gbà lérò débẹ̀ bó lè tó ṣe gbìnàyà.
1: Ẹ ṣe atọ́kùn nígbà tí mo bọ́ sórí àlééfà mọ́gàjì kò bọ́mọ jẹ́ bí ọdún mélòó sẹ́yìn àwọn àwọn pé kí la tiẹ̀ lè máa fi kóra wa jọ àwọn ọmọ agboolé àti ìlú Ìbàdàn because Ìbàdàn ibi tí wọn bá kọjú sí ló máa rí dé orúkọ dẹ̀ wà àdẹ gbọdọ̀ bọmọjẹ́ náà ni làwa ni pé òkè àkọ́kọ́ fẹ́ gbé ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sílẹ̀ but kò sí pápá ṣeré tó múnádóko tó wà ládùúgbò yẹn èyí tó wà ó ní public day school tẹ́lẹ̀ tó di Sule Adedeji primary school ibẹ̀ yẹn omi ti gba
0: idaji
1: re lo omi agbara kudeti so awa wo pe oke inu hall yi ka wa nkan fi se o ko kuku wa nbe ni pe ka fi se bolu eleyin ori tabili yen table tennis ka ma pe awon omo to wa kakiri arin ibadan ta ba n promote kini yen oju won na tun la si
0: ben
1: ko sere lasan ni table tennis
0: ben
1: o ti di se asela ben ibe ni gbogboro awon alaji waidi ekun won yi wa dola
0: ben
1: baba ma mark 70 won laipe
0: ben
1: Yomi Bankole. So many people to pay kini not illa milaka. Aruna Kodri, number one in Africa, and say ere table tennis in all look be dag by ye. So I walk pay book by your abere, nibi or dumaro saying. Eta veshi ni Saturday or set home boy. Olo my jelly carn. Tol on them bawashe. Tawe yon gidi eni bi eni bi eni yi nan. Atoku nan ti wabi emi loko.
0: Ben.
1: Ta jon she. Ti o de yele.
0: Ijo o tu wani tori otoko.
1: E ton bo lo du yi. Ose ton bo ni tori ojo ketale ya la man she.
0: Ben.
1: Saturday. On the 30. Oshu yi. No, oshu ton bo. Oshu yi nan. Oshu beni. 30th of May. 2026 laago mewa aro ni chief layi balogun hall niko bomoje ibe lati fe se
0: laago mewa aro
1: laago mewa aro la ma bere tori a pe kabiyesi wa olubadan le badan
0: won
1: de ti kabiyesi o won de ti fi da mi loju pe awon ma wa oloye kabiyesi oba akim adewoye won ma wa nkale baba wa Oloye Iba Oluyole Oloye Fijabi Ola ma ankale atawon oloye oloye Adewuyi Odunlade awon na ma ankale so mi le ma daruko gbogbo awon eyan
0: Ibadan o mi jigidi yo le so fun mi won
1: and national president Nigerian Table Tennis Federation Dr. Soji Tayo won ma wa nkale ati chairman wa ni mapo alawode beni
0: e fe loju
1: eyan mama progress si na ni o to jo meta kan atun ni ka tun
0: se won odo ile balogun nikan ni o wa gba kini ni abi e ti sa won odo ka kiri ile badan ti o ni pati pe abi e fe basiko ikere gbe mama table tennis gba o come on, bonjour now. Abi eto won leti
1: e se bi mo se nbo yi ona meji lo pin si
0: oya
1: ni eni awon to je professional ton mo gba dada won se gba olowo sowo ton ni recreation club ni Sabonbadan ni ta ti mu awon to ma wa gba finals ni ko bo mo je won se gba ton lo so eni then awon pe ese kukule loka lati foko lati diaro lati tege
0: bon foto
1: konkon awon bi eyan 16 bi 18 won ti foruko le awon yan gba oga joga laaro la bi ago meji la ago mewa si meji
0: fe lenu
1: ni ko bomo je awon coach to sagboju to yen oni agbe Matthew agbe Amaka Tura Dende gbogbo won be yen
0: ti fe kini loju o
1: abi
0: oda
1: anda gba sin die na ni
0: Ibadan le Oluyole ami si oro ago ilu jagun amu oselu le Yoruba Mo fe la mi mo fe la ka o de lebadan ko si teni kan o se ti won fi patewo fun ti o ba de lebadan ko le sese
3: oke ado
0: olorun lo se le ibe e je se oju opo le fun bi eyan bi merin kin to yonda mo gaji 09123708675 09123708675 number to wo binu kile fe bi ele kile fe bonso. Hello.
3: Hello. Mosa dire lata moloko.
0: Mosa dire lata moloko.
3: Bẹ́ẹ̀ ni abẹ gbé tó wà pọ̀lọ́yìn rẹ̀ dáwó.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Lanti lanti.
3: Lanti lanti.
0: Oya.
3: Àsìkì bàbà náà.
0: Wọ́n kì í.
1: Ẹ ṣeun.
3: Àpọ̀lọ́yìn rẹ̀ dáwó ẹgbà níláyọ̀.
1: Ẹ ṣe àdúpẹ́ àṣẹ wà.
0: Kí lẹ́lẹ́
3: bí? Mosa di èyí ni o lata moloko.
0: Oda Edupe ẹ ṣeun. Hello.
4: Hello.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè. Lanti lanti.
4: Alaide Kofi láti ilé ìdè ló ń sọ̀rọ̀.
0: Ọya.
4: Mo kú nígbà yìí sí gbogbo àwọn tí ó parí gírígí kẹ́kẹ́ tí kò yẹ.
0: Ṣé ń gbọ́?
4: Àgbàgbé pẹ̀lú.
0: À ń gbọ́ yín. À ń gbọ́ yín dáadáa.
4: Àwọn parí gírígí tí wọ́n ti kò yẹ. Mo kí wọn gbani pé òun ìdàgbà dáadáa látàdé lójú
0: àti ìgbàgbé ńlẹ̀ Ìbàdàn.
4: Bẹ́ẹ̀ni mo ṣe gbàgbé mo ṣe gbàgbé.
0: Ẹ ṣeun.
4: Ọ̀nà òfin jù ọ́ dàbọ̀.
0: Àmì ẹ ṣeun àdúpẹ́ òun àdúpẹ́
1: òun. Ẹ ṣe o.
0: Hello.
5: Hello, ẹ máa kú ètò ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Lanti lanti. Alájà balẹ̀ àti ìsìnkú.
5: A kò ní bàjẹ́ fún yín ọ̀rọ̀ yóò ní dojúrú. Àtúmọ̀dà jìí.
1: Ẹ ṣeun.
5: Ọlọ́run jẹ́ kẹ́ máa lọrin yóò yẹ kẹ́ máa bọ̀ ọ̀rẹ́ o. Ẹ̀mí ò lè dàrú mọ́ yín lórí o. Àkọ́dọ̀ mo gbórí ìfún yín torí jẹ́ gbé kalẹ̀ yóò tún fi ẹsẹ̀ ètò ààbò ìlú Ìbàdàn yóò tún fi rinlẹ̀ dáadáa torí gbà tí ọ̀dọ́ bá rí nǹkan ṣe o ò ní ṣe mọ̀nàmọ́ná. Ìyẹn ni mo fi gbórí ìfún yín lọ́wọ́ tó bá bilẹ̀ ìṣùn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìbéèrè wa ni pé kriteria wo lẹ fi mú àwọn tẹ ń kópa níbẹ̀.
1: Ẹ ṣeun.
5: Ẹlẹ́ẹ̀kejì ni pé nínú ọ̀rọ̀ tẹ ẹ sọ lẹ́ẹ̀kan nígbà tẹ́ ẹ ń sọ kankan bọ̀ ẹ dákọ jagunjagun kan ẹni ọ̀rọ̀ wúṣì sọ̀rọ̀ wúṣì ni àbí oró wúṣì torí pé ẹnu ọtọ́rìtì ní abẹ́mi tọ́jẹ́ gangan.
1: Ẹ ṣe mo dúpẹ́. Ṣé rí jagunjagun tí mo sọ yẹn oró wúṣì ni ó dẹ̀ oró wúṣì yẹn dẹ̀ nítumọ̀ nílẹ̀ Yorùbá. Oró wùsì yẹn ló bí balógun ọ̀la tá à ń pè ní kò bọ́mọ jẹ́ àtàwọn jagunjagun míì tó bí lọ́mọ. Ìyẹn àkọ́kọ́. Nẹ́lẹ̀kejì kriteria tá à ń lò ìdíje yìí ó sílẹ̀ fún gbogbo ọmọ Ìbàdàn even beyond Ìbàdàn torí a ti ṣe bánà káàkiri. A dẹ̀ ti ṣe flyers tá à ń pín fún gbogbo àwọn ibi tán bá ti ń gba table tennis and àwọn rédíò ń bá wa gbé síta láti bí oṣù kan sẹ́yìn ẹni tó bá ti mọ̀ ń gbá tó bá ti yọjú tó forúkọlẹ̀ fún àwọn lókà wọn ò ní fowó ọ̀fẹ́ ni tó bá ṣàti ní bàtì ẹ bó ní bàtì àáfún ẹ ń bàtì tó máa fi gbá kò kọ̀ wá tébù ti wà ńlẹ̀ iṣu rèé ọbẹ̀ rèé ó yá.
0: Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣe ti yá.
1: Tó bá ti mọ̀ gbá ó ti ṣe ẹni tó bá dẹ̀ wọ final wọ́n á ṣẹ̀ wá ní ọjọ́ kẹtàlá ọjọ́ ọgbọ̀njọ́ oṣù yìí náà ṣẹ̀ máa gbá final tá a dẹ̀ máa ṣe tí ọlọ́run fún wa ẹ̀bùn tí ó gara jù tá a máa ṣe fún wọn.
0: Ẹ̀bùn ti wà ńlẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀bùn wà ńlẹ̀.
0: Èmi náà lọ rè é kọ́. Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Lanti lanti.
6: Ẹ bá ń gbọ́ mọ òkè.
0: Lanti lanti.
6: Mo kí yín olóòtú. Mo sì kí bàbá mágàjì.
1: Ẹ ṣeun adúpẹ́.
6: Iwájú lọ́wọ́ wọn máa lọ ìlú Ìbàdàn ní ìbàjẹ́ o.
0: Àṣẹ
6: o.
0: Àṣẹ
6: o. Taiwo ọmọ Àjàó ogún àti láti wọ̀ fún lórúkọ mi o.
0: Ó dáa pápápá o.
6: Inú mi dùn fún gbogbo òbéèrè àti akitiyan wọn. Ṣé ń bi wọ́n ti hàn sí ń dáhùn rẹ̀? Ní kúrò lẹ́nu wọn o. Àwa ń sọ ń pa ètò ààbò ìpínlẹ̀ yìí pàápàá jùlẹ̀ ilẹ̀ Ìbàdàn kí wọ́n bá wa wá akitiyan fún un. Torí mọ́tọ̀sẹ̀ nìyẹn lọ́lọ́yọ́ o ló ní Ìbàdàn gan. Tí ǹbá sì ní sí i wọ́n ní Ìbàdàn gbóní ọgbàlejò a mọ̀ pé bàdé hùwà kíwa o. Kálejò náà wá kí ìsara o.
0: Ẹ̀kú ètò. Kálejò sọ̀ṣe.
1: Ẹ ṣeun.
6: Kọ́ sọ̀ṣe kọ́ sọ̀ṣe o.
0: Hello.
6: Ẹ bá ń gbọ́ mọ́kè o.
0: Lanti lanti.
7: olupo arelu ko ni se ko ni se mi yin oruko mi la pa lati ju olu
8: oya
7: o ki baba wa pupo olohun ni o baje lo ni ti won gbe le nkan gidi ni gbo won odo di man siriki awon na ti ri bi bare si o ti yato ile bado da pupo olohun olohun ni o baje
8: amen
7: won ba gbe ti se na lori eto apo ko na ga gidi ba le ba le kan da ku ti olohun ta ni ba wa joko lori
8: Hello.
7: O ko mi ni ogbeni dauda lati ba won ka yo te o se se mi
8: ami
9: ati mi na
7: gba ola wa ga di en ka te so olohun ju se se
9: ara
7: a ni le jo dajo na ri
8: ami olohun
7: ami yin ma ga di wa e da ko jo do ro lo e ma sun lo yo wo ta bu e ni da mo jo o
8: mo sun
7: e bo je o se le njo o din se le o ibadan ni mo ko le ru ko ade le ru o e jo do ni gan na o Allah ni ji baje
8: ami esun
9: esun
8: esun
10: e ba gba mo oke
8: lanti lanti
10: ya ta ro ni ka fa di pe ni la to ko se ni o
8: aye esun ma
10: mo ki mo gaji to wa si ori eto lo ni pupo ji nkan meji mo ri di mo nbe o
8: oya
10: awon agbo le ke nta le baba awon ti nta le won wo wa pe le ko gbon e wo ru gbogbo ti eni ko sa gbo le won ti a ba ti lu ta ti a ti wo pupo ba ni le se se ti wo kiru eleyi ko gbọ o e wo gbogbo ama adugbo te ti yaya fun ya ladugbo bi awa ngbe bi ni won da te bu te ni ile ta gbogbo ka mo ga ji odo wa na
7: hello
10: ko gbọ o
8: ase ma hello
7: hello hello
8: yes
9: yes sir
7: olupa lolu
8: ase sir yes sir
7: a ni to kun lagbara lo
9: ami ase edumare
7: ko bele kom lati ran ka mo ki baba mo ga ji
9: ase
7: pelu kun lo o ni de ni eyin
8: ami olu
7: kiri mo gbadun won po olorun ba njo pa pare pa ise ti e so ni pa baba won yen o je ki mo pe won ka ju e pelu golo aduwa won si
9: ami ase
7: abu mo ro elu la bi je
9: ami
8: ase mo duwe mo gaji ola oluwa owo labi ola kuleyin sina advocate of nigeria mo kiyin ati gbogbo omo ile pata aku simi ti oni mo tin rowo yin hello
7: hello
8: hello
7: e ka san o
8: e ka san
7: e ma ku eto
8: yes
9: to ni o
7: e gbe ni ma ni o ta fe jan kan ti mo ma fe so ma ni
8: oya e ja gbo
7: nipa eto abo na ni o o to sele ni ori re yen boya e ba le gbogbo se
8: Sari.
7: Hello.
8: Sari awon kan kan be ti.
10: Hello sir.
8: Hello.
10: O kiyin o olupo alelu.
8: E ku ale.
10: Oyin o ni koro le ti iwo ma ara yin o.
8: Ami Olorun.
10: O de ki baba wa mo daji. O da opolo yin o ni daru o. Sari ngba te nso tan yen lo. O ja bi ko mo tan mo ni. O ja o dun lenu yin mara mara yen ni ti so eko le pe o. Ibere ti mo fe bere ninu kan yen ni sir. E da ku. Nígbà tí bàbá wa ṣe bí ọkùnrin ṣé wọ́n padà wá lé sánú kan kó nílùú ni àbí wọ́n fún gbọ̀ǹda wọn.
9: Ẹ ṣeun.
10: A kò kalẹ̀ lọ́dún o, màmá tì mí láti wẹ́mà o.
9: Ẹ ṣeun màmá tì.
10: Yes, a kò lọ́dún o.
9: Wọ́n bá lé fámìlì wọn kúrò ń lù. In fact, báwọn òyìnbó ṣe ti rí wípé bàbá ẹ̀ ṣe bí ọkùnrin, ṣe náà dá.
10: Ìbéèrè mi kejì.
9: Se na da eto kobirin ma so wori na da duro
8: titi
9: doni na da duro
8: won fi owo ye le fun won
9: fi le in fact atobirin atokunrin lagbole ko bo moje won fun wa ni grace bi 50 years
8: eh.
9: Je pe ni ko fi sanwo to re ti o ba so won gba e ton ba ti le won mobile oke mo po ni won lo sa won sinu
8: gbogbo omo le ola balogun
9: ko bo mo je
8: fun bi adota odun
9: be ni ton ba ti ri la loju e bayi ton awon oni a nse
8: a
9: ngbo ori ton ba ti le mu ton ri la omo ko bo mo je lo
8: ma lo ma lo
9: so ko sin to se pa lo
11: e
8: lanti
11: mo ki baba wa logun agbalagba ton na danto lagbo na e pe fun wa
12: ami ase
11: eh mo fe royin ta e jo ijo ti do ba dodun ti mo ba fe se eh
8: iwe to yi odo yin be ni o hello
13: eh eh ibere mi keji ti mo fe bere ni pe table tennis yen se obirin le gba ko tawon odo wa ba npo ton jo mo bin tawon na para ma sik ye ore mi na gbangba mo wa ni le iwe
8: se si ngba bi si
9: e se iya wa ato birin ato kunrin la pe koda table recreation club ti mo ti kuro nsin obirin meji na ti qualify fun final okunrin na de qualify in fact ni last year le odun to lo obirin Kadija loruko e to gba final tawon obirin ti okunrin na de gba final tawon okunrin so ato birin ato kunrin to ba sha ti mo gba yoju
8: o le ti gbo n boya keyin na ma bo njo na
11: e ba gbo mo ki
8: lanti lanti
11: e ku eto oruko mi ni Aurida Brabac lati Ilepo Obadan ati ma so a mo ta ko agba Olorun
8: Agun mewa ni Saturday ni yo bere.
9: Beni.
8: Bi o ba si ka pe asiri ko ni bat lowo ba bo, ma bo.
9: Beni, beni.
8: Eje nfo yen nkan laye sikin to yonda yin. Hello?
11: Hello Akweto.
8: Eto ni Olorun nto.
11: Oke ali logo ko bo mo je. E ma teso ajo.
8: Ami o.
11: E igbagbe tan. O se pataki o mo tan dile re. E ma dagba si lo gbo.
8: Ami o.
11: E ma dagba si luye.
8: Ami o.
11: O ki yin o.
9: Ẹṣeun.
11: Orúkọ mi ni Adélẹ̀mí ọmọ Agboluwaje.
8: Agboluwaje Ìbàdàn. Ẹṣeun.
9: Ẹṣeun.
8: Mbanike ẹ fi nọmba yín ta ṣùgbọ́n àsìkò orílẹ̀-èdè Nàìjíríà ò gbà bá mọ́. Torí nǹkan mi nǹkan ọdún tó ti á wọlé. Ó mọ̀ jẹ́ pé ààyè lẹ́fẹ̀ẹ́ rẹ̀ ń rọ pé ẹlọ́rẹ̀ yín yẹjẹ́ ẹ mọ̀ wulẹ̀. Ṣé sáré ní àníkápá kí kálukú ọmọ ní èkìrí kọ̀ọ̀kan ni ẹ wulẹ̀ mọ́ mú lọ. Ọjọ́ Sátidé ti ń bọ̀ yìí. Tó o bá fẹ́ nípa àti pè ń bẹ̀ lọ. Sátidé ti ń bọ̀ yìí ni àṣekágbá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba. Aago mẹ́wàá ni ohun. Bó le tu Abuja náà, bàbá?
9: Ẹ ṣeun, a ti gbégbèsè. Àwọn ọlọ́pàá àti ìdíaró police station àtàwọn ti màpó police station náà máa wà ní ìkàlẹ̀.
8: Ẹ ṣeun.
9: Àwọn àmọ̀tẹ́kùn náà dẹ̀ rèé, wọn gbẹ̀yìn. Dẹ́nu àwọn ẹsẹ̀ kúkú aláàbò agboolé. Àwọn náà máa wà ń bẹ̀ àtàwọn àgbẹ̀ kọ̀yà tán jọ kínní ládùúgbò.
8: Ojú òní tì yín ẹja kẹ́tù àbò ó lè dé ní o.
9: Bẹ́ẹ̀ni torí gbogbo àwọn tá a ti ẹ̀ ń retí àbò gbọ́dọ̀ wọlé.
8: Ẹ dákun ojú ọ̀nà bẹ̀ẹ̀nà sì ni ẹ méje kó jẹ́ ojú ọ̀nà tí ó dì ń jọ náà. Ẹ dákun ẹ ṣètò àbò kí ọkọ̀ mọ́ lọ kó máa bọ̀ torí àwọn tí ẹ ti fìwé pè. Ìbàdàn ò ní bàjẹ́ o. Ẹ jẹ́ ìyọ̀dá yín. Ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì yín.
9: Ẹ ṣe mo dúpẹ́ atọ́kùn àti gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀.
8: Ẹ ṣeun.
9: Ẹ ṣe a máa rí yín bá o.
8: Àmì o.
9: Ẹ ṣeun.
8: Ẹ kú ọdún.
12: ọgbọ́n bàbá mi mi olóyè mọ́gàjì ọlọ́ọ̀lúwa owóladi xan lóòkọ́ mi àti gbogbo ọmọ ilé igi ọlọ́kùnlẹ́yìn the first olùbàdàn ó kí bàbá wa it's imperial majesty olùbàdàn tòní ọba abdulrasheed adéwọ̀lú akànmú ọládọjà arusa the first kó ayẹyẹ ọdún ilé àti ọdún yìí èmi yóò sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ àlàáfíà ara lẹ́sìn fi máa lò gbà bàbá wa a ti rọwọ́ tẹ̀síwájú ilẹ̀ ìbàdàn ní sètè gorí àlefà gẹbi olùbàdàn bákan náà ni mo wá ń kí gbogbo wa mọ́kọ́ kan lálẹ́ ìbàdàn lábẹ́ olùbàdàn ilẹ̀ ìbàdàn ìyádò ilẹ̀ ìbàdàn ààrẹ cci ààrẹ gbogbo mọ́gàjì ilẹ̀ ìbàdàn àti gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo baálé baálé oníṣòwò àtòníṣẹ́ ọwọ́ àti gbogbo olùgbé ìbàdàn àpò ọdún ọ̀pọ̀ ẹ̀ láṣẹ ẹ wá gbọ́ gbogbo ọ̀dọ́ ilẹ̀ yìí ẹ já sọ ṣe pẹ̀lú bí ìjọba ilẹ̀ yìí ṣe ń pọ̀ yìí jàgídíjàgan ò yẹ wá o bẹ́ẹ̀ ni ibire làbọ́mọlúàbí ọdún ayọ̀ láṣẹ o olùkéde olóyè mọ́gàjì ọláolúwa owólabí xan lórúkọ gbogbo ilé ọlákùnlẹ́yìn igè.
14: Ah, thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
15: Pathfinder, we are the success models. We are peculiar students.
16: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
17: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
16: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
15: We are the best.
18: Èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá ìṣẹ́jú 15:00 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò AK Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church AK orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ládẹ́lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
19: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹnimọ̀wọ́ nípakáta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi dórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn ìlà.

0: ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
1: Àkòrí ọ̀rọ̀ tòní ni ìyá ìwọ lè ṣògo nípa iṣẹ́ tó ṣe fún Ọlọ́run.
0: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Olúfayọ̀ B. Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sẹ̀lẹ̀ Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
2: Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ gbé wa wọ tún wa bí tún wa dá tún wa dà tún wa ṣe gbà àdúà agbára ẹ̀mí mọ́ Ọlọ́run fi kún inú wa ẹ̀mí àtúnbí jẹ́ kó wọnú wa Ọlọ́run tún wa ṣe fún ara rẹ tún wa ṣe fún ara rẹ gbogbo orísun ẹ̀ṣẹ̀ bá wa parun agbára ẹ̀ṣẹ̀ bá wa parun Olúwa gbà àdúà ikú tó kú Ọlọ́run má jẹ́ ọjà san lórí wa ìyà tó jẹ́ má jẹ́ ọjà san lórí wa gbà àdúrà ẹ̀jẹ̀ Jésù kò fi wẹ̀wà kò fi sọ́wọ́ dọ̀mọ́ Jésù Olúwa wa mo fẹ́ kọ́ yín ní ẹ̀kọ́ a ò lè ṣe nǹkan fún Ọlọ́run ó jẹ́ àṣà wa ènìyàn ká máa sọ pé a ṣe nǹkan fún Ọlọ́run a ò lè ṣe nǹkan fún Ọlọ́run Ọlọ́run ló máa ń ṣe nǹkan fún wa bá a bá sọ̀dà mẹ́wàá 10 million kò tó gbéraga pé mo sọ̀dà mẹ́wàá 10 million rárá torí pé kí o tó lè sọ̀dà mẹ́wàá 10 million wo ọjọ́ tọ́lọ́run ti ń tọ́jú ẹ ń bọ̀ láti inú oyún tó fi lóṣù mẹ́sàn-án tí wọ́n fi bí ẹ kó o tó rákọ̀ kó o tó dìde kó o tó dẹni lọlé ẹ̀wẹ̀ kó o máa wọ àti lọ àti bọ̀ ẹ láti gbà yẹn nǹkan tọ́lọ́run ṣe ṣé oore 10 million nìyẹn ṣé o ṣe é rà àti pé iṣẹ́ náà tó tẹ̀ fi sun 10 million yìí ta ló wá fún ẹ ṣe bọ́lọ́run ló wá fún ẹ èèyàn ló wáṣẹ́ ní oríṣẹ́ èèyàn gba PhD kò ríṣẹ́ ṣe a lè ṣe nǹkan kan fọlọ́run ẹ má máa sọ̀dà mẹ́wàá kẹ sọ pé mo ti sọ̀dà mẹ́wàá ẹ má sọ pé owó báyìí ni mo fi ṣọpẹ́ owó báyìí mo fi ṣe kinní kan ẹ wo tọ́lọ́run dé ẹgbẹ́ kó lórí ẹ kí wọ́n tó ṣàkànṣe ọpẹ́ ẹ lòlòlò gbélẹ̀ tó rò pé ó lè ra ewu yẹn ṣé wọ́n ń fowó ra ewu a ò lè ṣe nǹkan fọlọ́run a dẹ̀ lè ṣe tọ́ ẹ yẹ pé ká ṣe ká tún máa yinra wa rárá you don't do it in that way wọ́n ń san lọ́run bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣe pé nítorí gbọ́dọ̀ ti ṣe kinní kan fọlọ́run nítorí náà tí àgbélébù kan bá dẹ̀ dé tàbí ìṣòro kan kó wá jẹ́ yẹn lólú ẹ̀ máa ma wí pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe kí ló ṣe bíbélì sọ pé ta gbogbo ohun tó o ní lẹ́yìn ìgbà tó o bá ta tán kó gbàgbé léèbù kó tún máa tọ̀ mí lẹ́yìn kí yẹ pé o ti ta gbogbo ohun tó o ní o ti parí síbẹ̀ náà o yìí máa gbàgbé léèbù pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ ìkejì ara kejì ni lẹ́ńjọ́ náà yìí o tún sọ fún mi pé ilé máa jọ́nà kò dẹ̀ stop ẹ̀ àfìgbà tí ilé jọ́nà pẹ̀lú gbogbo iṣẹ́ ìkejì ni stroke lẹ́ẹ̀márùn-ún lẹ́yìn ìgbà tó o bá ta gbogbo ohun tó o ní tó fi fún àwọn tálákà wà á ṣẹ̀ṣẹ̀ wá gbàgbé léèbù wa tó a máa rí àwọn ìpọ́njú ìṣòro oríṣiríṣi tó máa bá pàdé ẹ̀yẹ́ pé ká máa sọ pé ẹ̀yìn àti ṣe nǹkan báyìí báyìí ni ṣe ń láti rí báyìí ọlọ́run ni jésù ẹ wọ ìyá tó ń jẹ ó ló bọ́ ògo ẹ̀ sílẹ̀ tó fi ń ṣe ọlọ́run ó gbá àwọ̀ ìránṣẹ́ wọ̀ ó rọra ẹ̀ sílẹ̀ títí dojú ikú àní kórí àgbélébù ọlọ́run ìjìnlẹ̀ ọlọ́run kú
3: Olorun o gbodo ku sugbon Olorun ku e lo la fe san lori yin se 100 million san yin a o le se nkan kan fo Olorun Olorun ni ma se nkan fun wa ki sa wa la ko se nkan fun rara ohun lo ko se nkan fun wa ohun lo da wa ta fi dagba ba se dagba yi nkan ta ba de je ohun lo sa bere nkan ohun lo da wa debe nkan ta ba de fe se a fi yen gbera se ohun wa se regun la wa lori lori deda to da wa iye se totori eku na la koro na ese na e sibe o npa si wa ninu iwe Job 41 ese kokan la re
4: eh ta ni o saju se fun mi
3: ta ni o saju se fun mi iwo lo kokan se nkan fun mi ni abe mi ni mo se nkan fun e
4: si emi ba fi san fun
3: ti ka to a so pe iyan ni mo san pada fun e ta lo saju se nkan fun mi ti ma fi so pe iyan ni mo san pada fun e ni mo se gbe e sipo to fi sakanse ope to fi san da mewa ati bebe se iwo lo kokan se nkan fun mi na abe mi ni mo kokan se nkan fun e Job 41 verse 11 to ba mi ka
4: tani o saju se fun mi
3: ta loko se nkan fun mi tani ta loko se nkan fun mi wo loko se nkan fun mi ni
4: ti emi ba fi san fun
3: aka to a so pe yen ni mo wa san pada fun e mo je ngbese pelu gbogbo iponju ti Job ri gbo nkan to Olorun ba so ta lo se nkan fun mi ti n ba fi so pe mo san pada fun e a gbodo ma so pe a se nkan kan fun Olorun a le se to ko de le to ko duro nibe nikan Romans 11:35-36
4: tabi ta le oko fi fun ti a o si san pada fun
3: ta lo koko fi nkan fun mi ti ma san pada fun Rome lo so be Paul nigba to de ilu Rome akoko mo nkan ta yen na nso a mo nkan to nsogole lori ta lo fi fun ti mba tun ma san pada ta loko fun mi ni nkan to je pe iyan le mi san pada
4: nitori lati odo re
3: nitori lati odo Olorun wa
4: ati nipa re
3: ati nipa re
4: ati fun ni ohun gbogbo
3: ati fun ni ohun gbogbo
4: eni ti ogo wa fun lai
3: eni ti ogo wa fun lai ati lai lai to ba mi ka lekan si Romans 11:35-36
4: tabi ta le oko fi fun
3: tabi ta lo koko fun mi ni nkan
4: ti a o si san pada fun
3: ti o ba je pe nkan to so fun kan to fun mi ni mo wa san pada fun e
4: nitori lati odo re
3: odo mi ni gbogbo nkan ti wa iwa laye wa laye re ohunkohun to nko ni atodo mi ni
4: ati nipa re
3: nipa mi ni gbogbo nkan
4: ati fun le ohun gbogbo
3: gbogbo nkan wa fun mi ni mo ni gbogbo e gbogbo ohun to Olorun sogole lori emi ni mo ni iwo ko lo ni
4: eni ti ogo wa fun lai lai
3: eni ti ogo wa fun lai ati lai lai
4: amen
3: ko ti tan ninu 1 Corinthians 4:7 1 Corinthians 4:7
4: nitori ta le o mu oyato
3: ta lo mu e debi to gbe san ida mewa 10 million ta lo mu e debi to gbe fi 5 million se ope ta lo segun ewu to fi se ope yi ta lo mu e yato ta lo gbe sipo bi ha se Olorun bi
4: kini iwo si ni ti iwo ko ti gba
3: ke lo ni to gba ke lo ni ti ki se pe o gba se o mu nkan waye nigba to ma de laaye o di owo e mu oni mo wa mo wa o wa igba ta de lawe o fo la ri nbe akai mo ye eyan to ti e gbogbo wa lato de orun ti won yi da ogo ti mo se gbe wa ni o le de le kenani ogo ti John gbe wa ni o reduce to nothing ke lo ni to gba
4: nje bi iwo ba si ti gba
3: ato ba de egbe nje na fun e
4: ha ti se ti iwo fi n halẹ
3: ki se halẹ ti won wi nbe ye pe yan ma halẹ pe bi igba ti yan fe ja rara nkan ti won so ni pe kini se to yo de ja gbadun to je yen lo de gbe sori gangan gan o ti se bayi o ti se koko o ti se gbon o se fo olorun wo se kini kan fo o le se nkan fo olorun o ko se se ka se nkan fun o lo se nkan fun wa ta lo mu eya to ki lo ni to gba to ba de gba ewo wa ni ko ma de ye ka gbadun e ma ma so pe se nkan fo olorun Oluwa ni gbogbo ise to se ni kejara geye ma fi be mi o ma fi soro ma gbadura o ma gbadura pe mo bayi ta lo mu eya to ki lo ni to gba to ba gba kini se ti o je ka gbadun wo se nkan fo wo le se nkan fo lorun ore idari je ise se yan iyan se ra chronicle kini chapter 29 bere lati ese ketala ati ese kerinla Chronicle kini first chronicle chapter 29 13 and 14
4: Genesis yi Olorun wa awa dupe lowo re
3: Olorun wa amadupe lowo e
4: asiyin oruko ogo re
3: ayin oruko ogo re
4: sugbon ta le mi
3: sugbon ta le mi gbohun to wi ba Olorun yi ma feran okunrin Tale mi o ti condemn ara e. Tale mi.
4: Ati kili awon eniyan mi.
3: Ata awon eniyan mi pelu gbogbo nkan ta se kale yi. Ta ni mi ti mo fi se iru nkan bayi. Awon eniyan mi na ti mo de peke to da mi lohun ta la won yen na. Kini won ja si ta fi se iru nkan bayi.
4: Ti a fi le se iranlowo tinitinu bi iru eyi.
3: Ogbon nkan to so. Won so se nkan yen tinutinu won ni won se. E se ninu igberaga rara o inu won dun pa won se o wa so gbolo won oro kan
4: nitori ohun gbogbo odo re ni ti wa
3: ohun gbogbo bi paul se so niyan ni Romans 11:35-36 nitori gbogbo nkan odo re lo ti wa
4: ati ninu ohun owo re le awa ti fi fun o
3: ninu ohun owo e to fa wa la ba tun munu e to fun wa yen lára tó fún ẹ o sọgọ kan tá a lè ṣe níwájú ọlọrun pé à ń ṣe nǹkan kan fọlọrun rárá o gbogbo àwọn ibi tí a ti gbẹṣẹ kọlọrun kó dáríji wá gbogbo ẹṣẹ tá a bá ti dá lórí ọrọ tí mò ń sọ ìkọlùwà kó dáríji wá ẹmí tá a dẹ máa fi gbọràn bí mo ṣe ń sọ ìkọlọrun kó fi kún iná wá.
0: tẹ bá ń fẹ láti máa gbọ àwọn ọrọ wọnyí lórí whatsapp send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 kó o dábìsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa.

kúrò lẹ bẹ lásìkò afẹ́rẹ́ yìí àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀ sí ti gbọ́ yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n kòkò eléyìí tí ó ṣùyọ̀ nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú ti APC ti ìpínlẹ̀ ti Abia ọ̀nà ti ránṣẹ́ ìkíní kú oríire sí Ààrẹ Bọ́lá Tinubu látàrí bí ó ṣe jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Iléeṣẹ́ ti rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú irin òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ọkọ̀ ojú irin àwọn náà ló jẹ́ pé ìlọ bíbọ̀ wọn náà ni wọ́n ti sún sọ wájú látàrí ọdún pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún eléyìí tí ó ti wọlé dé tán. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump náà ló ti ṣàlàyé pé àdéhùn tó gbọngbọ́n òun náà ni ó ti bẹ̀rẹ̀ báyìí láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran. Ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Iran náà ló ti ṣàlàyé báyìí pé wọ́n ti sun ibùdó ìgbaradì àwọn kúrò ní orílẹ̀-èdè Mexico lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní báyìí ẹ̀gbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

òṣèlú ọlọ́wọ́ APC ti ìpínlẹ̀ ti Abia òun náà ti ránṣẹ́ ìkíni kú oríire sí Ààrẹ Bọ́lá Tinubu látàrí ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò abẹ́nú eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún látàrí ẹni tó jẹ́ akọ̀wé fún ìpolongo fún ti ẹgbẹ́ òṣèlú ti APC ní ìtìpín ìpínlẹ̀ ti Abia ẹni tí í ṣe Uche Agoru òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìdìbò ọ̀hún náà ló lọ ní ìrànwọ́ ìrọsẹ̀ eléyìí tó sì dàbí kò sí kọnu kọ̀ọ̀kan eléyìí tó wáyé nínú ètò ìdìbò ọ̀hún níbi àìlè tí wàá ṣàlàyé tí ó sì ránṣẹ́ ìránṣẹ́ ìkíni kú oríire sí àwọn adarí eléyìí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ti APC ní ti ìpínlẹ̀ ti Abia àti àwọn ìpínlẹ̀ eléyìí tó kù. Tó ti fi ìgbà kan rí jẹ gómìnà ní ti ìpínlẹ̀ ti Anambra tó tún jẹ olùdíje báyìí fún ti ipò ààrẹ ní ti ẹgbẹ́ òṣèlú ti NDC ẹni tí í ṣe Peter Obi òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ kan síta wípé látàrí awuyewuye tó ń jà rìnrìn wípé òun sá kiri láti mọ́ba fi ojú kan ẹni tó ti fi ìgbà kan rí jẹ igbákejì ààrẹ Atiku Abubakar nígbà kan rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn ọ̀rọ̀ ọ̀hún náà lọ́jọ́ ọ̀rọ̀ eléyìí tí kò rẹ́sẹ̀ wálẹ̀ níbẹ̀ náà ni Peter Obi ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ní ìlú Cape Town orílẹ̀-èdè ti South Africa níbi ìpàdé pàtàkì eléyìí tó wáyé fún àwọn adarí ní ti ilẹ̀ Africa níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún tí ó sì ṣe àpèjúwe Atiku Abubakar gẹ́gẹ́ bí adarí eléyìí tí ó bọ̀wọ̀ fún àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ ó tún ṣàlàyé wípé ìbáṣepọ̀ eléyìí tó dán mọ́rán òun náà ló ń bẹ láàrin òun àti Atiku Abubakar ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé lóòótọ́ ló jẹ́ pé ìgbọ́nmi sí omi ọ̀tọ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti ADC nígbà tí àwọn fẹ́ forí korí láti bá àwọn ẹni tí yóò máa díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó wá ṣàlàyé pé ọ̀rọ̀ ọ̀hún náà ló jẹ́ ọ̀rọ̀ òṣèlú lásán tí kò sì bá ìbáṣepọ̀ eléyìí tó ń bẹ láàrin àwọn jẹ́. Iléeṣẹ́ ọkọ̀ ojú irin ti ilé wa òun náà ni wọ́n ti kéde báyìí wípé ìgbòkègbodò ọkọ̀ ojú irin òun náà ni ó ti tẹ̀síwájú báyìí bí ó ti jẹ́ pé púpọ̀ ṣinṣin ọdún ti iléyà òun náà ni ó ti sún wọlé níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń lọ tí wọ́n ti ń bọ̀ ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọkọ̀ ojú irin ilé wa ẹ ti ṣe Calistus Amudiabo òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ wípé yálà ọkọ̀ ojú irin mẹ́rin eléyìí tí jẹ́ pé ó ń lọ ń bọ̀ nígbà tó ti wá ṣàlàyé báyìí pé iléeṣẹ́ ọkọ̀ ojú irin náà ni ó ti sùn báyìí di mẹ́fà ó ti wá ṣàlàyé pé láti ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí òun náà ló jẹ́ pé ìgbòkègbodò ọkọ̀ ojú irin òun náà ni yóò mọ lọ tí yóò sì mọ bọ̀ tó sì pé yóò lè fún àwọn tí wọ́n fẹ́ mọ gbéra láti Èkó lọ sí Ìbàdàn àti láti Ìbàdàn lọ sí Èkó láǹfààní láti bá ọkọ̀ ojú irin ọ̀hún rìn. Iléeṣẹ́ tí ń rí sí wíwọlé wíwọ̀de orílẹ̀-èdè wa Nàìjíríà the Nigerian Immigration Service òun náà ló jẹ́ pé wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ kan síta wípé àrùn ti Ebola òun náà ló jẹ́ pé tó ti bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè ti olómìnira ti Congo àti ti orílẹ̀-èdè ti Uganda òun náà ni àwọn ti wá ojútùú láti dènà rẹ̀ ní ẹnu ibodè orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọ̀hún ẹni tí í ṣe Akinṣọlá Akinlabi òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ti wá ṣàlàyé pé àwọn ẹnu ibodè eléyìí tí ó pààlà pẹ̀lú orílẹ̀-èdè ti Benin Niger Chad àti orílẹ̀-èdè ti Cameroon òun náà ló jẹ́ pé àwọn òṣìṣẹ́ àwọn ni wọ́n dúró síbẹ̀ láti lè bá dènà irúfẹ́ ẹni tí ó pàgbé àìsàn ọ̀hún láti mú bá wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wá. Ìròyìn àgbáyé lòdì sí ti gbọ́yìn láti ìkànnì ti Lagelu 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà Donald Trump náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé àdéhùn eléyìí tí ó gbọ̀ngbọ́n òun náà ni ó ti bẹ́ sílẹ̀ báyìí láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran láti ṣe àdéhùn ojúgun sinmi àti láti ṣe ẹnu odò ti Strait of Hormuz sílẹ̀ eléyìí tí yóò mọ fún àwọn èèyàn láǹfààní láti mọ gbé àwọn ọjà lọ àti láti mọ gbé bọ̀ nígbà tó sọ̀rọ̀ tán lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X ẹ̀ òun náà ló jẹ́ pé ìjọba orílẹ̀-èdè Iran òun náà ni wọ́n sọ̀rọ̀ tako ọ̀rọ̀ ọ̀hún wípé àdéhùn kankan náà ni kò tí ì wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì
nígbà ló jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè ọ̀hún orílẹ̀-èdè amẹ́ríkà ti wá ṣàlàyé báyìí pé àdéhùn ọ̀hún òun náà jẹ́ pé láìpẹ́ yóò wá sí ìmúṣẹ. Lákòótán ìròyìn ti eré ìdárayá

Ààrẹ orílẹ̀-èdè ti Iran, ilé tó ń ṣe ipò kárí eré bọ́ọ̀lù, òun ló ti ṣàlàyé báyìí pé àjọ FIFA òun ni wọ́n ti sun ibi tí àwọn yóò ti mọ gbaradì kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà bọ́ sí orílẹ̀-èdè ti Mexico. Ọ̀rọ̀ òun náà ni kò sí látàrí ogun ilé tó ń lọ lọ́wọ́. Tẹ́lẹ̀ ló jẹ́ pé pápá ìṣeré kan ilé tó ń bẹ ní Arizona lórílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n pàgọ́ sí tí wọ́n sì mọ ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àti ìgbaradì ṣáájú ìfẹ̀yẹ ti àgbáyé. Ṣùgbọ́n báyìí látàrí ti ìjà àtogun ilé tí ó ń bẹ láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ló jẹ́ pé wọ́n ti sun ibùdó ilé tí wọ́n ti mọ gbaradì sí orílẹ̀-èdè ti Mexico. Níbẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti Canada àti ti Mexico òun náà ni yóò mọ gbàlejò ìfẹ̀yẹ ti àgbáyé ọ̀hún, ilé tó yẹ kí yóò mọ bẹ̀rẹ̀ láti ogúnjọ oṣù kẹfà, tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn fẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò mọ lọ ìtìtì yóò fi tẹnu bodò. Àkójọpọ̀ ìròyìn àgbáyé lóde sí ti gbọ́yìn láti ìkànnì ti Lágelu 96.7 òkè tó ga ju àwọn òkè lọ, kí n tó máa lọ ẹ̀gbọ́n àkókò ilé ìtì òṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹgbẹ́ òṣèlú ti APC ti ìpínlẹ̀ ti Abia náà ló ti ránṣẹ́ ìkíni kú oríire sí Ààrẹ Bọ́lá Tinubu látàrí ìjáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú ilé ìtò wáyé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Iléeṣẹ́ ọkọ̀ ojú irin òun náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn ọkọ̀ ojú irin ilé tí yóò mọ lọ yóò mọ bọ̀ òun náà ni yóò pèlè sí látàrí ìpọ̀pọ̀ ṣinṣin ọdún iléyà ilé tí ó ti ń kankan. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ṣàlàyé báyìí síta wípé àdéhùn ilé ìtò gbọ̀ngbọ̀n òun náà ló ti ń bẹ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Iran. Àjọ tó ń ṣe ipò kárí eré bọ́ọ̀lù lórílẹ̀-èdè Iran náà ni wọ́n ti sọ báyìí pé àwọn ibùdó ìgbaradì àwọn náà ni wọ́n ti sún kúrò lórílẹ̀-èdè Amẹ́ríkà bọ́ báyìí sórílẹ̀-èdè ti Mexico. Wọ́n yí ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ti ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kẹ́ ẹ kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7. Túnde Ọláwo lóòótú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Martini Salau ló ti ń ròyìn. Ẹ kúrò lẹ́wọ̀ àsìkò afẹ́rẹ́ yìí yóò tù wá lára. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: láti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
1: Leandro Trossard, a tapped in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣá.

0: tin sele ipade adura ode meji lele yi o 72 hours with god pelu baba wa baba adura AK-47 o ma waye lojo friday may 29 saturday may 30 ati sunday may 31 odun yi lori oke no mo wo ilu apatere padan on the 31 yen gege lojo tabi baba adura AK-47 eni ti olorun lo ninu aye oni pojupo ka kiri agbaye o ye gbogbo eyan ja pade lori oke adura no mo wo ebi to ti mo polopo eyan lo nja lo fe iwo na ma bo awon jante jankare si olorun alaye lo ma wa nbe to e mo polopo awon olorin emi lati wo rodu mbadan e wo mo to eji oku ma to eji oku awon mo to apatere lori oke adura no mo wo fe kunre ri alaye member si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rónà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú 15:00 PM 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Mọ́ndé ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ìlàgẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
4: Ẹni tá ń wí ó dé Alhaji Àyàfọlọ́run ó dé.
5: Àmàkú àmójúbà o Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run wọ̀lú adúpẹ́.
6: Aku ara ya ojàre aku oríire Alhaji Adébáyò àpènà Àyàfọlọ́run you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làdọ́là lọ́jọ́sí nígbà tá Alhaji dákánwálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́ ẹ máa bọ. Gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
5: Alhaji Àyàfọlọ́run ó dé.

káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Imale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.

0: Eku dede asiko ni gbogbo bi te tin gbo mi kakiri agbaye oruko mi oye pada oruko mi ni apostle paul oluwadamilare kola wole lati ni ijo greater works revival evangelical church akori oro mi lose ni drug addiction can fry your brain egbogi mimu o le din opolo re drug addiction can fry your brain ko to ri pe mo tesi waju e je ka sare gbo ikede
1: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún rora rẹ lágbára. Tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù, bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3, Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́ láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́ we are making ourselves sexually pure to make others to be sexually pure
0: Ebe ka gbadura ni oruko Jesu Olorun yanu mo gbadura loni fun gbogbo eti to n gboro yi mo gbadura wi pe oro ti e o gbo loni koni ta ko yin ni ojo dajo mo gbadura pe oro yi yo jaide yo tude leyin re yin ki gbogbo ogo ati ola ati yin ko je ti Jesu Oluwa wa egbogi oloro o le din opolo re drug addiction can fry your brain ki egbogi oloro di baraku o je nkan to le din opolo eyan emo bi yan ba din akara tabi yan di eran be ni egbogi lo lagbara lati din opolo en to ba mu iwo to n gbo mi to je pe egbogi oloro ti di baraku fun ma fe ko tete jawo tori pe egbogi oloro o le din opolo re to ba de ti di pe o ti din opolo re ori ofe olorun lo wa ku fun o awon ti won ti ya were loni egbogi oloro ti din opolo won laipe lai jina mo kan ri pe omo kan lara won boys ti mo mo lady up kan mo ma nko ja nbe o ti e si ma nse normal o ma nse dada gbo mo mo pe o mo ma mo drug bo se nbi o ko ja be sugbon ni isin yi ijo ti mo ko ja legbe o kan da wijo ni o kan dede nda soro ni egbogi lori ti fry brain ni mo re nikan gba kan so fun mi pe o ma mu marijuana mo wa n ba soro pe marijuana to mu yi nkan to buru ni o ni pe o ba n lara mu gba to ya kini yen o ko le arun sare o gan ba se so re ko mo mamu nkan ti mo fe so fun eni wi pe iwo to mu egbogi oloro ko be lara mu ko be leje mu tete ya jawo ninu e ko to di pe o di opolo e ladinbe nkan buruku ni ko to di pe mo tun tesi waju e je ka sare lo sinu oro olorun e je ka sare wo nkan ti bibeli so I will read it in the book of 1 Corinthians chapter 3 verse 16 He says, Do you not know that you are the temple of God and that the Spirit of God dwells in you? If anyone defies the temple of God, God will destroy him. For the temple of God is holy. Which temple you are? Yoruba version sọ pé, ẹ̀yin kò mọ̀ pé, tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe. Àti pé, ẹ̀mí Ọlọ́run ń gbénu yín. Bí ẹnikẹ́ni bá gba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ, òun ni Ọlọ́run yóò parun. Nítorí mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ìwọ tó ń mu egbògi olóró yẹn tó jẹ́ pé egbògi olóró ti di bárakú fún ọ mo fẹ́ kó o mọ̀ wípé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ́ egbògi olóró bí mo yẹ sọ fún wa ó lè dín ọpọlọ rẹ ládìngbẹ tó jẹ́ wípé o ò ní nọ́mà mọ́ o lè kọ́kọ́ rò pé ó ń bẹ́ lára mu ó bẹ́ lẹ́jẹ̀ mu ṣùgbọ́n tó bá yá ìpayín kékeré ló máa já sí fún ẹ drug addiction has become a norm in the world today majority of people who take drug start out feeling high until they eventually get addicted to it ni awujo olaju to ni egbogi oloro ti di toro fun kale awon to ma mu won ro pe won mu pe kara won ko le ba feel high kara won le gbe kokan fun se tabi ki won wa on the top of the world won ro ko n fa won lagbara ni bere won ma mu die until to je pe awa di baraku fun won debi pe ton ba mu won le je eyan agba ton ba mu kan to le wa oke but temporal relief lo kon fun won nkan ti o ye won niyan pe o kon fun won ni igbadun die ni to ba ya o ma di wahala fun won debi pe awon gan ni jeyan eyin na wo olorun o da o ni pe ago ohun ni won se o ma so fun wa pe olorun o gbenu church mo olorun o gbenu temple mo ago are eyan olorun gbe ni ni time ta wa yi bo se ngbo mi yen mo fe ko mo pe ago olorun ni e olorun fe ma gbenu e o fe ma be so ni gbogbo igba ki lo de to wa fe fi ba ago olorun je are ago olorun ni nkan to ba mu to nfa si mu to tun tu jade mo fe ko mo wi pe o le ko le arun si e lara egbogi oloro o le ko le arun si e lara ki se nkan to da rara ma fe ko tete jina si oriṣiriṣi ogun oloro lo po janti rere to je pe mi le ma daruko won lori afefe ogun oloro to ba mo pe o mu lowo lowo bayi ma fe ko tete fi sile tori pe to ba mu o nko le arun si e lara ogun oloro kan wa to je pe awon omo mu bayi to pe ton ba ti mu ton awon okunrin mu obirin mu ton ba ti mu ton bayi won de bere si ni ma yi nile debi pe won tun ma na won legba enikan so fun mi bi pe nipa enikan to mu ogun oloro yi bo se mu ogun oloro yen tan won tun won be si ni na ni ko to pada saye won bere si ni na legba won lagi mo ko to le na mo iwo na e ri pe isu ma fi ya ja won eyan igba teyan mu ogun oloro to teyan mu tan to je pe won wa bere si ni na legba iwo to mu ogun oloro to ngbo mi olorun fe o ma fe ko tete jawo loni olorun fe je gi nkorin kan fun ni pe sunmo larun o ore ko le sunmo o feran re o ese mo mu ya pa wa dagbere fese ko le mo bo se fe o bo olorun laja ko le roju rere re ma fe ko bo olorun laja loni wa sodo jesu christi yo gba o gbogbo ogun lodo to mu yen ma mu mo ogun oloro yi to ba mu o le je ki o le din opolo re a di ladigbe te pe o ni je eyan mo laye olorun da lati wa sere laye orisirisi drug cases not won ti fi lo mi tawon won fi adura bayi to di pe stage ti opolopo awon ti won ba mi soro awon ti won wa fejo won su mi yen stage ti won wa ti koja be divine intervention on need won nilo idasi olorun ni wakati owo yi abi omo to ba nse dada te pe ko se dada mo o le sise dada mo en to en to je pe o ye ko ma sise ti o le sise mo se ri pe nkan to lewu ni ogun oloro nkan buruku ni ma fe ko tete jawo ninu e to ba mu to je pe ti di baraku fun e ma lo ba e lara mu ko be lara mu tete jina gedegede si ogun oloro a ma bari laye je ogun oloro a ma so mo logodo mo lofo ogun oloro o ma je ke eyan wa reta o ma je ke opolo e ko ma sise bo se ko ma sise mo ogun oloro le o le ba aye eyan je tete ya jina si iwo to stone mu to lo be lara mu advice mo le fun e igba niyanju ti mo le fun e ni pe tete ya jawo to ba po si mu die ti o ti po tete ma ti e mu mo jina si olorun arun e lowo ma tun tesiwaju lose to nbo ko to di pe mo pari iwasu ori radio yi gbogbo eyin te gbo oro mo gbadura fun yin loni pe oro te gbo loni ko ni ta ko yin ni ojo dajo mo gbadura pe e se rere loruko jesu imota lori yin olorun ba je loruko jesu mo gbadura pe ni ijoba olorun won ni fi yin se awari gbogbo eyin ti e nilo iwosan mo gbadura pe e gba iwosan loruko jesu gbogbo àìsàn ara yín yẹn kó máa jáde lórúkọ jésù ó yá gbogbo àìsàn ara yín kó máa jáde lórúkọ jésù láti rìn tí dè kùnà ẹsẹ̀ yín gbogbo àìsàn ó yá jáde lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́fẹ́ gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà yín mo fẹ́ kẹ́ máa wí tẹ̀lé mi jésù olúwa wa mo wá sọ́dọ̀ rẹ gbà mí bí mo ṣe rí yọ orúkọ mi kúrò nínú ìwé kò sì kọ orúkọ mi sínú ìwé yìí ní ìjọba rẹ jẹ́ ń bá ìjọba ní ìjọba rẹ má jẹ́ kí wọ́n fi mí ṣe àwárí àmì gbogbo ẹ̀yin tẹ́ bá mi bẹ̀rẹ̀ ètò yìí mo gbàdúrà pé lórúkọ jésù ìmọ̀ta lórí yín ọlọ́run bàjẹ́ ẹ ṣe rere ẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ ni kò rí o ti níbẹ̀ jésù kristi olúwa wa àmì.
1: mo gbàgbọ́ pé àkọ́kọ́ ìgbàlà rẹ rèé o sì ti rí ìtúsílẹ̀ kúrò nínú ìdè fún ìdí èyí o lè darapọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àkọ́kọ́ ìgbàlà
2: lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láti aago méje alẹ́ títí di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:00 to 7:15 p.m. ní gbogbo ọjọ́ ìsinmi Sunday every Sunday ẹ tún lè darapọ̀ mọ́ ìsìn ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa Sunday àkọ́kọ́ nínú oṣù Supernatural Sunday Service SSS bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán títí di aago márùn-ún ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ẹ lè darapọ̀ mọ́ wa fún ẹ̀kọ́ bíbélì nílé ìjọsìn wa Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Boho behind Nigerian Tribune House Emale Falafia Ibadan níbi tí wà á ti máa bá bàbá wa pàdé tí bàbá ó sì máa gbàdúrà fún ọ lórí ìṣòro tí ò fi ọlọ́kàn balẹ̀ gbogbo ọjọ́ ajé Monday ní ìpàdé àdúrà fún gbogbo oníṣẹ́ ọwọ́ àti fún gbogbo ènìyàn bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́wàá àárọ̀ 8:30 to 10 a.m. Omi Adio Ife Dawapọ̀ Cooperative Building opposite SCDA Omi Àpáta Ìbàdàn ni ó ti wáyé o tó bá wá di gbogbo ọjọ́ ìsinmi Sunday bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ ẹ lè darapọ̀ mọ́ wa fún ìjọsìn sí Olúwa fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìgbaninímọ̀ràn o lè pè sórí nọ́mbà yìí 08064 28 12 50 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08064 28 12 50 tàbí kẹ́ WhatsApp sórí 09078251311 09078251311 lẹ́ẹ̀kan sí 09078251311 08064281250 08064281250 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08064281250 tàbí kẹ́ WhatsApp sórí 09078251311 09078251311 lẹ́ẹ̀kan sí 09078251311 website www.pkgm.org lórí Facebook Paul Kọ́láwọlé Global Ministry YouTube Paul Kọ́láwọlé Global Ministries lórí Spotify àkókò ìgbàlà rẹ ti tó kúrò nínú ìdè Ọlọ́run á bùkún fún ẹ o.

0: padà.
1: Má lọ bọ́ sí oríbùsù ìbá ní
0: kéèmẹ́ra
1: o. Mo bá ro ń tọ̀ mẹ́gẹ̀ sí òsì.
0: O ti sí báwọn.
1: Mọ̀mọ́ ní dákọ̀ndé lọ́jẹ́. Àlákò bá dì ní. Jẹ́ sóje. Ó ní sẹ́ ẹ̀rí pójò ń rọ̀ ni. Mo ní tójò bá wá rọ̀. Sóní lójò, sóní lákọ̀ọ́kọ́ òjò. Irú dáradára irú pálapàla wo lélẹ́yìn
0: ọlọ́mọ jẹ́ ayé lábúrú
1: èmi kan sùn lọ ni
0: o sùn lọ bá àwọn
1: mo ti fo story mo sùn lọ ni
0: bẹ́ẹ̀ ló ṣe sùn lọ
1: mo ti fo story mo sùn lọ ni
0: ọ̀rọ̀ ni
1: sọ mọ̀ pé sọ rí àlàjé kàmínú jara rúru wà láì kò ṣe é fọ́rọ̀ lọ kò ṣe é fọ́rọ̀ ẹ̀rín ní ń fi mí rìn ọ̀rọ̀ gbọ́ sí lọ́sàn-án ìyá pé ni
0: ìwà tí wọn náà wí ohun mo kàn sùn lọ
1: mo ti fo sọ mọ̀ pé mo ti fo story
0: ayé ti ẹ̀yán náà ó ti ẹ̀dín òun fo story ó ti ẹ̀dín ti ẹnu
1: torí oorun òjò ọlágbára jíjí ti ń ojì láti bí ọwọ́ aago méjìlá bọ̀ ságo kan ọkàn lájú fẹ́rẹ́fẹ́ máa ń gbọ́ tẹ́nu pé àbẹ́ ẹ̀jẹ̀sẹ̀ mọ́ kẹ̀ẹ̀jẹ̀ kẹ̀ẹ́tó tó bọ́
0: ọmọ pé
1: ẹgbẹ́ àwọn òjì sí aago mẹ́ta ti lù láì lo ogun oorun
0: ogun oorun ó ti lo ogun oorun
1: n ò lo ogun kankan
0: ogun ń bẹ ní ogun
1: irọ́ o dr adebiyi oni
0: olúwọ wà fọlùpọ sí i
1: olùpọ
0: yóò dà fún ọ gba
1: yìí ẹni ò lo ogun kankan
0: ogun wà nù sọrí àwọn ogun kan bẹ èbó ló ṣe wọn àwọn ogun kan bẹ ọlọ́run ló dáhùn eléyìí àwọn ogun natural yẹn àbí òyọ wọn ṣiṣẹ́ jẹ́ ogun èbó lọ.
1: Èwo natural o.
0: Atẹ́gùn ọlọ́run ìṣẹ́gbẹ́ AC.
1: Òótọ́ ni
0: òótọ́ ni tó yóò tó lọ kó kàtà
1: kò yé mi débẹ̀
0: ọwọ́ tó tún wá ṣeun ó tó gba ládá.
1: Ṣé pé mo sùn? Ṣé pé ládá tó ń bẹ nínú kéèyàn ò sùn?
0: Ládá ń bẹ mẹ́ o.
1: Tí n bá sùn ní ìsìn ládá wà bẹ̀.
0: Ìyìn tó sùn lọ́sàn-án ó ní ládá nu.
1: Kí ló yẹ yàtọ̀? Kí ló fi yàtọ̀ sí gbogbo?
0: Yàtọ̀ ń bẹ bẹ́ẹ̀. Ogun wulẹ̀ ni tó wulẹ̀ ogun wulẹ̀ ni.
1: Gbogbo àti
0: àṣẹ
1: tínú obìnrin bá dùn àṣẹ ń tó retí yóò ṣe ìgbà tí n ó jì sí
0: ọwọ́ sẹ̀mú ló bọ́
1: sí pẹ̀lú gbẹ̀gìrì tó ń
0: dá. Ọlá wípé ìwọ náà wà á dá ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọkùnrin ni wọn kìbọn fún létí olórí yìí ń ta.
1: Ẹ̀rọ mi ò ní rogun ìní rogun ọ̀bẹ lọ́mọ́taká ìdáná níbo ló ti rọ́rọ̀ ọ̀bẹ inú gbogbo tá a sọ̀kalẹ̀ níbo ló ti rọ́rọ̀ ọ̀bẹ mẹ́ torí onísòro o.
0: Nàìjíríà ló ní pírọ́blẹ́mù àsìkò yìí.
1: Ṣé tiẹ̀ àbí ti nàìjíríà lọ́tọ̀?
0: Gbogbo pírọ́blẹ́mù tí mo rí nàìjíríà ló ní.
1: A ní bọ gbọ́ bùkátà rẹ̀. Èmọ̀ ti lẹ́bù ẹ ti débẹ̀ o.
0: Ká wí pé bó ṣe jẹ́ ń jẹ àárọ̀ tán àbí òyọ tójò ń bẹ̀rẹ̀ àǹfààní oúnjẹ àárọ̀ tó jẹ tí wọ́n ti kì bọ́kálẹ̀ tó wá owó sáré bọ́ táwọn owó lọ báwọn owó padà sílẹ̀ láàárọ̀ ọ̀la.
1: Ṣé pé ń jìyà ẹ̀ kí ni ọ̀sẹ̀ rẹ̀?
0: Ọ̀rẹ́ wa tó dẹrú ẹ̀ wò.
1: Kí ni ọ̀sẹ̀ rẹ̀?
0: Ó gbé délé ẹjọ́. Kéèyàn ó kí wọ́n kìbọ̀ ń lé.
1: Kéèyàn wá lọ yẹn ta.
0: Wàhálà gidi ni o. Ògúrú bá lọ́wọ́ àgbẹ̀.
1: Ọkùnrin tó bá dẹrú ẹ̀.
0: Ẹ̀kan tí mo dẹrú ẹ̀ wò. Mo fẹnu fẹ́ra.
1: Lọ́nà.
0: Ọmọ yìí tẹ́ ti lẹ̀.
1: Ọkàn jẹgbẹ́.
0: Ètò
1: yìí màmá ká jẹgbẹ́. Ètò yìí màmá ká jẹgbẹ́.
0: Ètò
1: yìí màmá ká jẹgbẹ́. Olúkọ ògùn dùgbà ètò yìí màmá ká jẹgbẹ́. eja ga so se wa ba wa se e wa ba wa se sama se ewe tagba e wa
0: la wa se
1: adupe fọlọ adupe fọlọ
0: alhamdulillah
1: aro wa si
0: anakum la afa
1: aku mora odun
0: awon baba won la ku mora odun o
1: aku mora odun leya
0: baba won la ku mora odun leya
1: aki baba wa chief imam nle badan ti le toko
0: chief imam nle badan ti le toko baba agba agboto mo keke
1: aki baba wa afa agba
0: awon aki baba wa afa agba
1: ah se eke bari adetunji
0: won la ki baba o
1: awon aki gbogbo mamu imamu
0: ara se tara be ki gbogbo mamu mamu
1: to be dori mamu rati be
0: to be di gbogbo mamu rati bi pata
1: aki gbogbo mamu jami
0: aki gbogbo mamu jami
1: gbogbo yin la ki o
0: oni gbogbo yin la ki
1: gbogbo musulumi aye pata
0: gbogbo musulumi aye gbogbo torika won ni gbogbo yin la
1: aku mora odun
0: an baba won la ku mora odun olohun ni sele lokan to ku fa loke pe
1: odun leya to wole de
0: awon baba won lodun leye eleyi won olohun ni fi so ko ku to ku fo
1: eh odun leya ti nbo yi
0: won ni odun leya to wa ku jo merin yi
1: ke se tu la si la fi pere leya o
0: awon baba won dede ko le ran leya o
1: tu la si ko o
0: won ni pon ma won lo ba leya lo o
1: to ba pa lesin to ri pa lodun yi ma banu je bo se gbanu
0: awon baba won lanfani etesin to yore ti todun wa fe yo won ni bo se gbanu o
1: olohun o si ni dun nla da po re ran pa
0: won nitori pe wa peran olohun ni dun yin la da o
1: sugbon to ba koja aye re ta pare oka to lo lo da wole o le ri lada kan gba
0: awon baba momu won ni eja se pele pele tori pe inu osu keje la won mo le ro gbolude osu kese won to pada wole pada won ni eja se baba wa se mo o
1: aro wa si
0: anakum la
1: aro wa si
0: anakum la
1: eh eran leya
0: aha ba won ni eran leya
1: o ni ba tun se pa o
0: won lo ni ba se ma pa
1: ah omo konrin ti nbe waju mi
0: won ni omo konrin ta nwo yi
2: so ti wole yan
1: DJ Spider
2: oni DJ so ti wole yan
1: omo e ti wole ya ya ma jara ki
2: ni
1: omo e yo ma jara ki
2: ya ko fa lu
1: waju ya ya adi alagba lo re o mi ye wole ya to a loju aja bayi
0: an baba won ni aba si toju oda de won ni imoran nbe o to
1: abe bara wa soro
0: an baba won ni imoran nbe ka fe funra wa lo
1: a bara wa so toro
0: awon baba won dede ko ni ko wale odun to ni o todun yi o
1: ka mo pa wo wi ti a
0: won ni ke mo pa wi
1: oro ta nso yi
0: won lo ta wa nwi loni
1: ife nu ti wa ka fi nso o
0: olorun lo lo wa ke se fe nu o
1: oro nu alqurani
0: won ni oro nu we mi mo ni
1: Bọlọrun se ba wa soro nbe.
0: Won ni Bọlọrun se ki n faya bi.
1: Ma faya la le.
0: Won ni aba ni ki mo fa, won ni n ba fa ni.
1: Je a lo Oluwa ja.
0: E je lo re pe baba ti a po da
1: de. So fun won pe won ma re bi kan.
0: E de pe mo ku nbe pelu egbe o ti wa, Alhaji Daru e kaabo, won ti de.
1: O ti de.
0: O ti de.
3: On Lagilu FM 96.7.
4: Obale bagẹ o wole pẹlu steez computer di o bi awo fifty bitters jagun labi ọkunrin ogun gentleman on the body system ogbontarigi akanse bitters to ba oriṣiriṣi aisan bi aadọta ninu agọ ara wọya aja fifty bitters bẹti gbogbo obinrin to da ti ẹmọ imule awọn boys to fẹ pẹ lori ẹ to fẹ ṣe normal ra fifty bitters wa fun gbogbo sisi ologe ọmọge to sexy bobo ati baba to fẹ wa fully active in the other room tabi ko mọ lọmọge wọle ko ma le ṣe normal debit ka ṣiṣẹ ṣiṣẹ ki ati sun to ma fẹ dogun ewo ayegba yẹn ti kọja o step up pẹlu fifty bitters ko sun rayo ko fun bebi etan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esile rira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704 318 3929 50 bitters nafdaki jolote

08 and 08052023076 nipaso sọ laso sanwó ẹ gbẹǹkan ẹ ọlọ́run tá a fi ṣègbẹkẹlé àìtà ìwọ wọmọjà ló mú wa gòkè àgbà.

0: ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní ebe church ọlọ́run kankan aago mẹjọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn ló gba ẹmu pàtàkì látọwọ́ wò ní ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427 ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún ilé. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Jioni, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lóníranran. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́
2: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 0701.

0: bẹ̀rẹ̀ pé tó ọba sùn yìí pé ń pọ̀ lójú rẹ̀ àwọn nǹkan wọ̀nyí a máa pa ojú sára díẹ̀ díẹ̀ mo sì fẹ́ kẹ́ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ojú ẹ̀jẹ̀ náà ní ṣe ń bẹ̀ o iṣan náà ní ṣe lára ti ń jẹ́ ojú gbogbo ẹni tí wọ́n ń fà ní tẹ̀ẹ̀tẹ́ lónìí kọ́ ni wọ́n bí pẹ̀lú ojú fífọ́ ẹlòmíín ti ríran rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àìsàn gbóná nǹkan kó sí ni lójú àwọn wàhálà tó bá iṣan láti inú agbárí tí gbé ẹ̀jẹ̀ wá sínú ojú àwọn gílóòbù tí ń tan ojú ni dọ̀tí míì ti yí omi ojú míì ló sì gbẹ gbogbo ń tá lò pátápátá ẹnu là á lò sí lọ́dọ̀ ayé mojúbà bàbá ìran làgbà bọ́ ọ bá dọ́dọ̀ wa lónìí ìwọ náà ó gbà á nítorí wípé ìdúrà òkè fún alágbára ṣe kódà tó bá jẹ́ wípé agbára òkùnkùn àbí nǹkan kan burúkú kan lẹ́nìkan náà ṣe àbọ̀ jogún wàhálà yìí àbí bínú àwọn ẹni ọ̀tá ni yóò ṣeéṣe ọ ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rẹ̀ bọ́ ọ bá sọ pé náwó náwó náranára dọ́dọ̀ bàbá ayé mojúbà bàbá ìran làgbà ní standi 10 nínú Liberty lọ́wọ́lọ́wọ́ yìí bọ́ ń bá ń bọ̀ máa ń kásífù funfun lọ́wọ́ o máa ń kásífù funfun lọ́wọ́ à á ṣàyẹ̀wò à á béèrè bó ṣe rí ìwọ náà ó rí wípé kedere báyìí ló máa rí nítorí pé àtọ̀sán àtòru kedere báyìí ló lógìn ní ríran ojú ẹja kì í sì dúdú nísàlẹ̀ odò máa bọ̀ lọ́dọ̀ bàbá ìríran làgbà nínú ọgbà stadium báyìí ọ rí pé rere lélẹ́dùnmọ́re 081-510-77-665 gbọ́ mi dáadáa 081-510-77-665 gbogbo ń tí ń jẹ́ àìsàn tó wà nínú ojú pátápátá elédùn òkè fún a ní agbára láti bẹ ṣètọ́jú ẹ̀ bí wọn náà bá ti dé mọ́jẹ̀ wọn fà ọ́ kiri mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ níṣòro tẹ́ ẹ wà ní òkun báyìí mo gbàdúrà wípé ojú yín ó là ẹ sì ríran pẹ̀lú àṣẹ ìdùmọ̀rẹ̀ ẹ wọn ti bá mi ṣiṣẹ́ abẹ rí wọn ti bá mi ṣe kinní kan rí tọ̀dọ̀ mi máa ń ro mí tọ̀dọ̀ mi máa gún mi pìnpìnpìn yóò dàbí páràn ń kọjá ń bẹ̀ ẹ ojú máa ń lẹ̀ pọ̀ bí n bá jí bí n bá wọ̀ kán a máa dàbí èèyàn mẹ́wàá máa bọ̀ lọ́dọ̀ bàbá ìríran làgbà nínú ọgbà stadium báyìí ọ rí pé rere lélẹ́dùnmọ̀rẹ̀ 081-510-77-665 gbọ́ mi dáadáa 081-510-77-665 bàbá ìríran làgbà bàbá ayé mojúbà ojú lọ bá ara o àtùpà ayé wa ò ní kú ẹni títí ẹ̀ wá ń dà láàmú báyìí bó bá dọ́dọ̀ wa tá a jókòó tá a jọ sọ̀rọ̀ o tí ọmọdé ni o ṣàgbà ni o sọkùnrin o sóbìnrin ni ẹnu ló kàn sí bó bá sì jẹ́ pé lọ́wọ́ kan jàmọ́ nínú a lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ àwọn tí wọ́n mọ̀ ọ́n tì ẹnìkan mọ̀ ọ́n sí yóò sí o ìran àwa ò ní rí léde wá àṣẹ ìdùmọ̀rẹ̀ a mọ̀ retí yín.
1: La la la la gelo FM jagaba gogo retio.

0: àlàáfíà ọlọ́run kó máa bá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi ṣe nìkankan yín o. Orúkọ tèmi ni Bàbá Eégún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò, àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà, sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Eégún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara, tàbí o ní kòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kò máa rí bí èéfín bí èéfín, àbí kò máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O ò rí rà tẹ́lẹ̀wọ́ rẹ, o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ̀. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ mà ní jẹ́ńjẹ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí. Ẹ mà ní rógun ẹkún. Béèyàn bá ń sun ẹkún àṣunjù, a máa ṣàkóbá fún ìrìnà ẹwà. Ìfún

0: fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú sẹ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ni nẹ̀wà. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ bí kankan mọ́. Níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tán délé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọbọ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéralẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Egun. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta ya tọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbòmí mọ́ra kí n fa aláìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o. Ẹ ǹdílẹ̀ ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. Àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jàgàbá gbogbo rédíò máa rún wọn jù.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀. Ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí ti lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúlé iṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́ epo tóta ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048668653. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípènijà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni elomi o ti ri ne ri o ri nkan to sumo e o de ri nkan to jinle si e gbogbo one kone taisen oju yi to le ma gbadọ laamu ma bo wa ba mi ni bi ipate to nlo lowo lowo ni stand number 5 orisirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka oko elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje tawon agbalagba ti won pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba si wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju ni yen ba kan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun iri na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba po la poju awon na ma sakoba fun iri na orisirisi aise irine ohun ni won ma pe fun wo le ni ayokele ba irine je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto sibi irine ti e ah eledumare koni gba irine lowo enikokan wa to ba mo po ni pe ni ja irine dede o le daka qurani o le daka bibeli o ti irine riun to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasikoto yo ma jasigegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi ni bi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule se wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe ni ja oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fin se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o firi na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero banisoro te ma pe mi si ohun na ni 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan torupa awa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa ni be stand number 5 ero ba ni soro te ma pe mi si ni 090-488-688-53 090-488-688-53 alaafia loju o

aku afere yi tutu dodo titi yi lapa bi o tutu ibi ata wa orile ede awon orile ede ile okere ni o tutu dodo titi yi e rojo adupe lowo olohun oba oba ife e gan re erin o bu erin lewa baby ni eleni oniyan na niyan o jo bi eni pe baba ri nkan ka mo o ba na ko ni ki e mo lobo mo goke mo na gba mi o ma nda gba mi to ba ri nkan gbori le pa pa julo niru weather yi o ba je pe nu ise le yin wa e ma meka tori pe awon orin aladun awon eto ile to de pe yoje kera yin ko gbayagi yagi o wa de pe yin wa lori bed na to de pe dawa ni dawa awon eyin ni adawa super era muti gbona abi eko gbona amu rob ke fi wo owo ke fi wo ese the most beautiful girl I've seen awon ni jajo Oki ka bo sori eto ni temi. It's like a data starts from. Ni koni ti lagelu FM 96.7. Ile fufun bala on fele le ni lu ti Ibadan. Yes I wanna build my home. Ati wo yara afẹ lo bayi. So I promise you forever and for always. Eti mo bo ti ago mewa to ba ti ro kan go. If you don't go away, I want me. Ni temi logbode kan yen ta ti mo nsoro npa fe lani ololufe meji lani okunrin sobirin yawo atoko boyfriend ati girlfriend fiancé ati fiancé fe lani ore meji loruko olotu eto igangan kan eto gweje yi hey buge kabo amojo ero mi fun sata wa yi ona ni DJ Spider sugbon loruko awon oko mi ta jo wa n bibi Spider wole de yes I want to build my whole world pe ye o kin sun e mo laju ile ni pe ye mo wash ni eto tale yi o ma yato oko mi na duro tan duro tikara tikara ile fun won binu ke se pe won ja ti a gbeta ba ti debi ise bayi dandan ni ka se oko lari na wa o de pada o de kori ayo mi po se oluwa ko ka lari na wa wa le agbara oluwa Femi Williams wile na wa le agbara jo wa ni te ko awon rin yen wa olorin kan to lo last week awon kan pe mi Mr. Martini bule ti rorin yen o jo bi eni pe won fe nu fa nkan won fe nu mu kan eyi ti ran ti Mr. Martini jo kila ko le orin yen ye yo to yo fun yin pada la le yi ta koko ba ti to awon sound engineers wa na na wa nbe àwọn tó wà lẹ́nu lóró náà orúkọ wọn pátápátá ni mo fi kì í kábọ̀ sórí ẹ̀tọ́ ní tèmi Martini Salau ọmọ ọba lorúkọ ti tèmi náà ni kọmíṣánná àfẹ̀yìn gangan ọmọ onílé ajé yín the Don Freyan and the Radia. Sábà ti débi iṣẹ́ báyìí dandan ni ká ṣe àwọn tèmi ti ń wọlé sórí Facebook yẹn wọ́n dẹ́ máa ṣe fún mi lálẹ́ yìí wípé ètò ìtàlẹ́ yìí ó tún ti yà tó tún yàtọ̀ díẹ̀ another episode lélẹ́yìí ṣé lè kọ́ ló máa kẹ́yìn fún tó ṣù yìí ni last episode náà lélẹ́yìí ọlọ́run ṣe ẹ mọ̀ pé lórí ètò abala mẹ́ta la ní lórí ètò yìí ẹ mọ̀ nǹkan tó máa ń jẹ́ kórìí mi wọ lọ sórí Facebook yẹn ló máa tẹ like yẹn love yẹn máa tẹ̀.

gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àríyìnbẹ̀ ṣeun gan ni o ètò ti bẹ̀rẹ̀ báyìí tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ kan kò kí ń pẹ́ mọ̀ adẹ́kù ìmúra ọdún yìí ọdún iléyà wọlé dé tán gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tẹ̀jú olólùfẹ́ wa tẹ̀jú ẹlẹ́sìn mùsùlùmí àkú ọdún Rosile de Ọlọrun mi wa to ri odun yi e ti gbagbọ pe ti ri Rosile a to ri nto nbo mi ni gbagbọ pe ti ri Duke Rosile de wa ni agbo nkan kan Aduke ibe si nda ko yin ni Alaja emi fe lo Saji Saji Kazim wa agbo kan kan won di be si nda ko emi ko lo ma ndu mo mi lori eto ni pe ìkàn ni lágelú ó dàbí ìgbà tí èèyàn bá wà ní one big family ni àtàlẹ́ pẹran àlè ṣe gbogbo ẹ̀ká náà mọ̀ jẹ káàmọ̀ wò yín káàmọ̀ sọ pé mr martini à ń gbádùn yín o nígbà tẹ́yìn jẹ tẹ́yìn fa ọ̀kẹ́ ilé ṣe bẹ́ẹ̀ lórí ètò ìlálẹ̀ yìí ó ní nǹkan tí mo fẹ́ gbé yẹ̀wò bẹ̀rẹ̀ kí ó kú jẹ́ pé last week ilẹ̀ ń sọ tẹ́ ń sọ pé ṣe ti wọ class alọ̀rẹ́ rẹ̀ who is your friend wọ́n la fẹ́ gbéyẹ̀wò lónìí alọ̀rẹ́ yín alẹ̀ yín ń pè lọ́rẹ́ àwọn olọ̀rẹ́ gidi àwọn olọ̀rẹ́ burúkú lẹ́yìn tí ẹ ti pàdé ọ̀rẹ́ gidi rí tẹ́ ẹ sọnù látàrí àwọn ìwà ìbìkítà yín ètò talẹ́ yìí our conversational ìtumọ̀ ìlédè yóò bá ni pé àjọmọ̀ gbé fúnra wa ẹ̀ mọ̀ sọ ní ọ̀rọ̀ sọ́lọ́ pápá bíbí torí pé nígbà míì téèyàn bá ní àwọn ọ̀rẹ́ kan máa dàrin àjò èèyàn rú kì í ṣe nípa ayé nìkan o kì í ṣe nípa jọ́ọ̀bù kárìà nìkan ẹlòmíì ọ̀rẹ́ tó ní ló le kúrò nílé ọkọ tó wà ọ̀rẹ́ tó ní ò jẹ́ kó rí ọkọ títí di àkókò tá a wà yìí àwọn ọ̀rẹ́ tó kó ní ò jẹ́ kó rí aya pàdé àwọn èèyàn gidi ó ń pàdé àwọn obìnrin gidi ó ń pàdé àwọn ọkùnrin gidi báwọn ọ̀rẹ́ tó ń kó olóògbé máa ń sọ̀rọ̀ kan yorùbá náà sọ bẹ́ẹ̀ ó ní kò fọ̀rẹ́ rẹ hàn mí kí n lè sọ rẹ tó jẹ́ ta lọ̀rẹ́ rẹ ẹ wo ẹ wúri contact yín yẹn ẹ wo ẹni 3000 friends contact yín 3000 ẹni 4000 àmì ìlẹ̀ lè pè pé ọ̀rẹ́ mi rè ẹ̀rọ tẹ́ ẹ̀ tẹ́lẹ̀ àbí. Àwọn kan tó máa ń wò wá ni pé ṣé ẹni téèyàn bá fẹ́ fẹ́ àbẹ ẹni téèyàn fẹ́ ṣó lè jẹ́ ọ̀rẹ́ èèyàn gbogbo ẹ̀ lájọ́ máa wò lálẹ́ yìí agbámi ìfẹ́ náà tún ní gbẹ̀yìn ṣé mo ti let's celebrate ourselves yẹn lálẹ́ yìí ibi màá gbà wọlé ó ní ẹ̀kan tá a jọ máa ṣe lálẹ́ yìí. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ ti pàdé ọ̀rẹ́ kan rí tó yẹ pé láyé ẹ lè gbàgbé lọ́nà tó dáa ni o fẹ́ mọ̀ rírì ẹ̀ ṣẹ́yìn ti pàdé àwọn ọ̀rẹ́ kan rí tó yẹ pé tẹ́fẹ́ tó bá ń sọ pé pàdé èèyàn ẹ lè firú ẹ̀ tọrọ kẹ pàdé ẹ̀ mọ̀ láyé àwọn ọ̀rẹ́ ẹ̀dá kejì nìyẹn a ní ìbéèrè tèmi ni pé ta lọ̀rẹ́ yín ẹ wo contact yín wò àbí ẹ wò ẹ mọ̀ wò ẹ mọ̀ school rẹ̀ lọ́ba yẹn mọ̀ school rẹ̀ ta lọ̀rẹ́ yín irú ọ̀rẹ́ wo lẹ́yìn náà wàá jẹ́ gangan ṣé ọ̀rẹ́ tó yẹ pé ọ̀rẹ́ yín na ìfẹ́ sí yín báyìí ó na ọwọ́ ọ̀fẹ́ sí yín ṣùgbọ́n ọwọ́ ọ̀bàjẹ́ lẹ̀ ń nà sí Romeo and Juliet ti talẹ̀ yìí ó ti yí padà báyìí o iṣẹ́ ti yí padà àwọn onírin ti change wọ́n ti tún ṣẹ́ pín ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ adùkẹ́ ẹ̀yin adùkẹ́ ṣe hi ẹ̀yin adùkẹ́ tẹ́ ń gbọ́ mi báyìí tẹ́ wà lórí facebook kan ṣe hi lórí kí yín ládùkẹ́ who is your friend ta lọ̀rẹ́ yín ta lọ̀rẹ́ titi yín ẹnìkan ti wo contact ẹ̀ ó ní mr martini i have over 1000
contact on my face or my WhatsApp. I don't have any friend. I'm a sheba ilale yi. Uru awon wo lo ye kiyan gba laye sinu aye yan gan. Elomi wa te pe a ko ma gba yan laye nitori ko fe please everybody. I want to please everybody. They come for me pe yan buruko ni mi. Wa nko ru nko ile mo nko yan gidi nko eniyan buruko sa nfa mora. Awon kan tun wa wa awon e mo ti won se differentiate laarin relationship ati friendship. Se ran ti arabirin kan tun won pe wole sori eto yi. Last year na pe wole te ba gbagbe. Aran yin leti e leti gbagbe. Won ni pe awon ti wo close to 40 years. Won to fi yen se gege bi apere ni o. Only 40 years that won ti wo yen. Won lo ni arakunrin kan to ni fi awon gan bi oju. Won ju gbon gba sa won de ile iwe.

0: lálẹ́ ìyájọ́ máa ṣí à experience yẹn lẹ́yìn ti láǹfààní àti pàdé ọ̀rẹ́ kan rí pẹ́lẹ́pọ̀ rẹ̀ yín yẹn ẹ̀rọ kan mọ̀ pé fún ara yín báyìí lẹ fọwọ́ ara yín léèyàn gidi lọ ìwádìí tẹ́ pé yín gan fún ara yín ẹ bá wò báyìí pé ṣe mistake tẹ́ bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ara yín ni ọ tẹ́ẹ̀mẹ́ parọ́ fún ara yín. Máa ṣe pé ẹ máa gbé wọnú ara wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí ni wá ẹ o? Ìbò lẹ́yìn fẹ́ gbà jáde sí mi ń bẹ̀. 09123708675 ẹ ṣe ojú òpó yẹn báyìí. Ṣe fún mi iye. Àbí ta lọ̀rẹ́ rẹ, ta lọ̀rẹ́ yín sà. Ọ̀rẹ́ wo lẹ́yìn ní? Ọ̀rẹ́ wo lẹ́yìn fún love? Lẹ́yìn gan mọ̀ pé love tí mò ń fún yìí. Dá padà fún yẹn dẹ̀ ń rí. Hello.
1: Hello. Hello.
0: Hello, ẹ ká lé sà. Ẹ kúrò bí rédíò yín sà ká lè gbọ́ yín dáadáa. Ìsinmi aláyọ̀ ni sà.
1: Ẹ pè é sà.
0: Yes, ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Yes.
0: Àbá tẹ bá ti ń pè é, tẹ bá ti ń gòlé sórí ètò yìí. Ẹ jẹ́ ká máa sókò mi rédíò wa. Torí pé etí ò gbéjì ẹ fẹ́ gbọ́ wa tún fẹ́ gbọ́ra yín kò lè ṣẹlẹ̀. 09123708675 Lẹ́tà àti last week yẹn níta àbádé máa gbé yín débẹ̀. Hello.
2: Ẹ kalẹ́ o.
0: Hello, ẹ kalẹ́.
2: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ̀ kí lorúkọ yín bí lẹ ti ń pè.
2: Àdúrà wọn gbà níjà.
0: Àmì ẹ sókò bí rédíò yín yẹn mà.
2: Ojú sókò nílẹ̀ o.
0: Àbí kẹ́ ẹ pa
2: ẹ ṣe. Ọkọ tèmi lọ̀rẹ́ tèmi o.
0: Ọkọ titi yín lọ̀rẹ́ titi yín ẹ̀yin ò lọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Wow. Ọkọ yín gangan lọ̀rẹ́ yín.
2: Bẹ́ẹ̀ni àti wà lórí bẹ́ẹ̀dì báyìí.
0: Ẹjọ́ wà lórí bẹ́ẹ̀dì ni. Ẹjọ́ máa ń dámọ̀ ọ̀ràn ni àbí. Ẹ bá ń gbé fún fún ọ̀rẹ́. Ẹ bá mi gbé fún fún ọ̀rẹ́. Ẹ bá mi gbé fún fún ọ̀rẹ́ yín. Hello, sir.
2: Wọ́n máa ń tijú sí wọn.
0: Tijú bá wo àròjù wọn, ẹ bá ń gbé fóònù fún wọn. Wọ́n máa ń tún tijú lórí fóònù. Wọ́n tún tijú lórí fóònù. Ẹ̀ṣọ́ ọ̀pọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ̀ṣọ́ ọ̀pọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín.
2: Àfọ̀
0: àkọ̀nfàm báyẹn. Mo like ṣẹ́yìn imagine ni. O ti ń jọ imagination. Ṣé mo tẹ́ ẹ ṣe yẹn? O ti ẹ̀ láìkì yín ìyá oníyàwó imagine ni. Imagination pọ̀. Ṣé mo fáwọn orientation kan tó wọlé dé ló affect ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé ẹlòmíwà tẹ́ pọ̀ ọlọ́run bí ọlọ́run dìde bless ẹ pẹ̀lú a good man and a good woman. Báwo orientation táwọn ọ̀rẹ́ ti fún un. Hello.
3: Hello.
0: Hello.
3: Ẹ kalẹ́ ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ̀ ta lọ̀rẹ́ títí.
3: Mo ní ọ̀rẹ́ kan.
0: Ẹ sún kúrò bí rédíò. Ẹ sún kúrò bí rédíò. Àwọn ọ̀pẹ́ ń gbọ́ wa ni sẹ́. Ẹ gbádùn ẹ̀ ń gbádùn ètò yẹn. Ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ ká mọ̀ ọ̀rẹ́ yín. Mo sọ fún yín pé lálẹ́ yìí ètò yóò wà conversational. Ẹlòmíì ọ̀rẹ́ ló bá débi tó fi di pé ó fi di single mom tó ṣe wà yìí. Ẹlòmíì fàdà tó wà ọ̀rẹ́ ni. Ẹ lọ̀rẹ́ ti tiẹ̀. Hello.
1: Hello, ẹ̀ka alẹ́ agbóhùn.
0: Ẹ̀ka alẹ́ sà, mo láìkì yín jàre, mo láìkì yín. Ẹ ṣeun jàre, ibi tẹ́ ẹ ti ń pè ṣe ló dákẹ́ rọ́rọ́. Láti Òṣogbo. Apá abolo ṣogbo lẹ ti ń gbọ́ wa báyìí.
1: Ní Tìmídìrí Estate.
0: Ẹ́.
1: Tìmídìrí Estate.
0: Tìmídìrí Estate lóṣogbo. Wow. Ta lọ̀rẹ́ yín sà.
1: Ọ̀rẹ́ mi, iṣẹ́ mi lọ̀rẹ́ mi.
0: Ẹ́.
1: Iṣẹ́ mi tí mo ń ṣe lọ̀rẹ́ mi.
0: Iṣẹ́ yín lọ̀rẹ́ yín so ẹ̀ lẹ́nì kankan tẹ tẹ tó máa ń dámọ̀ràn kankan ẹ̀ ní.
1: Ti dọ́jọ́ ti sọ bẹ́ẹ̀ ni pé. Ìgbà tí mo ṣe ń wá iṣẹ́ ẹbí méjèèjì tí mo ń jẹ ní ẹbí méjèèjì. Mo lọ síbi iṣẹ́ ẹbí rí sọ pé àwọn apàdé ẹ̀mí kan gbà ta close. A ní ká lọ ṣe fàájì. Mo wá ṣe fàájì lọ. Ìyẹn wá rí mi nínú tó ń pàfọ́ọ̀m ní ibi tá a lọ yẹn. Mo wá ní pé àrákùnrin ibi lọ wà níbi tí ìṣiṣẹ́
0: ìmú
1: iṣẹ́ tí mo ṣe náà mo ní iṣẹ́ tí mo ṣe dáadáa ni ọba ní kí ìjọba ṣe ọjọ́ Monday báyìí omi kí wá bá òun níbi báyìí níbi báyìí ọbẹ̀ lọ bá mo ṣe rí mi báyìí tó mú mi lọ́dọ̀ ọgá rẹ̀ ni ọgá rẹ̀ ni o ti sọ pé iṣẹ́ tí mò ń ṣe tí mò ń jẹ ní mi òun ọ̀rẹ́ mi iṣẹ́ ni akọ́ ní kọ́kọ́ pẹ̀lú ìyà kí èèyàn pé ní ọ̀rẹ́ ẹ̀dá ẹ̀ṣẹ́ tí èèyàn máa ń ṣe tí ọba rí ní ọ̀rẹ́ bá lọ́rẹ̀ iṣẹ́
0: àti yọ pọ́ìntì tá a fẹ́ yọ láwọn ní ọ̀rẹ́ kan tó fún àwọn ní right connection tí wọ́n tẹ̀jẹ̀ ká mọ mọ́ọ̀chì bọ́n sọ pé ṣé àwọn lọ́rẹ́ tàwọn báyìí wọ́n ní ọ̀rẹ́ kan tí wọ́n lè gbàgbé bá lọ́rẹ́ títí yín ṣé àwọn ọ̀rẹ́ kan wà tẹ́ pé tẹ́ ẹ ṣe ń ní good rapport pẹ̀lú olólùfẹ́ ẹ̀yìn yẹn ẹ máa rò pé inú ẹ̀ dùn ni o inú ẹ̀ ò dùn a máa fún yín láwọn advice òdì òdì àwọn advice máa fún yín negative ni negative energy la máa fún yín àníta lọ̀rẹ́ títí yín. hello ẹ̀lú ma kí lórúkọ yín bolẹ̀ tí ń pè é.
4: rúkàyà àti láti abẹ́òkúta.
0: ẹ̀sùn kò ń bí rẹ́díò yín o madam rúkàyà àti láti abẹ́òkúta. bó labẹ́òkúta lálẹ́.
4: dáadáa ni
0: ok tá lọ́rẹ́ yín.
4: ọmọ mi lọ́rẹ́ mi.
0: ọmọ yín lọ́rẹ́ yín ok. ṣé wọn tẹ́wá ti rẹ́ tó bá ti ń dárúkọ kí lọ́rẹ́ yín iṣẹ́ mi lọ́rẹ́ mi ọmọ mi lọ́rẹ́ mi ṣé ká wá sọ pé kò sọ̀rẹ́ o ṣé ká sọ pé kò sọ̀rẹ́ o títọ́ mọ́ ni. ẹ̀yin ọ̀rẹ́ ni yín sẹ́nìkan èmi ọ̀rẹ́ ni mí sẹ́nìkan àwa sọ pé ọ̀rẹ́ eléyìí ò dáa ìtumọ̀ ẹ ní pé gbogbo wa náà la fẹ́ dáa nìyẹn àbúrò ni. mo mọ̀ káwọn kan wà tẹ́ pé ọlọ́run fún wọn láǹfààní láti ní ẹnìkan. Mustafa Adeyemi Kabir wọ́n ní well done lórí Facebook mo ń kà yẹn o. Fẹ́mi Oro wálé wọ́n ní good evening wọn ṣàdúgbò títí wọn. ọmọ lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti Facebook wa. Agelu FM 96.7 lórí Facebook mi Martini Salau. Hello sir.
5: Hello.
0: Ta lọ̀rẹ́ yín kí lẹ experience tẹ ti nípa ọ̀rẹ́ yín.
5: Mo ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ téèyàn máa fi ń ṣe pé ọ̀rẹ́ ni kì í sọ̀rẹ́ gidi. Mo sì gbára lé gbogbo ọ̀rọ̀ inú mi ni mo máa ń sọ fún àmọ́ ìkà ni. Létà kí n tó wá padà gẹ́ẹ̀tì ẹ̀ àṣírí yẹn wá ń tú sí mi lọ́wọ́ àtìgbà náà mo ti lérí pé mi ní ní ọ̀rẹ́ mọ́.
0: Àtìgbà yẹn lẹ́sọ pé ẹ̀ ní lọ́rẹ́ mọ́.
5: Torí tí mo farada lọ́rọ̀ rẹ̀ ó pọ̀
0: gan-an.
5: Ó sì ń ṣe àwọn aburú fún mi. Ó dẹ̀ tún mọ rẹ́rìn sí mi.
0: Àmàbá yín fẹ́
5: yín. Ìwọ́n létà gbogbo nǹkan yẹn. Àṣírí wá ń tún kọ̀ọ̀kan sí mi lọ́wọ́. Ìgbà yẹn mo ti pinnu pé mi ní lọ́rẹ̀ mọ́. Báyìí àwọn ọmọ mi lọ̀rẹ́ mi báyìí.
0: Báyìí àwọn ọmọ yín lọ̀rẹ́ yín. Ẹ ṣeun. Ṣé ẹ ti ń di ọ̀rọ̀ yẹn bọ̀? tó bá ti rẹ́nìkan tó bá ti padà rìsọ́ọ̀tì báyìí sọ̀rọ̀ kan pé àwọn ọmọ mi báyìí lọ́rẹ́ mi. ok àti ní one báyìí ẹnìkan ti ok other side.
6: ẹ̀ka lẹ́
0: sà.
6: olùṣọ́ láti ògbómọṣọ́
0: ẹ̀ka àbọ̀ sà.
6: bíbélì ní ìgbélékẹ́ tó fi ẹlẹ́ra bí ẹ̀dẹ̀ ṣe gbẹ́kẹ̀lé ìṣọ̀rẹ́ ayé ìṣọ̀tàn ọlọ́run rẹ̀ ṣọ́ọ̀tì lọ́rẹ́ bí o
0: ṣọ́ọ̀tì lọ́rẹ́ yín ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un
6: rẹ̀ ṣọ́ọ̀tì pé mo ti bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ at the end of the day I was disappointed along the line so this world is not worth dying for ẹ̀gbà ọlọ́run dá owó pọ̀ anytime I am very lonely I go to the church and pray and if I have any problem one problem or the other I lọ sọ ìgbà lọ bá bàbá sọ̀rọ̀
0: I have a question sir
6: okay
0: sir
6: pe
0: e wa fortunate enough lati ri enikan ti o show in love will you be glad sir
6: eyan buruku pe yerin jere
0: eh to ba je pe e wa fortunate assuming that you have somebody
6: eh se tolo ba tolo ma ma ara yan lowo ko bi so kale be je be bi ora baba we don't call down from heaven eyan na ni ora
0: Thank you very much for the contribution, sir. Thank you, amen. What is your point? It's move very young, baby. There about who or polopo. I'll come out fortunate Latin, a good friend. Our other side now, I cannot, man. Why? He's unfortunate. Latin, man, yeah, I'm really to the pay. That's what my friend is like. You don't have any, but I underneath. We are not good friends. Like a yara yu. Hello. Hello.
7: Hello. Good evening.
0: Good evening, sir.
7: Yes, sir. I have a friend which I will never forget.
0: What is your name, sir?
7: I'm Sebastian, calling from.
0: You are what, sir? You are what, sir?
7: Sebastian.
0: Are you from the east?
7: Sir?
0: Are you from the east, eastern part of the state?
7: Yes.
0: Which state, sir?
7: Cross River.
0: Cross River.
7: Yes, sir.
0: That's Calabar now.
7: Yeah.
0: Cross River. Okay. Okay. Go on, sir. So you understand? You understand Yoruba?
7: Yes, sir.
0: Okay, let's go, sir.
7: Yeah.
0: Can you speak? Can you speak Yoruba?
7: Okay. Let me try.
0: Oh yeah, chat. Any ore kan te le gbagbe?
7: Then tori 2010 mo wa ni Eko. Mo lo bi se njo kan bayi. Bi mo de bi set mo se eni ro mu. A se appendix lo n da mi amu. Eni na wa ni bi se bi mo se pe ori phone bayi. O tẹ gba permission láti ọgá láti ọgá rẹ o sáré wa bá mi ẹni ẹ sì gbẹ mi lọlé gbogbo owó tó ná owó fúnra rẹ ló fi ná kò pẹpẹ kí mówó jáde ó sì dúró sí mi kí bí ijọ mẹta nígbà tí wọn yá tẹra mi bá rẹ ó ní ṣé mo ní ẹnìkan ní ikọ tó jẹ pé súnmọ sí mi mo ní ẹgbẹ mi kan wà ní kò dùn. Ẹni kí n fún ni nọmba bí mo ṣe gbé nọmba rẹ bá mi fún ó pẹ gbá mi wọn ní ẹni bàbá rẹ ara rẹ òní ha òun fẹ gbé lọ sí hospital ṣùgbọn owó tó wà lọwọ kò tó gbá mi lè send owó sí òun náà ẹgbá ni wọn sọ fún un pé kò sí owó lọwọ òun so mo wà sọ fún ọrẹ mi pé kó má wọlé kí n lè kú torí ọlọrun ti ṣe ìyanu. Láti gba owó tó ná kò bí lẹ́ pé iye tí mo ná báyìí dá padà fún mi. Nígbà tí mo kúrò nípo láti padà wá sí ìbàdàn ó tún fún mi owó ọkọ̀. So ẹni ẹ títí jìnsìn á jẹ́ máa pẹ̀lẹ́ wa lórí fóun tá máa ń sọ̀rọ̀ ẹni ẹ náà ọmọ kọ́sì wà sí mi.
0: Ẹ lè gbàgbé ẹ ṣeun gan ni. Ẹ ṣeun. O níbi tí mò ń lọ o ti di 1-1 báyìí.

0: kọrù yìí.
1: So ta lọ rẹ yín báyìí.
0: Àti tó tí mo ti bá sọ ọ̀rọ̀ yẹn kò padà délé mi díè ní.
1: Ta lọ
0: and we were very close.
1: Ta lọ rẹ yín báyìí.
0: Ah mi lọ́rẹ̀ẹ́ o ṣe mọ̀ ééré mi single lèmi mi lọ́rẹ̀ẹ́ báyìí o.
1: Ẹ lọ́rẹ̀ẹ́ báyìí.
0: Mi lọ church mi lọ program mi lọ́rẹ̀ẹ́ o.
1: Okay.

0: ọpọlọpọ wa fortunate lati lawon re gidi ṣugbọn ọpọlọpọ wa o kin appreciate won to ṣugbọn a ma n ya wa lara lati sare so buburuku ton ba ṣe fun ate pe ọrẹ won bayi lo dabi so ọlọrun lo lati dabi supporting machine fun wa ni lọwọ e wuri njo kan ke ti appreciate e ta lo rẹyin te fe kin ba yin appreciate lale lori eto yi mo kan fe se willingly ni so fun pe mi ni commissioner fe yin ele to tumo si ni pe baba yin je awon ise kan awon pe awon nkan te nri anfani te nri latada awon ore yin eyin le nri lalẹ mo fe ba yin appreciate ore yin lo to awon kan wa awon wa fortunate lati lore gidi hello
1: atakele lati ba yin soro kasimu ni an ba yin soro ba latakele
0: okay an gbo yin lataki yin ele bo la kin ele lalẹ yi
1: akele wa dada
0: okay
1: lẹ́rí mo lọ́rẹ́ kan nígbà ta fi jọ wà mo fún lẹ́ran sí ó dẹ̀ sí dáadáa mo wá gbẹ̀ràn padà lọ́wọ́ ó sì wáá pẹ́ díẹ̀ báyìí ara mi ò yá ní nǹkan tí ẹ mọ nǹkan tó gbé wá bá wá sọ́dọ̀ mi ọlọ́ọ̀ bá ń gbọ́ ẹni ẹ ló ń tọ́jú mi ló ń fún mi ní gbogbo ojoojúmọ́ ni ó mọ̀ wá báyìí ó mọ̀ fún mi lówó ó mọ̀ sí everything títí tára mi fi yá
0: ọ̀rẹ́ dáadáa ni ọ̀rẹ́ yẹn ṣe máa ń sọ̀rọ̀ ṣá
1: bẹ́ẹ̀ni àjọ máa ń sọ̀rọ̀
0: ṣe ẹ ti wò rí njọ́ kọ̀ọ̀kẹ́ mọ rírì ẹ̀ kẹ́ sọ fún pé gbogbo ohun tó ṣe fún mi mọ rírì ẹ̀ o abẹ́ kan ń wò ẹ̀ kan ń fi sínú pé ọ̀rẹ́ dáadáa ni.
1: mo fi sínú fún ṣùgbọ́n o náà padà sọ fún mi pé ẹran tí mo fóun òun géènì lára ẹ̀
0: gan-an. sọ èmi jẹ́ ìjẹ́ ṣe wà ẹjọ́ mọ rírì ara yín ni.
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun ẹ wá ọjọ́ kan kẹ́ ẹ mọ rírì ẹ̀ kẹ́ jẹ́ kó mọ̀ ipa eléyìí tó náà kó inú láìfẹ́ lọ ẹ ṣeun. káàṣì ẹ̀ tí ilé yá báyìí ó ti gbìnà yẹn mọ́ lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa báyìí a máa fi síbẹ̀ *347*1004*2#. àbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì yẹn *www.cashier.ng tábà yẹn 500 naira ní slọ́ọ̀tì kan tó bá ṣe wá tásí náà lè ṣe máa láǹfààní àti ìjẹ́sí lórí ètò ìlálẹ̀ yìí a tún máa fún èèyàn kan ₦20,000. wọ́n sọ fún pé tẹ́ ẹ̀ bá láǹfààní àti jẹ lórí ètò ọjọ́ Friday ọjọ́ iléyá báyìí ẹ̀sùn iléyá ọjọ́ Tuesday báyẹn kò jẹ́ àgbò ó ti máa gbọ́ advert yẹn tí mẹ́ẹ̀ ń dún mẹ́ẹ̀ ti wà ńlẹ̀ ó ti wà lára ń dì báyìí àti mo lọ sẹ́yìn mo ti ń wò èyí ní sọ ibi tó wà fún yín mo ní sọ ibi tó wà fún yín ṣùgbọ́n mo ti rí ó ti rí àrí ó ga ó ń wò ó ń wò ó wú ó lè tẹ́yìn lẹ máa jẹ́ máa jẹran àgbò bí ilé náà fẹ́ jẹran àgbò pẹ̀lú ẹ̀bùn owó ilé tó tóbi $50,000,000 ẹ lọ sá pẹ̀lú *347*1004*2#. mo ń gbọ́ kí wọ́n á ká àwọn kọ́mẹ́ǹtì lórí Facebook ẹ fàdúgbò yín sí ẹjọ́ àti orílẹ̀-èdè mi tẹ́ ti ń wò mí kí n lè mọ̀ wọ́n ti kọjá àdúgbò yín kí n mọ̀ pé àyàn mi kọ́ wà níbí ká lọ́rẹ́ yín mo ń bọ̀.
2: 96.7 ó balẹ̀ bàgẹ̀ ẹ̀rọ wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn 50 peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 webs limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó Siwani, Lot 3, Light and Craft Building, Bashorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beta.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù méje owó tó ju 50,000,000 naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. iléyà cashport ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ ṣó ti cashier mo ti cashier.
1: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
2: Àmàkù àmójúbà o, Alhaji Adébáyò Àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
3: A kú ara ya ojàre, a kú oríire, Alhaji Adébáyò Àpèrè Àyàfọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fè ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ tí dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: Olorun kankan kaakiri agbana aye. Ba padura wa ta jọlọ ninu irin ajo awe Olorun ojo 19 days fasting. Lati March 1st titi di May 29 odun yi. Ipade ipari pẹlu isoru olojo kan. Oru ebi ni seri ta pakori eni. Ijoko mi aye mi. My seat and my space. Oluwa ti ma woli re woli temi to pa je Jesu. Lati fi ipade adura yi gba pada. Gbogbo kan ti aye gba bu joko won aye won lowo won. Ninu isoru alagbara nla to ma waye ni Friday May 29 odun yi. Lati de Park filling station ni woro tu lado ni koja jonku ebe ile ipo yen gangan le o ti ya ebe we church olorun kankan ago mejo ale la bere da fe mo ju ojo keji ebe ru kan yan to ba kode la sale ojo yen to gba mu pataki la towo wo ni ekun re alaye number yi ni ke pe 09025202427 olorun kankan le ti re ja jo pade nibe
1: Ile iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn wọn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

0: Piri.
1: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, attacked in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026, All Mobility ló ṣagbá.

0: ekaabo pada lati eka ipolowo ja ni temi na lo nte waju ni kan ni ti lagde lu fm 96.7 okay to gaju awon okay lo baba baba pelu eto yin e je gbadun ni temi pelu martini omoba eleyi ni jowo lati wo the legend chief Eniza Obi ati Simi mix lori yen e bi oro ta n ba bo seyin ba ni ore eleyi to je pe ani pe won a pin fun yin opolopo ma n ro pe ore ore le je ololufe o mi wa se pe ore ta yan mo ololufe ni àtọ́wọ́n máa wá nǹkan tí ò sọnù kiri ẹlòmíì àbúrò ẹlọ́rẹ́ ẹlòmíì àwọn òbí ẹ̀ ó lè jẹ́ ìyẹ́ ẹ̀ ni lè jẹ́ bàbá ẹlọ́rẹ́ títí ẹ̀ ẹlòmíì ọmọ ẹlọ́rẹ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wá vaidity káàkiri ẹ̀ máa nǹkan tí ò sọnù máa kó nǹkan máa kó ṣọ̀kan àwọn kan wà ní life wa tẹ́lẹ̀ pé business partner ni wọ́n ẹ̀ kan jẹ́ ọ̀rẹ́ ní but kò ju bí a business lọ àwọn kan wà ọ̀rẹ́ ẹ lò ó àṣẹ wà pa bó o níṣẹ́ ẹ̀ àwọn kan nìyẹn ẹ̀ pé kò yẹ kán move closer mọ́ life ẹ̀ kò yẹ kán move closer mọ́ nǹkan tó ní ṣe pẹ̀lú relationship ẹ̀ àwọn kan dẹ̀ tún wà àwọn ọ̀rẹ́ kan wà ilé bá ti pàdé náà ni ọ̀rẹ́ làwọn náà aṣọ wa ro ọrẹ eléyìí tó yẹ pa máa bárìn tó máa jẹ kí a ṣìnà má gbé ìpè bíi méjì sí má ti gbé ìpè bíi méjì sí báyìí má tún kúrò mbẹ́ ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ má tún balẹ̀ síbò mo sọ fún yín pórí ètò ní tèmi talẹ̀
1: ṣìnà
0: hello
1: ẹ kalẹ̀ kú ètò
0: ọlọ́run kú ètò ẹ mà
1: Jesus Christ is my friend.
0: Jesus Christ is your friend. Hallelujah. Hallelujah. Hallelujah.
1: Hallelujah. Tori ọ̀rẹ́ ti dà mí gan. Mo ní ọ̀rẹ́ yẹn tó jẹ́ wípé aṣọ kan náà lájọ máa ń wọ̀. Gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ inú mi ni mo máa ń sọ fún. Nígbà tó yá ló bá wọ àwọn ọ̀rẹ́ mi máa ń sọ fún mi pé kí n má gbàláàyè mo ní kí ló ṣe fún yín. Àfi ilé àtújọ ń ṣe ẹgbẹ́ kílọ̀bù lọ́dọ̀ mi tí mo jẹ́ president nǹkan tó bá wù ló máa lọ jẹ́ inú kíchìn mi àṣé òun àtọkọ mi ti ń déètì ara wọn nígbà tó ṣàyà ọlọ́run ló ṣàyọ mi tí ò pa mí tó bá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n rí wọ́n gbòòrò ó ń gbé travel iṣẹ́ ògbẹ́ àwọn
0: landlord
1: application ló wá bá mi lè kúrò ládùúgbò nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí bí ọmọ ọlọ́mọ tó mú ẹ mọ́ra tó ń ṣe dáadáa sí ọ ló ṣe báyìí tẹ kò sí tó lè ṣe láyé máa ó máa dàbí pé èmi ni mò ń ṣe ni ó bá bímọ ó bímọ lọ́sípítù ó bímọ ọmọ stephen lọ́mọ yẹn ṣe lè ní àti nọ́ọ̀sì àwa alájọ ń tíìtì ẹ̀ tán tọ́jú ẹ̀ bó ṣe àrùbà gbé tó ní ọkọ mi lòún máa fẹ́
0: pẹ̀lú
1: ọmọ bíi márùn-ún tó ti bí sílé ọkọ ẹ̀
0: ó láìkí ọkọ yín ni
1: sọ́jà nìyẹn díẹ̀ ló kú owó ẹ̀fẹ́ ṣùgbọ́n ogun àwọn èèyàn ló gbà mí o láti jọ́nà mi lọ́rẹ́ o jésù nìbá ni lọ́rẹ́ mi o Jesus is my friend.
0: ṣé àtọkọ yín ti wá padà báyìí.
1: Níbo kò fẹ́ mọ́ gbàtàrúwó ti pọ̀ jù
0: àṣìwọ́n tún kò
1: fẹ́ mọ́
0: kò fẹ́ mọ́ ṣé àtọkọ yín ti wá padà báyìí.
1: Ó mọ̀ kan mi lọ ó ní kó ṣọ́ọ̀bù owó nílùú wọn níkà rẹ̀ ó ní kó
0: mi làwọ́ ẹ̀ ṣe. Ṣé àtọ̀kọ́ yín ti padà normally ṣé kò sí ẹni ìjà báyìí.
1: Bàbá gan ti lọ wọ́n ti lọ lé.
0: Ẹ ṣeun ẹ ṣeun
1: bá ti lọ lé ayérayé.
0: Ẹ ṣeun tẹ fi
1: ẹsẹ
0: ẹ ṣeun gan ni. Mo fẹ́ sọ eléyìí lálẹ́ yìí. Ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wẹ̀ yín tẹ̀ ń send message sí mi Mr. Martini I want you to call my friend ẹ mọ tá a ṣe máa ṣe tó bá di ọjọ́ mẹ́jọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí n bá yín pe ọ̀rẹ́ yín tẹ́ ẹ mọ̀ pé ẹni ọlọ́run bless yín tẹ́ ẹ lọ́rẹ̀ gidi àwa kan wà tọ́lọ́run bless tá a lọ́rẹ̀ ṣé o pé nígbà míì ọ̀rẹ́ ò kí ń ṣe ń tẹ́ ẹ jọ jẹ́gbẹ́. so fun yen elomiin lo re legbe bayi be ton wa awon eyan gidi sibi ti o so nu kiri ore gidi le ma je nte ma rira every day anybody to ba ti mean well fun e lefo to ba nsori re inu e ndun tiko ki advice e wrongly e to wa te pe boya nitori nkan ti o ni iwo ni a ma advice e bi kiti ile ti e na daru awon ore kan to wa o girlfriend ore won lo ma wu won gba iyawo ore won lo ma wu won gba ato so la won ore yen en tore won ba mu wa bayi pe on fe bayi ina a se ma oju e ma wo o ma ri pe oju e nwo but sometimes emotion gba mi a ma je ko override awon nkan ta ma ri yen na tin ra won red flag le ko kan o. Hello. Hello, Ekalema.
2: Yes, it's Olamide online.
0: Olamide, wow. Same Olamide.
2: Yes,
0: 2022. Wow, bang pateo fun, bang pateo fun. Ah! Bang pateo fun. Yen ki n gbagbe eyan ti ma gbo voice eyan Olorun fun mi lebun yen ki n gbo voice eyan 10 years lo to te ba soro ma ranti ebun Olorun ni ebun ni e ka bo sori eto yi
2: bawo le se bawo ni family
0: adupe yin ko
2: yeah adupe lo Olorun
0: thank god she travel ni
2: yeah mo si ni badun
0: yeah you will come back you will come back yeah
2: I have friends. A friend is in and friend is name.
0: Hmm.
2: Not something pe awon gba omo ti won bi olugbeji fun mi.
0: Hmm.
2: To the extent that the last for my blood gone two baby. He came all over from IIT. The one why I see is Yolodu.
0: Ojinio.
2: She's my friend. And not every day. I'm a spiritual one.
0: Ben. Brother. Hmm.
2: I'm older than her. She and my sister, they are age range. My sister wants to get married now. She has to be gay. She's my friend though.
0: Before my small commit.
2: Oh Lord, condemn man. Madam, you can't. You can't.
0: Is a text message or a call or a physical just to tell her pe e mo riri e o se se ri.
2: I do.
0: You do.
2: I do.
0: Wow, my appreciate you. I appreciate it.
2: That's good.
0: All right. Okay. Enjoy staying back though. You're welcome. Thank you very much. Madam Olamide ni yen. How to pay 2022 mo ti gbo voice yen last. Lori Facebook bayi je wa ka won temi. Awon ore mi lori Facebook. Mi ore mi daddy te ju mi lo. Eyan ore mi mommy te ju mi lo. Eyan padi mi. Ta lo je gbe.
3: Shine your eyes.
0: Ore mi.
3: Stretch your hand to come up for yawa.
0: Adenike Ogunleye on the world and sir ni temi leto. You are unstoppable. Amen. Thank you very much, man. Abusa Ribide mi won ni commissioner of love on e ka bo sori eto yi o. Abegun Abinu Adebayo Oluwa Gbemiga won ni well done sir. Thank you. Won ni pe 31st ni next week. Oh, thank you very much. Thank you very much. 5 weeks iloshu ni ni e. Ogun die. Ah. Ajo lojoju oju won e fe like ara. Ibrahim Abiola won ni warden. Yes, Adugbo won Amafoje Peter on commission of love. Fortune George, ore mi ni Fortune George na. Ore mi ni. Honey, congratulations, Martini. Honey, welcome, Commission of Love. I love your program so much. Fortune George, Unguru Chinyere, one of our beer steaks. Ibrahim Muhammad. Only a got him of a good year will allay. You know, detain your Korean time with our wife. I feel one Romeo and Juliet like pay. Then I feel what a lalay. You know, then your Korean time, it ain't suffer on single mothers.
4: Time to be shut down, no contest.
0: Why?
4: You don't
0: want to shell a decade or sorrow. You know, because it's our single mothers, you know, and she take a pull up on one really under beyond they understand you. Ẹ ká ẹka já wọn sí. Why ten yọkùnrin ẹyin sa ẹsa kí ló dé ẹsẹ ẹfẹ ẹ ti ń ta. Why ten sa why just tell me why. Kí ni nǹkan tẹ iṣẹ́ gbọ́ ni àbó ṣẹlẹ̀ sí yín. Ẹ nìkan làwọn náà fẹ́ rántí ẹlòmíwà tẹ́ pé ẹ̀bíyà mistake ló ṣẹlẹ̀. Ẹlòmíwà she's a very good person bí àǹkan ṣẹlẹ̀ ló fà tó sọ di single mom. Wọ́n sá kí ló dé yín sá. Single father lẹ́yìn náà. Ẹ̀yin sá ẹ̀ wá single ẹ̀yin sá. A máa bọ́ síbẹ̀ yín láìpẹ́. Ìyá àbẹ̀jẹ ẹlẹ́gùn sí wọn kì mí bẹ̀. Personal person, my G.

0: kan to ye ke opolopo na mo ori ta ba wonu matchmaking lo Romy and Juliet alarina ta won lulufe tin pade. We have a lot of single moms, which is normal. Ege bi ise iwadi ta se oni pe ti oju ba se nla si elomi ko ki se pe biya o jeyan buruku, very hard working. Wow, very unfortunate. Lati pade okunrin ti, you know, e sale jo pe bi en ti o wa emotional blackmail. Bi ya violence ke ni ko duro. E don na blue black. E o pa won kan wa to je pa won iya agba yen ti won gba to je pe time yi oju ti la. Won le focus si won so pe ah mi o le gba won ite move. Bo kilo de te polopo awon okunrin time ta wa yi. Be okunrin pe bayi. Eyin okunrin to je pe yin na wa ololufe agbe yin na ni iriri npa e kilo de ti opolopo okunrin time yin opolopo yin kilo de te nsa fun awon single mom. 0912370865 sima ti oko ti gbe awon ope yen mo fe mo edi awon to wa san kankan temi na ri temi na ri ani no awon Mr. Martini I need somebody she ona nko temi na ri ti mo notice to je pe te ba le mu se o ma help yen ge bi single mom to wa ololufe. Number ati le okere ni +234 81 4249 1006. Hello.
1: Hello, sir.
0: Hello, sir. Se fe daruko yin abi e fe daruko yin labala ta wa yi? Oya le ka fi le ba yen.
1: Nkan to fa ka wo pe ti ti a pe pe mu lo da.
0: Wala won ki wo da ti wala won ti po.
1: O po ju.
0: Lona wo.
1: Ri ni pe o ma depend yo ko pe omo ta wo ti bi yen. Gbogbo responsibility omo yen o lo ko yen le ma se ni.
0: Won ti duro pe gbogbo responsibility omo tan ti bi yen pe okunrin ton ba se pade na fe gbele. Nkan teyin wo niyan abi pelu riri yin mi o le ti pade
1: ha mo pade ati nkan mi pade nkan laipe pe pe mamu mi regret
0: e regret pe pade e wow. Kí ló ṣe fi ń tẹ̀fi regret? Wọ́n níyàn regret nǹkan. Ó lágbára nìyàn.
1: Ìrìsáǹpù yẹn náà mo fi lẹ̀. Kọ́ ti ẹ̀kún máa dìpẹ́ǹdì pé oya owó oúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀.
0: Owó oúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ̀yin ò dẹ̀ ráyè. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun. Kí ń George lórí ètò yà dẹ̀ kí ń bú ẹnikẹ́ni. Máa ń sọ fún pé rí ètò ní tèmi yìí. Ajọ́ máa ń sọ ni. Àwọn single mom náà ń gbọ́ mi báyìí. Hello.
1: Hello, Ẹ̀kálẹ́.
0: Hello, Ẹ̀kálẹ́, sir.
1: Ǹjẹ́ àwọn obìnrin tó bá bímọ ẹ̀ wọ́n sòrò fẹ̀?
0: Ẹni sòrò. Àbẹ́kí conversation yìí kó wà coordinated dáadáa. Ṣé ẹ fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín?
1: Mo dárúkọ mi, Kasim ni láti Akinyẹlé.
0: Kasim láti Akinyẹlé. Àwọn single mom, kí ló dé tẹ fi ń sá fáwọn single mom?
1: Mo di sórí rẹ̀ tí mo gbẹ́ nìkan sílẹ̀ ọmọ méjì lówó kọ́ lóhun ni. So àtọ́jú rẹ̀ mo ń tọ́jú wọn pẹ̀lú àwọn ọmọ tèmi náà lọ sùkúl. Nígbà tó tóbi ọdún méjì ló bá dún ló tó kọ ẹyọ kan sí. Ọba tó fẹ́ lọ mú yẹn náà mo ní ìwọ náà wọ ọrùn máa wò
0: lọ́rùn. Mi ò lẹ ti ran lọ sílé ìwé.
1: Mo ń bá tọ́jú méjì.
0: Ẹ bá tọ́jú méjì.
1: Èmi náà lọ́mọ méjì.
0: Ẹ dọmọ tọ́.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ok.
1: Ìgbà tó wá yá ó bá tó lóun fẹ́ lọ mú kan sí wa ìyẹn mo wá ní à jẹ́ kó mọ̀ wá níbi tó wà ó bá ní ìnífẹ̀ẹ́ o. bo se yada nunu
0: to se yada nunu yen se ngba yen se ensure ni abi e kan abi fe fe ra yin serious
1: fe fe gaga o le tin pe lodo mi ta tin fe ra wa o kan ku kankan si marriage la
0: so so lodo titi yin nkan te ri ni pe opolopo won wa ki wa di nkan te te fin sa fun won
1: en jo mo ba won toju omo yen ni awon wa ti won
0: damn

0: wa kin se gbogbo eyan na lo wa le fe single mama so fin lale ibe ma tun wa gbe eyan bayi iru awon okunrin wo kin se gbogbo eyan ka to wonu e lale ke kin se gbogbo eyan o de la o de la won kankan to ye ka won na ki won mu lo. Hello hello
1: hello sir.
0: Hello. Agbọn dada.
2: Ale baby, baby la wa nse. O se mo le bo ti mo wa.
0: As a single mom te ba n gbọ mi bayi lale. O kin se gbogbo okunrin. Awọn okunrin kan wa te pe anybody to ba fe fọ pe on fe go for single mom. O gbọdọ je n to wa highly intelligent. Maturity level e de high dada. Ọlọpọlọpọ wọn ti gbọ́n wọn ti kọ́ wọn níbi tí wọ́n ti ń bọ̀ so tó bá tún ti na ọwọ́ yẹn tó bá ti pọ́wọ́ yẹn tó fẹ́ jọun tí arákùnrin yẹn aláàkọ́ lò àbẹ́lẹ̀ kejì àbí yìí tó tọ́kọ́ ti fẹ́ a tètè cut it off lọ́wọ́ kan pium ló máa ń ṣọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa ń sọ pé wọ́n ti gbọ́n jù lóòótọ́ wà kẹrin. Hello. Hey. Ẹni tó bá dẹ̀ fẹ́ wọn bóyá ẹni tó fẹ́ gan bóyá wà financially dependent independent àbí wà dependent àbí wà stable let's use the word stable kó wà stable wà financially stable. O gbọ́dọ̀ ní mind pé at least o gbọ́dọ̀ máa show ọmọ in love.
3: Ìyàwó mi.
0: Ẹlòmíì wà òun fẹ́yàn o nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. Hello. Hello.
4: Mo wa kiarin. Very very kiarin.
0: Eh na le so kon wa kiarin abi.
4: Won mo wa kelu to. Won wa kiarin. Very very kiarin.
0: Good.
4: Eh kan ku ni le da se ke kan paro bara.
0: Ben ni mo like in tesi to toro yen.
4: O mo wa kiarin.
0: Eseun.
4: Ti aye opolo ko won. Eh aye ni ni bayi se. Ibi mo ya wa ni oyi o. O ma le fun mo se. Ma se fun me ya. Ajá
0: ẹni sọ̀rọ̀ tó bá ti lóyún fún yín a ṣe kí ó dẹ̀fi ní kò ṣóun ló ń ṣe àbẹ́yìn lẹ́ni kò ló máa ń wò.
4: Èyí tí máa ń jẹ́ àti wọ́n nìyẹn oyún ni wọ́n máa ń sọ pé àwọn sí ẹ̀dì gbàdúrà sí ẹ̀dì kí lọ́wọ́

0: Hello.
1: Hello.
0: Ọkùnrin ló pè yí ẹ jẹ́ kẹ́ kí àwọn single mom náà pé kán ti ẹ̀ sọ ti ti yín jẹ́ káwọn náà sọ ti wọn. Hello.
2: Ẹ̀kọ́
0: ẹ̀ kàlẹ́ ṣé single mom ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok. Ẹ ti ń gbọ́ ètò yẹn bọ̀ àbí? Ẹ gbọ́ oríṣiríṣi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ.
2: Mo wà pẹ̀lú
0: yunifásitì. Ẹ gbọ́ oríṣiríṣi nǹkan táwọn ọkùnrin sọ, ìdí táwọn fi ń sá sẹ́yìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí lẹ́yìn náà rí sọ sọ́rọ̀ yẹn? Kí lẹ́yìn fẹ́ sọ? Kí ni nǹkan tẹ́yìn rí tẹ́yìn náà ti rí?
2: Bí ó ṣe wà lókùnrin ló wà lóde, ní àtẹ̀mí tó kọ́ jí pé mi o.
0: Látọ̀dọ̀ títí.
2: Ó ní ti experience lọ́dọ̀ àwọn ọkùnrin o. Lọ́dọ̀ àtẹ̀mí lọ́wọ́ ọkùnrin, àwọn ọkùnrin ní jìbìtì náà pọ̀. Tí mo ti ẹ̀ ń kó sí lọ́wọ́, tí wọ́n ń kó sí mi lọ́wọ́. Tí mò ń kó sí lọ́wọ́, tí wọ́n kó sí mi lọ́wọ́. Ó ní jìbìtì ó lè. Onírọ̀ ẹlẹ́tàn. Àwọn tó jẹ́ pé wọ́n parọ́ gba dúkìá lọ ni. Wọ́n parọ́ gbowó ó lè ó ní jìbìtì lọkùnrin. Lọ́pọ̀ tí mò ń kó sí lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn. Kódà wọ́n sọ mí gbé ẹni tí ò ní nǹkan kan mọ́. Tó jẹ́ pé ilẹ̀ ilẹ̀ mo kù sí ilẹ̀ ilẹ̀ ìdílé ti wà. Mo wá jẹ ẹni tó ń ṣàgbé sí i. Ó ní jìbìtì ọkùnrin ẹlẹ́tàn ọkùnrin onírọ́. Olè wọ́n já mi lólè ara, wọ́n tún já mi lólè owó. Wọ́n já mi lólè dúkìá lọ. Bí mo ṣe ń sọ̀rọ̀, wọ́n tún sọ mí di onígbèsè. Mo bọ́ sóko gbèsè, mo lọ ń yàwó káàkiri.
0: Mi ò lẹ ti pàdé.
2: Nítorí ọkùnrin.
0: Mi ò lẹ ti pàdé nù ọ.
2: Bàbá mi, mo fẹ́ lè pé nínú gbèsè àdìgbà tọkọ ní kíkà láìsí. Wọ́n ti fẹ́ tó di mẹ́fà. Ó jẹ́ pé oní jìbìtì ni.
0: Wàá sí èèyàn kan tó dánú gbọ́.
2: Onírọ̀ ẹlẹ́kàn ni wọ́n pa láwọn alòmíì lé ní Lákòókò. Èkó lòun wà yòó nígbè ló ń bọ̀ wá sí ìbàdàn. Ó lè wá dúró síjọ mi. Ó ní lo níbi tí mo rọra wà ní kékeré. Ó lè wá dúró síjọ. Èmi máa ń wá ọmọ ọmọ nínú ọwọ́ ọwọ́ mi. Àwọn olóòfin olóòfin. Àjẹ́ǹdà òjijì oní jìbìtì ni. Wọ́n gba dúkìá mi lọ sọ pàkà. Ó sì kankan mọ́. Ó jẹ́ pé àwọn ọmọ òkú àwọn tí mo kó kiri ní sí. Oúnjẹ aṣàlẹ̀ jẹ là ń ṣe kiri. À ń bọ oúnjẹ kiri ní. Ní gbogbo wọn ó jù ní ìtumọ̀ mọ́. Kódà iṣẹ́ tí mo ń ṣe láti fi bá àwọn ọmọ òkú àwọn tí mo kó kiri. Wọ́n ti sọ mí bẹ́ẹ̀ ni pé oní kankan mọ́.
0: Sọ̀rọ̀ ẹ mọ́ sunkún. Ìyá ṣẹ́sí pé tí ẹ̀kọ́ bá sọ títí ẹ̀ jáde mọ̀ mú ọ̀rọ̀ yẹn wá ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọkùnrin ti míì kìí ṣe gbogbo wọn náà ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ọkùnrin yìí nà tó bá ti gẹ́ẹ̀tì pẹ̀lú nìkan jẹ́ single mom báyìí ẹ mọ a máa play on them torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn need èèyàn láti bá sọ̀rọ̀ wọ́n ní ìdèyàn láti rub mind pẹ̀lú ẹlòmíì a lọ báyìí kò nílé sanwó tẹ́ a jẹun bẹ́ẹ̀ a mu a tún ṣe ti bí ó bá ń lọ wà tún sanwó ẹ̀ló tó bá tún ń lọ náà kò sí pé téèkì o.
1: Àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n wà náà léra wọn lórí because ọlọ́run kò lè darí ilé èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni because condition kan ló gbé obìnrin míì dé level yẹn so ó yẹ kó tún fún ayé ẹ̀ kò yẹ kó tún dín ayé ẹ̀ kù. So ọlọ́run ló forgive rẹ níbẹ̀.
0: Ẹ ṣeun. Ṣé ẹ gbọ́ àwọn kan ẹ gbọ́ tiwọn náà? Ìwọ fún kí lálẹ́ yìí onímọ̀ ni máa jábọ́. Ó ti láwọn sìnẹ́rì òtẹ́lómi àpè mi tó bá sọ nǹkan táwọn ọkọ̀ ẹ̀yìn ọkùnrin náà ṣe yín tẹ̀ ń wòyìn. Hello.
2: Hello, ẹ kàlẹ́.
0: Hello, ẹ kàlẹ́. Yà.
2: Ọ̀rọ̀ àwọn ṣíngó jáde yìí wà láàrin ọ̀sẹ̀. Ìgbín náà ẹni tí mo padà bímọ sí. Ó máa ń gbá àwọn obìnrin ni.
0: Ó máa ń gbá àwọn obìnrin títí ẹ ní.
2: Wọ́n ní group. Wọ́n máa ń gbá àwọn obìnrin.
0: Wọ́n ní group.
2: Wọ́n kọ́kọ́ ṣe fún ẹ kékeré. Wọ́n wá gba ẹ sílẹ̀ sí lẹ́ni tí mo bímọ sí. Lẹ́yìn ìgbà yẹn mo tún ti sáwọn kan ní tàǹtí tó jẹ́ pé ìgbé ayé ẹni tí mo mọ̀ tí mo tún rọra dá wà lórí ọwọ́ mi ní ìsìn ìyẹn kò fẹ́ mọ pé kí lẹ jẹ kí lẹ ní kò fẹ́ mọ̀.
0: Ọ̀nà wọn sì ti ní gúrùpù. Ẹ mọ reason tí mo fi mú ọ̀rọ̀ yìí jáde gangan. Màá sọ fún yín lálẹ́ yìí. Màá sọ ìdí fún yín. Hello. Ọkùnrin ló máa ń sọ̀rọ̀ yìí, ìṣọ́kùnrin ni. Okay.
1: Hello. Mo gbọ́ yín sá.
0: Sí nǹkan tí ò lẹ́sàn.
1: Bó jẹ́ obìnrin ló ń gba ọkùnrin ẹ̀sọ̀ wa. Bó jẹ́ ọkùnrin ló ń gba obìnrin bí màá ní pọ́n pàdánù yẹn ṣe sọ̀rọ̀ yẹn ẹ̀sọ̀ wa. Ṣé yẹ yín sá? Èmi kàn bí inú kan ló da jù láyé kò tó bá pè ní fún kan bá bá làwọn fi.
0: Ẹ kí lẹ pé.
1: Mo ní mo bìí pé inú kan ló da. Pẹ̀tí ẹ̀ bá pè ní ìfẹ́ ọjọ́ sùn tó ń gorí ẹ̀. Ìfẹ́ yìí ló kọ́ yẹ pé òótọ́ ni kò máa bá làwọn fi. Ṣé báyìí pé kò wá ń ṣètì kan ẹ̀sùn ẹ̀ wà.
0: Ẹ ṣeun. Lèmi yan ara mi wà lọ́nà. Ẹgbọ́n ni woman tó pè tán ní ìsìn ẹgbọ́n ní tó sọ. Ọlẹ́ ti sọ ń di ẹdun arin lẹ̀. Ok, ká wá sọ ń sìn pé irú obìnrin yẹn létà bí ó wá padà get fit ẹ̀ right. Táwọn ọ̀ràn tó wá wò pé òkè ń kọ̀ tiẹ̀ ní ìdíyàn. Ṣé ẹ rò pé irú ọkùnrin tó bá padà pàdé? Ṣé kò ní padà di beast mọ́ lọ́wọ́? God's power. When they like to correct their mistakes when they have another opportunity to meet another man. Adam Falakemi, Oni, Commissioner, I love and appreciate your infantry and boldness to say the whole truth about single mothers. Thank you very much, ma. Hello.
1: Hello. Emi jẹ́ kí n pè é kí n pè náà kí n máa pè é pé èmi náà ní ìdí kọ̀ǹpánìà ní ìṣe ìṣòro ní láti ọwọ́ ara mi mọ́tàdé
0: látọ̀. Ṣẹ́yìn ni fámà ẹni fámà àbí.
1: Bẹ́ẹ̀ni
0: nǹkan tó sọ yín di èrò abúlé nìyẹn.
1: Bẹ́ẹ̀ni. Ọ̀ tí mo ṣe ń pàṣẹ ní ìtàṣíwájú nìyẹn. Mo ṣàwọn pé iṣẹ́ ló ń bá máa ṣèyàn lórí ibì kan ló máa gbà wọlé.
0: Ẹ ṣeun. Scenario kan ṣẹlẹ̀. Scenario yẹn ò tí ì pẹ́ rárá. Ẹni tí mò ń sọ yìí, she's a single mom. N fẹ́ kẹ fa balẹ̀ bá kàn ra yán ọ̀rọ̀ ẹni. Torí ẹ̀ máa ń sọ pé tẹ bá fẹ́ àwa tá à ń ṣe tí à ń ṣe ètò yìí tí à ń láǹfààní láti ṣe alárinà. A máa gbìyànjú dáadáa. But mo máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ both side. Torí ẹ̀ tẹ bá rẹni tó bá lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jàǹfààní ètò yìí tí wọ́n wà tí wọ́n ti bímọ tí wọ́n ti máa ń sọ́dà ká tó lọ ẹ̀mí ti lọ́pọ̀tínítì wọ́n ti mú kó lórílẹ̀‐èdè wọ́n ti mú lọ sílé òkèèrè. Àwọn sẹ́ẹ̀tà àwọn ọkùnrin kan wà tẹ́ pé tó ń bá ti pẹ́ ní single mom ni she's hard working kò depend lé wọn lórí they now want to milk on her. Ó ní nǹkan tí mo ṣì wà lórí ẹ̀ lọ́wọ́ báyìí.
1: Ẹ̀rọ mi tó sọ̀rọ̀ yẹn ẹni tó kó sílẹ̀ wọ́ ni o. Ẹni tó fẹ́ ẹsìn gbogbo dàsílé tó fi gbogbo pé owó eléyìí owó ìdílé fáà ni o. Owó eléyìí owó àìdá mẹ́wàá ni o. Owó eléyìí tó bá fẹ́ náwó máa mú bí. Àdìdá mẹ́wàá àdìdí fáà ni ẹ̀ tí ń kó ná. Kí ni gbẹ̀pọ̀? Ṣé ìfẹ́kọ́ nìyẹn? Ṣé wọ́n bí wọ́n yẹ kẹ́rin ọ̀sán fún ẹ̀ka
0: Number ile okere ni +234 814249 1006. Number ti ile okere ni e. Number ti eto wale agbara. Nfe ka won sin gungun mi na tu. Kini ri ti yin tete e ti ni keyin na soro. To mo ri popolopo nsa. Fun awon single mom. Awon okunrin ti so ti won. Na awon obirin na wa nso ti won jade.
2: 09123770867 Oni mo ti se len try a ti tu biyanju o fe ya o ti le yo ku no ku yi ti ba ni pe ki wo a ti ku ah in fact ti ba ko se ma ni ni wa pe na ni lojo bi ko se ma ni gogo ni gogo wa ko se ma ni gogo wa eyan buruku wa eyan daada wa ojo pe ni oni ato ko si mi lowo lowo ba yi o ti mo sunkun e lojojumo ti mo ti do ni pese ti ju ga ti mu mi la ara opolopo yi ibi ti mo ti yawo ti mi si lowo san mi ti lowo opolopo san owo ti mo je ti mo se wa because of okunrin ki so ye oro ase mi lo ori wi pe ki ti le ni anoda
0: eni suru mo ni bere
2: ki ti le ni anoda oko mi ki le ni anoda oko mi ma fi ni pe won ma fo kan tan won ti ba je do ri ti o ni ro ni won elekan lo
0: elo ma
2: o ti wa ba si ti ju ga la mi lada won ti pe pe lo ifunjo e wo se wo ma to wa se olopa gbe ni to yin pe mo yawo mo paro yawo lowo e mo kunrin la ti ni rowo san o fo olopa gbe ni
0: elo ma elo ma
2: yes sir o ko la
0: se en ya won lowo yin ni abi e fun won abi won ji gbe
2: mo wa paro elo ni mo pe o ni mo ti ti ni to won
0: o paro pe ki
2: a si gba ati ke wa pe ta ti a si
0: o paro paro o paro pe ke ya won lowo abi on paro
2: ko won pa ni won le pa emi bo enikan to ni on wa ni iloyibo ara omo ajijo wa online a don so ara omo ya eh kini mama won kankan o fun mi number ye na ti a don o fun mi number ye na ti a don so eh won wa la omo o ya eh kin jo o na nbo njeta ki ma ba respond to me e ki ma ba send owo lati ma fi tojo me lo tito at the end of the day run gbo mo tupe lodo olohun to se adakeda join oba ti ile ni ko to mu ni inu ewon leni yen wa
0: inu ewon
2: o wa ni daily ewon lo wa inu ewon lo wa the last time ti mo pe ni o salaye fun mi o ni ki ma ba ngba ju ato olohun yo nbe mo lo olohun ni ki o gbo nbe o ni pombe owo ti mo se ki se mo
0: abi amo se pe mo se pe

0: lẹ́rọ.
1: Ẹ ká lẹ́sà.
0: Ẹ kú iṣẹ́ o. Ẹ̀rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó bọ́kùn èyí obìnrin bí. Ẹ̀rí bó ìyá kan ṣe sọ lẹ́ẹ̀kan. Bàbá ní ká dojú kẹ́ni bí ó kọjá. Ẹ̀rí náà bá lọ. Mo ní àwọn ọ̀rẹ́ oríṣiríṣi tó ti ní ẹ̀sìrẹ́ǹsì oríṣiríṣi bẹ́ẹ̀. Ọ̀kan nínú wọn ọkùnrin. Ẹ mọ tó ṣẹlẹ̀. Ó ń pọnmi fóbìnrin. Ó ń fọṣọ fún. Ó ń ṣe oúnjẹ fún. Ó ń ṣe ẹ̀pẹ̀pìn fún. Ṣùgbọ́n tọkùnrin bá ti lè jáde láàrin ìṣẹ́jú mẹ́wàá síra wọn. Ó ń bolo wà kí ló ń ṣe kí bá ó ti wá sún ọkùnrin. Ọkùnrin wá bínú pé àrà. Kí ló dé ṣóun gbọdọ̀ jáde láàrin ìṣẹ́jú kan ni. Nípa ṣíṣe bẹ́ẹ̀ ó mú kọkùnrin yẹn bínú. Ó sì lọ wá ọbẹ̀ ló sì lọ jókòó tó obìnrin yẹn lọ́rùn. Ìyẹn tó ń kọ́. Ìyẹn tó bẹ̀ nítọkùnrin ni. Nítobìnrin nítọkùnrin obìnrin tó jẹ́ wípé ó ń forí ṣe ó ń fara ṣe ń fojú ara ṣe fọkùnrin yẹn. Ṣùgbọ́n ojú kòkòrò ọkùnrin yìí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. A sọ fún ọkùnrin pé òun ń bọ̀ sí owó tí ò lè fún ìyàwó ilé tó lọ́mọ fún. A bẹ̀rẹ̀ fẹ́lò mí níta a lọ sùn sí níta. Débi wípé ọkùnrin obìnrin yóò ti ẹ̀ gbádùn rárá. Tó àwọn méjèèjì ó wà láàrin bó ṣe ń bẹ lára ọkùnrin ọkùnrin eré wà. Obìnrin eré náà wà.
1: Ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ ṣeun gan sir, thank you very much. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ rí pé ẹ fẹ́ lọ fún àwọn tó jẹ́ single mom. Tí wọ́n tó wọn lẹ́rù ẹ̀ má tún dẹ̀kun. Ìyọ̀rí tí wọ́n ń wá ẹni tí á jẹ́ kí ẹrù wọn kó fúyẹ́. Kẹ́rù wọn kó fúyẹ́ yẹn kò kí ń ṣe nípa owó nìkan o. Ẹ má ṣì mí gbọ́. Ìyọ̀rí tí wọ́n ní ìdí ṣúdà tí wọ́n lè crayon ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti di ọkùnrin. Ọ̀pọ̀ wọn ti jí láti aago mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá dé wọn tán ti ń wa márúwá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní mọ́zù. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní six pack. Ìṣàn apá ti jáde, iṣu ẹsẹ̀ ti jáde. Mo ṣe pé kò wù àwọn náà, ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣiṣẹ́ nítorí ọmọ wọn ni. Ìwúrọ̀ arábìnrin tó pè tán yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn àwọn ọkùnrin míì àwa jókòó. Àwọn àgbé àwọn ẹ̀rọ yẹn sílẹ̀. Torí pé ó ti rí i pé wọ́n wà vulnerable. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìdèyàn ní sáìdì wọn. Ṣáré tó bá jẹ́ pẹ́ni tó jẹ́ bí abi lover woman àbí lover lady. Àwọn fún àjẹ́ pé tẹ́lẹ̀ gan-an. Inú marriage tán wọ̀ wọn kì í ṣe lover person báyẹn. Lóò wọ́n ní ìdíyàn lóòótọ́ bọ̀ wọ́n mọ tán ṣe máa ń braise ara wọn up wọ́n ti kúrò wọ́n ti face iṣẹ́ wọn. Ṣùgbọ́n àwọn kan wà ọlọ́run dára lọ́tọ̀ọ̀tọ̀ àwọn sẹ́ẹ̀tì kan wà tẹ́yẹ́ pá wọn ti wọn. Wọ́n wà clingy. They want to be with somebody with a man. Tí wọ́n ti wá get pé wọ́n wà clingy. Tí wọ́n pọn yín lé tí wọ́n fẹ́ yín. Àdúrà àwọn single mom wà kẹrin mọ nǹkan tí mò ń sọ o. Ọ̀pọ̀ yẹn ni báwo ló ṣe mọ̀. Ẹyin rò nìyẹn ti yín àbí ṣé ẹ mọ̀ṣẹ́ tá à ń ṣe ọ̀mí tọkàn ti yín lọ. Àná wà kẹrin. Àtẹ point ẹ báwo ni ṣó ti jẹun báwo ni ṣó ti ṣe kinní kan ẹ̀tẹ̀ láwọn tó testify sí ẹ má wà dín ìpẹ́ ẹrù wọn. Ẹ má dín ìpẹ́ ẹrù wọn. Ṣé ẹ ti ṣetán báyìí lálẹ́ yìí? Àwọn tó jẹ́ pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ni mo fẹ́ báyìí lálẹ́ yìí. Àwọn single father ẹ ti pápákọ̀ ti sọ sáìdì ti tiẹ̀ báyìí. Ẹ sọ ti tiyín ó dùn mọ́ yín. Àwọn náà ti sọ ti wọn o. Àwọn á bẹ̀rẹ̀ báyìí lálẹ́ yìí.
2: Ẹ bá mi sọ fún sísí yẹn.
1: Hello. Ọkùnrin ni.
0: A ní ọ̀pẹ ni. Ó ní òótọ́. Bẹ́ẹ̀ ni fẹ̀tẹ́ ẹ
1: iṣẹ́ wo lẹ́yìn ṣe?
0: Mo ń ṣe ilé printing ni ọ̀rọ̀ ààfin graphics.
1: Graphics ṣe wà lórí WhatsApp?
0: Mo wà lórí WhatsApp bẹ̀rẹ̀ kúmọ́ fún lọ́wọ́ lọ.
1: Lálẹ́ yìí lórí ètò ẹni tí ò bá ti sí lórí WhatsApp ní alẹ́ yìí lálẹ́ yìí ní sọ last week ó ní alẹ́ yìí kó mọ́ pè wọlé. Àdìjọ́wọ́ kò máa pe won se te pe ma ni koko lopo wa sugbon ni ale yi eni ti o ba ti wa active lori WhatsApp to le send koko send the picture at awon details ta need si wa ko mo pe wole lale lori eto yi ni
2: amode se mi
1: ni lo tu gbe mi lo bayi ninu otutu kai kai
2: ebi npa mi
1: hello number at awon Juliet ma pin number yen lale yi ma pin number yen companionship ni lale yi hello sir
3: e da ko fe mo fe kan ti so ra taro ati ati bi ko se ni ti depends on iha to ba ko si ya sugbo ebi ni person mo fe wo from this angle to ba je pe oko yi bo ba je bi iyawo to fe si do ni to fi jade sita igbe ku gbe ni o gbe o
1: ko ye mi sir to ba je pe to e ko kun lo je bi lo je bi
3: to je bi iyawo to fi si do de to fi paropo o si go mo da ni ta to ba pada ni igbe ku igbe ku gbe ni o gbe
1: I believe ke bi a kama wa sele nbe yen
3: ma awe eyan lo ba se ejo da olohun we se ejo da baba bi you don't, there are some people you don't, you cannot hit upon. To ba te ye ko ble, to ba ko lo ba paro poko wo to yu, to lo jay de si te igbe gu, pe ba di ope di ta. A we ye la ba ishe joda, o lo we ishe joda o.
1: Ishe joda.
3: A la fi a po ge.
1: Eshe on gani, ilu sho. So ba e lale yi mu amwe a number ya ma akwin lale yi ni, ba she man she. Eyin te ba ti sin WhatsApp e ma pe wole na pe o ti clear ba yen lale ni o lale lale lale lale 0912370 8675 oni number won ti Romeo awon okunrin number won ti Juliet awon ni 0814249100 0814249100
2: Sisi jawo ko ma iya o ani se duro de mi ko gbe mi saya to ba le gbe
1: hello hello
0: hello
1: number Juliet le pe si yen bo da mi
0: hello
1: hello sir
0: mo wa WhatsApp pe lale ko kokun lo wa lo mi pe mo wa WhatsApp
1: ah there so there lo pe ni WhatsApp ilu ko si lowa to e to ba ti si lowo
0: lale
1: lale
0: eh
1: ko
0: lo wa la ko
1: e ti tun ro pada o te gbe wa yen
0: no to ba si lo wa lori bi fun mi
1: o ti ye
0: bo lale ko fun
1: lo ti ti e se phone ti ti gangan ke se pe
0: fun
1: ara shop yin o
0: fun
1: yin
0: gangan phone mi yo gan be o meji mo lo
1: age woni
0: bo wa ni age 43 ba
1: 43 o kon kan la le awon wa ma fi WhatsApp number awon lo ma send details be 43
0: sir
1: kini marital status yin sir
0: marital status ase oruko mi ari
1: no nkan ti mo mean ni pe se divorce ni yin ni se single father ni yin ni se widow wa ni se wo ni nbe
0: single father ni mi sir
1: ti se be yawo e ti fe yan kan ri
0: a mo ti fe yan ri o o ati tuka ta
1: ati tuka 43 ni yan abi
0: ben sir
1: ise wo le nse
0: o se awon to n paint ile to kun le
1: to n kun le
0: to den se be yawo ran to yawo ran bi office
1: any 43 any 43 ni ilu wo le tin pe yi o
0: Ibadan mi o
1: Ibadan le tin pe bayi
0: side money ya
1: le tin pe o e sapojuwe ara yin ati nkan te nwa gangan iru single mom te fe pade gangan
0: my abi age of probably 30 something sir
1: 30 kini
0: abi wa 35 o poju so ya pe o 40 ti o so to la je pe mo sa wa ma ju lo die o re pe o ma ni bi o bi mo ju ba o mo kan abi mo meji o de ga to light o de je pe o ma lo to o je christian
1: ko je christian christian le yin na
0: Christian
1: le mi single mom lale yi mo fe ke se kan fun yin na ma help ara yin lale lori eto yi e sumo radio ti awon romio yen ba se nlo lale a ma fi number kan sile number yen ma lo bai life lori eto yi bai ta se type we to ba ni eni te ni interest si te ba wa life bai Mr. Kini ka ni pe wa life mo fi ni ki mo ni den to wa lori WhatsApp bai to ba ti di aro labi ti number de send picture yin merin ma pe number kan sin send picture yin merin si number yen uruko yin ise te nse age yin marital status yin ke send yes picture recent picture merin ni o ke de mu 30 drew afa ri te se drew nbe ko wa lara picture yin
0: okay sir
1: ben juliet te ba ni eni te ri ninu won te like profile yen te like profile yen ala yin te je romeo na hello hello
0: hello hello
1: talon
0: Mari
1: ani ti mo le abarin o la to do yin o to ba ma jo lo te eyan sa olo to eyan okay awon ma gbiyanju ni alaina la wa mo ti ko eko kan si meji okay aleni afun yin lanfani oruko kan she wa ni WhatsApp
0: mo wa ni WhatsApp
1: bi ala ko la le ni yen oruko kan
0: lola
1: lola age wo ni
0: 50 mo pe ni last week yen
1: na madam e fi last week sile o
0: okay
1: pe ni era fi last week sile ke pe bayi
0: okay
1: 50 ise wo le nse
0: mo je oni se wo karakata
1: 50 initial karakata e ma binu e ka mo follow mo mi le ni
0: lori bo mi tin je pelu awon meji to ku
1: uruko mi o le tun je leyin lo la se nje mo re ni keji
0: no
1: okay elesin wo ni
0: christian
1: companionship le wa ni a wa bayi o a si pe pelu soulmate so ye yin sa
0: oye ni
1: oye yin dada e sapojuwe ara yin gangan fun wa
0: mi se ni to ga mo de mo ara die ni won ba mo ara die ni won ba mi de ga
1: oh
0: mi lo mi lara mo wa normal mo si mi mo de wa normal
1: e try hello start hand to fe gbo niyan awon nkan to da npa yin mo fe gbo
0: sẹgbọ
1: very good very good ẹlẹsìn kristẹni niyan abi ṣe kristẹni náà lẹ ń wá kristẹni náà lẹ ń wá okay wọn ti mú nọmba yín lẹ ẹlẹkejì kan ọkọ sílẹ lọlá nọmba 2 lásán ni kò kọ nọmba 2.

0: ẹ ní yẹn.
1: Iṣẹ́ wo lẹ ń ṣe?
0: Transporter.
1: Ẹ?
0: Transporter.
1: Transporter ni yín. Age wo lẹ yín?
0: 55.
1: Ṣé ẹ wà lórí WhatsApp?
0: Mo ti fẹ́ mi sí yín.
1: Ṣé ẹ wà ní WhatsApp sá? Mi ìmẹ́ tó ń sọ̀rọ̀.
0: Dami, mo fẹ́ mi sí yín. Fọ́tò mi ẹgbẹ́ ti wà lọ́dọ̀.
1: Alẹ́ chaati mi ni ìmẹ́ tó ń sọ̀rọ̀. Dami tí mo ti pàdé pọ̀. Dami pọ̀. Ẹ chaati mi sì kẹ́ wa fi picture yín síbẹ̀. Tó bá yẹ pé ẹ di send ẹ tẹ́tẹ́ ẹ send ẹ kẹ́ kọ́ síbẹ̀ kẹ́ wa.

0: pe any pẹ̀lú interest nínú any.
1: yẹ́n máa di àárọ̀ nìyẹn o.
0: Tàyìn tó bá ti ráyè ni wọ́n lè ti ṣáájú yín gbé ó lọ nìyẹn.
1: Ṣé ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ̀kọ́ orí kìíní mi ti dẹ̀ dẹ̀ orí ẹ

0: tabari any opportunity share any opportunity among beyond you lati gbe wa sori eto yi won yin te wa ngbo mi te pe ni fe olohun lara mi lara oto yi gangan a fe se nkan kan fun awon to je pe on wa less privilege fun awon mo to je omo ile iwe lodun yi a fe lo si awon to je bi a public school yen awon kan wa nbe to je pe opolopo won ba te ba ri bata ti opolopo won fi rin ko jo bi pe yan fi ese rin ni opolopo lo to so pe a se en to bi mo ko le tomo ni but sometimes e ka odogba so lodun yi a fe se afojusun school bag won mo fi nylon gbe bag lo ni iwe bi apo ewa apo rice ti apo semo ton ti lo tan bi apo semo awa o pe okay awon ko wa te pe at least olohun bukun fun water how little it may be I want to give fun awon mo yen ni bags ni ile iwe ta ma connect pelu awon teachers won ati sanda ti o ba wa wo eyin tori pe ofin to de mi ni lanfani lati ma pe apo owo kan tabi sunun a fi nomba mi sita eyin ti o ba wu lokan o pe ke you want to support this pelu ni temi community a fe lo si awon schools yen owo ti a ba ti ri figure ti a ri pe o wa reasonable a ma roll out pẹlu awọn ọkọ mi ati awọn igbimọ mi a ti ma lọ si ile iwe yẹn lati lọ share love yẹn pẹlu awọn ọmọ yẹn bọ pe te se n se yẹn naa lọ ma buku fun yin teyin ba wa wo eyin naa lati da si te o poki I want to be part of this success story. I want to be part of this project. I want to be part of this love. O le wa gan ara bag yen. O le je branded one. Just to say okay from Onitemi family. Just to show love. To them mo to ba ri e na to ba gbe lo ni iwe. O se odun meji meta mo to ba mo lo dada. To ra won bag di la ma fe get. Fa won mo yen.
1: Olólùfẹ́
0: tó bá rí bàtà náà rí nínú wọn nọ́mbà yìí ni kẹ́ ẹ pè mí sí lẹ́yìn gbọ́ mi báyìí nílẹ̀ ìyá àbí lókè rè nọ́mbà yìí ni kẹ́ ẹ pè mí sí 08035001147 08035001147 08035001147 àbí kẹ́ ẹ chat mi lórí Facebook Martini Salau MATINI Salau SALAW lórí Instagram mi at Martini Omoba. Ẹ ṣeun gan ni. God bless you. Nọ́mbà yẹn náà wà lórí WhatsApp tí mo pè yẹn. Ẹ ṣeun gan ni. Ẹ ti bá fẹ́ ká dárúkọ yín fine. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ all the same. Láti fi appreciate yín. Torí list ìgbà wọn tó bá ṣe yẹn ó máa wà lọ́wọ́ wa. God bless you. Hello.
2: Hello, sir.
0: Hello, sir.
2: Ekale, sir.
0: Ekale, o.
2: Yes, sir. Ekale, sir.
0: Hello, how are you?
2: Temi tokpe loru ko yin lati egbe da ijako.
0: Temi tokpe loru ko yin lati egbe da.
2: Ben.
0: Okay.
2: Mo ni ti o iyawo ni.
0: Iyawo e ba wa folu nkan to tan ba bo ni. Ẹ fọ́lú ẹ ṣe ń gbọ́ rédíò ni àbí?
2: Ẹ kò gbọ́ tí mo já sí.
0: Ẹ farabalẹ̀ kẹ mọ gbọ́ lọ́wọ́ à understand nǹkan tá à ń ṣiṣẹ́ gbọ́. Lálẹ́ yìí àwọn tó ní ìdí companionship mainly mo ń phase àwọn tó jẹ́ single mom. Àwọn tó jẹ́ single mom là ń phase lálẹ́ yìí àwọn tó nílò companionship. Àwa pin nọ́mbà yẹn nọ́mbà ti àwọn Juliet ni 08142491006 àti nọ́mbà yìí 09123708675. Yẹ fún àwọn tí wọ́n béè lọ́wọ́ mi pé nígbà wo ni a máa lọ fún ti tour ti àwọn couples tọ̀ yẹn àti níbì kan ilé tá a máa lọ. So wọ́n ní ó ń gbọ̀wọ́ náà ló máa ń gbé.